0: kẹniyan bí ọmọ àparò láyé ń fẹ túnjí òye lánà ọmọ lọ́jọ́ bí we celebrate am well next week we are going to celebrate baba very well next week on his 87th birthday. He was born in the year 1939. Baba túnjí òye lánà bẹ́ẹ̀ bá ń gbọ́ mi ẹ má bá ń kíyàwó yín dáadáa kíkẹ́ lọ́mọ ẹ má bá ń kí wọn dáadáa gbogbo gbà náà máa ń send message sí mi láti United Kingdom lọ́hún. Congratulations to ọmọ ọlẹ́gbà Molisha bí túnjí òye lánà and the benders. Congratulations on your 87th birthday. Ẹ lọ máa dì lórí Facebook wa. Ẹ lọ máa bá ń kí bàbá túnjí òye lánà and the benders. Ìyàwó wọn ò pè mí láàárọ̀ yìí. You about to get information on time. Get message won possibly enjoyment yen po gan ni o le o se je kan ran ti pe mi. All right, Rav Dave on Facebook, you said I'm a you are a silent listener and you enjoy the program always. Happy birthday Gbenga, I just like the vibes always. From New Jersey, thank you Rav Dave. Tony B ọmọba Anthony Bodunrin ọlọ́gẹ ti gbogbo ọ̀gẹ ẹ bá ń kí pin fún mi nọ́mà dáadáa o. Greetings to ọmọba Gbenga Gbajúmọ̀, long life and prosperity from ọmọba Anthony Bodunrin ọlọ́gẹ ti gbogbo ọ̀gẹ pátápátá. Ẹ ṣe gan ni ojú ò ní tì yín. Alright, another caller here. Hello, the caller.
1: Hello.
0: Hello, ma.
1: Hello.
0: Emma Wule.
1: Thanks.
0: Yes, ma. Amen. Amen.
1: Amen.
0: Adúpẹ́.
1: Wọ́n rí bá láti wẹ̀ ránká.
0: Bẹ́ẹ̀ni. Àyíndé ìlú wà lórí pé ká máa kíyín ẹbí Afolabi ní Michigan. Mo ní ká máa kíyín àti àwọn tí mo ní ká máa dárúkọ wọn. Mo ní pé ká nà nǹkan sí yín, ká máa ràn lọ́wọ́ sí yín. Ẹ ṣe gan-an.
1: Ọ̀gá. Olúwa wà pẹ̀lú yín.
0: Àmì. Owó
1: ilẹ̀ ìjọba yín.
0: Amen.
1: Ẹ sọ fàṣẹ orí ire ọkọ.
0: Amen. Amen. Fatai Rolling Dollar àti Adeolu Akinsanya bàbá ètò. Bàbá ètò 19 volt. Alright, ẹ ṣe gan ni. Ẹ jáde, ẹ lọ máa di lórí Facebook. Àríjọ àríyọ̀ bẹ bá rí wa. Hello.
2: Hello, Asompayo.
0: Ẹ máa wo lẹ̀ sísì mi.
2: Happy New Year.
0: I wish you the same.
2: Happy New Month.
0: Bẹ́ẹ̀ ni ma.
2: Happy Independence.
0: Adúpẹ́.
2: A ń sọ pé ẹ̀láyé o.
0: Amen.
2: Ara ànú gbà o.
0: Àmì.
2: Agbára kí kankan ọjọ́ gbé orí afẹ́fẹ́ o. Ọdún kan ní o.
0: Àmì.
2: Ẹ bá wa kí wọn wá fi bẹ́ẹ̀ dé ti wa o.
0: Amen.
2: Ẹ bá wa kí bàbá wa dé ìlú wa o.
0: Bẹ́ẹ̀ ni wọ́n gbọ́ yín.
2: Àti bàbá wa tó kí wọ́n nílẹ̀ ẹ̀fẹ́ láti lára fóònù.
0: Bẹ́ẹ̀ni.
2: Ẹ bá wa kí wọ́n dáadáa o.
0: Àdúpẹ́.
2: Àti fámìlì Àfọlábí o.
0: Bẹ́ẹ̀ni níbi chicken.
2: Ẹ bá wa kí wọ́n dáadáa o. A kì wọ́n nílẹ̀ kan.
0: Ẹ má bínú.
2: Ẹ ní àìsàlàyé 60. A sì wà láyé nígbà tí wọ́n ṣe independent.
0: Àmọ́ ẹ kéré
2: nígbà yẹn. Ẹ má tẹ̀sí ìmúra rẹ tó múra lórí fóònù yóò ti mọ̀ pé aláyé 60 ni. Torí sì la 60.
0: Ẹ rí nǹkan bí. Ìyọ̀
2: ìlú ṣe rí
0: yìí. Ẹ̀yin náà ti lọ gbójú wò mí lórí Facebook.
2: Àwọn ya lórí Facebook. Mo sì yọ bó ṣe gbúdó kẹ́kẹ́kẹ́. O ṣe àdúpẹ́ ìfọ̀ ṣe ń dùn wá nú. Inú rẹ̀ ọmọ rẹ̀.
0: Amen.
2: Lágbára
0: Ọlọ́run.
2: Kò ní yọ sọnù.
0: Amen.
2: Àwa náà ò ní yọ sọnù.
0: Amen.
2: Ọ̀rọ̀ àánú gbà.
0: Àmì.
2: Kí alẹ́ òní.
0: Bẹ́ẹ̀ ni mà.
2: Mo dìbò mi fún baba eto o pari oro yen
0: 24 te se gan ni ma ti si mi e se gan that's Adeolu Akinsoya 24 Fatai Rolling Dollar 11 votes that's about 31 voters there 0912370 8675 talo galale Fatai Rolling Dollar ati Adeolu Akinsoya baba eto omo ni ede Hello, the caller.
3: Hello.
0: Hello, sir.
3: Papa Rolling Dollar.
0: Ah, uruko yin sir, ibo le tin pe yi. Ah, e ma wole. E se gan ni sir, thank you. It 12 votes. Mo la bo se wole, won de dibo. Ka le fun awon yan lanfani lati wole. Hello, the caller.
4: I like.
0: Enjoy your life. Yes, sir.
4: Are mi.
0: E ma wo le.
4: E ni si se ra
0: gan. Ami sir, teyin na sir.
4: O to n ba yin ni pada le.
0: Ami.
4: Mo ki omo baba mi ko mo ro pe baba gbajumo ni di aye re. O so ni kan do ni baba. Bo gba ta wa n te David. O do baba la ti mo n gbo record to so so ba to re jade.
0: Wow.
4: A se ta mo do.
0: Ami.
4: Olorun ni se odun mi eyo kan to ku.
0: Amen.
4: Amen. 21 vote, Baba Ito.
0: Hello, the caller.
5: Hello.
0: Hello, sir. Oma, sir.
5: Ekaro,
0: ma. Yeah.
5: Ekunto ya fun Roke Davis mo pe lati waya pe mo di mo mi fun okere si number wa
0: 13

ọpẹlọwẹ ẹja ki ẹja ki ẹja ki tori ko ṣeun ori ti anu rẹ to duro titi lai lai nipa awọ kan alaye tajọ ji si imọle alaye laarọ yi ẹja dupẹ lọwọ ẹni tọ laye tọ lọrun. Ẹja kọrin látinú ọkàn wa ká fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Wọ́n bá pa èmi àti yín mọ́. Wọ́n dá èmi àti yín sí. Láàárí àánú àti ojúrere. Ẹja kí ẹja kí. Kí ẹni tọ́ láyé tọ́ lọ́rùn kúkú ṣẹ́. Ẹja yí ká sọ́wọ́ ọ̀tún ká yí ká sọ́wọ́ òsì. Ẹja bá búbú ká pàkó mọ́. Ẹja yín Kristi.

ajínrere nínú orin ojo adé ń gbọ́ yìí mo kí yín lóko lóòótọ́ ètò yìí títí láyọ̀ akínsọlá jp mama wòlíìnà wá kí yín lóko ìgbìmọ̀ olùdásílẹ̀ mo kí yín lóko ìgbìmọ̀ aláṣẹ mo kí yín lóko ìgbìmọ̀ olùṣàkóso ìkànnì ti lágbínú 96.7 FM òkè gàjòkè ilé funfun bala ofelele ilé ìbàdàn ojú òye wọlé wọn ni good morning sir ẹjẹ tó fún yín lélẹyìí olóògo dídán dídán ẹjẹ fún yín lélẹ ẹjẹ fún yín lélẹ mọ mi bọlá rẹ rèé ẹjẹ fún yín lélẹ ẹjẹ fún yín lélẹ. Bá a fi gbogbo òní tá a fi yìn kò tó. Gbogbo orin orí mi àti yín bá jẹ́ kíkẹ́ ahọ́n.

dúpẹ́ lọ́wọ́ ẹ̀tọ́. Ọ̀rọ̀ orí àgbélébú ni màá kàn. Yẹ bàbá mi gbé ẹ̀kọ́ láǹkọ́. Bá parí ẹ̀kọ́ òun ò lè sọ fẹ́nì kankan. Rí mi gan ọmọ. Ẹ̀kọ́ inú bíbélì. Bẹ́yìn bá wá lórí ọ̀fẹ́ àti gbọ́ wa. Láàrin àgbo mẹ́fà sàgbo méje. Ṣé ọ̀la àǹfààní àti gbọ́ wa láàrin àgbo mẹ́rin sàgbo mẹ́rin kọjá ogún ìṣẹ́jú àbí àgbo mẹ́rin kọjá ogún mẹ́rin àbọ̀ ń gbà mí. Àtẹ̀yìn lọ chọ́ọ̀chì tí ò lọ Sunday school. Ìbò la bẹ́ kọ́dé. Prince Adébáyọ̀ Matthew. Much love for this song, sir.

tó bá di ago mẹ́fà. Alórin padà bọ̀ wá sórí ètò. Ẹ súnmọ́ ìjọ tá a bá ti ń sọ ojúlówó ọ̀rọ̀ Ọlọ́run. Kémi àti yín ó lè lórí ọ̀fẹ́ àti máa dàgbà nínú ẹ̀mí. Ọnú ọ̀rọ̀ rẹ̀ láti máa dàgbà. Bàbá padà dé láago mẹ́fà ẹ mọ́ gbàgbé inú ìta akọni tó ti sùn nínú ìrìn àjò ìgbàgbọ́ làwọn ọ̀lọ́ Adébàjò Christopher James Adébáyọ̀ gbọ́ràn ẹni tó lù wá lò fún ìdásílẹ̀ ìjọ Prayer Apostolic Church gbọ́ràn. Láti ibẹ̀ a bọ̀ sínú gbàgede lọkọ̀ láyà. Ẹ pe alóore nọ́mbà tẹ́ pe alóore síre òun náà ni WhatsApp nọmba mi 08032954191 08032954191 òun náà ni WhatsApp nọmbà mi. Mo kí wa o, àkójúmọ́ happy first Sunday in the month of October. Ọdún sọmọ wa èmi wa parí ìlàyọ̀ a sì sọdún ayọ̀ pẹ̀lú àṣẹ Kristi. Mo kí wa àkójúmọ́ ẹja lọ síjọ àkọ́kọ́ láàárọ̀ ẹ̀ kálàfà náà ti tẹ̀sẹ̀ wọ́wájú. Mo kí yín o, good morning sir, good morning ma.

oṣù kẹwàá ọdún 2026. 4th of October, ọjọ́ Sunday. Ó wù mí kí a fi ẹ̀mí ìmoore hàn sí ọba àwọn ọba lónìí. Ẹ̀sà gbogbo ẹ̀yin tẹ́ bá darapọ̀ church lónìí, sórí n tó dáa jù gbogbo tí n bá ní omú wá fún ara rẹ ni, ṣùgbọ́n tó o bá lè wá nǹkan wá dúpẹ́ fún ẹlẹ́dàá rẹ nìyẹn. Màá sọ láàárọ̀ ẹ pé a gbọ́dọ̀ ní ohun ọpẹ́ lọ́wọ́ tá a fi wá dúpẹ́ fún ẹlẹ́dàá wa. Mò ń bọ̀ ńbẹ̀, bọ̀ mo fẹ́ ká kọ́kọ́ fi demonstration ọpẹ́, mo fẹ́ ká fi hàn láàárọ̀ ẹ. Sórí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé n tí iṣẹ́ ìtọ́pẹ́ ń ṣe nínú ayé èèyàn kì í ṣe tó kéré o. Bẹ́ẹ̀ ni, ẹ já dúpẹ́ láàárọ̀ ẹ. Orin ni màá fi yìn ní tèmi. Ẹ̀yin tẹ́ ẹ bá lè bá ń kọ́, ẹ lè bá ń kọ́. Olúwa.

0: ma so elei fun o be o meji ni mo fe se laaro yi mo wa lati gbadua pelu re mo si wa lati fi eni to ran mi o ni ana nigba ti mo bere si gbadua mo so fun wa pe ta ba de ipele ta ti bere ta ri down esa mo ni akoko ni pe a nilo imole opo question nigba mi answer re owo wa lo wa awa fun ra wo mo ni and that is why ta fi nilo imole imole la je ka mo pe se question ta n bere se right question ni because if you are asking a wrong question definitely you will receive a wrong answer imole ni o ja mo se akoko to ye ka bere ni awon kan mi wa ti omo wa ba bere lowo wa ni da lohun tori akoko to ye ko mo ko niyan be ni sa so imole ni o je ki a mo pe ibere to ye ka bere la bere akoko to ye ka bere la bere o to ye ko je o lele imole ni o fihan o lo se je pe imole lo saaju Oluwa o le sonkohun ninu ogba edeni oni je ki imole ko wa ni nigba ti imole de wa oro lo so jade oro to de so jade oni we Johanu ko pe ni atete ko se ni oro ti wa oro wa pelu Olorun Olorun ni oro na o wa so nipa Jesu oni nipa oro la fi loyun e be ni sa eyin kan wa nbi ti mo fe ka egbo ile leyin ti a ba ti tan imole si irin ajo re ohun to kan ni pe ki Jesu ko darapo esa ko le si dahun to fe bi aye re baba wa ta ba ri Jesu nbe ko le si dahun to fe in fact Jesu lo je ki mo pe ko si nkan kan ti mo wa laye ti mo ba ti ni ohun gbogbo nkan mo ti ni koda bi ohun ko ba fun mi ni omo bi mo ba ri ohun mo ti ri gbogbo nkan Jesu lo je ki mo pe bi ohun ko ba fun mi ni ile bi mo ba ri ohun mo ti ri gbogbo nkan Jesu lo je ki mo pe gbogbo ti mo fe wa ye inu ohun lo wa bi mo ba ni ohun mo ni gbogbo e ohun nikan lohun le fi simi fun okan mi esa beyan ba ni ile ti o ba ni Jesu njo to ba kode le yen la mo pe o tun nilo ile mi ile ya ma run si won a bere lowo e pe a ni le gan ti e ti so ile to de fe para re ko to ko niyan esa teyan ba ra fone tutun loni e fun ni odun meta e wo bi kodun meta to pe yo so pe ohun o fe lo fone mo ani to n ba mu dani bayi orun sohun fone to lo gbadua church si niyan o pe kolohun fun ohun ko si nkan kan ta le ni laye ti o ni suwa Jesu nikan la le ni ti o ni suwa emi awon ode ninu Jesu nikan ni gbogbo nkan wa ti yo si te wa lorun in fact eyin te gbo mi laaro yi je nkuku so fun o pe kuku wa Jesu ko ni awon iya to bi Jesu ati babe nijo ti won so nu won damu ni teyin o ba ni eyin o damu esa o teyin ni to jo ni loju akoju ija si yan esa beyin o ba ni eyin a de ni eni le eni yeye mo ti rin lawon igba kan nigba ti mi o mo Jesu mo mo iya to bayi e wo bi Oluwa lo ran mi si eyin kan o ni omo fi mi awon eniyan yi e gba mi gbo sa Jesu lo le mata bo si ti de le mata aburo re Maria iyen sare kaakiri e kiyesi sa to ba ti aburo re joko legbe Jesu mata sare kakiri bi mata ba ti sare lo sare bo to ba ti fese ko yo wa pariwo pe Jesu so le so fo mo ko ran mi lowo ni Jesu wa da lo be mata Maria ti yen parere re enikeni o si le gba lowo re iparere Maria ni Jesu o ta le yan ni yen tenikeni o le gba lowo wa bi a ba mu dani esa iya yo jeye bi a o ba ni eniyan yo sukun bi a o ba ri ayo kege eniyan mo bi o laaro iwa ki to ni o gbadua je nfi o je so nipa re fu o bi mi o ba so nipa re fu o ti mo tu ni o mo gbadua esa ai mo ya awon tan ti gbadua sa ti nkan ko sele idi to fi le gbadua to le re si o ni pe ko fi aye re fun awon kan send message si mi ni ose to koja pe awon fe fi aye awon fun Jesu inu mi dun gan e kiyesi o seese ke ri awon eniyan mi ki won pe yin mo binu ti ba se mi ko seese fun mi ki pe gbogbo yin ati wi pe agara ma da mi ti n ba ni ki pe gbogbo yin na le fe mo ba mi soro awon ise ti oluwa si gbele mi lowo po emi nikan o le se ki wa fi akoko mi le ki mo da olohun yo pa nkan to po lara o ni ma se ran awon eniyan si o so atawon ti ma pe loni ati awon ti mo ti pe tele awon eniyan mi o pe o won si gbadua pelu re ko si itanje ninu Kristi won o ni pe o fun itanje won pe o fun adua ni won si soro olorun fun o wa de so to ye ko mo se won pe o nitori pe ko le darapo mo ise wa to ba si darapo ko si to buru nbe sugbon ti a nso ni pe ki won na ti e ni ere ni oro ki won na ti e le ba oluwa joko ki won na ti e le gba kaabo omo odo rere sunday akoko lele ni inu osu tuntun so tu pada si die bi re so tu ma gbe aye buruku ilo se igbe aye to gbe yin na lo tun fo mo ba lo ai ni Jesu lo fi ya je o ko si kan mi to fa o so pe daddy mo lo church emi na lo won gbo wole mi lori gbogbo igba to lo o kan lo church ni daddy lo mo o mo Jesu wo bi o kan lo church ni eri lo gbo iwo funra re o leri wo bi sa eyan le ma gbo eri ki eri ma gbe o ninu ko so pe ah olohun wa nbe wo bi mi o so pe olohun o si nbe ojo wo ni wo na to fe ni eri wo bi sa tori pe eyan leri abe eyan so eri o yato si pe eyan ni Jesu o yato sa omobirin kan tele Paul o si jeri re pe awon eniyan Olorun leleyi Paul si ba wi o li emi buruku ko lara re Paul je ko ye wa nbe ye pe kan so daada nipa wa iyin o so pe awon eyan ye ti gba daada bi aye re o ba wu Olorun nkan to da o le sele lowo re mo nso eleyi laaro yi tori mi o tun fe ko wa church lasan wo bi sa mo nso eleyi laaro yi tori mo fe ko faye re fun o se ni laanu opo awon to nbe nita aye won fe beta awon to nbe ninu church mavanu sadalia baha wo bi emi mo so fun o nitori mo ti pe ninu irin ajo yi latodun 1998 mo ti faye mi fun Jesu ninu isoji rena bonke atodun na ni mo ti mu mic lowo o ti pe lowo mi mo mo ti mo so so mo so ile tori mo mo ni awon kan ti sora awon di asona be dere Jesu lohun o mo won awon kan ti sora awon da korin be dere Jesu lohun o mo won awon kan ti pera won ni iya ijo Jesu so pe ijo tohun ko ijo ara won ni awon kan ti sora won di baba ijo Jesu ni no ki se ijo temi ijo ti ara won ni awon kan ti pera won ni woli Jesu ni wo wo nkankan won yi se woli temi woli ara won ni won awon kan ti pera won ni omo Olorun Oluwa ni e pada leyin mi eyin oniseese e kiyesi laaro yi e pada ko ninu irin atijo ẹ fi ayé yín fún un nígbà náà lẹ lè rí ìdáhùn ìdáhùn sí ohun tẹ ń béèrè tí ẹ ò rí ìdáhùn lórí ẹ jésù nìkan ni ọ̀nà òtítọ́ àti yìí ẹ gbọ́ mi o mo sọ ilé fún ọ láàárọ̀ yìí mo sì fẹ́ nínú ilé tó wà tí ọ̀rọ̀ yìí bá wọ̀ ọ́ lára tó o fẹ́ ìdáhùn sí àwọn ìbéèrè tó o rí ìdáhùn o fẹ́ gba jésù gẹ́gẹ́ bí olùgbàlà o fẹ́ rìnrìn àjò àtijọ́ mọ́ nọ́mbà tí mo fẹ́ pè ní wàá kọlẹ̀ wàá lọ sẹ́ndì mẹ́sẹ̀jì báyìí pé ẹ jọ dádì mo fẹ́ fi ayé mi fún jésù ẹ sọ fún mi ohun tí mo lè ṣe má bà kwada yana valia ẹ sà gbogbo ẹ̀yin tẹ́ pè láàárọ̀ yìí ẹ mọ́ sẹ́ndì mẹ́sẹ̀jì lórí whatsapp ẹ sẹ́ndì ẹ̀ sórí text message wọ́n á máa mú wọ́n á máa pè yín wọ́n á dẹ̀ máa sọ fún yín pé òun báyìí lẹ lè ṣe ẹ wo bí o olúwa ń bẹ síbẹ̀ nínú ọ̀la ńlá rẹ̀ ó rán mi sí ọ ni pé ọmọ bó o bá fi mí hàn wọ́n ò gbé o medava kwada yana mo ti jíṣẹ́ tí olúwa rán mi ọrùn mi mọ́ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ fi ayé yín fún jésù pátápátá o ò fẹ́ rìnrìn àjò àtijọ́ yẹn mọ́ mu nọ́mbà yìí 090 25 20 27 24 ẹ jẹ́ ń tún pé 090 25 20 27 24 àwa fẹ́ gbàdúrà ẹ wo bí mo bá tiẹ̀ jẹ́ méjì mo lè lórí ọ̀fẹ́ láti gbà á gbàdúrà torí mo mọ tí mo sọ ẹ̀yin kan wà ń bí tó jẹ́ pé àdúà ilẹ̀ ni mo sọ ní àná àti ní ìjẹta ìmọ́lẹ̀ ni sà bí ìmọ́lẹ̀ ò bá ti tàn ánsà ò lè sí fún ìbéèrè rẹ alákọ̀ọ́kọ́ nìyẹn jésù ni ẹlẹ́ẹ̀kejì kí ló jẹ́ tó fi jẹ́ jésù jésù gangan ni àánú òun nìkan ló ń ṣìpẹ́ fún àwa ọmọ ènìyàn a fẹ́ béèrè fún láàárọ̀ yìí bí àánú ò bá dáhùn kò sí ìdáhùn ẹ sà ọ̀dájú ni ayé ayé ò lè fún ọ ní nkankan kò síbi tó dájú tó ayé yìí ẹ sà àìmọye ibi tí olúwa dá tí ènìyàn fúnra rẹ̀ mọ̀ ayé nìkan kọ́ ni olúwa dá kódà ayé àtọ̀run nìkan kọ́ ni olúwa dá àìmọye ibi tí olúwa dá tí ẹnikẹ́ni ò mọ̀ bíbélì sọ pé ègbé ni fún ayé torí olùfisùn bẹ́ẹ̀ ibi tí ọ̀dájú pọ̀ sí jù ò ní ayé o la ṣe sọ pé má ṣe bá ayé rẹ tó bá bá ayé rẹ o wọnú ọ̀dájú nìyẹn wọn kì í ṣe nǹkan kan fún yàn láì ṣe pé wọn fẹ gba nǹkan lọwọ èèyàn ẹ sà wọn ò ní ràn ọ lọwọ bí ò bá ṣe pé wọn ti ronú nǹkan kan tí wọn lè rí padà lọwọ rẹ ẹ sà wọn ò ní fún ọ ládìyẹsìn kán má gba odidi ẹran lọwọ ẹ madava kwada yanada olúwa ní ọmọ ẹ bèrè fún àánú láàárọ yìí ìgbà méjì ni màá ní ẹ gbàdúrà má sọ àwọn nǹkan kan má dẹ parí ẹ àkọkọ leléyìí ẹ pe orúkọ jésù ẹ pe ẹmẹ mẹmọ nínú ìrìn àjò tí mo rìn tó nira ẹ dìdí àánú fún mi ọlọ́run kankan ìrìn àjò tí mo rìn tó nira ẹ dìdí àánú fún ayé tèmi náà ẹ dìdí àánú ó yá àdúrà
1: orúkọ jẹ
0: ẹyà dada débàdà gàbà
1: ọsẹ mi mímọ
0: ìrìn àjò tí mo rìn
1: nínú ìrìn àjò tó nira
0: yẹ dada lava yẹ gẹdẹ yẹ gẹdẹ yẹ gàbà
1: olúwa
0: Edide Oya Edide Edide Oya Oya Edide Edide Oya Edide Oya Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Edide Ọ̀gá, mo fẹ́ kó gbọ́n tí mo sọ yìí dáadáa. Mo bí tí àdúrà bá dúrà dáadáa, olóore a máa dúró wájú rẹ báyìí, a máa ṣàánú àwọn èèyàn kò dẹ̀ ní rántí ẹ. Wà á dẹ̀ máa lọ lé wọn lójoojúmọ́, wọ́n á dẹ̀ máa sọ pé kó padà wá nígbà tí àánú ò bá sọ̀rọ̀. Bí àánú ò bá ti sọ̀rọ̀ fún ènìyàn, ẹ̀sà ẹnikẹ́ni kò ní dìde láti súgbà rẹ. Wo bí mo mọ tí mo ń sọ, èèyàn lè gbé nílé olówó kéèyàn tó ṣe. Bí àánú ò bá ti sọ̀rọ̀, èèyàn lè máa wa olówó kí ayé rẹ̀ kò mọ́ sáré. Wo bí ìsá ẹ̀yìn kan wà ń bí tó yẹ kẹ́ ẹ gbàdúrà o, pé o sáré lọ bá àwọn èèyàn o sọ̀rọ̀ rẹ fún wọn, ìyẹn ò sọ pé kán ràn lọ́wọ́. Tó bá jẹ́ pé irọ́ mo pa lọ béèrè lọ́wọ́ Jósẹ́fù ó ti pe agbọ́tí. Ẹ̀sà tó bá jẹ́ pé Jósẹ́fù ò sọ fún agbọ́tí ni mi ò ní lè lò nírú táìmù yìí, ṣùgbọ́n Jósẹ́fù sọ fún agbọ́tí pé rántí ni nígbà tó bá dé àfin. Ẹ̀sà ìyẹn ò sọ pé kí agbọ́tí rántí ẹ̀, wọn ò lè rántí rẹ bí àánú ò bá ti dáhùn. Wo bí nǹkan ń pè ní ìrántí fún rẹ, àánú ló bí. Mo ti sọ fún yín bí rí pé ọmọ mẹ́sàn-án ni àánú bí. Àkọ́bí gbogbo ọmọ tí àánú bí òun ni wọ́n ń pè ní ojúrere. Bẹ́ẹ̀ ni sà, gbogbo àwọn ọmọ yìí ni ó ní iṣẹ́ tí wọ́n ń ṣe láyé wa, lára wọn ni ìrántí wà. Ọjọ́ tí wọ́n rántí Mordecai, Ẹ̀sà oníṣẹ́ àánú nìyẹn. Ẹ̀yin kan wà ń bí tẹ nílò láti gbàdúrà pẹ̀lú mi. Ẹlẹ́ẹ̀kejì leléyìí, màá dẹ̀ parí ẹ̀, ṣé kìí ṣe pé àánú ni kò fọhùn? Ṣé kìí ṣe pé ayé rẹ kò gba àánú ni? Ẹ pe orúkọ Jésù sá, ẹ pe ẹ̀mẹ́ mẹ́mọ́. Èyí tí mo gbé ní oko ọ̀dájú ti tó Ọlọ́run kankan. Ẹ fàánú bẹ̀mí wò ní ìrìn àjò mi láàárọ̀ yìí. Ẹ fàánú bí ayé mi wò, èyí tí mo gbé ní oko ọ̀dájú ti tó Ẹ fàánú bẹ̀mí wò. Ó yá àdúrà
1: orúkọ Jésù.
0: Ìyába dábá lágàdá yágàbá. Ẹ fàánú bẹ̀mí wò. Ṣùgbọ́n ní àárọ̀ yìí, Sunday àkọ́kọ́ leléyìí ní oṣù kẹwàá, bàbá Olúwa ràn mí ni o. Mẹ́ta ni màá sọ fún ọ kó o ṣe dání. Àkọ́kọ́, ṣó o lè bá mi wo aṣọ tó dáa, bóyá aṣọ tuntun àbí aṣọ tó o fẹ́ràn gan, tó jẹ́ pé tó o bá ti wọ̀ ọ́ inú rẹ a máa dùn. Máa bá ní aka abalias. Ẹ̀sà Olúwa ni ọmọ ẹjọ́ kí inú yín kó dùn láàárọ̀ yìí. Òun ẹlẹ́ẹ̀kejì ni pé Olúwa ní ọmọ ẹgbẹ́ nǹkan pẹ́ dání ẹ̀mí àwọn òye. Jẹ́ ń sọ fún ọ pé tí o bá lè wọnú ìpàdé yẹn pẹ̀lú ohun ọpẹ́ ní ọwọ́ rẹ, mo kí ẹ kú oríire. Ẹlẹ́ẹ̀kẹta ni pé envelope kan wà tí mo ti fún àwọn ènìyàn ní ọjọ́ Thursday. Envelope yìí à ń mú padà bọ̀ pẹ̀lú ìbéèrè táàrí ẹnikẹ́ni dá wa lóhùn àti ₦1,000 odidi mọ́ mi sí ẹ̀. Sórí tó bá rí o kí ẹ kú oríire. Àwọn ohun tí mo sọ yìí, ẹ wá ọ̀nà kẹ ṣe ẹ darapọ̀ nínú ìpàdé. Kódà bí ẹnikẹ́ni bá ń gbọ́ mi láàárọ̀ yìí tó jẹ́ wípé bóyá Èkó ló ti ń gbọ́ mi, ò ń gbọ́ mi láti ìlú Ọba, ò ń gbọ́ mi láti America, ò ń gbọ́ mi láti London, o lè darapọ̀. O dẹ̀ fẹ́ darapọ̀ nínú ohun ẹ̀bẹ̀ àdúrà yẹn, ohun tó máa ṣe leléyìí. Sórí àwọn tó kọ yẹn, to ko ye o ni wa fi si atejise wa wa fi ore re eh wa fi si account number wa send you atejise re ye ati ore re ye wa send ye ni aro yi wa mu wa de gbadura pelu re now on ti ma so lele gbogbo eyin ti e ba n gbo mi ni lu

ìbàdàn. Jẹ́ ká jọ gbàdúrà papọ̀ torí pé àárọ̀ eléyìí ó máa kún fún agbára ní ìbàdàn. Ìwòrò òdù ni gbogbo ẹni tí ó darapọ̀ ẹ̀sà ní ìwòrò òdù láàárọ̀ yìí. Gbogbo ibikíbi tó bá ti ń bọ̀, tó bá ti dé orí bíríjì ìwòrò, ẹ kọjú bí ìgbà tẹ́ ń lọ jọ, bí ìgbà tẹ́ yẹn lọ General Gas, ẹ máa bọ̀ wájú lórí bíríjì yẹn, ẹ máa bọ̀. Ẹ rí ilé epo àkọ́kọ́, ilé epo Boswale nìyẹn. Ẹ kọjá ẹ̀ síwájú díẹ̀, ilé epo ẹlẹ́ẹ̀kejì ni ilé epo Poplar Filling Station. Wọ́n ò jìnà síra wọn rárá lórí bíríjì yẹn náà ni. Tẹ bá ti dé ilé epo Poplar Filling Station yìí, ẹgbẹ́ ẹ̀ ni street church wà. Ẹ yà wọlé kẹ bèrè church Ọlọ́run kankan. Kò ju bẹ́ẹ̀ lọ, àárọ̀ yìí máa kún fún agbára. Ẹnìkan ní táìmù wo ni ìsìn? Aago mẹ́sàn-án láàárọ̀ kùtùkùtù sí aago méjìlá. Ohun tó dáa ni pé ìwọ náà wà nínú ìpàdé, kó wá wo tí adáni wáyé yóò ṣe. Mo bì ọ́ gan, wá ọ̀nà kó darapọ̀. Ohun tí màá sọ leléyìí kí n tó máa lọ, gbogbo ẹ̀yin tí ẹ bá wà ní apẹtẹ, ohun tí màá máa ṣe láàárọ̀ yìí ní Woro Road, òun náà la máa ṣe ní apẹtẹ. So gbogbo ẹ̀yin tẹ́ bá wà ńbẹ, ẹ darapọ̀. Ẹnìkan ní ẹjúwe ọjà apẹtẹ, tó bá ti débẹ̀ gbé ọ̀kadà, sọ pé ò lọ sí jẹ́jẹ́ àrọ́kọtọ̀. Aago mẹ́wàá ní ìsìn tiwọn yóò bẹ̀rẹ̀, ó dẹ̀ máa kún fún agbára. Láti ọjà apẹtẹ gbé ọ̀kadà, sọ pé ò lọ sí jẹ́jẹ́ Glass Joy. Nọ́mbà yìí ni ẹ máa pè. Àtẹ̀yìn tẹ́ ẹ fẹ́ fi ọrẹ yẹn, tí ẹ fẹ́ fi sínú envelope, ó fẹ́ dá láàárọ̀ yìí. Account number tó fi ọrẹ yẹn sí lélẹ̀: 02-71-96-92-04. Jẹ́ ń bọ́ tún pè 02-71-96-92-04. Tèmi tọ́pẹ́ Okun Adé Aládewúrà, Wema Bank ni o. Gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀, ẹ mú nọ́mbà yìí, ẹ send message yìí sílẹ̀, àbí kẹ́ ẹ pè fún ìjúwe: 090-25-20-27-24. 090-25-20-27-24. Thank you. God bless you.

oṣù tó ṣe mí lógo ló ṣe mí dáadáa nínú oṣù yìí ṣe mọ nǹkan mà á kọmọ náà wa and tíìmù program wa tíìmù oṣù yìí ni overtaking by prayer béèyàn ṣe lè mọ ṣáájú bó ṣe lè lọ wájú nípa àdúrà gbígbà and it's our month of prayer bí ògo ṣe ń jẹ ti ọlọ́run ẹ tẹ́wọ́ mọ́ mi kí n sọ tẹ́lẹ̀ bó ṣe ń gbọ́ mi láàárọ̀ yìí ìdùnnú yóò padà ṣubú lu ayọ̀ fún yín oṣù yìí ni ó jẹ oṣù tó pé ọjọ bá a ṣe jọ ń gbààwẹ̀ tá à ń gbàdúà wọn á gbọ́ pé testimony tiẹ̀ náà ti jáde ọba tí mo fi àyè gba ẹ̀rí yóò fi àyè gba testimony nínú ayé rẹ gbogbo ẹni tó wá ní àǹfààní àti máa gbọ́ mi ìpinnu ọlọ́run fún ayé yìí yóò wá sí ìmúṣẹ ìjọ jẹ́ mọ̀ pé ìwọ lọ́kàn tó sọ ẹ̀rí níwájú ọlọ́run you are the next testifier in the mighty name of Jesus mùkún tó tá à ń jẹ nínú jésù olóǹkà gbogbo ẹni tó bá ní àǹfààní láti máa gbọ́ mi kinní kan dà mí lójú sà tó ṣaká tó sì yé kébù òun náà ni pé aláàánú lọ́lọ́run á fọwọ́ kan àwọn kan gẹ́gẹ́ bó ṣe ṣe ìlérí fún mi lónìí ó lóun ó bá àwọn kan pàdé ó lóun ó yọ sí àwọn kan láàárọ̀ yìí bó bá ṣèwọ ni fòókè ní ìgbà mẹ́ta kó ní èmi ni èmi ni èmi ni lórí nóòtì yẹn ni mo fẹ́ kájọ kí hallelujah ńlá 10 hallelujah oṣù kẹwàá láwà àti ògo mẹ́rin can you do that ṣe lè join wa láti ṣe bẹ́ẹ̀ hallelujah is an heavenly language bí wọ́n ṣe ń ké láyé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ké lọ́run kò ní duplication hallelujah hallelujah ẹ yòǹbó ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ẹ gbéga ní jẹ́ bẹ́ẹ̀ ẹ bu ọlá fún ní jẹ́ bẹ́ẹ̀ níbo lọ wà mọ́mì mẹ́wàá ẹ wẹ ìwà lásán oṣù yìí ire ó wà bá òun lé ni can you join me shout 10 hallelujah somebody shout hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ogo mẹrin ogo ogo ogo ogo mo gbàdúrà pé ogo rẹ ò ní wọ mi in the name of Jesus kí n tó wàásù díẹ ẹ jẹ kí bàbá yóò kọkọ sí the engineer kí n gbọ ohun tí wọn fẹ sọ inú nóòtì wọn inú ọrọ wọn oni màá ti mú un tó kàn aago méje ni ìsìn àkọ́kọ́ láàárọ̀ yìí gbogbo ẹni tó ní àǹfààní àti gbọ́ mi aago méje àwọn ọ̀dọ́ láti 13 títí wọ 30 n tó yẹ ká ṣe nísòrò tá àráyè ṣe á ṣe díẹ̀ mbẹ́ láàárọ̀ yìí màá sì tún anoint gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run number 2 aago mẹ́sàn-án ní ìsìn ẹlẹ́ẹ̀kejì yóò bẹ̀rẹ̀ ní agbára ẹni tó ní ayé àtọ̀run ẹnìkan ní 9 yes gbogbo ẹni tó bá wà ńbẹ̀ náà ni màá tún anoint a wà mọ fi àdàgbà ètò gbogbo ètò yòókù odi jesus city ọjọ wednesday ní 7-7 so gbogbo ẹyin tẹ wà ní sonar church ẹ lọ múra láàárọ kùtùkùtù yìí n tí ó kàn ṣẹlẹ lẹyìn anointing service tó ò bá dẹjà rẹ n tó ń ṣe pẹlú agídí ó bẹrẹ sí ṣe pẹlú gbẹfẹ that is the voice of the lord a wà jọ gbà àwẹ láàárọ yìí ni tí ẹ bá ń bọ nù service ohun tá a fẹ́ fi break lónìí ọmọdé àtàgbà ẹ kíyèsí o o ní ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ mẹ́jọ mẹ́jọ ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ mẹ́jọ mẹ́jọ banana láàfin break á sì fi

0: meji meji eyin te wa ni diaspora ogede ti mo tobi e le mu eyo kan tabi meji o ti to eyo kan ogede won oju meji lati wa lo now line ni waste akoko e pe baba ina engineer awe wadi number 4 loni
1: oruko mi ni Nathaniel Ayinde ti gbogbo eyan mo si adua lere
2: adua
1: adua lere fe no ba le gba odun karun ti mo ti de ni ojo yi ni
2: nice
1: o si iya ipajulo ba mi denu ijo yi
2: mo ba yin gbe lo
1: be mo mo yawo oko wa la
0: nice eniko ni ki won wa ka te yawo oko olufe se tori pe university nbe legbe le yin ni mo ji o lo si university ti nbe legbe le se lobi ni ode yin omo e mo dara yin la mu university kan na nu legbe leun wa mo lobe no you don't go to university because the university is near your house eyan lo university university bi won ba tin se ru course e ibe lo ko risi mama so get him o ni so pe tori pe school sun mole lo so pe je momo mi lo be bo ba momo re lo be won a tun bo dakun tin se o lo bi je wi pe bibeli ni la la won asiwere da olukuluku won laamu o ni won o mo bi eniyan se mo jade lo sinu ilu igba mi nbe to je pe wa nilo lati lo sibi to jina wa nilo lati travel nigba ti kadara mi o fi yira mo so bi mo se gbera lati ilu Ibadan emi ati yawo mi lo si silo si winners chapel to nbe ni sangwota mi sojo kan nbe mi o sojo meji mi ni tan yin je in to si je lo be oni pe mo mo pe iru nti mo wa laye o nbe nbe mo lo si winners chapel mo si wa nbe lati ojo Tuesday mo si ku nbe lojo Saturday nbo le tin gbo mi kakakiri agbalaye gbogbo eyan omo Olorun opportunity mi tun re laaro yi anfani alailegbe mi tun re laaro yi baba to gbon niyan o wa so nkan kan nigba to nde ise ati ose ati iya kini kan ni mo gbe eyan de church ki wa se eyan nikan gbogbo eni to nla anfani ati gbo mi eyan gbodo mo aye ara re iwo lomo tin se ola benu iwo lomo to n pass through bo kini kan daju to ba dojo Jesu ko ni ta onu engineer eje baba yo mo so bo inu mi se ndadun la ro
1: so mama yawo ko wa si bi ni o wa di ojo kan mo wa tin wa bi ti ba lo bi osu befa awon e ma give it as body pe osu keji da won de ni osu keta da won de ni e le kan lo su ko se to ko ya lo de awon si ni test body mo ya ki lo de emi o ni test body
2: e mo ti wa nbi
1: e si wa su lowo le ba so le ke so le kan ri pe iwo kan be bi olo ni test body o le ni test body won ta break kiki de ese ni mo ni lo to ni
2: charge
1: lo to ni to
2: mo bibeli ni bi okan won ba ti da wa lare isimi ologo la oni sister ko to mo so ko ri testimony ko to mo fe se hale ah pe li la ye yin je ti e se pe won frame e bayi iwo to je pe o ti frame aye re ese ni gbangbe iwo ina lo seyin iwo na won mo ku mole iwo ina lo mo fa siga iwo ina lo ni aye ra ni bibeli ni eti oluwa ko wuwo be ni owo re ko si kuru so ye aye re wo just check your life komo se pon ba wa kun ero lasan se ki se pe se re ni dena iwa sun ni baba yi ti so ye o yes le ba ni kiki de ese
1: baba ri pe won le looto ni kiki to de to mo me ma ipe yi ololufe mi ni mo wa pinu pe lagbara olorun lati ori lo
2: iyawo yin lo mu yin wa
1: be ni mo ni lati ori lo ko si nkan tojo mo bayi mo mo wa pada lo ni mo wa wa mo lo o wa pe osu meji gerege ti mo wa bi mo wa pada le ba mo kan si pe bi loju ona nu tori bi kila ni mi mo ba ni oro le kan ja sunday oni awon ti le ti ora o emi o si mo oro le bokan ba mo sa wa da ni mo kan bo ta mo kan so oro le ni bi o si pe mi nu oro ti mo pare won ba ojo keji won ba lawon ti le ti ora le won ra le bayi di bi won se 1 million lokan emi nikan e ti mo pare ose keji mo to enikan to fe awon kan to ra le mo to ri 350 ose keta awon to ra le mo to ri 300 nba ti o da ko su beji owo to wa la ka ti bi ti le 2 million
2: no where ese ti n ba ire sonu kan fi gbogbo agbara se ami kemi mi mo jagba lowo ẹgbẹ ọwọ lóyún ẹ wá lajú gbogbo yín ẹ tan ojú yín kẹ tan gbogbo fúlàní tí ẹ kẹ mọ wò mí ọjọ́ tó ọba sá fún ẹsẹ̀ pátápátá tó ṣe ìbọmi ọjọ́ ni a kà fún ọpọ òde ọba àti lo ten year mi wọn ò tí mọ̀ pọ̀ ń wá ọjọ́ tó ọba pinnu pé mi náà fẹ́ padà ọjọ́ yẹn láàrin oṣù méjì ká dára change bó ṣe wà nìyẹn a lè gan ọlọ́run bíbélì ni ẹnikẹ́ni tó bá kọ etí rẹ̀ sí òfin àdúrà rẹ̀ yóò jẹ́ ìrera anybody that turn away his ear from law his prayer shall be an abomination so látòní lọ kan sí àmì òní ká gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹjọ́ kò tí ń tẹ̀ ní ká sáré gbọ́ tán.
0: náà gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run kí n tó mọ tẹ̀síwájú náà rọ bàbá yìí nínú ogun tó ń jà nìyàn láàyè o ogun àfọwọ́fà ló pọ̀ jù the day you begin to lie to yourself you lie loudest ọjọ́ tó bá ti ń parọ́ fúnra rẹ̀ ọlọ́run gbọ́ ló ti ń parọ́ sókè thank God fún ayé bàbá yìí ó sọ lóòótọ́ sí rẹ̀ ó notice ẹ̀ pé ẹsẹ̀ ní oníbẹ̀ nídìí gbogbo wàhálà wọn sista ìṣe ìṣe nǹkan ṣe ìṣoyún ṣiṣẹ́ tó ń ṣẹ́ káàkiri broda ìṣe ìṣe fàkúfà àti mukúmu sunday sálélé etí ilẹ̀ sì fi ń gbọ́ ẹni tí sì ń sọ̀rọ̀ yìí sọmọdé láti ìwé òde ẹwọ mọ́tò gbagi ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn ẹ múra láàárọ̀ ìṣá mo fẹ́ wàásù ọ̀rọ̀ bàbá yìí ní ń dùn mọ́ mi ìsìn alákọ̀ọ́kọ́ yóò bẹ̀rẹ̀ ní aago méje àwọn ọ̀dọ́ ni wọ́n ní 7-9 lágbára ẹni tó láyé àtọ̀ I'm going to anoint mo fẹ́ anoint yẹn kì í kọ́mọ̀ báyẹn ẹ̀ẹ̀kan báyẹn ni lóṣù first sunday of the month for that matter lẹ́yìn ẹ̀ á bẹ̀rẹ̀ second service fún àwọn adult people àwọn àgbàlagbà láti aago mẹ́sàn-án títí lọ sí bí aago mọ́kànlá àbọ̀ sí aago méjìlá ní ìgbáradì fún 7-7 tó ń bọ̀ lójú ọ̀nà ní jesus city ẹ̀yin àyànfẹ́ ẹ múra pẹpẹ yọ pọnmọ ààwẹ̀ wa lónìí ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ mẹ́jọ mẹ́jọ láàfin break ẹjẹ́ ẹ̀jẹ́ ń ṣe báyìí ẹ̀yin wo lẹ́yìn sun ọ̀rẹ́ májẹ̀mú yín ọ̀rẹ́ májẹ̀mú ni o òní yìí ló pé ọjọ́ kẹrin ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ san tiyín náà lónìí bíbélì ní kó àwọn àyànfẹ́ mi jọ jẹ́ kí wọn ó fi ẹbọ bá mi dá májẹ̀mú gbogbo ẹni tó bá fẹ́ san ọ̀rẹ́ májẹ̀mú láti 2000 lọ sókè àwọn míì ń san 5 ẹlòmíì ń san 10 gẹ́gẹ́ bí ẹ̀mí ọlọ́run bá ṣe fún wọn ní agbára ẹ̀ẹ̀kan sì ni lóṣù mo sì máa ń sọ ẹ san tàwọn ọmọ yín náà ọlọ́run bá ń gbọ́ ọmọ náà bíi tí rí ọ̀kọ̀ọ̀kọ̀ gbà tí ó fi ya wájú ẹ̀ ẹ jẹ́ ń fún yín ní account number church ni mo fẹ́ fún yín 1966 36 38 73 access bank nìyẹn comfort life mission international ni ó gbé jáde bí ìyẹn ọba wọlé ẹ lo eléyìí 2017 42 90 47 first bank nìyẹn comfort life mission international nìyẹn ní ó gbé jáde ẹ̀yin àyànfẹ́ ọ̀rẹ́ májẹ̀mú la fi ń ṣe gbogbo rédíò program tó ń gbọ́ yìí òní ni sunday bóyá ìdá mẹ́wàá ló sì fẹ́ san ààrẹ náà ni but láti on the 7 lẹ́yìn 7 mi ò ní sọ̀rọ̀ ọ̀rẹ́ májẹ̀mú mọ́ engineer ẹja gbọ́n tí bàbá yìí níbi tó parí ọ̀rọ̀ rẹ̀ sí.
1: ní jesus city ẹ pé ọrẹ 10,000 ẹ bá ní ká mọ mo bọ ẹ bá ní olúwa sọ fún yín pé àwọn kan gbé wọn sì lè sọ ọ́ di 100,000 o ìpè tó wọ́n tó bá mọ̀ pé olè sọ ọ́ di 100,000 ọ̀yà gun pẹpẹ wá lẹ fún wa ní olùkọ́ mílíọ̀ mẹ́ta mẹ́ta èmi ọ̀ wá san 100,000 mo san 110 lọ́jọ́ náà
2: 110,000
1: ni mo san n bá máa dèlé ilẹ̀ kan bẹ tí mo ti rà mọ́ra plot mẹ́ta ọ̀kan bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mo ti ta àwọn plot mẹ́ta àwọn ọmọ mi fẹ́ travel ọkàn máa bẹlẹgbẹ rẹ wọn ní ta lónìí ìmọlẹ mi ọbẹ ní òní wọn ti ń bèrè tipẹ kọlà ìbí mo tún lọ báwọn fámìlì tán nílẹ yí pé ilẹ yìí ń bẹ ẹmí ọbẹ tó ní bí mo ṣe san 100,110 tán ní jesus city bó ṣe di ijọ kejì bẹsẹ ń wá mi káàkiri pé inú ilé wọn tún wọn lọ bá sọfíọ tó gé ilẹ wọn ní orúkọ mi làwọn bá lórí ilẹ so àwọn tí ọ̀la lẹ ti dúró mọ́talẹ̀ ní 15 million.
2: lọ́wọ́ ẹ kí n pàṣẹ ẹsẹ̀ tí bàbá kà lẹ́ẹ̀kan àwọn àyànfẹ́ mi yóò jìfà ẹ̀yin wo lẹ fẹ́ jẹ ìfà agbára múni jìfà ó yẹ pé ọ̀dà gbọ́ eléyìí níbi tó ṣiṣẹ́ sí. John chapter 4 Inasha John 4:37 ó ní nítorí nínú èyí ni ọ̀rọ̀ tí mo ti ń wàásù láti ejò àtẹ̀tí bàbá wàásù ló fi jẹ́ òtítọ́ ẹnìkan ló fi irúgbìn ẹlòmíì ló ń kéré ejò 38 ó ní mo ràn yín lọ kéré ohun tí ẹ kò ṣiṣẹ́ lé lórí mọ́ pàṣẹ iṣẹ́ tó ṣiṣẹ́ rẹ̀ ní táìmù bàbàbà yìí òkè lọ́wọ́ ìsàlẹ̀ ẹnìkan nínú ẹ̀yìn méjèèjì òun wò mí lórí facebook kan sí à ìtẹ́yìn dẹ́ wò mí lórí facebook ó ṣe ni pé kan sí àrẹ fún èèyàn mẹ́ta sí àti fẹ́ parí mọ́ bínú ẹ̀sìn kì í kó eré àṣà lọlé ohun tí mo sọ ni pé nínú oṣù bàbàbà bọ́ ọba jẹ ti september ọjẹ october ifá ọyá gbà ká fi ire sọrí ẹ látọ̀run ṣídà ẹ bá talẹ̀ 15.
1: àwọn tí ọ̀rọ̀ àti wọ́n jẹ́ ń dùn ni èèyàn bíi mẹ́ta ni so ẹnìkan yọ owó lè tẹ́ẹ̀ ni ẹnìkan yọ owó lè bí ẹni ọjọ́ sọ pé 15,000,000 kò wù wá
2: ìròjà àwọn náà wọ́n ná fún
1: àwọn náà wọ́n ná fúnra wọn nígbà mo ṣẹ̀dá mẹ́wàá tán mo ní ọyẹ kí bàbá mi náà ra wọn lásùtì èmi mo wá fún tí mo fún yín ní 100,000 tí bá tó tóó wá mo bá yín nínú owó ni tó ọlọ́run mo sáré dúpẹ́ lọ àwọn olè tọ́lọ́ ṣe fún mi.
2: bàbá ẹ tún jí fàyè òkú bàbá ní olúwa sọ pé ó tí ì kúrò nínú ẹsẹ̀ àwọn kan ẹgbẹ́ mi ló wọ́n wà títí dọ̀la ibo nínú àwọn pásítọ̀ ààrẹ yìí tẹ́ ń dẹ́sẹ̀ mọ́ ọ dá lọ mọ́ ọ dẹ́sẹ̀ bó bá ṣe wù ọ òun gbére rẹ kọ́ ni ẹnìkan ní ìṣẹ́bí mọ̀ lọ́wọ́ orí ẹ̀yìn gbakọ lásán.
0: bíbélì ni a lè tẹ̀síwájú nínú ẹ̀sẹ̀ ká ní kó rí ọ̀fẹ́ mọ́ pọ̀ sí i ẹwo ọjọ́ tí bàbá yẹn ti ń wá tí ẹ̀sẹ̀ sì ń block rí ẹ̀ sá fún ẹ̀sẹ̀ wo oró ìkú tó ń pa ni ni sá fún ẹsẹ bíbélì ni if I regard iniquity in my heart the Lord will not hear me tí n bá gba ẹsẹ ló kan àyà mi ó ní ọlọ́run kì yóò gbọ́ mi nínú ìwé Isaiah chapter 59:1-2 ó ní ọwọ́ olúwa kò kúrú bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo láti gbani ṣùgbọ́n ẹsẹ̀ yín ló yà yín pa òun ló jẹ́ kó di etí rẹ̀ tí ò fi gbọ́ Romans chapter 6:1 ó là ò lè tẹ̀síwájú nínú ẹsẹ̀ ká ní kó rí ọ̀fẹ́ máa pọ̀ sí ìkan òjọ̀ kan rèé o bí bàbá mi ológun àjọbọ́ ṣe ń ṣeré ẹ wá wò wọ́n wá sí ire bàbá yẹn lẹ̀ bàbá yẹn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni gbogbo ẹyin tó ń gbọ́ mi báwo ló ṣe ṣe ọ̀nà bo lọ fẹ́ gbé ìrìn àjò ayé rẹ gbà àbí sóòtàn jókòó lé láàárọ̀ ní Sunday náà ni títí dọ̀la ni Ọlọ́run gbàdúrà a gbàdúrà láàárọ̀ yìí a sì wà nú àwẹ̀ ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ mẹ́jọ láàfin break àní gbogbo bí tẹ́ ẹ bá ti ní àǹfààní àti máa gbọ́ mi ǹjẹ́ ọjẹ́ mọ̀ pé wọ́n ni ẹ testimony kan now láì ní waste àkókò ǹjẹ́ ọjẹ́ mọ̀ pé ojú òpó kan lèèyàn máa fi bá Ọlọ́run rìn ojú òpó kan lèèyàn máa fi tẹ̀lé ẹni tó ní kó o béèrè ó ní ìdí tó fi wí bẹ́ẹ̀ nínú ìwé Matthew chapter 7:7 ó ní ask compulsorily nínú oṣù yìí bí ìyanu ọba kan ọ tí ìyípadà ó sì bẹ̀rẹ̀ sí ọjà yẹn bọ́ọ̀bà rí owó ọjà ọdún bọ́ọ̀bà kó jáde nínú ilé yẹn wà á kọ́ béèyàn ṣe máa ń lu ẹnu ẹni láti béèrè bíbélì ló sọ bẹ́ẹ̀ nínú ìwé Philippians chapter 4:16 ó ní in everything by prayer and supplication with thanksgiving let your request be made known unto God ẹ jẹ́ kí ẹ̀bẹ̀ yín ní tí bíbélì sọ nìyẹn o ẹ jẹ́ kí ìbéèrè yín kó di mímọ̀ fún ẹlẹ́dàá yín ǹjẹ́ jẹ́ mọ̀ pé many people they don't have because they don't ask àìmọye àwọn tí ò rí gbà mọ̀mọ́ nítorí pé wọn ò béèrè bíbélì ló sọ bẹ́ẹ̀ nínú ìwé James chapter 4:2 ó ní ye have not because ye ask not ó ní ẹ rí gbà ẹni nítorí pé ẹ béèrè ìwé jacobu láàárọ ìlágbára ẹni tó ní ayé àtọ̀run we are going to ask brother we are going to ask a béèrè ìyàwó rẹ lọ́wọ́ ọlọ́run a béèrè iṣẹ́ yẹn a béèrè ìwé ìgbélú ẹ gbogbo bó tẹ́ ẹ ti ń gbọ́ mi àfẹ́ béèrè láàárọ yìí òun láàfin wà nínú àwẹ̀ títí di aago kan àbọ̀ ẹ gbọ́ mi nínú ìwé Matthew 7 kìí ṣe pé èbèrè ó ní wá kiri sick and kí ni sick kí ló túmọ̀ sí iyen so wi pe won joko soju kan ko ma sunku try lati gbianju bo bin oni sun eje ba duo pa si oju kan na iyi pada le mo kan lai lai and mo fe la gbugbe nu le lati so fun o pe wa wa awon to ba nwa ni mo ri gba bibeli ni la la awon asiwere da olukuluku won laamu oni won mo bi eniyan se mo jade lo sinu ilu seek if you seek you are going to find be ba ri eni to gbianju lati wa o di dandan ko ri gba ninu we Jeremiah 29 verse 13 oni and ye shall seek me and you shall wa me and find me else ri me when ye shall search for me with all your heart ti e ba wa mi pelu gbogbo okan yin e ri opo ni mo joko soju kan na awa mo sunkun pe nkan yira didu pa si oju kan yo sileku fun idogun idogun yo si sileku fun ijera to ba ti re n to dake on ti se yo ba dake a tun wa lo laaro ba won kan ba bi o pe kin le de tan wa ga ki so pe jesu lo ni kin wa ki oni ta ni oni ogorun wa gutan ti kan bo so ni eh ti oni tan ni oni dide ko wa lo ta ni oni ko isi mewa lowo ti kan so ni ti oni tan fitila ti o si bere si wa titi yo fi ri nje je mo pe nkan bo sonu lara won kan won wa ani won igba ti nkan ba bo sonu to ba wa oju kan na laye re o mo wa e wo ilu ti eniyan ti nwa ona to je ni ti ba dako ti ilu ti baba yen ti wa to ti wa si a testimony wa lanu pe ah and that is the secret behind it mo fe bi gbogbo enu mi so tele si aye omode ati agba pe ninu awon ti o ri gba ninu awon ti irin ajo pe fun losu yi won a ka omo won eja lo church eja wa lo siwaju oluwa lati iworodo ewo moto gbagi eleve so kale ni wema e bere church olorun ojiji ni bi garage emi oluwa ni gbe anointing won sita je ki ojo je ki iri o sese lo anointing won lati fi anoint gbogbo en to ba wa nu service laaro yi anfani alai legbe ta tun ri ni waju eniye so gbogbo omode ati agba ile omura o eja lo gbogbo eyin te wa ni sona church the same thing is going to happen this morning by the special grace of God. Eto wa daju ni ekankun. Kini tumo yen? Persist, continue. Inti so ni pe use importunity prayer. Tenumo mo wi isu atenumo ki jona. Ninu we Luke chapter 11 verse 8. Oni bo ti le je pe okunrin yo ni dide ko da obirin oko tin ki gbe pe gbesan mi laro ta mi lohun. Oni sugbon nitori awi iyanu re. Nitori pe ko da osu. Oni okunrin ti o beru Olorun ti o si beru eyan yen o dide o lati gbesan lara ota re olufe bi o ba su o to ba ji ore o a tun ti wonu osu kewa osu ti elele ta lo mo boyo osu ina lo Olorun duode o n duode ariwo re to n duode igbe re o to n duode omije re a pade church laro yi eje mo lo gbogbo bi te ba ti ni anfani ati gbon mi eje mo lo a pade to ba ti di ago meje eyin odo Jesu titi wa ago mesan a pade to ba ti di ago mesan si ago mejila ah gbogbo eyin omo Olorun ogede wewe mejo mejo la o fi bere laaro yi pelu eyin meji meji ni bikibi to ba wa je ajo gba we yi o lawon nkan yo ni lo lai si awe atadua je awon ti Christi onise yanu o tun se gbogbo eyin te gba Jesu ta n wo na ba se mu lo si odo e mura o e je ki n fi gbogbo enu mi ki n se ni dede si bi bayi eyin wo le fe son re majemu yin eyin wo le ni ida mewa tabi ori adua mi gba oni ku awon ayan fe mi joje won fi ebo ba mi da majemu oni ni o pe ojo kerin account number 30 ni 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International ni o gbe jade First Bank niye bi yin o ba wole elo eleyi 1966 36 38 73 Access Bank ileleyi na je n to pe 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International lo no gbe jade o gbogbo en to ba fe so re majemu iru ebo majemu ti e na awon nkan ta fi n so radio program re and lastly eyin omo Olorun ti won bida e mo bo eje n gbadua fun yin oni ile mark wedding anniversary re oni ile mark birthday yin Olorun nkan to se mu yan gan nkan ti aye oba yin ri ti won ba yin yo ki emi awon woli Olorun emi awon woli ko se ninu aye re may God bless you may your life move from glory to glory from success to success from dominion to dominion. In the name of Jesus Christ. The Lord will bless you in Jesus' name. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Mo gbadura fun Nigeria ni osu ominira ire ati anu ko dapo mo ipin rawo yin ki Nigeria o gba ominira eyan asaju wa ten dari wa ni Nigeria president, governor, senator. I pray may the hand of the Lord be upon you, your life shall be from glory to glory in Jesus' name. Oh your excellency eje mo lo church ago meje ati ago mesan e to ba convenient. The Lord will bless you in Jesus' name. Any kind of share testimony, may your loud, may your need. Lord, your number 080-88-71-65-66. 080-88-71-65-66. Send the message. You are blessed. It is well with you.

0: Kari Mandei, Apolori Omo Salami, Lagilu FM 96.7, Felele Lawa, Tatim Pase, Pioba.
1: Oluwa gba ope wa ogo ni fọlọ loke o
2: hallelujah
1: ala gba bi ade ogo pada ko eni to ran ni ise tin tu ba ni ise asiwaju ogun la lo akeyin ogun la bo baba gbogbo agba laye anu mo ti sise
2: ti
1: ogo mo yo yo
2: ti
1: gba de mo jide gbogbo to tin da wa duro eni mo pa won lenu ni si yo ewo ta tin se ike ta tin se ara yo ri tele oluwa ni te so lati oni lo ka bere si fara ya nu de ma se in da bai ti ni mo
2: amen
1: en kan ni ta lo so o to gbo mi oruko mi ni woli hi o ajilori atamatasi ile se anse Christ artillery crusader
2: yes sir
1: cac atamatasi tolorun ba gbo bujoko agbara anu re kale si oluwo to wa lona to jete debi ani agbara ju
2: awon
1: na tun ni kan se ni wa mi ma so fawe yan
2: ma
1: ni to ba dodo wo ni iwo kan lo so to
2: wa
1: emi mi ma
2: wo
1: ma gbanu mi to si ojo ni de oluwo to wa lona to jete agbara ni bubu agbara lo nbe oluwo ma so pe from iwo ro woko oluwo jojo
2: to
1: ba oluwo jojo so pe o lo si atamatasi iwo ro si oluwo jojo oluwo jojo si atamatasi mura la re
2: ago
1: me salati wo ni ago mo ni atani e la re si oso yen a ku se kan se
2: tabi
1: tan je ka lo dupe lo baba ti bele yin wa ipa to gori ipa to gori agba e wo ti ayin baba yen o alagbara israeli alagbawi mi alagbawi ra ipa tagba israeli wa kan gbe owo re soke wa tun tun ogogo mo ni yan ju soke ya o Yesu Oluwa wa
2: amen
1: iya mummy e te ri yin baba de ni e te ri wa e gbe odun kan lo yin oro iya wo kan kan ti okan re wo olorun ti wo jesu lori je agbele so pe jesu omo olorun
2: jesu omo olorun
1: sanu emi na
2: sanu emi na
1: bi ayi je mi
2: iji
1: yin ja mi o ja won mo o ja ile mi iwo to fo iwo mi pe ko dake ro ti ro mi si dake pase fun iji to ja mi iji to ja le mi iji to ja ona mi iji to ja ise mi iji to ja ipe mi iji to ja irajo mi ko dake ro
2: lo
1: ni iji ye ko dake adomi ni la jesu oluwa wa
2: amen
1: o ya kun le ba ekunle sule se meje da owo ni yedile ekunle ku da owo meje gele o wa fori bale
2: ba
1: so pe mimo
2: mimo
1: mimo sule lan ba wan jeje oluwa se nse
2: mi
1: o wa ninu we fi ori kere ese ikejo lo wu dada koda o tu wa ninu be ese yo je te pade in se kan sere sere bi gbagbo re ba gbe lati ma si olo
2: a
1: wa de rogo olo o ya so ti kunle yin o wa fori bale ba wa ni mimo
2: mimo
1: mimo sule lan bo ya o mimo mimo ma sule lan ogun oba teru re to ba yan eh baba agbalagba a soro nipa iji mo so bi woli eni ka de sami yi o iji to ma gbe wa temi wonu iyanu rere iji yen ma ja iji ti aye wa temi fi ma leri iji yen ma ja iji to ma faye gba iyanu ayo laye mi laye re laye omo wa iji yen ma ja iji to fi ma ki wa ku orire ta o ma rerin ayo tawe yo ma royin ijoba rere lori aye wa iji e ma ja ta ba so nipa iji ategu to so wo odi na pe ni iji iwe ise awon apostle chapter 27 lo je kari asiri yen dada nigba paul ati paul apostle ti won mu sinu igbekun nigba ta fe lo dajo re ibi ti mo lo re daddy ati mommy gbogbo obi tó bá ti sọ̀rọ̀ ìjì àjálù ló máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ níbi àmì ti dúdú àjálù ibi ò ní jálù wa lọ́lájálù ibi ò ní jálù wa àjálù ibi ò ní jálù lé wa àjálù ibi ò ní jálù ọmọ wa àjálù ibi ò ní jálù iṣẹ́ wa in the mighty name of Jesus. Àmọ́ ìwé first Kings chapter 17 ìkankan court and oko ti ṣẹlẹ̀ níbẹ̀ ìjì kan tó jálù wọn bẹ̀ yẹn ìjì ebi ni kí ló pé ìjì ebi torí wo ní nǹkan ó máa ń pè ní ẹ̀láìjà ó dẹ̀ sọ fún pé wo torí pé ẹ ò ṣe ìfẹ́ ọlọ́run ẹ ṣe lòdì sí ọlọ́run ẹ ń bò òrìṣà ẹdẹ gbéraga nínú ìbò òrìṣà yín ó ní kì yóò sì sí òjò tàbí ìrì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹnu òun bíbẹ́ ti sọ pé ènìyàn ẹlẹ́ran bíi tiwa ni ẹ̀láìjà tó gba àdúrà pé kójò máa pa kó má rọ̀ kí ìrì má dẹ̀ ṣẹ̀ fún ọdún mẹ́ta àti oṣù mẹ́fà yọ̀ọ́ rẹ̀ sókè báyìí ni mo wí àṣọṣe ọ̀rọ̀ tí ìyanu rere fi ń jáde lórúkọ jésù ó yá kó ṣiṣẹ́ láyé wa ìran òun ò ní nígbà míì máa ń rìn ìjì sáyé kí ayé bà láti tò bẹ́ẹ̀ ni sà òun ò ní máa ń rìn ìjì kí ayé bà ní àtúntò bo so kini kan fe eyan kan gba kan, believe it or not, mi o fe so pe woli akoko wa even ni woli igba ni titi di si o ni bo se wa lati ti ko se o lo nbe ni si o ni be ni o su ba ri ti aye woli yan ma se be bo so kan ninu tabu kan to se fun mi mo ni apaniyan ni ra won woli because ti woli ba make declaration awon be le a lo carry out ise yan ni aimoye ni bi ti emi olohun yo ti to woli wa so tele si inu yi a de so tele ni o de ri be so Elijah lo so tele ko du oniro ah ni to ton o lo joko si eti odo o mu omi be eye iwo o be si fun ni akara je o be si je nigba to ya odo bere si gbe oluwa wa ni wan bi iwo lo gbadu akojo maro odo wa ro bayi o ni oluwa to ni ti eni awon eyan won gba egbo mo ati de aye ti won gbo lohun gbo mo unfortunately lo to ta ba won ti ase dede ati wa si opolopo woli ko se ni ma gbo lohun gbo mo o ni o ti clear o ni ba to ba di fe yojo o ni opolopo eke woli ni o dide so that's what we can do why did they shine he's not by oye ero to tele won leyin he's not by ise iyanu ti won se o ni ki se nipa ipa tabi agbara o ni bi o se nipa emi mi olu olorun mo buwi ah Elijah nigba to de ko ni ta kan o ro wi pe o nikan loku o lo bo lo ni emi nikan loku na wore wale o ni mo kan se wa o mi pe time to wa ko re eyan kankan ti won so le lo no ma so fun eyan ko so ye eyan to wo tele woli leyin ko so ye omo ojo ti o ni o ti esu to kan woli atomo ojo wa do ti so tele ya fa fold ministry pastor lo lo omo ojo o to mo wati wati ko so ko pastor kini kan o le ba 100 million woli to ba je woli kan be ojo ogun ba de nran ti woli o to lo wa nbe e lo wo bi tan ti wa woli e ri pe ni ba wa woli lo isoro lo gbe lo won an tori ko fe si lo wa woli sugbon woli ni o pada convert e sodo olorun o to be ni e to ba ti le to wa wa wa woli iwe awon ba keji ori e keta ogun ti je so ba ti so ni o ni ejo se are eyan olorun kankan soso ta ti e le bere lowo e ka won ma ku sinu ajiju lowo e soke mo so jade mama imi so tun mi so si jade emi bayi ni mo wi woli re woli wa woli ti olorun yo pa le wa ti so gbogbo pastor to n pe ni pastor nkan pe ba ni pastor mo ma rerin ni I'm a full time trained and ordained winners pastor then full time trained mi ko je I have all my credentials with me tawke ti gbogbo ti mo gba sugbon olorun so pe o n se pastor mo de mo pe mi o n se pastor lati bere aye wa ti a ba n ka ni eni eji e lo be lowo awon to mo mi bi o n se woli 30 years bi o n se woli 40 years 80 ni 80 ni baba osan pato olowo ni lemi lori 77 ni baba obada ti declare as prophet pe woli woli ni omo ni ibi ti mo lo re olorun ti nipinu to ni kaluku olo ma n so ma ni ori eni kankan jowu olorun gbo bi o se kini bi ori eyan jowu bẹẹni kò sí ohun bọ́lọ́hún ṣe ṣe fún ẹ tó má bẹ́ẹ̀ máa ń yin lọ́run torí bó ṣe fẹ́ ṣe nìyẹn mo sọ fún ẹnìkan lẹ́ẹ̀kan mo ní torí orúkọ tí ọlọ́run máa ń jẹ́ ẹ ọ̀kan nínú orúkọ ẹ ní ìsọnu bẹ́ẹ̀ni ọlọ́run á ṣe nǹkan mí ìfẹ́ báyìí á tún sọ ẹ lẹ́nu bẹ́ẹ̀ni o tí nǹkan sọ fẹ́ pé olú ìyẹn wẹjú ni ah náà tí ò bá wẹjú tó yẹ kó máa rí báyẹn ọlọ́run ṣe fún débi ìsọnu ẹnìkan ṣàmí o ore tó máa débi ìsọnu pé ah ó dọ́gbọ́n sí ni ore yẹn ọlọ́run máa ṣe fún wa ọlọ́run ló ń ṣe sọnù àrárá tí tó mọ̀ nípa ọlọ́run rẹ tí ó yẹ ọlọ́run yẹn sà òun ló mọ nǹkan fi pamọ́ tí wọ́n ní rídìí ẹ̀ òun náà fi pè ní ọlọ́run àwa má rídìí àṣírí yẹn máa pamọ́ wọ́n máa wà wọn ò ní rí wọ́n lè wọn ò ní bá wọ́n máa ń wo ọ̀pọ̀lọpọ̀ tó bá yíyanṣẹ́ ọlọ́run pẹ̀lú òkùnkùn lólò má ní ni èèmọ̀ torí mi ò rídìí ẹ̀ ah bàbá wòlíì nìyí ó yẹ kí ẹ fẹ̀mí wo tí ìfẹ̀mí máa wádìí ẹni ẹlẹ́ni ló o kí ló kàn mí pẹ̀lú títí ẹ̀ ìdájọ́ ohun àtọlọ́run nìyẹn ẹ wá wo bí sà mọ́mí àti dádì ẹ wá lẹ́nu mi bó ló ṣe kan tiẹ̀ ẹ súnmọ́ kẹ béèrè lọ́wọ́ ẹ̀ bàbá ó yẹ kẹ mọ̀ pé ìfẹ́ kan ló lò mi ò mọ̀ wo bí torí mo mọ̀ pé ọlọ́run lè ṣe oore ìsọnu fún yàn á kọ́kọ́ yà yàn lẹ́nu oore ìyanu lóore tó ṣẹlẹ̀ téèyàn lanu lẹ̀ ìyúnmọ́ pé ìyanu ìyanu ohun tó lanu sílẹ̀ pé à ọlọ́run à ọlọ́run à ọlọ́run à ọlọ́run à ọlọ́run yìí kan náà ló jẹ́ rẹ̀ nígbà tí ò bá wá yé ọmọ bàbá pè láwọn máa rídi at the same time ẹ wo sà ọlọ́run a máa fi ọlọ́gbọ́n sílẹ̀ á lọ lo òpè ó ní kì í ṣe mímọ́ ṣe kì í ṣe agbára mi kì í ṣe kì í tóbi mi àánú ló fi bá mi ṣe o bàbá ṣẹ́yìnsà kí ọlọ́run bá ṣe àánú ẹni tí ò mọ̀ gbogbo ẹni tó gbọ́n a máa tẹríba fún ni ọlọ́run tó máa ń gbé ẹni tí ò mọ̀ ṣe sókè ẹ gbọ́ mi bíbélì kọ́ pé a máa gbé tálíkà dìde a dẹ̀ máa gbé jókòó pẹ̀lú ọmọládé yẹn kí là ń pè ìyanu ló jẹ́ bẹ́ẹ̀ ìyanu lorúkọ rẹ ìyanu lorúkọ rẹ bàbá mi tó ṣe tẹnìkan ò lè ṣe ìyanu lorúkọ mi ò mẹni tó lè rán mi ṣe ìyanu tó ju ọgbọ́n ìwà ọgbọ́n ìmọ̀ àtòye wa lọ ìyanu ẹ máa ṣẹlẹ̀ láyé wa ọ̀nà ọlọ́run tó ṣe ìyanu tó jẹ́ wípé àwọn ènìyàn mi wọ́n wàá bọ́ bẹ̀ wọ́n wàá máa respect ọlọ́run nínú ayé mi wípé òkúta tí ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ ó di pàtàkì gulé ó ní èyí ṣe ìyanu lójú wa yọ wẹ̀ sókè bọ́lọ̀ bá jẹ́ ara mi ṣe inú ilé yìí o bámi yíyan bá lè lókè nílé yìí o báyìí ni mo sọ ìyanu tá ó fi di pàtàkì ó yá kó lọ ṣẹlẹ̀ èmi ń sọ̀rọ̀ nípa ìjì ni mò ń bọ̀rọ̀ bọ̀ lórí ẹ̀ now ọlọ́run a máa lo wòlíì lọ́nà tó bá wù ní sà ó ní àwọn tó mọ ọlọ́run tí wọ́n ń sìn those that know their God ó ní they shall be strong and they shall do exploit ohun tó nílò ni kó mọ ọlọ́run tó sìn àti ọlọ́run tó kù yẹ ọlọ́run gbọ́ mo láìka ọ̀rọ̀ ọmọbìnrin yẹn ó ní ìpè tó fẹ́ mi ó fi ṣàánú mi ni èrò pa o tó lè lò ó ìpè tó fẹ́ mi ó fi ṣàánú mi ni èrò pa o tó lè lò ó wọ́n máa ń sọ fún àwọn ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́run bá gbà fún ẹ má rò kó mọ ṣe ọlọ́run gbọ́ ó kàn wọ́n ọlọ́run ó fi ṣàánú ẹ mi mo máa ń wo ìrìn àjò mi àwọn tó ti mọ̀ mí bíi wòlíì láti ọmọ kékeré wá láti ìgbà tá a ti gbójú a dẹ̀ ń sọ ọlọ́run dẹ̀ sì jẹ́ kó rí bẹ́ẹ̀ ọlọ́run tí ó tà sí bá ti sọ ọlọ́run dẹ̀ ń ti lẹ́yìn ìyẹn náà ń pè mí títóbi ọlọ́run ọlọ́run ti ń gbọ́ títí ìgbà ẹ wá gbé eléyìí mọ́ mi èyí ló ṣẹlẹ̀ wòlíì ẹ̀lájà ó mọ ọlọ́run gan ó wà wò wípé àrífín ni ká tún máa gbé òòṣà ga òòṣà mìíràn ga ju ọlọ́run lọ lẹ́yìn ọlọ́run tó dá ayé àti ọ̀run níbẹ̀ ló sọ wípé òjò ò ní rọ̀ bẹ́ẹ̀ ni ìrì ò ní ṣẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹnu ìwé fọ́sà mẹ́sà tà sẹ́fẹ́tì mo ti sọ̀rọ̀ àmọ́ nígbà tó yá mi ò ní parọ́ fún yín gbogbo ibi tó ti mọ everything gbẹ now ibi tí mò ń rọ ni ìjì wá ń jà arúgbó ilé gbogbo wọn lè bípa ìjì ebi ni àwọn ìjì ebi tí ìyáálé àti ìyàwó fi ń àgírí pé ká ń pa ọmọ jẹ ebi burúkú ni kò ní wo orílẹ̀-èdè wa ibi tí mò ń lọ rèé ó wá ṣàlàyé ó wá wo pé olúwa ìwọ náà ni mò ń sojú owó fún olúwa ni ó yá dìde wọ́n máa lọ sí sídónì sídónì ẹnìkan retí ìyanu ńbẹ ìjì ti fẹ́ jákú torí ọkọ rẹ ti kú ìjì ti ja ọkọ ó ti kú obìnrin yẹn ti wá ya opó ṣé ní àwọn ìkóríta kan máa ń wàṣà orúkọ kan nínú orúkọ ọlọ́run ni pé ọkọ opó bẹ́ẹ̀ ni sà ọ̀kan nínú orúkọ ọlọ́run àwọn ìyá wa àwọn bàbá wa tó bá ń kọ́ ń bẹ̀ wọ́n ní ọlọ́run ọkọ opó olùpèsè fáláì ní bàbá ìwọ là ń wojú rẹ o wàá ṣe nǹkan láyé mi ẹ wo ọlọ́run tó ń pè lọ́kọ opó yẹn ó ti rí opó kan mi ò mọ́rọ̀ àdúrà tí opó yẹn pẹ́ gbà mo wò wípé opó yẹn ti sọ́la nígbà tó dípé olúwa tó ìjì yìí gbé lọ rèé o ìjì ebi ìjì yàn náà ibi tó wá dé yìí òun fẹ́ wọ ìjì méjì kóun sá lọ tí òun bá ti dé eléyìí final barrier náà ló bá bọ́ bẹ̀ ibi tó ti wá ìjì méjì kò lè dé from nowhere ó yọ dé pẹ̀lú arábìnrin a mọ̀ pé jìnjà yìí ẹ sá fún alómi mu ná yẹn ní sẹ́tò mi èrò mi tó wà ńlẹ̀ ó tó dáná màá mú bẹ̀ ọmọ mi á mú bẹ̀ ìwọ náà wàá mú mọ̀ ń bọ̀ jẹ́ lọ bẹ́ẹ̀ bomi wá ó ní dúró madam ohun tó ṣẹlẹ̀ rèé wá lọ mú oúnjẹ díẹ̀ kó ṣe fún mi wá àkàní wọ́n pé ìyẹn ní wòlíì ẹ ti sọ àsọjù mo rò pé wòlíì ni yín ó yẹ kẹ́ ẹ lè rí ohun tó ń ṣẹlẹ̀ sà ó yẹ kẹ́ ẹ lè rí ohun tó ń ṣẹlẹ̀ bàbá wòlíì ṣẹ́rí báyìí ṣe wò igi jaga méjì yìí òun fẹ́ lọ fi dáná torí ìyẹ̀fun yẹn ò tó nǹkan òróró yẹn ti gbẹ tán kó nǹkan fi ṣe kí ọmọ àti òun kan jẹ kankun níbo ni àmì ti ń dún mo sọ jáde àjẹ tó ní báyé wa àjẹ tó ní pé kán jẹ kó tán pátápátá kó má kù ẹlòmíì bí òun náà kan tán kò tún rí mi àgbàlagbà ogun ní mú kéèyàn náà tán kó tó rí mi ó jẹ tán kó tó rí mi ẹlòmíì ti jẹ tán wọn ní láìsí kò sílé mọ èlùbọ ó ti tàn ó dá iṣu kán wọn ló ti lọ láti jẹta kò tẹ wàá sòro kò sépo àjẹ tán ni àwọn ilé kan wà bí ìjọ ò tán lé pátápátá kán máa ráhùn kiri fún ọmọ bí tán máa yà sí bí ọwọ ẹ sókè mo sọ nínú ilé màdàmú mo sọ ẹ sàmí dáadáa bẹẹ lẹyìn náà dìde kẹ sàmí o mo sọ jáde ogun ká jẹ kẹtàn ká tó rí mi kánà kẹtàn ká tó rí mi káṣọ kan gbó ká tó rí mi kánà kan jí ká tó rí mi ó yá lónìí òpin dé sí i. àyànfẹ́ mo ń sọ̀rọ̀ bí wòlíì nàyà kàkà bóyá kẹsà tà kádàníà ẹnìkan dẹ̀ máa sàmí o mo sọ ogun tí ò bá tán ọ̀nà mi ò ní ṣí yẹn bọ́nà kan ò dí ọ̀nà mi ò ṣí yẹn ogun yẹn ṣá ẹ̀mí àwọn oní ní kó lu àmì mẹ́sàn-án tó lágbára àní ogun bí kan ò tán mi ò wá ogun bàjẹ́ kan tán àárín mi ogun bọ́wọ́ kan ò tán àrówó mi ogun bọ́nà kan ò dí àárín mi ogun pé bí kan ò bá bàjẹ́ ọ̀nà mi ò ṣí yẹn ó yá bí àmì mẹ́sàn-án yẹn bá dún ogun yẹn ó ṣẹ́ ogun yẹn ṣẹ́ ogun yẹn ṣẹ́ ogun yẹn ṣẹ́ ogun yẹn ṣẹ́ ogun yẹn ṣẹ́ ogun yẹn ṣẹ́ ogun yẹn ṣẹ́ ogun yẹn ṣẹ́ ìdá ló ogun báyìí ni mo sọ àjẹ́ ẹ̀jẹ̀ tán ire àjẹ́ ẹ̀jẹ̀ tán ìbùkún àjẹ́ ẹ̀jẹ̀ tán ọlá ìrà kábà nínà ìjì ẹ̀ kó fẹ́lù wá àwọn òbí sà ìjì ebi náà ló wà nílẹ̀ ìjì oúnjẹ wá yalu lé wọn bọ́lá ọkà bíbélì dáadáa wàá rí wípé ẹwà mọ̀ kí ló ṣẹlẹ̀ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí jẹná bẹ̀rẹ̀ sí mu ìjì kan ló jàlú ṣùgbọ́n wá di ìjì ìyanu ibi tó fi di ìyanu rè wọ́n àgbìn wọ́n sì kórè ṣùgbọ́n wọ́n jẹ ìjì kan ló wọ̀ lu ìjì ebi ni ṣùgbọ́n nígbà ìjì ìyanu oúnjẹ dé ọmọ kí ló ṣẹlẹ̀ wọ́n fowó ránjẹ wọ́n wọ́ owó kiri wọ́n jẹ wọ́n sì mu ṣáàrì sà ó wá kẹni fẹ́ bí ọlọ́run pé bó ló ṣe ṣe aláìlọ́kọ opó oúnjẹ wo mu ó tún báwọn èèyàn jẹ baálé ilé àti ìyàwó abarapá ebi sì ń pa wọn kó máa kárí àbá mo wá wo ẹsẹ bíbélì kan tó ní ọmọ kìnnìún ọmọ aṣáláìní ó ní ebi a sì máa pa wọn ṣùgbọ́n ogun ẹni tó gbẹ́kẹ̀ ní olúwa a ò ní ṣáláìní òtún bí ọwọ́ ẹ̀ sókè wàá ké nínú ilé rẹ wàá ké níbi olúwa ọlọ́run ọba má dà sí o ìyanu tí ò ṣe é gbàgbọ́ ìjì rẹ̀ tó yẹ lùmí ìyanu ayọ̀ ó yà tó gbàgbọ́ àwọn olùkọ́ ọlọ́run àti ẹni ìbúdàgbọ́ ọlọ́run àti ọmọdàṣe ìyanu tó ṣòro gbàgbọ́ ìjì ayọ̀ ìjì ìyanu tó ṣòro gbàgbọ́ ìjì ìbùkún ìjì gbẹ́jà ìjì àlùyọ olùwàjọ́ fẹ́lú mi olùwàjọ́ fẹ́lú mi olùwàwà sẹ́rí ẹ̀rù ọlọ́run bà mí ẹ̀rù ọlọ́run bà mí o ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀ kò sẹ́dá tó lè dàdú. tó bá fi dìde àtìlẹyìn fún wa tèmi gbogbo ẹni bá lóun ó ti wá ṣubú akànjú báyìí ti jù pàdé ni. ẹwọ́n sà tí ọlọ́run bá dìde àtìlẹyìn fún ènìyàn ṣé gbogbo ẹni bá lóun máa ti èèyàn yẹn ṣubú ẹgbàgbé ń pa ìtìjú náà máa bá pàdé nítorí àtìlẹyìn ọlọ́run òun ló máa ń gbẹ́sẹ̀ lé ìtìjú ọ̀tà ṣé níbi tí àtìlẹyìn ọlọ́run bá ti dé my dear brother àwọn ìjì kan fúnra lára ẹ̀ wọ́n máa ṣiṣẹ́ iṣẹ́ kí ni ìjì oore àmọ́ pété ò tí ì ríjì owó rí kó kàdédé jókòó ìwọ tó ń retí bí 100,000 kán wá bọ́ síbẹ̀ kán fẹ́ ní 50,000,000 kán fẹ́ 100,000,000 ìjì owó ya bò yẹn ni ẹ mọ̀ bẹ́ẹ̀ ni ẹni tó jẹ gbèsè tó ní ọlọ́run kò tẹ̀yìn lọ́wọ́ kán tẹ̀ ẹ̀sán gbèsè oh my god ìwé àwọn ọba kejì orí ẹ̀kẹrin obìnrin tó sunkún lọ bá wòlíì ọ̀kan nínú àwọn ọmọ wòlíì ọ̀pọ̀ ẹ̀ ó lọ ké onígbèsè tí mo wọ lọ dájú ẹ̀ kò sí ìkẹ́kẹ́ ooo ìwọ̀nba òróró kékeré ni lọ́ọ́ yá kòkò tó pọ̀ ó yọ́yọ́yọ́yọ́ ìjì kan nìyẹn ìjì gbèsè ló ń jà yìí ẹ̀ẹ́wà irú tó máa tẹ̀lé ó yá lọ́ọ́ yá lọ́ọ́ yá lọ́ọ́ máa rọ òróró yẹn máa rọ́ máa rọ́ máa rọ́ òróró òróró kékeré bíi fátìrì òróró wọ́n bá rọ́ sínú gbogbo ìkòkò ó tún lọ báwo ni òní òróró ti kú lé òní lọ ta kó o san gbèsè kó wọn máa jẹ ilé ìtòkù ẹgbọn mi sà ìjì gbèsè di ìjì ọlà báyìí ni mo wí gbogbo ẹni tó jẹ gbèsè gbogbo ẹni tíṣẹ ti dàrú gbogbo ẹni tọnà ti dàrú mọ mo sọ jáde ní orúkọ ọlọrun àwọn ọmọ ogun ọ̀nà náà gbogbo iléeṣẹ́ rere tó ti close down gbogbo ṣọ́ọ̀bù tó ti di empty gbogbo ọjà tó jọ ti lọ tán báyìí ni mo sọ oh my god lónìí àtúnṣe eré bẹ̀rẹ̀ èmi ni wòlíì ta rán sí ọ à ń gbàdúrà lọ lórí ìjì yìí lónìí múra o fẹ́ gbàdúrà àgbàyanrí àgbàyanjú àdúrà ní kí n ṣọ̀rọ̀ eré múra lónìí o á gba gidi gangan ni nígbà tó bá fi máa di ọwọ́ aago mẹ́wàá a ti wọnú àkànṣe àdúrà lọ ó máa ní agbára wọ́n mọ̀ ní ṣeéṣeré ẹnìkan dádì sódì ẹ̀ kọ̀fínẹ́ǹtì fún mi ó jẹ́ ó kọ̀fínẹ́ǹtì fún ẹni ọlọ́run gbọ́ ó jẹ́ ó ṣe kíni ó jẹ́ ó kọ̀fínẹ́ǹtì fún ọ ni wàá wọ́n mọ̀ pé ọlọ́run ṣì ń gbọ́ àdúrà wàá gbé ọwọ́ ẹ sókè tí ẹ kọ́kọ́ lọ gbọ́ àdúrà yìí ọ̀pá bí dàsọ́bídì lè sọ bẹ́ẹ̀ bámi yí ìjì bí yí dànù bí ìjì rẹ kó wọlé tọ̀ mẹ́ ó yẹ sọ́ dájú à ọ̀jẹ́ ọ̀pá bí dàsọ́bídì lè bámi yí ìjì bí yí dànù kó bámi yí padà sí ìjì lè ó yọ ẹ sọ̀rọ̀ ó yà sọ̀rọ̀ ó yà sọ̀rọ̀ ó yà ó sọ̀rọ̀ ó yà ọ̀pá bí dàsọ́bídì lè bámi yí ìjì bí yí dànù kó yí padà sí ìjì lè fún mi ó yà ṣe bẹ́ẹ̀. Jésù olúwa wa bá a ṣe gbàdúrà nìyẹn o àdúrà tó máa lè sí lẹ́yìn tó máa ní agbára jù àmọ́ àwọn tó ti ń wá wọ́n máa ń lẹ́rí ẹjẹ́ ká gbọ́ ẹ̀rí àwọn kan.
2: Orúkọ mi ni Adeleye Oladimeji láti ìlú Ìbàdàn. Bẹ́ẹ̀ni mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọmọ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àtàmátàsí ní oṣù tí ó kọjá lọ ní ọ̀dí tẹ́ ní òdì lórí. Ẹ̀gbọ́n mi ló ní kí n wá láti Àbújá wọ́n gbọ́ prógrámù láti Àbújá àti wọ́n mi wá náà nìbàdàn ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé tí máa ní kí n máa sọ ìrìn àjò ayé mi látòní àníkúrò mi ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo ọjọ́ tó ti pé ọlọ́run ṣe nínú ayé mi ní oṣù tó kọjá lọ. Nígbà tí mo ń lọ gan ní oṣù tó kọjá yẹn, ayáwo mọ́tò tako tátó pò mí ni. Ṣùgbọ́n fún orí tọ́lọ́run ṣe nínú ayé mi gbogbo ọjọ́ tó ti pẹ́ yẹn, èmi ni ká tún ìbá ti àwọn èèyàn látàbùjá táwọn àbí lónìí.
3: Bẹ́ẹ̀ ni wọ́n ti wọ́ látàbùjá. Ogun rẹ̀ ṣẹ́.
1: Ọlọ́run àtàmátà ti ṣe ṣe yẹn.
4: Bẹ́ẹ̀ni
1: orúkọ bàbá máa tẹnu.
4: Ìjọ
1: oníjà wa
4: máa,
1: oníjà ilé wa máa,
4: oníjà
1: iṣẹ́ wa máa,
4: oníjà
1: ọ̀nà wa
4: máa,
1: oníjà ìrìnàjò
4: wa máa.
1: Ẹja lọ ṣe wò mí sàn
4: máa sàn.
3: Máa fi ọwọ́ gbàbí tó lu ẹ̀bá, fọwọ́ gbàbí tó lu ẹ̀bá. A máa fọ orúkọ Jésù yẹn mẹ́ta. Ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan, ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀kan. Á lọ ọlọ́run àtàmátà sí wò mí sàn máa sàn. Bàmílà máa là.
5: Iwọ gan náà lẹ̀rí kan báyìí. Mo fẹ́ gba ẹ̀rí tiẹ̀ báyìí. Àmọ́ kí n tó máa pẹ́ ní nọ́mbà tó fi máa sọ ẹ̀mí. Èmi yóò gbogbo ènìyàn. Onímọ̀jàmú sọ pé òun fẹ́ ṣílẹ̀kùn ayálu-oore fún àwọn ènìyàn méje kan lẹ́nu. Ayálu-oore tí wọ́n bá pàdé rí ni. Ayálu-oore tí ò ṣẹlẹ̀ rí ni. Ayálu-ìyálu tó kọjá òye ènìyàn lọ múra lẹ́nu. Gbogbo èèyàn. Olúwa sọ pé àwọn méje yẹn, àwọn tó ti ń sọrí àtàwọn tó tún fẹ́ sọrí ẹ̀mí. Olúwa ní ẹni méje àkọ́kọ́. Tó bá kọ́kọ́ fi ọrẹ ìrúbọ ránṣẹ́ lẹ́nu. Ìwé ìgbọ́n lórí karùn-ún. Ó ní ìwà tí angẹ́lì bá dìgbà sí omi. Ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀. Àrùn karùn-ún tó wù kó máa jẹ́ yóò dẹ̀kúrò mẹ́. Wọ́n ní tó bá ka méje wá tún méje kà. Ẹgbọ́sà ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọrẹ ìrúbọ ránṣẹ́. Olúwa ni òun fẹ́ ṣe ìka àjálù ìyanu òjijì kan. Àjálù oore ńlá kan. Ìyanu tí ò ṣeé fẹnu ròyìn fẹ́ kan tó ní agbára fún àwọn méje àkọ́kọ́ yẹn. Gbogbo èèyàn ló bá rúbọ lẹ́nu. Ṣùgbọ́n àwọn méje àkọ́kọ́ yẹn májẹ̀mú kan ti dúró lórí ọ̀rọ̀ wọn. Oh my God, ẹgbọ́ ilẹ̀kùn oore ṣíná. In the name of Jesus. Gbogbo èèyàn o ti fi ọrẹ májẹ̀mú èdìdí rẹ ránṣẹ́. Gbọ́ o lè ṣe láàárọ̀ yìí. O fẹ́ sàdá mẹ́wàá. O fẹ́ sọrẹ rẹ. Oh my God, o dẹ̀ fẹ́ sẹ ẹ̀jẹ̀. Ẹgbọ́ àti àwọn tó lúwa ní nọ́bà lè lo 8800 bí èdìdí kò. Gbogbo àwọn wọ̀nyí láàárọ̀ yìí. Ọ̀dọ́ pé ẹgbọ́ èèyàn méje àkọ́kọ́ yẹn jẹ́ fún ẹni àkà nọ́mbà. Káwọ ẹni méje àkọ́kọ́ náà. Àká nọ́mbà tó fi ọrẹ ìrúbọ rẹ sí. Àtọrẹ ìdílé àti májẹ̀mú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀. UBA UBA ni o. Oya 10 10 24 24 77 77 50 80 80 UBA UBA bọ́lẹ̀ kan sí 10 10 24 24 77 77 50 80 80 Christ àtìlẹ́yìn àtàmátà sí ló máa bá pàlẹ́
6: lọ múra o. Ó máa ní agbára ní ọ̀la ibi tó ń bọ̀ ọ̀nà ifọ̀ ló ń bọ̀ o. Ìyẹn ní sango ọkọ̀ tó bá ti gbé ẹ ní yànà àpájà ìbá àṣàgége ìbá àṣàbúlé ẹ̀gbá ṣàṣọ pé ọkọ̀ ifọ̀ ló fẹ́ wọ̀ ọkọ̀ tó bá ń lọ sí ifọ̀ yẹn tó bá ti kọjá orí bíríìjì yẹn máa wo apá ọ̀tún ẹ ní kó jẹ sí tìrìtìrì bọ̀tọ̀ ojú main road tó ń lọ sí ifọ̀ abẹ́òkúta yẹn ni o tó bá ti jẹ ní tìrìtìrì bọ̀tọ̀ his glory hall ló ń bọ̀ hall ni o ní tìrìtìrì bọ̀tọ̀ his glory hall wà á ti rí àtàmátà sí aago mẹ́jọ ò lè dé aago mẹ́sàn-án làdúrà bẹ̀rẹ̀ no african time ẹ rí pé àwọn tá a la máa fún lóòrò wọ́n gbà òróró o àwọn tá a la máa fún ní ìmọ̀ ọ̀pẹ yẹn wọ́n gbà o a sọ pé a máa tọ òróró lé àwọn èèyàn lórí mo sọ nípa òróró yẹn mo ní ìta bá ń tọ òróró yẹn àwọn kan ló ń jó àwọn lórí gbogbo náà gan àwọn kan ló máa sọ pé ó ń ta àwọn lórí àwọn kan lo tutù bí ice block ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tó wá six glory ọ̀ní àtàmátàsí ní sango ní ọjọ́ monday tó kọjá bóyá bẹ́ẹ̀ kọ́ ni tó bá léèyàn lábẹ́kúta bí àwọn tó wá sí lisa bí ọ lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja yesma ní láfẹ́ wá ìyẹn ní ọjọ́ tuesday tó kọjá bẹ́ẹ̀ lọ́wọ́ wọn tó bá dẹ̀ jẹ́ ṣàgámù ló wà lọ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tó wà ní ṣàgámù àwọn tó wá sí ìjòkù community hall london sabo bridge ní ọjọ́ wednesday wọ́n á ròyìn fún ọ bí n bá sọ̀rọ̀ bá sọ pé torí àwọn kan ti tẹ̀ ẹ́ kó wá rò pé gbogbo wòlíì ló ń tàyàn a ti wà lópin ayé nígbà tí àwọn èké wòlíì tí wọ́n máa dán oríṣiríṣi wò tá a máa parọ́ ìmílẹ̀ ló owó kan ló fún ọ owó kò báàgì ráìsì wa owó kàgbàdo wa owó fún ẹni hairdryer owó fún ẹni sewing machine ìmí ìdàlẹ̀ olówó gbà lé fún ọ wẹ àwọn ló mọ bá ṣe ń parọ́ wọn ṣùgbọ́n ìwọ tó wá èmi máa sọ pé tó bá dọ́dọ̀ wòlíì ìwọ kọ́ ló máa sọ tó bá wá ẹ̀mí mímọ́ ni ó máa gbẹnu mi tú àṣírí ogun bẹ́ẹ̀ ni sà.
3: Ó ní iye àwọn tó gbàgbọ́ láti agbára fún láti jẹ ọmọ lọ́run àtàwọn tó borúkọ bí mẹ́gbọ́. Wo bí ìtọ́ ọba gbàgbọ́ orí ògùn ọlọ́run bí ìjẹ́ ṣe sọ́nù ìwé Jọ́hánù orí ọ̀kẹ́kẹ́ lánìí ẹ̀. Ẹ̀gbọ́ ó ní tí ìrẹ́ bá gba ọlọ́run gbọ́ àábìdí rẹ̀ múlẹ̀ nì. Àmọ́ tọ́ ọba gba wòrí rẹ̀ gbọ́ wàá dẹ̀ ṣeré. Ẹ wá wo Yorùbá sọ pé mo ṣoore kò gbèbí ó lọ́wọ́ kan ìka nínú ni. Ẹ̀yin méje àkọ́kọ́ yẹn èyí ló fi mọ̀ pé ọlọ́run nìkan la lágbára àti pé lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan lókun. Mo sọ bíi wòlíì ní kí á yàlùkọ tó kàbí ẹ̀yìn èèyàn méje àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa sọ ọrọ̀ ìrúbọ lẹ́nu bó ní ilẹ̀kùn olè ní gbogbo ẹni tó máa sọ májẹ̀mú tó máa sọ rẹ̀ jẹ́ tó máa sọ rẹ̀ májẹ̀mú ṣoṣo àti ìdílé rẹ̀ yẹn ìyanu máa gbé ọmọ ìdàní mọ̀ fi sọ. Orúkọ tó máa rí níbẹ̀ Christ Artillery Atamátàsí 10-24-77-50-80 Àká nọmbà náà nìyẹn. Bó o ṣe ń dá síbá ọ̀nà ṣe fọ́. Ogun rẹ̀ ṣe orọ́ náà.
6: Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó ṣe fọ́lọ́run fọ́lọ́run ò ní ṣe fún ohun tó lè wá sọ ni a wà nínú àtẹ̀ṣe àdúrà báyìí àkókò májẹ̀mú ni àkókò èdìdì ni ọmúra olúwo tó wà lọ́nà tó gé ti ẹgbẹ́ náà ibẹ̀ ló ń bọ̀ abẹ́ bíríìjì wo ló ti wọ̀ kó ní o ọba máa bọ̀ láti èkó ọba máa bọ̀ láti ìjẹ̀bú o ọba máa bọ̀ láti abẹ́kúta kó wọn máa bọ̀ láti ògbómọṣọ ìbáṣàtọ̀yọ abẹ́ bíríìjì wo olùyẹn gẹ́gẹ́ wa ti ní taxi tó ń polú ẹgbẹ́dá olú ẹgbẹ́dá taxi yẹn ni kò yẹ kó wa ní kan jẹ́ ẹsẹ̀ olúwo junction lókè sókè oní àtàmátàsí lónìí a ní agbára tètè máa bọ̀ báyìí aago mẹ́sàn-án àárọ̀ ni àdúrà bẹ̀rẹ̀ àwọn ọ̀dọ̀ ti máa rí mi fún kánsẹ́lì ẹwọ́ ẹni kan ṣì fẹ́ béèrè àká nọmba yìí ẹ̀jẹ̀ ń fún ẹ̀fúrẹ́ lómi fẹ́ sọ ẹ̀rí òun náà fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé òun rọ́wọ́ ọlọ́run torí kò sẹ́ni tó jẹ́rọ lákòókò yìí gbogbo ìlà máa gbàdúrà fún torí a máa ṣíbùdú agbára lé àárọ̀ ìgbà sọ àkọ́kọ́ ṣúre fún gbogbo ẹni àwọn tó ń sọpọ́tì rẹ dókòó gbà àwọn tó ń sọpọ́tì ìṣẹ́lú wa àgàgà àwọn méje àkọ́kọ́ yìí àrùn tún ṣiṣẹ́ fún wáyé ọ̀tọ̀ ó yá kí ni àká nọmba náà UBA 10-24-77-50-80 gbọ́lá ẹ̀kan sí UBA ni o 10-24-77-50-80 Àkẹ́rẹ́ Sátílẹ́rì Àtàmátàsí ló bá rí bẹ̀. Ogun ò ní jà o. Àǹfààní kí ló jẹ́ fi hàn kó jèrè ayé kó sọ ẹ̀mí ẹ̀ nù. Ẹ̀jẹ̀ sáré dọ́bọ̀ ọlọ́run ohun gbogbo máa tán. Ṣùgbọ́n kí èèyàn sọ ọ̀run nù òun nìkan ló burú jù. Orúkọ Jésù àwọn ìṣọ̀jọ́bọ̀ ọlọ́run ìgbà ní mọ̀ ọjọ́ mọ́ṣẹ́ gbogbo ẹ̀yìn tí ẹ wà ní agbègbè Sango gbogbo agbègbè Sango pátápátá ẹ̀jẹ̀ ká pàdé ní Sango ẹ̀ní tírítírí bọ̀tọ̀ orí mẹ́rin òdì tó ń lọ ifọ̀ ó lọ sí abẹ́kúta yẹn
4: náà
6: orí main road yẹn ni in fact tírítírí bus stop ilé kan ló la matrix ilépo matrix àti glory hall ẹ tí wọn pè ní àtàmátàsí ilé kan ló la wà láàrin ibi tá a ti jọ gbàgbà wàá tètè dé torí omi tí a pín ní ibùdó
4: yẹn
6: à ń gbé tìyín bọ ẹni bá ti mí sí
4: ẹ
6: ó parí ni
4: ó parí
6: ni
4: ó parí
6: ni so ibi tó bọ is glory hall tírítírí bus stop ní orí main road yẹn ni ọ̀nà tó lọ sí ifọ̀ yẹn ó wà ní ẹgbẹ́ ilépo matrix ibẹ̀ ni lọ́jọ́ monday tó bá wá jọ ọjọ́ tuesday ní sàbíọ ni ní sàbíọ tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja
4: yẹsù
6: ìyẹn ní láfẹ́ wa èyí náà máa tètè dé
4: o
6: àárọ̀ ni
4: lágùn
6: mẹ́jọ àwa gbé ilé
4: yìí
6: ṣe gbogbo àwọn tó bá wá wà ṣàgàm ìgbà tó wà ní ṣàgàm under sabo bridge under sabo bridge gbogbo ẹni tẹ wà ní ìkorodu ẹni tẹ wà lógìjọ gbogbo ẹni tẹ wà ní owó ìbàfọ ọjọ́ ọwọ́ ẹ̀zẹ̀ yìí àti ọgbọ́n tó bá wù kó dá jẹ́ àjọ pàdé under sabo bridge gbogbo ẹni tẹ wà ní ṣàgàm kápàdé london sabo bridge
4: ẹja pàdé
6: ní ìjọkùn community
4: yes sir
6: olúwa lẹgbẹlẹ ikú nnpc tọba wà lẹrìí
4: amen
6: kó dandan kó lẹrìí ẹgàn máa tán
4: amen
6: ìdààmú yẹn máa tán
4: amen
6: in the name of jesus
4: amen
6: fani kí ló jẹ́ fi hàn kó jèrè ayé kó sọ ẹ̀mí nù
4: a
6: ní sọ ìjọba ọlọ́run
4: amen
6: a rí orí ọ̀fẹ́
4: bí amen
6: ẹ jẹ́ kí n fún àwọn bíi méje àkọ́kọ́ yẹn ní nọ́mbà ìkan máa pèsè ká fi júwe ọ̀nà
4: fún ẹ
6: then ìwọ tó bá fẹ́ sọ ẹ̀rí ẹ̀ whatsapp number náà
4: ó
6: fi sọ ẹ̀rí torí wọ́n sọ pé lẹ́yìn àdúrà tá a gbà
7: ori ojo kini ka ri tele number na re 070 0705 233 1417 so ti tele social media mi ori o wa lori Facebook o wa lori TikTok ati YouTube ajilore atamata se prayer live ajilore atamata se prayer live lo follow mi ba lori TikTok YouTube Instagram iwo le ori kan Jesu Oluwa.

kanila gelu re. Aba mi kan Oluwa.

0: sígbà tẹ lórí ọfẹ àti dúró tí wọn ọrọ nínú bíbélì ní gbogbo ọgbà. Ese call to glory for our father late Eda Ojo Samuel Oluwole. Àwọn ti ṣe gbogbo ìsìn àṣálẹ̀ onígbàgbọ́ lọ́jọ́ Alámísì tó lọ.
1: Akọ àgàn lọmọ lọ́jọ́ ogbó ẹ̀rọ rẹ̀.
0: Ó sì dánjọ́ Jímọ̀ Ìjẹta náà ni wọ́n fi eru fún eru, wọ́n sì fi yèpẹ̀ fún yèpẹ̀. Bàbá ti lórí ọ̀fẹ́ àti sùn. Adúgbò náà wọ Ọlọ́run fún ìgbà yìí tí wọ́n gbé lókè pẹ̀. Alàgbà ni wọ́n o, ṣùgbọ́n ẹ̀wádìí bàbá ní Christ Apostolic Church òkè àlàáfíà ẹ̀dẹ̀kọ̀tà tó wà láṣẹ ìbàdàn wọn ṣàlàyé fún yín. Ẹ̀rọ Ọlọ́run tó bá o, tó bá bẹ́ẹ̀ ṣe láǹfààní àti mú adarapọ̀ mi lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ náà ni mo rí Ọládélé Sunday mú ìwá Happy Sunday Johnson Dinubu Ogun ṣetán láti lọ́kọjà àti ìwà Smart Ẹ̀sọ́ka. Good morning Mr. Akakiyemi, I love your program, I'm watching you live from UK. Ẹ ṣe mo dúpẹ́. Akéboyè Ogun níran láti fi ọ̀dà Olúbùnmi Abiona láti Màlété bẹ́ẹ̀ ṣe wọlé náà ni kẹ́mi bàbá pín. Ẹja lọ ní ìtàn o, akọni tó ti sùn nínú ìrìnàjò ìgbàgbọ́, akọni tó sùn ìjẹ́ ẹ̀ẹ́dógún ni mo tún bẹ̀rẹ̀ tan bàbá padà. Mo ti sọ tan bàbá rí dáadáa lórí ètò yìí. Ẹ̀kọ́ pọ̀ nínú tan bàbá. Mo ń sọ nípa ikọ̀ àti ìrìjú Adébàjò Christopher James Adébáyọ̀, ẹni olúwa lò fún dásílẹ̀ ìjọ tá a mọ̀ sí Aládùúrà Apostolic Church gbọ́ràn. Ẹ̀dẹ̀kọ̀tà àjọ yẹn ń bẹ ní Kétù, the national headquarter ń bẹ ní Kétù Lẹ́kọ̀ọ́. Ṣé rántí ìbímọ ọba Adéǹjẹjọ́? Bolúwa ṣe pé bàbá bó ṣe lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, Bolúwa ṣe yàn àwọn mẹ́ta fún un pé wọ́n jọ ìrìn àjò ọ̀hún. Àmọ́lúwa wá jóye pé yóò Christopher shall be go before to open the door for others to follow you. Ṣé ẹ gbàgbé? Ṣé wàá rí ní ìrọ̀lẹ́ ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún 1946 ìṣẹ̀lẹ̀ alágbára kan ṣẹlẹ̀. Wọ́n sì ń bá sọ jẹ́ alágbára lọ. Ilé tí bàbá wa Ajagun Bala tí wọ́n láǹfààní àti mọ adarí rẹ̀ Prophet Ajagun Bala. Ibẹ̀ ni bàbá wa Christopher Adébàjò James Adébáyọ̀ wọ́n tún ti rí ìfarahàn Ọlọ́run tó fi ìdí ìpè tá a pè wọ́n tó fi díẹ̀ mọ́lẹ̀. Arábìnrin kan máa ń bẹ màmá wa tí wọ́n pè ní Madam Comfort Ibíyẹmí.
2: Ìpínlẹ̀ ilé ìtumùn mi.
0: Màmá wa Madam Comfort Ibíyẹmí ilẹ̀ mi Ọlọ́run balẹ̀ tí wá ń jíṣẹ́ fún bàbá Christopher Adébàjò James Adébáyọ̀ gbọ́ o. Gbólóhùn tó

0: lórí àkàkẹ́ tà ń wá. Látọ̀mí àdìo.
1: Ọ̀rẹ́ sáré wá.
0: Isa Kazeem Ìyẹ̀dá Adékunlé láti Yọ̀ọ́ Láàfin.
1: Ọ̀rẹ́ yára bá bọ̀.
0: Ọba Fẹ́mi Ọlájídé. Ṣídẹ̀ Látúnjẹ́ Àṣìs. Àmọ̀wọ́ Abiodun Sunday JP. Ni mo fi ń sọ fún ọ pé kọ́ gba Kristi ní Olúwa àtolúgbàlà. Àwọn bàbá tí wọ́n mú kankan mọ́ ìpè.

ọ̀sán àti Sunday àkọ́kọ́ ní oṣù kẹwa. Ẹni àti ń bá wá lórí ọ̀fẹ́ rẹ̀ ẹjá di òpó Kristi mú mi. Ẹjá lórí ọ̀fẹ́ àti dìmú sinsin àwátá àti ìgbàkágbà. Ẹjẹ́ mi máa múra àti máa lọ́dẹ̀. Ọ̀gá mi ti dé. Ọjọ́ mẹ́jọ lẹ́tọ̀ pàdé alóore lórí ètò ìrìn àjò ẹ̀mí lásẹ̀ Kristi. Nọ́mbà tẹ́ pè mí sí ni 08032954191. Gba Kristi lónìí. Ní Olúwa àti Olúgbàlà rẹ̀ torí Kristi nìkan ni ọ̀nà òtítọ́ àti iye ẹnikẹ́ni kò lè dọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ rẹ̀ mo kí yín a kú sẹ́mi.

0: adájọ́ kẹni ilé olóyè ọ̀dẹ́ ń bí 96.7 sani ọ̀sani fíìpù ẹ̀sì tí tiwa o ẹ̀sì tẹ́ ń bọ̀ wá.
1: Kárímọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágílú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

lọ láti yìlọ náà oṣù rí lè gbá àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wọ owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tún fi bí kò ṣàlàyé nígbà tí káàṣì ẹ̀ ti bí ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dé tó dọ́ọ̀bù ẹ̀ ètò ń fúnni ní ayò tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala àkókò tí ń báwo ní ìgànnà làwọn èèyàn ti ń gbọ́ pẹ́ bá tùbà lẹ́lẹ́ ìtókò fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún ìyẹn nínú oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹ báwo ni gàlọ́ nínú oṣù òtúbà yìí kan náà ní àjọyọ̀ ọdún kọkànlá àti lágẹ̀lú fm ẹ̀rọ awo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹ̀ ti friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní ẹ̀tútún october 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágẹ̀lú fm 96.7 ó máa lágbára dò ní ìgbàlùgbà owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*1# lórí lágẹ̀lú fm *347*1004*2# ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashie.ng ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀ òjò ti dé ní bọ̀lú fún ìtẹ̀lú káàṣìẹ̀ nínú ẹ báwọn ní ìgànnà yìí èmi ló kàn láti dèmi lọ ní àtúntò ṣó ti káàṣìẹ̀.

ọjọ́ àkókò ìṣọ̀kan ẹni tó ní àfojúsùn àti ìdàgbàsókè ti dé o àkókò fún aṣáájú tó ní ìrírí tó mọ tí àwọn ènìyàn wá nílò ìbò rẹ fún sẹnitọ Sharafadeen Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọjọ́ aṣáájú elétí ìgbóhùngbárògé ni nínú ètò ìdìbò 2027 tó ń bọ̀ ẹ dìbò yín fún sẹnitọ Sharafadeen Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà láti inú ẹgbẹ́

0: ẹkúndé àsìkò yìí níbi gbogbo jákè jádò tí ẹ bá ti lórí ọfẹ láti máa gbọ wa báyìí a tún gbé nǹkan míì dé láàrọ ọtọ bẹẹ sì ni má jà gbọ kan ò sí níbẹ torí pé n tó ti kálí tó ti ka kò ní ẹ ti máa gbọ nípa seed care inú ilé iṣẹ kan àrà ọtọ tó jẹ pé wọn ti mú kí ohun gbogbo kó dìrọrùn fún gbogbo tó lórí tẹlẹmùn tá a bá ń sọrọ nípa kání nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àtìrí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́ pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ CDCare màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara alẹ́
1: kókalẹ̀ ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímú ṣe nítorí pé o ní ò fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí tàbí máa ra bí sólà ìbátà kankan àtúntà ní CDCare àtúwákò lórí ẹ̀ irinṣẹ́lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún ẹ̀yìn mi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rọ́ mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ ti wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpàǹbarì ni pé ẹ ní tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì ò rárá o tí wọ́n mọ̀ ra mattress lọ́wọ́ wọn ò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí torí mọ́tò dé ohun ẹ̀ àníyàn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín wò kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ nítorí a ní ẹni tó bá fẹ́ ra mọ́tò wa fún wọn láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDCare rò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé oníbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀ mo lè mọ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDCare ó dẹ̀ palẹ̀ washing machine ó gbéwà fún mi màá tún mọ sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà má tún ra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ ní méjìláàádọ́ta that is 48 weeks tí bá mọ̀sẹ̀ mẹ́jọ tí bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDCare mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ nǹkan tí CDCare wà fún mi kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ̀ bá máa gbé Nàìjíríà tẹ́ ẹ̀ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí play store tàbí app store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ̀ ti rán àwọn èèyàn wa tó ti mọ kí yín káàbọ̀ CDCare ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti ń download app yẹn báyìí àyè tẹ́ mọ̀ fi owó yín sí ẹ̀ mọ̀ rí níbẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
0: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ́ káàkiri.
2: Ọ́fíìsì wa wà ní Junction Veterinary ní Mọ́kànlá ní Ìbàdàn Junction Veterinary gangan lè ti máa rí ọ́fíìsì wa ẹ lè pé ti Mọ́kànlá yẹn sí 07074543005 a tún ní ọ́fíìsì ní àpáta náà nínú ilépo Sanctuary Filling Station opposite Funeral Supermarket ẹ lè pé ti àpáta sí 07074603911 bákan náà a tún ní Ogbomọ́ṣọ́ ní shop 3 & 4 free mall shopping complex opposite former Nitel oníyẹn wà ní Alájìkí road Takí Ogbomọ́ṣọ́ ẹ lè pè wá sí 07074857555
0: ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé

0: ṣe o baba wa a gbe osuba fun o laaro yi tori pe o ṣeun anu re duro lala ninu aye wa a ri nkan meji fun o dupe ka dupe lo a dupe o re riri je mimu nina nilo aso te n dabo iwoho wa a gbe yin ga o aso pe se baba e gbo pe wa o a dupe ti jejo a tun dupe tana a dupe toni a tun dupe tola baba gbo pe wa o ma da si wa laya ma so pe o se mo pelu wa ko si nkan meji ta ni pa romala ba se resi ba se jolo ba se friday ba se sawama bo ko si n to wu ka gunyo ka fo bo sikisi ko si n to fi se o ni je un to n be ro wa na ni ope a tun mo pe wa wa laaro yi ma da si wa laya ma so pe o se mo pelu wa a dupe o lowo gbogbo eyin ti e lanfani lati ma gbo wa e te gbo wa e nigba gbogbo eyin te gbe kuro nbe te sa ni ikan yen lagelu o na le fe a dupe lowo yin a mo riri yin a mo lore e se a dupe o ayika otun ayika osi agbosuba fun yin fun awon gbogbo igba ati gba gbogbo te n wa nbe pelu wa te kuro gbogbo eyin idikati ki ja so ye na a dupe lowo yin o a mo riri yin e seun gan ni oju oni ti yin e ni damu bi ti wu ko mo e ti ri kun fun mi normal na la fi lanfani lati wole laaro tuni e a dupe lowo olorun fun igbe aye won oju oni ti yin o pelu baba wa antony bodunrin e ni damu bi ti wu ko mo baba wa abiola yali yali elese it is well a dupe lowo yin o e se gbogbo igba baba mi won lanfani lati kan si mi kabiyesi ade ori okin adeyemonia awon pe mi pe bi pe e wo e mo binu pe eyan ba pe mi ti nba ti gbe ndo ba ri in lanfani ati pe pada pe e mo binu si mi oju oni ti yin en idamu kankan bi ti wu ko mo baba mi baba adeoye baba se kiki oro kiki ase mo di se mo dupe lowo won tori baba daada ni won je si mi ati eyin baba to ku na mo dupe lowo yin mo fi mo riri ore run si yin pe e se mi a dupe o baba mi taju din so pade e se o oloye kabiru dalaru joseph oni dupe lowo yin o bo je je pe latowo ara mi na oni dupe lowo yin abijo si oloye won se dada won se Jesus oloye ni oloye se dada o odupe lowo yin o adupe pe okun e wo amori yin ba gbogbo eyin te n wa lori facebook ti e kuro nbe e ri pe ni gbogbo igba e sa mo duro nbe ni adupe amomi a wa ni asiko pupo laaro itori awon alejo mi oju nkan oju ka awon alejo mi a tete se nta se ni papapa ka le fun won laye lati pada si inu ile ijosin akiyin kaabo lekan si sori eto yin eto wa ni akoko eyan pelu omo yin ore yin ololufe yin titi layo akinsola na oloruko temi ikanni lagelu re 96.7 fm oke to gaju oke lo a wa aladugbo felele nile fufu balao nilu ibadan ti a ni ayin adupe lowo yin o pe n wa nbe fun wa ni gbogbo a tun ti kode na ni laaro toni o oju oni ti yin e se te n wa nbe fun wa mo n pada bo ni ko pe ko jina yin e se te wa nbe o
1: on Lagelu FM 96.7.
2: Togas. Ọtọjọ díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa iléeṣẹ́ Togas Multidynamic Concepts. Iléeṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíntìrì ti gbogbo ìlògùn lọ́nà ìgbàlódé tó pè èèyàn dẹ̀ ń kan sára sí wọn. Iléeṣẹ́ Togas tó ti bá àwọn òjì ń ṣiṣẹ́ fọ́kọ jẹ̀dí àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ ni àwọn oògùn tí ń jáde láti iléeṣẹ́ Togas Multidynamic Concepts. Kà sí ara ẹ̀wò gbogbo ìwọ tọkọ jẹ̀dí ń dà láàmú. Togas Aba Powder ni ó béèrè fún. Bó sì jẹ́ kíndìnrín ló ti yín. Togas Liquid ni kẹ́ ẹ béèrè fún. Togas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo oògùn wa ni NAFDAC ti nù ló ń tẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ mọ bá wa dòwò pọ̀. Iléeṣẹ́ Togas tẹ fẹ́ mọ kó oògùn wa ní ọ̀pọ̀ kó yọ kú. Àbẹ́ yìí tẹ fẹ́ mọ ra lẹ́yọ yọ. Torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn oògùn wa. Iléeṣẹ́ Togas Multidynamic Concept fún Akala Express Blanford Bus Stop nílùú Ìbàdàn. Tàbí kẹ́ ẹ mọ̀ pé wá ní iléeṣẹ́ Togas sórí 09032949024. Iléeṣẹ́ Togas ló ní ànífàṣán lùgbà. Gbogbo tí ń ṣọyẹ agbára egbògi ìbílẹ̀ ká.
3: Ọlọ́run àti Màtà sí o, ó ṣe bẹ́bẹ́.
4: Ọlọ́run àti Màtà sí o, alágbára.
5: Ọ̀pọ̀ ẹni tó ń fi ọ̀nà àbáyọkúrò lọ́wọ́ ogun wòlíì kan bẹ nílùú Ìbàdàn. Tí Ọlọ́run lò fún ìtúsílẹ̀ tí ọ̀nà àbáyọkúrò lọ́wọ́ ogun. Gbogbo ọjọ́ Friday láago mẹ́jọ òwúrọ̀ 8 a.m. Làwọn èèyàn máa ń kórajọ pọ̀ láti gbàdúrà lábẹ́ pé yìí lẹ́yìn àdúrà. Láyé wọ́nàwọ́ kánsẹ́lì máa ń wà láti rí wòlíì. O nílò láti sọ̀rọ̀. Ọgbà tó o bá ti ń kúnlẹ̀. Lẹ́mi Ọlọ́run wọn máa tún àṣírí ogun ọjọ́ pípẹ́ pẹ̀lú ọ̀nà àbáyọ ojú ẹsẹ̀. Àwọn taarọ̀ wòlíì sí Friday ọ̀sẹ̀ yìí. Gbogbo ẹni gbèsè mú lọ́rùn dúdú. Akùnrin àti obìnrin tó ti dín òfò mọ́rin. Ẹ̀yin tó wojú Ọlọ́run àìsàn dè mọ́lẹ̀. Gbogbo ẹni fẹ́ rìnrìn àjò lọ ìlú òyìnbó. Olúwa ẹgbẹ́ dání ká ẹ máa bọ̀. Lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago méjì òwúrọ̀ 8 a.m. Wòlíì obìnrin G.O. àti wòlíì ọkùnrin I.O. Ajílúrí atamátàsé. Ìjẹ́ èsù gbé kalẹ̀ ń dá o. Èsì èsì atamátàsé ibùdó agbára àánú tó ń bẹ lọ́lọ́wọ́ ń bàdọ̀. Friday ọ̀sẹ̀ yìí àṣírí ogun ayé rẹ̀ máa tú ọ̀nà àbáyọ máa ń là.
6: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
7: Bàbá Ìbàrùbá.
8: Ọba Ìsára.
7: Orúkọ tó láàmì láka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ntá fi ń sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni, kọ́run ẹ̀sìn ó máa ròyàn. Ká máa rìn ká máa mí gúlegúle, àbí ká máa ṣẹyọ́ àṣejù. Báyé èèyàn bá ń lu kìkìkì, àbí èèyàn ń wọ̀ ọ́kọ́. Ó ń rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń já bó ti ò ní mọ̀. Fífa ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí àpò ẹwà. Jara rẹ̀ gbà lẹ́yìn ilé bàbá Adédìbú. Nímọ̀lété Nìbàdàn, opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrùbá kò rẹ́nì kankan ṣẹlẹ̀ ọmọ ìpèrò sọ́pọ̀. Bẹ́ẹ̀ bá ti wá, kájọ foríkorí kájọ sọ tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara. 0803-88-1008 tàbí 0701-8211-11. Bàbá Ìbàrùbá ọba Ìsanra, àgbà ìṣègùn tó ń bá ìsàn wí táìsàn fẹsẹ̀ fẹ.
9: Ìgbà ń dá, ó máa tún, ó máa tún, ó lárin.
10: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọ̀la àti iyì lọ́nà, oṣù rí ilé gbá, oṣù rí ilé gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíkọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀. Kí wá ló dé tòun dọ̀dọ̀ ẹ̀? Ṣé tó ń fúnni ní ayò tó ga jù? Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà nù oṣù kẹwàá yìí. Láti abala ọkọ tí ń bá wọn ní ìgànnà làwọn èèyàn ti ń gbọ́ pé pàtùbà. Lẹ́lẹ́ ìtọ́kùn fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù Òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti ládìlú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nù tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Ládìlú FM 96.7. Ó máa lágbára dùn nínú gbàngbà. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ládìlú FM *347*1004*2#. A sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Òjò ti dé ní bọ̀dù fún ìtẹ̀lú káàṣì ẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní ìgànnà yìí, èmi ló kàn láti dèmi lọ ní àtúntò ní àtúntò. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀? Káàṣì ẹ̀?
11: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
10: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
11: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀, ó mọ́ lóló, ọkọ̀ mi balẹ̀.
12: Omi yóò lọ ta o.
10: Nígbà tí òrùka. tẹ bá ń gbẹ yín. Ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water. Omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rọ ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fún ìtẹ̀lú kúdà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbàyí gbé délé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀pẹ̀ sórí 090-351-04468 tàbí 0809-51014-3. Láì sí omi, kò sí ìyè. Showbox bottle water, omi tó dára.
12: Ìlera lọ́rọ̀.
13: Kára ó jí pépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́gbà òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáǹgun-ṣáǹgun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀, tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá, ló mú alára pé ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó mọ̀ lè tapáí, kára ó mọ̀ gbọ̀n rìrì, ojú tí ń wò bàì bàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó, Ìbàdàn, 0813-885-5308 Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
14: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
15: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
16: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
17: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
14: And you also do not want to waste that raw talent you got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, Red House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000.

0: kẹsàn-án abẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti ẹsẹ̀ ìkẹrìnlá sí ìkẹrìndínlógún Romans 9 from verse 14 to 16. Ó kà ó ní ǹjẹ́ àwọ̀ àti wí àìṣòdodo ha wà lọ́dọ̀ ọlọ́run bí kí a máa rì. Nítorí ó wí fún Mósè pé èmi ó ṣàánú fún ẹni tí èmi ó ṣàánú fún, èmi ó sì ṣe ìyọnu fún ẹni tí èmi ó ṣe ìyọnu fún. Ǹjẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ti ẹni tí ó ń fẹ́, kì í ṣe ti ẹni tí ń sáré, bí kò ṣe ti Ọlọ́run ti ń ṣàánú. Ìránṣẹ́ Ọlọ́run alàyè bàbá wa nínú Olúwa Apostle Amos Ọ̀dẹ̀yẹmí Oyèyẹmí láti inú ìjọ Christ Love Evangelical Church, òun náà ni bàbá ni wọ́n ti wà ní àárín wa fún ti àárọ̀ tòní ní agbègbè Ọlọ́run Ṣògo nílùú Ìbàdàn. Bàbá ẹ gbàdúrà fún àwọn tí wọ́n ń gbọ́ wa nínú ilé.
1: Ọlọ́run tó pọ̀ ní ipa àtàgbára, arúgbó ọjọ́ gba ọ̀pọ̀ ẹ wa.
0: Àmì Jésù.
1: Olúwa gba ẹ̀yìn wa.
0: Àmì Jésù.
1: Òní tún ni Sunday àkọ́kọ́ nínú oṣù kẹwàá. Gbogbo ọkàn tó ń gbọ́ mi ẹ ò ní dààmú.
0: Àmì Jésù.
1: Oṣù mẹ́ta nìtàn ẹgbẹ́dọ́dọ́ mi yípadà, oṣù mẹ́ta tó kù tọdún yọ parí ẹ ó rí ìyanu Ọlọ́run.
0: Àmì Jésù.
1: Jésù Olúwa wa.
0: Àmì àmì àmì lórúkọ Jésù. Bàbá kí là ń pè láàánú?
1: Àánú ni téèyàn ṣiṣẹ́ fún.
0: Kì í ṣe dandan kéèyàn ṣiṣẹ́
1: fún. Dandan ẹ gbọ́ ó ní kì í ṣe ti bí kò ṣe tọ́lọ́run tó ń ṣàánú. Ìwé Exodus lọ jẹ́ kó yé wa nígbà tí ń sọ fún Mose wípé èmi ọ́ ṣàánú fáwọn tí ń ṣàánú fún, èmi ọ́ dẹ̀ yọnú sáwọn tí ń yọnú fún. Òun náà níwe oní Rome yóò fi parí ọ̀rọ̀ rẹ̀ pé bí kò ṣe ti Ọlọ́run tó ṣe kíni tó ń ṣàánú. A rí pé ẹlòmíì lónìí lóòótọ́ nípò orí ọ̀fẹ́ àgbúrò àtàlà ń gbà ẹ̀ náà ni àánú là ń rí gbà tọ́lọ́run fi gbàdúrà wa. Ẹlòmíì lè lórí òkè 21 days kọmọ rí ìyanu, kẹlòmíì lórí òkè just 2 hours kó rí ìyanu ọ̀rọ̀ ànúgbà ni. Àwọn tó ń pè láàánú rèé, ẹjẹ́ bẹ́ẹ̀ lórí Jákọ́bù àti Ísọ̀ nígbà tí wọ́n wà ní inú ìyá wọn gangan. Áńgẹ́lì Olúwa sọ fún wọn pé orílẹ̀-èdè méjì ní bẹ nínú rẹ, ẹ̀gbọ́n yóò mọ̀ sin àbúrò, wọn mọ̀ tí wáyé. Kí làbúrò ṣe fọ́lọ́run, kí lẹ̀gbọ́n ṣe fọ́lọ́run. O ni Jákọ́bù ni mo fẹ́ràn, Ísọ̀ ni mo kórìíra. Kí ló fi kórìíra rẹ̀? Kí ló ṣe fun? À ń sọ̀rọ̀ nípa àánú. Ohun tí àánú máa ń ṣe kì í ṣe ohun tí ẹ̀dá ń ṣiṣẹ́ fún. Tí ẹ̀dá kan bá ń ṣògo bóyá Ọlọ́run fi ọ sí ààyè kan, ó ṣe kinní kan, kì í ṣe ọgbọ́n rẹ o. Ọ̀rọ̀ àánú gbà. Àánú tó gbà. Òun ló fi jẹ́ pé bí èèyàn bá rà àánú gbà kọ́ mọ̀ tún ṣí lò. Òun mo sọ ń gbà mí pé àṣìlọ orí ọ̀fẹ́ tàbí àsìkò àánú nígbà míì àánú ló gbé ọ̀dá àyè lo rò pé wọ lọ̀gá lọ wá ń fẹ̀ lọ́jọ́ tó àkè mọ̀ sí mímọ̀ sí rẹ̀ Ọlọ́run àṣì jakulẹ̀ tọ́lọ́run bá wá járu ẹni bẹ́ẹ̀ kulẹ̀ ayọ́ àmọ́ wò pé bó ló ṣe rí bẹ́ẹ̀ ó ṣe àánú lónìí. A rí pé bẹ́ẹ̀ ni tá a bá wo ohun tá à ń pè ní àánú kò yẹ kó jẹ́ pé Solomoni ni ó gorí ìtẹ́ lẹ́yìn Dáfídì. Ẹ wo ìrìn àjò Báṣẹ́bà obi bó ṣe rìn bó ṣe rìn ṣùgbọ́n ẹ lè bi Ọlọ́run léèrè pé bó ló ṣe ń ṣe bó ló ṣe pin kò ṣe
0: bí
1: bẹ́ẹ̀ ni lónìí ẹ lè máa wo èèyàn bí eléègbín kọ́lọ́run ni mo like ẹ kí lẹ fẹ́ ṣe
0: ṣe bí
1: ẹlẹ́ṣẹ̀ ni kọ́lọ́run sọ pé mo like ẹ mo fẹ́ lò ó ẹni tí ẹ wò lẹ́lẹ́ṣẹ̀ lánàá ọ̀dà wáì tí èèyàn ṣe jáde lóòtẹ́ẹ̀lì tọ́lọ́run wá wọnú rẹ̀ tó tún sọ tẹ́lẹ̀ fúlẹ̀
0: fáwọn
1: èèyàn òtẹ́ẹ̀lì ló sì ti jáde
0: a sì ti condemn
1: ẹ̀ a dẹ̀ ti condemn ẹ̀ that is why lọ́ fi jẹ́ pé nígbà tí onísàmì pé ó ní Ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ gẹ́gẹ́ bí ìrònú ọ̀pọ̀ àánú rẹ sọ́rọ̀ mi a rí i pé nígbà tí Ọlọ́run tó ń ṣàrọ̀ ọ̀rọ̀ nípa ẹsẹ̀ gan nínú ìwé onísàmù ó ní bí Ọlọ́run bá ń sàmì ẹ̀sẹ̀ ta ni ó lè dúró ìdáríjì wà lọ́dọ̀ rẹ̀ ká lè máa torí pé ẹni tẹ́ rò pé ẹ pa ó yẹ kó kú ni tọ́lọ̀ ni mo dáríjì mo fẹ́ ọwọ́ èèyàn ọ̀run ni sọ́rọ̀ mi.
0: Tọ́lọ́run bá ti sọ wípé mo dáríjì mo fẹ́ ohun tó wá wù kẹ́yìn tó kù ṣe
1: ẹ̀ńtọ́ra-yín-jẹ ni òun là ń pè ní àánú a rí i pé àánú yìí níbo lè dé ó ṣògo lórí Dáfídì nínú àwọn tí a lè sọ pé nínú ogun jíjà pé èèyàn pààyàn láyé Dáfídì jẹ́ kan síbẹ̀ ó lẹ́ni bí ọkàn òun ni sọ́rọ̀ mi èyí ló fi jẹ́ pé mo máa ń wo ẹlòmíì bóyá lórí ẹlẹ́sìn dé ọ̀sẹ̀ ẹlẹ́sìn dé máa wo ẹlòmíì kí ló what is
0: good
1: ẹ̀wáwo kí ni kẹ́ni Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ kò ní ọ fẹ́ kìrìsìtẹ́nì tó bẹ́ẹ̀ gẹ́
0: ó fi aráyé
1: tó bẹ́ẹ̀ gẹ́ aráyé ló pé o ọfẹ araye o araye o ninu re muslim wa o ninu re na ere laigbagbo wa o ninu re ni kini kan wa o soro mi mama gba mi tin ba soro kan fa mi yan elomi ofe ma se mi gbo jesus christ soro mi fun o nlo so fun peteru pe lori re ni ko ijo mi le lori enu se oku
0: ko ni le ko ni le bori re
1: but nigba jesus gan sin laye judaism ni sin isedu eni ba lo ti jerusalem ni sin a gbodo ba ba de ka tu ara wa gbe yewo lori kankan kan ta wa kan mori
0: ben
1: elomi ni sin
0: awa mori
1: awa mori gan o gan
0: tori pe mi ba de jerusalem yo mo wi pe gbogbo n te mu yi te ti wa la po du aye yi nigeria
1: awon duro lori bibeli won awon gan tu fe pe ju wa
0: lo
1: for sabu won ni wo ko gbodo poruko olu olorun re lasan be ba wo nu oko ti ju ba wa nu yin e le bi on e kan lodun la won ma pe olorun e bi ra wa lere ki le oni to mo o wa kile e kan lojumo e kan lodun lodun e bi elomi kile to su o lodun mari olorun olorun olorun jesus olorun olorun
0: jesus
1: jesus jesus oni oruko to wu wo yen e gbo to pa gbodo pe lasan dadun ke ninu eru olorun won ra e nu iwe romu so pe gbogbo ju oni gbogbo ju pata la gbala tori pe faith won ju ti won a ri pe iran ti ojo esimi lati yasimo won se kan won de bi pe ojo esimi sabade won won se dori lift teyan gun ojo sabade lift won ni sise o
0: sise won ti ni sisobu
1: won si ni si da go mefa friday ba ti lu bayi be ba dodo won ni we start our sabade bi elomi la ro le ni ni ska elomi to lo so church o ti taja bi nkan mi
0: lo elomi that is pe asin olorun olorun lo nsin wa
1: si ye
0: lori lede nigeria
1: pa pa awa la de wa ruju la wa ru la wa criticize gan a de we elomi olorun lo sanu e
0: be
1: ni gbodo sanu e a le so pe bi baba se rin let me tell you the truth be mi se rin ninu se oluwa bayi ti mo fi iya tolorun dan la mo to riri
0: to duri ni
1: omo mi o le riru re
0: ah awon o ti e le
1: bi omo omo mi o le riru re e de je ka iya tawon baba nla wa kan ti je ninu igbagbo yi e ta so pa di iya ti akere o
0: kere o awon confessor
1: o o si si iye mile lati waasu lati waasu kan bo se waasu yen la wa na
0: won ni ti o soko ti won fe mo
1: gbogbo ijo ni oro pe boy anglican tabi kin no be ba gbo iwa anglican
0: ke ke lati olorun sogo nisin ke wa lo apata ke mo fese yin lo ke mo wasu
1: ko se se o ko is true la be ohun ta won ti se ohun anu sun kan wa be na la anu yen se nlo be na la anu yen se nlo a be yan ba so pe mo lo ri oke oluwa pe anu wo anu yo bo le kara anu ti olorun ba se anu e
0: tolorun o ba boju re koju re
1: wa yes so mi ah eru olorun ma ba mi nu exodus pe emi o saanu fa mo en the vanity saanu fun o na ni mo se wo nigba ta ko re ajodun wa pe bi ko se tolorun to se kini to saanu ai mo ye elomi
0: ko se tolorun to saanu
1: be ni o ko sogbon ti mo le da si elomi bere se ranse yin 10 lo ti ku sona toro mi ti jo gboro lowo re to daye tu da pada sese aro elomi de 20 o nigba mo wa de 35 ke se pe mo wa se o
0: mo se
1: toro mi ke se ko mo wa se o no
0: be ojuri o
1: be ojuri o but
0: la ojuri ti o se ka
1: ti o se ka ti o se ka
0: ifa mi e wo wi pe se ni pada bayi so olorun si pe
1: eyan ka ro gba mi ah o se le nigba ti omo ti wa a mo wa won igba mi won la ma mi school but emi ni pinu kan pe olorun to pe mi ko le doju
0: ti ki lo se won ton fi le won school won won ko ba lo ni
1: ko sowo ko sowo asofa ya ni kankan ma gbagbo pe e sa de bi te fe de e le pe
0: o le pe
1: sugbon e de be sugbon logo olorun lo ni won ba to fun mi won graduate
0: ni oluwa seun
1: won de sa so mi e ko mi ba le ko won ta fe de lana le jejo nikan lo se lolo pari eko pastor ti to olorun pe mo de si de be o kawe na o o jade university o serve o tun sise mi gan lowo sugbon gbo olorun o de lo se term anu ni sọrọ mi but lo ya ri
0: pe nigba to ngba ni bere pepe bi pe bi pe
1: bi alomo ba mo mi ba nlo si school yo mu owu didu ati abere dani tori pe ba so re ba be yo mo ran mara re so easy ni sugbon nigba ti ba ti n ba lo na anu fun die die die die to wa de bi ta de loni ki se pe mo ma se je gbe mi lo tabi ki wa re nikan loni o lo je pe mo ma wo ngba mi
0: to lo mi kore ni pe ami do loti a kini mo
1: do le no consent do le oti o oti o oti o
0: ma ma dua abi e ma dua gba ni
1: ibi to lo ran mi lo de be yen pe mi sabule ma lo bo pe mi si yara ma lo emi na ti sise esin ni kina pe ile igba labara ibe mo ti koko bere wa ti ma wa se debi ti ma na inu a e lo ba ka iye ro tin be nbe yin
0: kin to ma bo
1: won ti se be mi ri o won ti be mi en to lo ko ni lubadan ni won wa pe mi loni mo ko ma rerin ni a pe won si so jin la kan wa ni eyan melo lo wa nbe mo wa ga mu na a ti ju bi 20 no ate koko lo fun ni we ni won le to melo church ni mo ni bi 20 50 ash
0: ni
1: kin wa ru so jin ah e lo wa si wa wo pe an baba ti mo ti ma wa awon ni ti mo ro pe ma ri oju ese won damu ah se kin lo sa kin lo kero abi kin lo wa woro ah an baba ti mo gbagbo nu won ah o sh lo wa si June August kin lo wa si
0: ibo ni ti ro ero laarin June si August se mo lo fa won logun titi won
1: se mo ro pe ma ru gba mo ba da Olorun ibi mo ro pe ma te ba igbagbo
0: igbagbo
1: e ja pe eni kankan bo lati koni o lo ko gan eni yan ba e lo lagbaja nsa ibi le lo olon lo bayi baba mi no lo akan fe si soji ta gbangba nkan koni ko si problem ko si problem o de lo ko o lo ko leko mo wa mo baba soro oni amonbo o de wa o de se ojo mete ta perfect ate ko lo ti wa o ah e ta lo mi eni agba agba ko won lagbara hotel yo oni kene
0: ibi
1: na lajo mo duro si o de gbo be un ti mo mo ni fe na be ni un ti mo mo ni
0: se po lo to si wa pe
1: no no
0: eh owo iru e
1: drop yin yi mo fo gbon ogbon oko gbowo mo fo gbon ni ka mo lo mo kan ra epo sinu oko re kokun ni o lo fe ni ti o ni ka jo mo sise o na lo mi na la lo ni ko si mo le lo ni gba sisi a fe ke mi na tu sise be mo wa lo ra epo sinu oko re mo be awon won ra isu won ra ebun gbogbo epo sinu oko
0: so mi lai je kan mo
1: lai je kan mo igba tan de ko ni hello daddy ki lo sele mo ni a ri so awon re mo ni ologbowo
0: ologbo nkan
1: kan ologba nkan kan ka duro are le ma wa na iwo na be ba nje sun le yin e mo igba duro fa
0: be ba se resi
1: be ba se resi o ya to sele ah prophet mo ti pe yan prophet ora mi ko yen o
0: ore mi ko yen
1: be ni
0: ero yen ore yen ru
1: oru o mo mo ti mo pe mo ni mi be pe te ba ti yan
0: ara mo mo ti mo won ni
1: mo ba ni e do e send account number si mi ma fi elo ni balance ni
0: balance yi ku
1: te ba ri yen be fi si ah mo fi si mo ni to o di anu ma o
0: e mo wa mo e sa ra joko
1: e joko se ro mi yin wet aye ta de ton ro pa awon sako anu ni iru eni be lo ni nisin
0: anu ni
1: o ti gbagbe po nsise run sise so mi gbogbo ta ba nse lo ni to e je ki lo
0: fi ba nse leni
1: loruko jesu ah olorun wa ya mi lenu mo gbadura so mi eni e ri oyun ni ke se pa wa o
0: iwo ko lo se
1: anu ni o anu ni o
0: anu lo fara han
1: lo fara han o to loyun odun mesan fi so wipe mo dupe igba ti mo dodo yin ni mo bi mo o anu ni o ke wa le ba si le lori pe nigba to nlu to nwa oyun nwa oyun elomi o si mo tu sogo be ni pe owo re ni kikiri ijobo nwa o de ko church wa omo yen ma ku ah olorun wa so fun pe ko wa ni ku
0: se won lo da
1: ni nigba olorun wa ya lenu boya ejo to mo yen graduate won a test se pe
0: oh well to graduate you
1: tori di anu anu tan so npa re olorun ni yonda re
0: to ba ra anu gba mo se gberaga selomi pe
1: bo lo se je ipo to wu ko leyan le wa loni oga ni gomina ni every anu ni awon kan le gomina lati bere to je pe gba ta koko se gbe laye owo won na gbegbe si
0: won
1: gbe le won lo
0: eyi le legbe yi
1: gbe yi o ha ta yen eli won mo aja de po gomina won dududu aye oja de be iwo to wa de be ke si po mo se o anu lo se kini mo ma so fe yan pe gbogbo n te ewu te se ba anu ba fe fohun won yi fe niyan
0: afi olorun to nsa
1: anu be ni won yi fun
0: bo ba ku de gele ko de be wo so bi pe ah rara
1: wo ko
0: eni ta anu wa gba lori re wo wa gbe
1: e je gba pe eni ta anu wa lori re le je 10 iwo te o tin bo ton mi won ori ha o ti di 1000 o ti di 2000 ha ko si wahala ale mojumo eni ta anu fe se fun se ri 10 te wo ti eni ta n yo le lori 2000 ni tele abe ko 10 10 wo e kan ri pe won yi ogbo ogbo ogbo merin si
0: ọjọ́ 2 million
1: bẹ́ẹ̀ yóò àdé 2 million
0: owó ẹ̀
1: náà ah bóòlù ṣe rí
0: bóòlù ṣe jẹ́ èmi ni mo lead náà
1: mo lead náà mo lead gan tó ń tí mo fi lead o no nígbà tá à ń ṣiṣẹ́ ni tá la lọ fi gègélé lọ pé aláṣẹ ni o lè yí nígbà ẹni tí ó sì ká jáde pé buy now ẹni tá a fà jáde ẹni tó ń wẹ̀nì ní lágbájá ọ sọ jáde ẹ bá lọ kóòtù ogójì wọn ni ẹdá náà torí pé àánú ló ṣe kí ni àánú lọ ṣiṣẹ́.
0: Nínú ìgbà àgbékalẹ̀ ìjọ ọlọ́run pẹ̀lú ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ láti bí ọdún 25 sẹ́yìn bàbá ìjọ ọlọ́run àti tó mélòó.
1: Ẹ nípa orí ọ̀fẹ́ ọlọ́run àti ní ẹ̀ka márùn-ún.
0: Ní ìlú Ìbàdàn yàbí ní
1: Áúsá. A ní méjì ní ìpínlẹ̀ Ọ̀sun, Arárọ̀mí Òwú àti ní Ilé Ifẹ̀. A dẹ̀ tún ní ìkan ní Ìdíòsè nílùú Ìbàdàn bí. A ní ìkan ní Ẹrùnmọ́ àdètú lórí òkè.
0: Bóun lè ṣe wá ńlá ráyè láti lọ máa àtẹ̀ǹdẹ̀ wọn tó
1: ti. Èmi kọ́ loníṣẹ́ o. Bẹ́ẹ̀ni ẹ̀dá tó bá dá ẹ̀ka lẹ̀ tí ọba ti gbàgbọ́ lórí àrùn tó fi bẹ́ẹ̀ tó sàn kiri ki ẹ̀mí rẹ̀ ní pẹ́ kú.
0: Ikirika.
1: A kàn fi mí pé kí n dálẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Kẹ́yìn tí mo fẹ́ tọ́lọ́run náà pè láti ìké àmì. Kẹ́yìn náà fara ìpè yín hàn bẹ́ẹ̀. Irú ilé ìfẹ́ nísìnyí bóyá DC àmọ́lọ́bọ́ ń ṣiṣẹ́ ọjọ́ ọlọ́jọ́ mẹ́ta. Ìgbà tán ṣàjọ̀dún wọn, mọ́mí àtàwọn kan náà lọ. Mi sọ pé dandan kí n sáàkórí
0: bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni Arárọ̀ nísìnyí. Ìgbà tán ṣàjọ̀dún wọn ní DC Eme mo ti dé bẹ́gbẹ̀yìn. Orí òkè wa náà tá a bá ní special
0: program
1: àwọn tó wà ń bẹ wọn ti kájú bẹ ẹni tí ń lọ kì í kéèyàn sọ
0: máa gbàjọ lọwọ rẹ
1: ní ìsìn ìjọ wo ẹni tó bá fèké dálẹ wọn gbà lọwọ rẹ
0: ẹni bá ti fèké dálẹ wọn gbà
1: igba tá a fi wín kà la fi sán sọ mi ìwọ tó yẹ pé báyìí ìgbà tó fẹ kó ní church ibìkan ẹmí mi ò sí nbẹ o ti lo 17 years sí nbẹ
0: ọsẹ
1: mi máa ń bẹ
0: ibẹ náà ló ti ra mọtò ẹ lọ ti kọ́lé o ló ti bímọ
1: kọsẹ mi máa ń bẹ lọrẹ ọlọdá tí ẹ lẹ ọlọrun bá fi ìyá rẹ pamọ tiẹ náà máa dé lọjọ kan
0: ọlọrun bá fi
1: ẹ ọba fi pamọ ní orí tèmi ní ẹsán ìní ọgbẹsán títorí ìdè torí pé ọlọrun mọ pa wá láìpẹ àjọ àwọn míì kí lọ ọdá àwọn tó fi bẹ ìwọ lọ ọdín wọn ọbẹ mọ mọnítọ wọn ọbẹ mọ ẹlòmí ọsùn ẹlòmí nísìn lónìí nísìn àní programu kí n parí ń bá dàn tán kí n kọrí sí di òsè kí n kó di òsè kí n mọ sọgbẹ ẹyin tẹ wà ní ìfẹ programu ńlá kan bẹ ní ago kan torí pé kálí ìdúró dè mí kí n tó kọrí bẹ àtọrí o
0: ọlọrun kọ lọ pàtó bá fi di ago 12 ẹ ti rí mi nífẹ mo ti dé ibi tí
1: kọ ọlọrun kọ lọ pa wá o
0: fúrẹ ló para rẹ
1: tọ́ bá mọ̀ pé ọ gbàgbọ́ nú àwọn tí ọlọ́run tọwọ́ rẹ̀ dálẹ̀ má da ẹ̀ kalẹ̀ bẹ̀tẹ̀ àwọn tí ń lọ kiri èmi lè sọ wípé ìfẹ́ owó ní í ṣe wọ́n láti mójútó gbogbo tí bá ń ṣe kí ni
0: tí bá ń lọ
1: bó tiri ni
0: ìfẹ́ owó ni
1: ìfẹ́ owó ni
0: ẹsẹ̀ pé mélòó ni
1: ẹ̀ wọ́n ti
0: ní jẹ́
1: èló lẹ́gbà
0: lónìí ẹ̀lọ́wọ́ rẹ̀ jẹ́ kí ni tiẹ̀ láti mọ̀ ẹ̀gbọ́n
1: jẹ́ pé nípa ìtọ̀nà ọlọ́run dadi mami tí a bá débẹ̀ láàrin ìkan lọ́dún tàbí programu tó bá ń ṣe ó ti tó fọlọ́n àwọn tó wà ń bẹ̀ nígbà tó jẹ́ pé ìgbékalẹ̀ ọlọ́run lẹ́jọ́ gbé kalẹ̀ bẹ̀tẹ̀ ìránṣẹ́ ọlọ́run tó mọ̀ wípé àwọn ọmọ ẹjọ́ fi ń parọ́ ni ẹni ẹ sọ pé olúwa sọ pé
0: ẹ sọ pé
1: yóò wò pé ah kí là ń kọ́ ẹni ẹ kí ló náà wá dì
0: láti
1: sọ àìmọye ẹlòmíì lónìí pẹ̀lú sọ pé olúwa sọ pé kí wọ́n ra ajá sẹ́wọ̀n
0: ọ̀nà
1: àgbà bẹ́ẹ̀ ni ah sókè nígbà di tiẹ̀ òun náà wà gba dìgírì
0: nbẹ̀
1: ó ní nǹkan ṣe gbilẹ̀ lónìí kódà nígbà tí èèyàn ò rí iná tó fẹ̀yàn dé kò síbi irú ìta yín ẹnìkan wà ń bí ẹni tó wà ń ta ni ó sọ fún yàn pé ẹni tó wọ ọ lẹ́sà mọ́tò rẹ̀ ó wà kínní kan ni ẹni tó wọn á fẹ́ràn èmi ń bí orúkọ jésù ah olúwa ni mọ́tò wa ẹ̀tì lẹ́gbẹ́ wa sóluwa lọ́sọ
0: oyirọ ni
1: àwọn náà odò ní nígbà náà bá dìgírì nǹkan
0: àwọn náà odò àwọn sẹyìn náà làwọn
1: náà mọ òun náà lọkàn wọn ò ṣe lè balẹ̀ torí pé wọn mọ pé wọn jọ ń kọra wọn nírọ kì í ṣe tọlọrun wí ohun tó bá jẹ ti ọlọrun yóò dúró ọlọrun wí bẹẹ ẹlòmí ọdà ẹni tó fi nǹkan lọmọ chọọchì lọwọ pé ẹrí mọlẹ kí èrò lè máa wá kí lẹni wọn ó sì padà
0: òun náà padà lọ ṣe
1: nǹkan náà
0: ni yóò béèrè lọwọ bàbá tó fún un ní nǹkan pé mo ti ṣe èmi náà fẹ lọ
1: bẹrẹ ní ṣe tèmi náà yóò gbẹyìn lọ bòmíì ni nígbà wá rí
0: pé jùtọ̀
1: ga lẹ̀ lọ òun lọmọ sẹ́mi rà dáàdì ibi tẹ́ rìn dé àwa ti rìn kọjá abẹ́
0: o ó sọ bẹ́ẹ̀
1: torí pé kí ni ọmọ ìkan tó bàbá à ń gbé lọ́wọ́
0: ìbá
1: náà ní gbé nǹkan fún tá à ń rí mọ́lẹ̀ àwọn ọmọ ọ̀dọ̀ wa mọ̀ pé lẹ́yìn àwẹ̀ àtàdúrà
0: ṣe báwa náà là ń lọ́ọ́ bá wọn ṣe ije ninu ose yi mo ti lodo bi e meta n ti daddy ni mu lo be
1: ke lo ni mu lo mu lo o mu kini lo
0: ebe
1: yan ni
0: ko si si bi o se ni jade
1: lai lai yo so ni bo ba lo ba ran omo se lo mu yan lodo eni e fe mu lodo iwe odo e kan ta yi ba 1000 iwe odo e kan o le ba yo ni yes awon ni deliverance ni ra ma wo form da fi deliverance oni tan gba oni ojo kokan deliverance mi okukun 25000 ojo orun kini kan eni wa ko se labe awon eleyun ki le fe kodi to
0: ba
1: lo
0: ngba yun na ba wa ba se yo ti de ba ti lakun to
1: ko won
0: wa pe won je onje ojo orun ni yo ba ma opo le pe pe pe 09123708675 no ba so pe olorun ti sise e pe e ba ti lana
1: ro ojo la tojo oh yeah, come out, come out, come out. The spirit of Ila. You know what, Bila? That is right. That one, you say, but we say, Oluwa, business in
0: it. Hello?
2: Eka, hello, mama.
0: Yeah, hello, what?
2: Ah, only by Jeremy. Baba?
1: Eh?
2: Eh, ni diga foda.
1: Ami Jesu.
2: Eh, ni pa yashe, eh, ni toma she, mi yo, ni dosti.
1: Ami o Jesu.
2: Àánú tó máa ń ṣògo lórí ìdájọ́ ọyọ́ wa gbogbo wa yìí.
1: Àmì Jésù ni.
2: Kí ló dà máa tara wa jẹ káàkiri gbòtítọ́ lọ́wọ́? Ẹni tó lọ́rùn bá bá àti tọ́lọ́rùn gbó ti gbẹngbẹ́n. Tí ò yẹ ẹsẹ̀ kò ní ṣubú ara kò ní ṣubú ẹ̀mí. Ákè sára ni bàbá orí yóò ní gbàgbọ́dọ̀ ìyá. Akíntola lórúkọ Jésù orí ẹ̀yìn yóò ní gbàgbọ́dọ̀. Ẹ ní fọkọsẹ́ ní fọmọsẹ́ ní orúkọ Jésù Kristo Olúwa àmì fáyà fáyà ìgbẹ́ lówó wà ló ń sọ̀rọ̀
0: ẹ ṣeun
1: ìgbẹ́ lówó wà
0: ẹjá gba ìpè mí gbogbo wa la ti gbọ́ láàárọ̀ yìí o ọlọ́run ó máa ń ṣe àmì
1: ìṣàlù ìṣe o
0: ìṣe o lè fa gidi mu kò ṣe fa gidi ṣe. Hello
3: ìyàwó ni.
0: Hello
3: ẹkùn iṣẹ́ olúwa
0: ma àbúrò ẹ ti ní láárí èmi tí mo wá jẹ̀gbọ́n àfi kí n
3: fi. Àlàáfẹ́ àbúrò ẹkùn iṣẹ́ ọpọlọ ẹ̀ màmá ṣe mú kí dáàdì mi bẹ̀rẹ̀ o. Ọgbọ́n ìmọ̀ àti oúnjẹ náà kalẹ̀ sùn ní ìbàjẹ́ o. Ṣé rí wọ́n ti sọ kókó wọ́n kalẹ̀ kú mú tiẹ̀ náà torí ẹyẹ bá wà ní ìsìn ó fi dojú kejì bá ló lè sùn tọ́níwájú ọlọ́run mọ́nú gba àwọn tó jẹ́ òṣìṣẹ́ ọlọ́run ṣùgbọ́n ẹ má ti kápá ìpò ogun táǹsì gbogbo ẹrù táǹsì rẹ̀ pátápátá ló bá di jẹ́ òkan ìyá padà wú ẹrù náà torí pé ẹ ń bá ṣe lọ́nà tó tọ́ yóò gba èrè rẹ̀ ẹni tí ń ṣe lọ́nà ìdàkejì tí ó tọ́ yóò bọ̀ lọ́run ní bòde ó lè rè é gbé o bu ẹrù bá rò wọ́ bòde òun náà ní òkun kan ìnáà ní ó fa nǹkan ìdá ní ẹja kì í sara àlàáfíà fún ètò.
0: 09123708675 náà ni ojú +234814249106 a lè tún gbàgbé náà wọlé. Hello.
3: Hello ma.
0: Yes sir.
3: Ìyàwó òde ẹkùn iṣẹ́ olúwa o.
0: Àtàkọ́ kọ́kọ́
3: yìí. Yes ma, ẹ ṣeun ma, mo kí dádì wa náà.
1: Ẹ ṣe.
3: Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà kò kú ṣe gbogbo nǹkan bí ó ṣe torí owó. Torí owó lẹlòmíì ṣe ń ṣiṣẹ́ olúwa àbí iṣẹ́ kódà àìmọye àwọn àáfàá náà ẹ gbogbo ẹ̀ náà nílé torí owó náà ló bá dé. So kóníkálukú kóníkálukú ṣàmọ nǹkan tó gbà òun ló ṣe pàtàkì ẹ kú ṣe ló ẹ ní bàjẹ́.
0: Ẹ ṣeun.
4: Ìyàwó olè.
0: Ẹ dààmú o.
4: Ẹ ní gbòpò ọkọ lélórúkọ Jésù. Ẹ̀yin náà ní jẹrù àrùkà dádì. Ẹ̀yin náà ní bòpò aya ẹ̀ní bòpò ọmọ ní o. Ẹ̀yin náà ní jẹrù àrùkà o. Orúkọ tèmi ni Kòfóṣì láti Olúndé Ìbàdàn. Ṣé rí most àwọn tá à ń sọ̀rọ̀ yìí á ti gbàgbé pé ilé tá a bá fi tọmọ èrì ló máa wo. Kò sí nǹkan tá a fi rọ́kó jọ àdìẹ́ ìdọ̀gídé náà ò fége náà ni. Bẹ́ẹ̀ni ẹni tó fi rọ́kó ọ̀rọ̀ jọ láàárọ̀ tó bá dọjú alẹ́ yóò padà jìyà ẹ. Wọ́n ní ẹni tó lo kámọ́kò lóru yóò padà rìn lọ́pọ̀ orin ẹ̀ lójúmọ́mọ́. Oníkálukú ti yọ tiẹ̀ mèmí náà ti yọ tèmi. Àtàwọn bá wá wa fún wa látòrí òkè kan síkan nìkan síkan. Iṣẹ́ ìyanu lẹ́fíbọ̀dì ń wá ń sìn. Kọ́lọ́ máa da ogo aláàmú. Kòfóṣì ni látòlúndé ẹgbẹ́dọ̀.
0: Àdúrà pẹ̀lú ìgbàgbọ́. Ó sì ṣiṣẹ́.
1: Ó ṣiṣẹ́ à kí wàá ní oníláìsí ìgbàgbọ́ àléwu ọlọ́run.
0: Hello.
5: Ẹ káàárọ̀ ma.
0: Ẹ káàárọ̀.
5: Ẹ kú ṣe olúwa.
1: Family
0: card ọ̀tọ̀ personal card ọ̀tọ̀ hospital láti rí
5: ìṣàánú wa lọ́wọ́ mo wa délé
0: o yín náà ń gbọ́ báyìí
1: ọlọ́gbọ́n bá ti lọ sí bọ́ bá ti lọ sanwó mọ́ wàá pariwo ọtẹ ohun tó mú ọsẹ 2000 owó fọ́ọ̀mù àwọn wá sọ fọ́gbà ẹ máa ṣiṣẹ́ báyìí máa ṣe wọ́n á bu ọwá ń rojọ́ mọ́ rojọ́
0: kankan o
1: ohun tó mú ọ lọ sanwó ìṣọ́nà ọ sanwó ẹnu ọ̀nà náà
0: ó sanwó ẹnu bodè
1: bẹ́ẹ̀ ni
0: olóògbòdì ó gbowó o hello.
6: Hello, ìyàwó ilé ẹ̀ka àárọ̀ àgùsùnlẹ̀ lọ́sẹ̀ láti lókídádì sáà ẹ̀mí ìdágbére fún yín sáà orúkọ tòun ní ìgbẹ̀kádé nípa fẹ́lẹ̀ wíkì ayàmì nọ́mbà wà ṣé orí kọ́lọ̀ wọn sà lọ́wọ́lọ́wọ́ àwọn táwọn ìlú rẹ̀ tí wọ́n bá dá lọ fún ìyàn báyìí fún ìyàn báyìí tó bá ṣe wá lọ́kọ̀ kó dàgbé wà lọ fíìmù wọn pọ̀rọ̀pọ̀rọ̀pọ̀ wa náà ṣe tún ní wá káàkiri oríkù òjijì ìyanu òjì láwàṣẹ bá ṣe lù rẹ̀ aláàfin adébí àti mo tẹ́lẹ̀ wá lọ ọwọ́ rẹ wọn àwọn àṣà ìgbà wọn tọwọ́ wọn kò tó bí ìkàdà tó bí ọlọ́run àlẹ fún ọ̀rọ̀ pápẹ́ wọn o ọ̀sẹ̀lẹ̀ bàjẹ́ wọn.
0: Torí ẹ̀ náà àwọn tá à ń ṣe ní tá a fi gbé ètò yìí kalẹ̀ ní nǹkan tí ò bá yé wa ó lè máa yé wa dáadáa fún wọn lọ kó sọwọ́ mo ti ẹ̀ dúpẹ́ pé wọn ò yọra wọn sílẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa mírèkù là ń wá káàkiri ọ̀pọ̀lọpọ̀ wa mírèkù là ń wá káàkiri fún afẹ́nu ẹ̀ bèrè lọ́wọ́ ọlọ́run.
1: Wọ́n lẹ́yìn ọmọ òtítọ́ ọjọ́
6: sọ.
0: Ìwọ náà lá gbà
6: lágbára ọlọ́run ẹ̀ní dààmú ṣe rí èmi kan ọ̀rọ̀ àwọn èèyàn wa àti èmi náà tí mo ń sọ̀rọ̀ gbogbo ohun tí à ń parọ́ lé lórí orí bí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ bóyá torí àti jẹ àti mu ìkọ̀ǹkan àti lówó lọ́wọ́ iná ni ọ̀rọ̀ ni rọ́ kú lé lórí ẹ̀gbọ́n ní mo kẹ̀lé á sọ lórí rẹ̀ fún gbogbo wa náà ni pé ẹ̀yin náà wá wù ó wá parọ́ o kò parọ́ o èyí tí wọ́n kò dodo kó jọ gan-an ẹ dákun náà ọjọ́ tí ọba dé bẹ́ẹ̀ ọkọ máa mú ọkọ lọ ni.
0: Àtẹni tó fò títọ́ kó jọ àtẹni tó fò jọ kò sí ìdí.
6: Abẹ́ wa ni wọ́n rí yìí o tó wá fi jẹ́ yín pé irọ́ ẹ̀ wá pọ̀ jù pé torí àti jẹ àti lówó àti lọ́rọ̀ tàwa gẹlẹ̀ lórí tàwa ẹni tó kò dodo kó jọ gan-an ọjọ́ tí ọlọ́jọ́ bá dé tó lè rí ẹ̀kọ́ mú lọ ni.
0: Ẹ
6: wá yá ṣe sùúrù fún ìtanijí yìí adúpẹ́ lọ́wọ́ yín gan ni ṣé o kò ní bàjẹ́ mo kí dájú rẹ kó ṣe o ìyàwó ilé àǹtí mi mo kí àrùwà láti sẹ́yìn.
0: Lórúkọ mi àti mọ̀lẹ́bí mi akínyìn ò wípé ẹ kúṣẹ́ olúwa
1: olúwa
0: máa sọ agbára yín dọ̀tún adẹ́tún orí láǹfààní àti rí yín pẹ́ ẹ̀sìn kú palẹ̀ mọ́ ti
1: àjọ̀dún
0: sunday tó ń bọ̀ kọ́ ni
1: kàbẹ́ẹ̀lì lágbo ọlọ́jọ́ mẹ́jọ ni
0: ṣé ó máa ń ní ráìsì inú àti
1: rí rí ọdún márùndínlógójì.
0: Tẹ́gẹ̀ ẹran
1: kòkòrò
0: fún wàdí
1: àwọn tẹ́yìn náà máa ní ọdún la pe
0: ìdẹ́sẹ̀ fún ìjọ
1: ọdún
0: mi pé gbogbo wa yọ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore tọ́lọ́run ṣe kó wù pé níbo la ti bẹ̀rẹ̀ níbo la bá dé níbo la bá lọ gbogbo àwọn tó láǹfààní láti gbọ́ wa láàárọ̀ ẹ kí gbogbo ohun ẹ̀gbàdúrà fún
1: wa. Mo kí gbogbo ẹni tó ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé ibi ẹdẹ dúró lónìí ọ̀run mi tẹ̀síwájú ẹni tó ní ayé àtọ̀run kò ní dójú kò ní jóná ẹ mà tẹ̀síwájú ètò ẹ ti pé ó ti ń pọ̀ gan ló ẹ tó máa pọ̀ sí wọn ní lágẹlú ẹ pọ̀ ọdún mọ́kànlá báyìí lórúkọ jésù ẹ ò ní túká iwájú lẹ máa lọ o ẹ ní dèrò ẹyìn ẹyin atọ́kùn àti gbogbo àwọn ẹnjìnà gbogbo ẹ ò ní kúkọ àtọjọ o ẹ náà ó gùn lẹ́mí o nínú jésù àjọ rìn pẹ́ jésù olúwa wa.
0: Àmì àmì lórúkọ jésù tẹlifóònù
1: nọmbà mi 08233 48 08 2 33 40 08 2 33 48 43 30
0: tó a tún padà bọ̀ ẹ má kúrò ńbẹ́ o láìpẹ́ láìjìnà ẹ ṣe tẹ wà ńbẹ́ fún wa.

0: orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìlá Genesis 26 verse 12 ó ní nígbà náà ni Isaaki fúrúgbìn ní ilẹ̀ náà ó sì rí ọrọ̀ ọrún mú ní ọdún náà Olúwa sì bù sí fún un. Ìránṣẹ́ Ọlọ́run alàyè wòlíì ti ìran àti àsìkò tá a wà yìí torí pé ìbéèrè tún sì ń bọ̀ lórí àwọn nǹkan kan tá a sọ kó tó di pé ẹ̀láǹfààní àti wọlé torí ẹ̀yìn ló jọmọ́. Very Reverend Superior Evangelist Dr. Ayọ̀dẹ́lẹ́ Oyèkúnlé tinú ìjọ Celestial Church of Christ Salvation Cathedral Ilewura lẹ́yìn Glow Office tó wà ní Challenge Nìbàdàn wọ́n ti wà láàrin wa fún ti àárọ̀ tòní ẹ gbàdúrà fún gbogbo àwọn tó gbọ́ wa láàrọ̀ yìí mímọ́
1: Jesu Christ
0: mímọ́
1: Michael mímọ́
0: mímọ́
1: Ọlọ́run ayérayé
0: kábíyèsí
1: ògbó ni forúkọ rẹ
0: hallelujah
1: gbogbo etí tó ń gbọ́ wa jẹ́ kán rí ìgbà
0: àmì Jésù
1: n ta fẹ́ sọ àṣẹ Olódùmarè kó tẹ̀
0: àmì Jésù
1: etí tó ń gbọ́ kán gba ìtúsí
0: àmì Jésù
1: bẹ́ẹ̀ ló máa rí
0: àmì
1: Jésù olúwa wa
0: àmì lórúkọ Jésù bàbá ká tó lọ síwájú àwọn èèyàn ń sọ̀rọ̀ lórí àwọn fẹ́ sọ́nà wọ́n ní ìsọ́nà ó ti di owó pẹ̀lú èèyàn ó bàá pé mo dé tọ́ọ̀tì o àwọn òjíṣẹ́ olúwa o wọ́n fẹ́ bá mi sọ́nà o èló ni fọ́ọ̀mù yín wọ́n ní bíi 10,000, 20,000, 15,000 ló ti bẹ̀rẹ̀ báyìí wọ́n ní láwọn tó bá wo yín ṣe láàánú tó wò ṣe láàánú ni wọ́n sọ ẹgbẹ̀rún márùn-ún ní 5,000 lẹ́yìn tí wọ́n bá wá ṣẹgbẹ̀rún márùn-ún tó iṣẹ́ wá ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ gan kí ló fà á lásìkò yìí ṣé bẹ́ẹ̀ ló ṣe rí.
1: Yorùbá máa ń pòwe kan èké dáyé á ṣàdé àpò mu èké ló délé ayé o
0: èké ló débẹ̀
1: adẹ̀ ti ń súnmọ́ ìgbẹ̀yìn ayé ó ní ìgbẹ̀yìn ayé oríṣiríṣi èké wòlíì ni ó dìde onúkálukú fi ń ṣe tó wù ṣùgbọ́n ọlọ́run kọ àwọn áńgẹ́lì náà dẹ̀ ń kọ́ ọ́lẹ̀ à ń kọ́ ọ́lẹ̀ fún kálukú o
0: ọlọ́run kọ́ áńgẹ́lì náà sì ń kọ́ ọ́lẹ̀
1: aṣíwè nǹkan kálukú ń gbà àkọ́kọ́
0: rẹ̀ oríkọ́sọ ni wọ́n ń kọ́ṣẹ́ rẹ̀ lẹ̀ o wọ́n ń kọ́ṣẹ́ rẹ̀ lẹ̀ o àwọn mọ̀láìkà méjèèjì wọ́n ń kọ́ṣẹ́ rẹ̀
1: lẹ̀
0: o wọ́n ń kọ́ ọ́lẹ̀ gbogbo nǹkan tó ń ṣe òun ìwọ máa ṣe lọ kọ̀ntínú wọn kọ́lẹ̀.
1: Nínú ìjọ mímọ́ Celestial Church of Christ bá bẹ́ẹ̀ lọ́wọ́ Papa Osofa.
0: Ẹ bá bẹ́ẹ̀ kí ló wà
1: dé bá bẹ́ẹ̀ lọ́wọ́ Papa Osofa o mo sọ pé èké dáyé lásàdé àpò mu àwọn aṣíwájú tó bá Papa Osofa rìn àwọn bíi bàbá nínú yan àbárú ẹ̀ lọ́wọ́ wọn ṣùgbọ́n èrè ṣe òun kálukú ni ó gbà ó ló máa gbà nínú ìjọ tiwa o kò sí ní tó jọ
0: kò sí fọ́ọ̀mù
1: kò sí consultation fee kò sí tó jọ gbogbo yẹn
0: ìwé yìí náà mo ń gbọ̀ sá
1: ebile ayé ìlàwà èṣù náà ní fọ́lọ́wà tiẹ̀ ẹ̀sọ́ yẹn nọ́mọ́
0: táwọn èèyàn ó sì mọ́ lọ́bẹ̀ èrò ó tún pọ̀ gan
1: yóò pọ̀ ẹ torí ayé fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ ìtànjẹ láyé fẹ́ mérekù láyé ń wá kiri hàn wá ọlọ́run tábà ń gbọ́ pé wọ́n hápùn bíi kan ibẹ̀ náà
0: wọ́n sáré lọ́nu
1: wá ọlọ́run.
0: Bàbá ẹ jẹ́ bèrè báyìí kí ni à ń pè ní ìfúrúgbìn.
1: Ìfúrúgbìn a lè kà sí ìgbà tí àgbẹ̀ bá ro ilẹ̀ tó kọ ibi rẹ̀ tó wá gbin ìgbàdo ó ti fúrúgbìn nìyẹn tó bá dẹ̀ fúrúgbìn a máa dó dọjọ́ ọ̀kórè ṣùgbọ́n Yorùbá máa ń pòwe kan a ní ìyànjú làgbẹ̀ ń gbà ọlọ́run ọba ló ń jẹ́ kí iṣu ó ta

0: ẹ̀dá tó bá wá rí àánú olódùmarè gbà olómarí ìkórè ìrèkó nínú ìrìn àjò irúgbìn tó gbìn torí àwọn irúgbìn kan wà tó yẹ pé bọ́ ti gbìn ó máa jóná mọ́nú ebè.
1: tí ọlọ́run ò ní sami sí òjò rọ bọ́dọ̀ ti ẹ̀rọ gan
0: yóò jóná mọ́nú ebè kan kò fi fertilizer sí yóò jóná mọ́nú ebè torí bíbélì wípé èmi ó ṣàánú fáwọn tẹ̀lé ó ṣàánú fún àwọn tọ́lọ́run bá ṣàánú fún ló máa ń rí ìkórè ayọ̀ láyé so làwa fẹ́ celebrate harvest of fruitfulness ìkórè èso rere látọ̀dọ̀ olódùmarè.
1: ìkórè èso rere láti ọ̀dọ̀ ọlọ́run wá tí ò ní àbàwọ́n tí ò ní àmúlùmọ́lá nínú báwo ni olúwa ṣe ń bù sí iṣẹ́ yẹn ọ̀nà wo lọ́lọ́run máa ń gbé gbà tẹ́yìn gan ti rí rí gẹ́gẹ́ bíi testimony tẹ́lẹ̀ sọ.
0: ṣe rí àkọ́kọ́ ni wípé ẹ̀dá gbọ́dọ̀ gbọ́ràn
1: gbọ́ràn ni ló máa ń kọ́kọ́ síwájú
0: bí orin ìjọba kan tó ní fẹ́ni tó bá gbàgbọ́ tó sì gbọ́ràn yóò rí iye níjọ mímọ́ ẹni tó bá fẹ́ rí ojú olúwa tó fẹ́ rí ìbùkún olúwa ó gbọ́dọ̀ gbọ́ràn ó dẹ̀ gbọ́dọ̀ gbàgbọ́ téèyàn bá gbàgbọ́ tí ò gbọ́ràn ojú kan náà ni.
1: ni ó wà wọ́n pẹ́ madam ibi tẹ́ ẹ̀ ń lọ yẹn ẹ má lọ bẹ̀ mọ́ fún ìgbà díẹ̀ ló wá ní pé ọ̀hún gbọ́ ibi tí mo ti ń rówó kí n mọ́ lọ bo ẹ mọ̀ sọ fún mi kí n mọ́ lọ yóò bá lọ
0: bẹ́ẹ̀ni
1: nígbà bá lọ yóò sọ wípé àdúrà tí wọ́n gbà fóun kò gbà bẹ́ẹ̀ sì ni ó nígbàgbọ́ o
0: ṣùgbọ́n kò gbọ́ràn ìgbàgbọ́ àti ìgbọ́ràn àjọ ń tẹ̀lera wọn ni so ẹni tó bá gbàgbọ́ tó sì gbọ́ràn tá a bá wonú genesis ta ka yẹn isaac gbọ́ràn ni o ọlọ́run ló ní ó dúró ní gerari wípé dúró síbẹ̀ má lọ sí egypt èmi ó bùkún ọ níbẹ̀ èmi ó sọ ilẹ̀ yẹn di ilẹ̀ ní rẹ ó gbọ́ràn ni tí ò bá gbọ́ràn á kúrò ńlú yẹn á kọrí sí egypt pé egypt lòun lọ ṣùgbọ́n ọlọ́run tó ní kó dúró bẹ̀ ó lèmi ó bù sí fún ọ ní ilẹ̀ ẹlòmíín wà tọ́lá sọ pé mọ́kù ò nàìjíríà ibẹ̀ ló ti soríire yóò ní rọ
1: òwò lélu èbò n lọ germany tó òun ni o
0: ẹ bó bá délu èbò ara nàìjíríà ló ti máa fowó oúnjẹ ránṣẹ́
1: sí owó lọ rè bábíọ́lá yálíyálí.
0: torí ilẹ̀ tọ́lọ́run ní kó dúró sí kọ́ ló dúró sí
1: kì í ṣe gbogbo nǹkan ló máa ń gbé èèyàn ẹlòmíín ò tún padà pa wọn tún máa fowó sún ránṣẹ́ sí láti nàìjíríà lọ bí tó bá wà ni torí pé kò
0: gbọ́ràn ẹ máa tún máa kówé pé ọ̀lẹ́ nìkan la yóò gba ibi gbogbo ló gba lágbára èyí tí ó tún máa sọ ni
1: a tún máa sọ bẹ́ẹ̀
0: ṣùgbọ́n ìgbọràn ó ṣe pàtàkì ọlọ́run ló sọ fún isaki dúró ní ilẹ̀ yìí ibẹ̀ ni màá ti sọ ẹ́ di púpọ̀ ìlérí tó wà láàrin èmi àti abraham àmúṣe lórí ìtìrẹ náà pé irú ọmọ yìí ò ní ṣe kà lórí òkè ìpẹ máìdù tọlọrun bá fún ẹ ní instruction pé dúró síbì kan ìyẹn ò mẹ́kẹ challenges ò ní dìde o.
1: ìpèníjà dìde
0: ìpèníjà máa dìde ìpèníjà tó
1: dìde kò lè mọ smooth lọ kò lè mọ dùn lọ yìnyìnyìn
0: no irú ìpèníjà tó dìde sí sáàkì ni wípé a fẹ́ gba rebecca lọ́wọ́ ẹ̀ torí jẹ́ arẹwà obìnrin ó wà wò wípé tóun bá sọ pé ìyàwó òun ni ẹ̀mí òun ò dé ṣùgbọ́n arábìnrin ẹ̀mí ni àbúrò mi ni bí ìrìn àjò yẹn ti rí nìyẹn so tí ènìyàn bá fẹ́ di alábùkún fúnra ayé yìí ó gbọ́dọ̀ gbọ́ràn kó dẹ̀ gbàgbọ́ ní ọlọ́run tí isaki ò bá gbọ́ràn tó kúrò nílẹ̀ yẹn kò ní da alábùkún fún un bó ti wù kó ní gbàgbọ́ ní ara ẹ̀ tó bó ti wù kó ní gbàgbọ́ ní ọlọ́run tó nítorí pé kò gbọ́ràn yẹn kò lè èso rẹ̀ ò lè so ní ọrọ̀ ọ̀run kò lè so ní ọrọ̀
1: kò lè rí nǹkan kan tó máa kó gẹ́gẹ́ bí ìkórè nígbẹ̀yìn gbẹ̀yìn yóò kàn ṣiṣẹ́ dànù ni kọ́lọ́ má jẹ́ ká ṣiṣẹ́ dànù
0: béèyàn
1: bá nígbàgbọ́ nínú ọlọ́run tó sì ń pè é tó sì nígbàgbọ́ pé ní ọjọ́ kan àwọn tó ń gbìn yìí ohun tí mo fúrúgbìn yìí èso rẹ̀ yóò jáde yóò sì jáde
0: ẹgbọ́n ti bíbélì sọ ó ní àwọn tí ó fi omijé fúrúgbìn ni ó ṣe kíni wọ́n fi ayọ̀ ká ibi tí gbọ́ràn ti wọlé ni ẹ so ìwọ tó rẹ̀dí láti fúrúgbìn ó lè ká nǹkan kan orin wa kan wípé ìwọ dúró lásán láì ṣiṣẹ́ kan nígbà táwọn ẹlòmíràn ń ṣiṣẹ́ òkè ibi iṣẹ́ lẹ́yìn wà ń sìn ìwọ kan jókòó ní ilé òun tọrọ jẹ́ ń túkè ṣé bọ́lá ó ti bùkún ni ó ti bùkún ẹ̀yìn tẹ́ ń ṣiṣẹ́ ó ní ìgbàgbọ́ tí ò níṣẹ́
1: èkú ni ẹni yẹn ti bìlíwù pé ó jẹ́ ń túkè bí èèyàn márùn-ún 110,000 nìyẹn ó sì ti mọ àwọn tó máa send sí ó jẹ́ ń túkè
0: ó jẹ́ ń túkè
1: ẹni tí ò fúrúgbìn kó má retí pé òun ó ka
0: kankan kò sí ní tí ó ká
1: kó má retí pé wọ́n ń gbé e bọ̀ kó má retí wípé nígbà tí ó bá dalẹ̀ mo jẹ́rìí lágbájá yóò send owó kan sí mi
0: ìyìn tí lára òfin lè tán láyé nìyẹn torí ẹni tó ń fúrúgbìn nígbà tí èso ìfúrúgbìn yẹn bá so tó kórè rẹ̀ ẹ

0: gbogbo ẹ ni o mọ iye ẹyẹ ẹran iye ọmọdé ẹran bí ládùúgbò yóò mọ.
1: Ẹran ìyá àbèjì tún ti bí mẹ́ta.
0: Notice báwọn tó máa ń ṣe gbé boro jù láyé àwọn tí ò níṣẹ́
1: ni.
0: Nígbà táwọn kan ń roko ṣe mọ̀ pé ní òjò làwọn báyìí
1: sí. Àwọn kan wà lóko tó ń roko.
0: Àwọn kan wọ́n wo roko báyìí ń ká gbàdúró bọlẹ̀ báyìí o. Ìwọ ò ṣe kankan. Wọ́n ní o ṣagi lọ́gbẹ́ o tó gbúrọ̀ lọ́fà. Òde bí ọ̀pẹ ọ̀gá ní òkè sọ́fẹ̀ ní òro.
1: O ò ṣe náà dà, o wá ti rò wípé owó máa dé ọ̀fẹ́ kọ́ ìgbìyànjú onígbìyànjú ni ọlọ́run ọba máa
0: dé ládé. Gbọ́dọ̀ gba ọlọ́run gbọ́ o dẹ̀ gbọ́dọ̀ gbọ́ràn sí àṣẹ rẹ̀ lẹ́nu. Dẹ̀rí ìran tí a wà yìí ó jẹ́ ìran tó jẹ́ wípé tọwọ́ ọlọ́run fẹ́ gbà hàn fẹ́ gbọ́ràn sí lẹ́nu. Bíbélì dẹ̀ wípé kò sí ẹni tó bọ́lọ́run ṣagídírí tó gbé rí ti ẹni pé kò gbọ́ràn sí lẹ́nu.
1: Gbọ́ nǹkan tó ń sọ tó o bá ti gbọ́ tó o kò tí ì kú ohun tó ju olúwẹ̀ bá rí kó mọ̀ faramọ́
0: ẹ. oníṣàgbẹ̀ kẹ́ẹ̀lé ọ̀nà mìíràn kó sí láti láyọ̀ ní jésù ṣáti.
1: Gbẹ́kẹ̀lé ni
0: o gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé you have to trust God bá ti gbẹ́kẹ̀lé.
1: Àwọn kan wá wà tó jẹ́ pé ní ìgbẹ́kẹ̀lé ọlọ́run wọn ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọdún ayọ̀ wọn kò dé wọ́n sì ṣì ń retí náà ni. Wọ́n wá rò wípé ṣé ọlọ́run yẹn sì ń gbọ́ àdúrà sá.
0: Ọlọ́run ń gbọ́ àdúrà màmá. Ọlọ́run kò sí ẹni tọ́lọ́run gbé dìde láyé tí ò ní ní ìdojúkọ. Jésù tá a bí nípa ẹ̀ṣẹ̀ bíbélì wípé Jésù farada àgbélébù nítorí ayọ̀ tó wà níwájú. Ṣùgbọ́n àwọn òfẹ́ ní farada náà.
1: Àfẹ́ ní farada.
0: Ọmọ 18 years gan fẹ́ gun jíìpù. Kò sí ìfaradà.
1: Kò sí ìfaradà ọmọ etí yẹ sí fẹ́ gun jíìpù.
0: Ṣé Jésù tá a bí nípa ẹ̀ṣẹ̀ ṣó yẹ kó rí ìdojúkọ. Ẹni tí ń lajú afọ́jú tó ń jí òkú dìde tó ń marọ lára dá ẹ mọ iye ojú tí Jésù là síbẹ̀ wọ́n ní ẹ̀kan mágbèlé ìbú ẹ̀tú bárábà sílẹ̀. Ṣé ìdojúkọ kan ṣé ìdojúkọ kan lágbára tó bá yẹn ẹni tí ń ṣe rere wọ́n dẹ̀ ń gbógun tì í. So gẹ́gẹ́ bí onígbàgbọ́ àsìkò là kọjá máa wà ṣùgbọ́n bí ènìyàn bá dúró gírí nínú òfin ọlọ́run gbogbo là kọjá èèyàn máa fi pìtàn ni.
1: Ìtàn ló máa
0: bẹ́ẹ̀ ni
1: là kọjá máa wà.
0: Ìgbà kan náà àwa tá à ń sọ̀rọ̀ níwájú yìí a lè súnmọ́ radio station. Àwa náà ní ìlà kọjá tiwa. Ọdún 24 mo fi dúró kọ́lọ́hún tó dá mi lóhùn. Èèyàn mélòó ló lè dúró orú ẹ̀.
1: Tí ò ti ní lọ bíi tí ò yẹ
0: kó. Yóò ti wá nǹkan.
1: Ẹ já lọ sínú ìjọ Ọlọ́run. Báyìí mo rí i pé nínú ìjọ Celestial Church of Christ Salvation Cathedral Ilewura ìkórè yóò mọ̀ bẹ̀rẹ̀.
0: Yóò bẹ̀rẹ̀ o.
1: Ní tí ó lárin rin gan.
0: Gidi torétò Ọlọ́run ni.
1: Ìjọ wo ni ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni ó ti bẹ̀rẹ̀.
0: Òní ni ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó bẹ̀rẹ̀. Ìyẹn là ń pè ní pre-harvest Thanksgiving.
1: Kíni mo ń ṣẹlẹ̀ ní
0: pre-harvest. A fẹ́ ṣe ìdúpẹ́ ní pre-harvest pé Olúwa ó ṣètò tún sọ wa dọdún yìí.
1: Ìdúpẹ́ àkọ́kọ́ yóò kọ́kọ́
0: bẹ́ẹ̀ ni wípé ó sọ wa dọdún yìí a fẹ́ wọnú ọ̀sẹ̀ ìkórè lọ ìwọ tó sọ wa lọ́dún tó lọ fún wa sọ wa lọ́dún
1: yìí
0: bẹ́ẹ̀ ni.
1: N gbọ́dọ̀ bá dọ̀ là ń kọ́.
0: Tó bá wá di ọjọ́ Monday ìyẹn ni ìdíje inú bíbélì tí Yorùbá lè mọ̀ pé ní ìbéèrè ìdíje tá ń mọ̀
1: nínú bíbélì
0: bẹ́ẹ̀ ni.
1: Àwọn tí ó ti ṣe ti wà ńlẹ̀ pé tí wọ́n mọ bíbélì dáadáa
0: bẹ́ẹ̀ ni a ti fi ìwé ìpè ránṣẹ́ sórí ìjọ káàkiri
1: kí sẹ́nu chọ́ọ̀chì nìkan ṣoṣo àwọn chọ́ọ̀chì sì mìíràn ò tún darapọ̀ mọ́
0: yìí lágbára ọlọ́run a darapọ̀
1: ó máa ń ní ẹ̀bùn nínú nìyẹn
0: bẹ́ẹ̀ ni ipò kíní ipò kejì ipò kẹta ó gbẹ̀bùn.
1: Àwọn chọ́ọ̀chì yìí ló darapọ̀ tí ọba wa dé pé chọ́ọ̀chì yìí ló gbópè kíní kejì.
0: Ìjọ wa gangan ò ní darapọ̀ bá àwọn ẹ̀ka àjọ wa káàkiri ṣe mọ̀ pé tí ìjọba darapọ̀ wọ́n á dẹ̀ pé wọ́n ti ṣe báyòbáyò ń bẹ́ o wọ́n ti rí gbére wọ́n ti máa ń sá o àwa kì í ṣe báyẹn àwọn ará àta torí àwa là ń ṣọdún. Àwa là ń ṣọdún.
1: Nígbà tó bá di ọjọ́ Tuesday nǹkan.
0: Tó bá di ọjọ́ Tuesday oní program tá a máa ń ṣe ní aago mẹ́wàá àárọ̀ deliverance àwa ni every Tuesday la máa ń ṣe every week ṣùgbọ́n a máa ṣe náà nínú ìrìn àjò kórè láago mẹ́wàá. Is an interdenominational program aláṣọ ara lè wá oṣùtà náà lè wá kérúbù lè wá ṣẹlẹ lè wá gbogbo èèyàn ló máa ń wá síbẹ̀ so tá a bá parí program yẹn tó bá di ìrọ̀lẹ́ ní aago márùn-ún ìsọjí máa wá bẹ̀rẹ̀ ìsọjí tó máa bẹ̀rẹ̀ ní Tuesday yẹn superior evangelist Tóbi Babatúndé òun ló máa ṣe tijọ́ Tuesday yẹn bí ìrìn àjò ọjọ́ Tuesday ti rí nìyẹn tó bá di ọjọ́ Wednesday oní ẹ̀sìn tá a máa ń ṣe ní ìjọ wa Celestial Church of Christ ẹ̀sìn à ń pè ní ẹ̀sìn à ń wojú Olúwa ago mesan aro ni yen ma bere esin yen si duro sibe to ba di ago marun ni irole isoji alagbara miran yo tun te si waju gba inu assistant venerable superior evangelist Samson Fawole oluso Celestial Church of Christ akowo ni ilu Ibadan onu ma wa se sojo ma wa wi tenu e a wa lo anointing ori e lori aye awon eniyan
1: to ba
0: di
1: Thursday
0: nkan meje la fe se papo isoji ma bere lago marun ni ojo yen ni jo Thursday ni irole gba enu venerable superior evangelist Seyi Kayode lati CCC Oke Ayo ni Iyaganku ni Ibadan bi ninu program yen ninu soji yen ba tin pari soji yen a fe se a fe fun awon alaini ni nkan opo awon alaini baba awon to ku die ka to fun lawujo oni ebun ta ti se leto ta fe bi fun won
1: awon alaini ka to ku die ka
0: e je ri program yen
1: e se ni se pe awon to ba kokko de e ti bere si ni koruko ti won sile ko mo ba di pe agbara oni fe ka
0: adadan ni a ma koruko won le se ri eto yen be ni a ma koruko won le bo ba de ti de si ni ko si re jenu photo
1: bo ba se de si lati mo ku o lati mo gbe lowo
0: irin ajo fifu fun awon eniyan yi a gbe kale lori nitori awon obi wa to ti sun ni venerable most senior evangelist Dr. Dejo Oyekunle ati mother Celestia Fomilayo Oyekunle a fi eto yen sori won ni lati ma fa awon to ku die ka to awon opo awon alaini baba
1: ni awon nkan
0: ni awon
1: lojo Thursday
0: be ni oriji ebun na
1: lojo Friday wa ko
0: ni ojo Friday la ma tepepe yin la ma tepepe yin awon olorin emi ma wa nbe ma be latago mewa le di le mo gbere awon olorin emi orisise nbo evangelist Anu Oyekunle Luli Voice ambassador Gbenga Adonai omo baba Togo o na nbo Segun Singa nbo Israel Melody nbo ati be lo a de pa awon akorin ijo kakakiri bi awon akorin eka ijo wa ni the Rehoboth International Cathedral Oke Ado ni Ibadan awon akorin eka ijo wa ni Celestial Church of Christ Western Region Mother Church ni Yemetu awon na nbo ati bebe lo ati bebe lo
1: ti won wa
0: tan wa orin yin ponbele ni
1: mo do ka te pe ti e wa fe fi yen se competition pe en to ba tun to ba korin ju won gba ebun n ba so pe
0: eyin na fe wa korin
1: yemetu ni o korin ni o gba ebun ni o gba
0: yemetu la wa na ti jade yemetu na lo do ko yi yemetu lo ni salvation salvation lo ni yemetu
1: ni gan bi oye kule gan o ba mura lọjọ náà wọ àwọn mi tẹ bá tún pè gan òun náà ni ó tún wù gbà
0: fọwọ ẹgbẹ tí gbọdọ rí ni a fi ń ya yọ ìdásí ẹmí ọlọrun tí òjá amọye tán ń ta omi nílé ìwòsàn tí òjá amọye tán ń ta ẹjẹ a ògo ni forúkọ rẹ
1: ẹ wá gbọ torí àwọn tí wọn ń bọ ọjọ Thursday láti fún wọn ní àwọn ẹbùn tẹ ti pèsè sílẹ láti ibikíbi ẹ farabalẹ láti júwe bí wọn ṣe dé church
0: ibikíbi tẹ bá ti ń bọ e wa ona be ti de challenge te ba ti de challenge e bere glow office che te ba ti de glow office e bere lowo eni keni awon olokada ni to wa legbe eyin glow office gangan ni church wa wa ko si oju saju kankan nbe baba ti de si lati ma koruko re sile si baba ti de si la ma koruko so gbogbo awon tin bo yin ajo ma se soji ojo Thursday yen ni
1: won ma wa nbi soji o ma ro pe boya wo wa gba nkan o ma sa lo le e rara o
0: elomi nkan je ni o wa ro pon wa gba yo gba nkan je looto sugbon yo tun ri tu sile nu gbekun yo tun ri tu sile
1: nu to ba di Sunday to nbo nko
0: to ba di Sunday o ma lagbara pupo torí ọlọ́run ló ń ṣiṣẹ́ rẹ̀ ènìyàn kọ́ ènìyàn kọ́ kì í ṣe mí mélòó wá lè mí ọlọ́run ni ọlọ́run ló máa ń gbénú ènìyàn fọ̀hún jáde tó bá di ọjọ́ Sunday a máa ń ṣe ìdúpẹ́ àárọ̀ ìdúpẹ́ àárọ̀ pẹ̀lú àwọn ọmọ church àtàrà àta a máa ṣe ìdúpẹ́ àárọ̀ ìdúpẹ́ máa bẹ̀rẹ̀ lágbo mẹ́sàn-án fún wákàtí kan láti mọ jó lámọ yọ làwọn èèyàn gbégbá ọpẹ wá
1: tí ò wá ní kọkọ pa ẹsìn
0: àárọ kó pa ẹsìn àárọ lára bá a bá ti ń parí ìdúpẹ àárọ bá aago mẹwàá ẹsìn àjọdún ìkórè bẹrẹ ní pẹrẹwu ó bẹrẹ ní pẹrẹwu.
1: ngbà wo wá ni aago mélòó ni káwọn èèyàn bẹrẹ sí ní darapọ mọ inú ṣọọṣì.
0: láti aago mẹjọ àbọ̀ sí aago mẹsàn-án jẹ́ àjọ sọpẹ́.
1: torí wọn gbọdọ gbọ àwọn náà gbọdọ wà nù ọpẹ yẹn.
0: ọpẹ ló ń jẹ rẹ kì í jámọ̀lá kì í jẹ rẹ sí ọpẹ ni o ẹni tí kòkó rẹ yé ló máa lọ ṣé wàá yẹ kóyìn ó dúpẹ́ o ye ka dupe ara san ategun fe ijija ko gbe wa lo je ba wa na re bibeli wi pe an ti wa gidigidi ka wa ko le subu sugbon oluwa ran wa lowo se oluwa to wa ran wa lowo yen ko ya dupe fun
1: o ye ka dupe fi ero ibara ni soro yin sita to le pe tori awon to ba nbo pe ah ero ibara o le ma je ti yin o le je ti pi eyin e sa fi ero ibara ni soro ti awon eyan pe si sita
0: 7 4 8 8 7 6 0 8 0 7 4 8 8 8 7 6
1: ninu awon esoji to ma be lati ojo tuesday ko ti ma be kini ka won yan ma mu bo
0: igbagbo won ni o
1: ko ma kachifu wa
0: e mo iran la kachifu o ni o gbororo wa o igbagbo re ni ko gbe dani wa eyan mo ma kachifu ko mororo bi o ba ni gbagbo otu ba nte ni
1: mo mu nkan kan wa mo mu da wa
0: e mo ko se n to so gbogbo oyin odun la nse fi da lorun le ye da na o sin mi
1: fi da le
0: e da o sin mi
1: fi da le o fi da mi le je ko sin mi o ja gbadura ade ni olorun
0: be
1: pe olorun se o gbogbo kan na ni ogun ni ogun ni o ba na ogun gbadọ mo
0: elo mi n pari ogun ogun e ba n bilere in tolorun se fun so dupe
1: itọlọrun ti se fun o so ti dupe
0: e wo nu bibeli adete mewa ni jesu wo san e yo kan lo pada wa dupe oni mesan yokuda pe yan sun la le o ji la ro ope ni
1: ope ni
0: se gbogbo en to ra ro ni o ra le ni
1: e ja sa lo soke lohun 0912370675 ko to di pe a lo si odo bi nbo gangan +234 814249 1006 ta lo wa nbe. Hello.
2: Hello.
1: Yes.
2: Ama mama ara mu ba.
1: Ami o ateyin na.
2: Ife do wa ma to le. O ma ma se baba.
1: Ami.
2: Iya e ma ma se. Ori awon to le fe wa. Ki alaso ara le wa, se ti se ti aso fefe.
0: Alaso ara le wa. Jugbọn ma wo aso dudu abaso pupa de church wa o le wa ara o le wo nkan
1: ati aso pupa nikan ni
0: eh ni sutana ni wa iro o ma bo
1: ni sutana o ni ma bo ni
0: ma bo.
1: Hello. Ngbo ba wa de yin adodun a lo se yasi mimo
0: abi ko ju be lo a de re okan wa fun Jesu.
1: Hello ta lo wa be. Hello 0912370675 una ni won fi pe +234 814249 1006 na ni abi ka sai lo soke lohun o ya ja lo soke lohun ka para ni mo ti mo.
3: Gbogbo ènìyàn ni ó sun èso rere ní ìkórè ọdún kejì Celestial Church of Christ Salvation Cathedral Elewura Challenge Ìbàdàn Oyèkúnlé Bible Quiz Competition láàfin ṣíde ní Monday October 5 bẹ̀rẹ̀ láago márùn-ún ìrọ̀lẹ́ Tuesday October 6 sí Thursday October 8 ní Revival láago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ nígbà tọ́lọ́run yóò máa lo Evangelist Tobi Babatunde Assistant Venerable Spray Evangelist Samson Fawọlé Venerable Spray Evangelist Ṣèyí Káyọ̀dé Oyèkúnlé Palliatives yóò wáyé nínú ìsọjí ọjọ́ kẹta Friday October 9 ní Music Laago mẹ́wàá àṣálẹ́ pẹ̀lú CCC Salvation Choir Evangelist Anu Oyekunle Ambassador Gbenga Adonai tó ń tọpẹ́ ìràwọ̀ lórí ẹ̀mí Sunday October 11 ní Harvest Thanksgiving Laago mẹ́wàá òwúrọ̀ Venerable Spray Evangelist Dr. Ayọ̀dẹ́lẹ̀ Oyekunle JP Miraculous lólùgbàlejò nínú gbọ̀ngàn ìjọ Celestial Church of Christ Salvation Cathedral Àjọbọ̀ Close of Elewura Challenge Ìbàdàn Hallelujah sir 08060021289 Harvest Committee ló ń pè yín kájọ ṣàjọyọ̀ Harvest of Fruitfulness.
1: Ẹ̀ka àbọ̀ padà pẹ̀lú bàbá wa Venerable Super Evangelist Doctor Oyedele Oyekunle JP. Bó kí ni ẹ fẹ́ fi káàdì gbogbo ẹ̀ lẹ̀ fún àwọn èèyàn lẹ́yìn ìyẹn tí ẹ bá ti káàdì ẹ̀ tán ẹ gbàdúrà fún gbogbo àwọn tó gbọ́ wa láàárọ̀.
0: Gbogbo àwọn tó máa darapọ̀ mọ́ wa látẹ̀ni lọ tó máa darapọ̀ mọ́ wa látẹ̀ni lọ títí di Sunday October 11. Ààyè wà orí ọ̀fẹ́ dẹ̀ wà ṣùgbọ́n tó bá ń bọ̀ ìgbàgbọ́ ẹ̀ ni kò mú dání èmi kọ́ ló fẹ́ wá rí Jésù tó ń ṣiṣẹ́ ìyanu ló fẹ́ wá rí.
1: Tó bá tiẹ̀ ti múyàn láti dórí rédíò béèyàn bá ní pa ẹ máa bọ bá ẹ bá débẹ̀ tó jẹ́ pé nǹkan míì ni wọ́n bá ṣe mọ̀ kó rí rédíò náà wọ́n sọ pé.
0: Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ọ̀gbẹ́ni dẹ́ gbé wọ́n ẹ̀ mọ́jì wá mọ́ o ó ń jìbìtì páálí ni o.
1: Ẹ̀ ń gbà débẹ̀ ní ṣe wọ́n mú wo lọ́wọ́
0: àwọn èèyàn gbowó lọ́wọ́ èèyàn kan tó sọ náà ofe ni Jesu fun ofe la fin fun ara ye o
1: Oluwa seun eh mo ko mo lanfani lati ma bo niyan
0: be lori ofe wa ofe ni pe ni Jehovah Jesus Christ Michael mimo arugbo ojo ogo ni foruko re o adupe bi to ran wa lowo de gbogbo bi ta tin gbo wa lowo lowo ase iwosan ko wonu aye won ase itusile ko wonu aye won gbogbo eni to nsise eni to njeje iliri ni oruko Jesu nitori po n gbo mi lowo lowo aye re dide ayan mo re fohun o ni deru aye o ni seru egbe o ni seru ogba lati o ni lo ogo re ko fara han a kiwo na ko rire ninu rin ajo se kore iwo na ori ti e se o Jesu na Oluwa wa
1: amen amen amen loruko Jesu e se o te wa nbe fun wa atun pada bo ni ko pe ko jina yin
4: Ladini FM 96.7
5: Do you have 5 credits in WAEC or NECO and you desire to study abroad? Your global degree could start right here in Nigeria. MIE Pathways and NCUK create your pathway to the world. Enroll with us for a 9-month international foundation year through NCUK. Just 9 months of endless possibilities with guaranteed progression to one of over 90 universities in the UK, Australia, Canada and the USA. Spots are available for medical stream, science and engineering stream, law and humanities stream and business stream. And here is the best part. No jam needed. Admission is going on now for November intake and limited spots are available. Join our next open day on October 9 at MIE Pathways Center, 21B, West One Office Suite, opposite Environmental Task Force, Agodi GRA, Ibadan. Meet our NCUK certified advisors. Explore your options at our campus and get full application support. For more information, call 08105-359-341. 08105-359-341. Bring your ambition. We will bring your future. MIE Pathways. Study locally. Progress globally.
6: Are you looking for a perfect place to relax, celebrate, and create unforgettable memories? Welcome to K2A Apartments, where comfort meets class. Whether it's a birthday celebration, bachelor's eve, picnic, or get-together, K2A Apartment has got you covered. Enjoy a spacious living room, fully equipped kitchen, comfortable bedrooms, clean and modern bedrooms, in a secured, serene environment. Stay connected with our free Wi-Fi. Enjoy video games, snooker, and experience a beautiful atmosphere to relax, unwind, and celebrate. K2A Apartment is located at number 16, Infinity Close, Alpha Grace Estate, beside Gasland, Ilitutu, Jericho, Edition, Ibadan. For bookings, call or WhatsApp 090-7705-1813 or 0912998-1024. You can as well contact us on all our social media handles at K2A Apartments. K2A Apartments, your comfort, our priority. Book us today and experience premium living.
7: Sisi gbagada gbagada gbagada ile lekun ile sa gbofiro lojo kojo gbagada gbagada ni lekun ile ewosan nigba kugba awa ti so kokoro yara akede ipolowo oja sonu ni lagelu fm ni badan Bagada ni lekun wa sile gbogbo aye lo gba o polowo oja ko sekede gbogbo to ba fe ni lagelu 96.7 fm felele mbadan
8: oro re ojo wa si mata ni wete wete
9: Gbogbo ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 a.m. on Lágelu 96.7 FM, Pastor Sholarin Oluwafemisola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ni ona ton toni si aseyori make it a date with the god of apostle ayo babalola the god who answers by fire e ma gbugbu e bere ojo aje pelu ase ati isegun latoke orun wa

0: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
1: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water. Kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
0: Omi yìí dára, ó gbayì. Kódà, ó tuni lára pẹ̀sẹ̀. Ó mọ́ lóló, ọkàn mi balẹ̀.
2: Omi yóò lọ ta o.
1: Nígbà tí òrùgbẹ́ bá gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water. Omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló kúdà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbàyí gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀pẹ̀ sórí 090-351-04468 tàbí 0809-510143. Láì sí omi, kò sí ìyè. Showbox bottle water, omi tó dára.
3: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, àbí o fẹ́ wọlé pẹ̀lú direct entry, tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ ní àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdúnmọ́dún gboyè múyè. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ikeja, nílùú Èkó. Pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga, kó o dẹni iyì táyé ń wárí fún láwùjọ.
4: Lagilu FM 96.7.

0: ẹnìkan ó ní ah bẹ́ẹ̀ ṣe ń jò yìí ó lọ pé bóyá ẹ ti rówó kan he rárá o ó ní bẹ́ẹ̀ ṣe ń jò yìí ó dàbí pé owó kan ti dé àpò yín àdé play kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ìwọ bojú wẹ̀yìn láti january february march april may june july august september october la tó bọ́ sí yìí oṣù méjì àti díẹ̀ ló kù tí ọdún yìí tó tún kásẹ̀ nílẹ̀ ṣé òórí dààmú kan kó òórí bànú jẹ́ nú ọdún yìí òórí ìrọ̀ ni 0912370865 bí ó ṣẹlẹ̀ sí ọ yóò ṣẹlẹ̀ sẹ́lòmíì tó súnmọ́ bí ó ṣe wọ gangan ló ṣẹlẹ̀ sí yóò ṣẹlẹ̀ sí ẹni tó súnmọ́ gbọ̀ngbọ̀n tó fi kàn ọ́ síbẹ̀síbẹ̀ ṣé ò move on ṣé ò tẹ̀síwájú ò move on ó dúró lójú kan ni. Hello.
1: Hello.
0: Hello, ẹ káàárọ̀.
1: Sọ́ọ́líù olúgbilé láti sẹ́yìn. Iléeṣẹ́ alágbèlò ò ní bàjẹ́. Àwọn prophet ọlọ́run dá wáyé 124,000 ni wọ́n jẹ́. Kò séyìí tí ò ní tí wọ́n nú wọn gbogbo wọn o. Ó kàn pọ̀ jura wọn lọ ni o. Bẹ̀tí ń gbà tí wọ́n gbára lé ọlọ́run tí wọ́n sì gbà pé ọlọ́run ọba ló ṣe gbogbo nǹkan wọ́n borí ìṣòro ni o. Gbogbo ẹni tó bá ti níṣòro tó bá ti gbà pé ọlọ́run ọba ló mú wọ́ òun náà ni ó sì mú lọ ọlọ́run ó mú lọ o. Torí kò sẹ́ni tí ò ní tiẹ̀. Wọ́n hẹ̀ jura wọn lọ ni. Ó sì pamọ́ jura wọn lọ ni. Òkùnkùn yẹn gbà fọlọ́run. Ọlọ́run ní máa mú nǹkan wá òun náà sì ní í ṣe máa mú lọ. Gbogbo ohun tó mú wá fún wa tí ò tẹ́ wa lọ́rùn ọlọ́run bá mú lọ. Èyí sì mú fún wa wá kí n tẹ́ wa lọ́rùn ọlọ́run ò ní gbà mọ́. Ọlọ́run jà láti yọrí o. Sọ́ọ́lì olùgbìlẹ̀ láti tẹ́.
0: Ẹ jẹ́ gbọ́tẹ lòmíì. Nínú ọdún yìí ó ti ṣe tó ń lọ yìí kò sẹ́ni gbogbo ẹ̀ náà ló fi rẹ́rìn. Hello.
2: Ẹ káàárọ̀.
0: Ẹ ṣeun.
2: Òní yóò ní dáadáa máa máa ṣe o.
0: Àmì.
2: Àti pé pa akóredé dáadáa lánàá látàbí. Ó kálukú ó mú tiẹ̀ bẹ́ẹ̀ ni o. Gbogbo tọ́bádé látọ̀dọ̀ ọlọ́run ni. Ọlọ́run yìí sì ṣáájú kó àgbà bẹ́ẹ̀. Ẹ máa máa ṣe o.
0: Ẹ ṣeun.
2: Ọlọ́run máa fún yín o.
0: Àmì. Ká gbà fún mi. Hello.
3: Hello ma.
0: Ẹ ṣeun.
3: Ẹ káàárọ̀ o. Aṣíṣ ní ìbáàbí orúkọ mi látọ̀yọ̀ Ìyọ̀yọ̀. Ẹ̀lẹ́ ma.
0: Yes sir. Yes ma.
3: Gbogbo àwọn tẹ́ ń gbé wá láàárọ̀ ẹsẹ̀ rí bàbá àtàkọ́kọ́ mi ò wọlé ni. Ọ̀rọ̀ ohun ti ẹ̀ fẹ́ mọ iye ni rárára. Ó ní ohun ti ẹ̀ sọ̀rọ̀ báwọn pásítọ̀ yòókù ṣe máa ń sọ̀rọ̀ rárára àti rárá. Ẹni tẹ́ wá tún gbé wá yìí náà tó ọlọ́run ọba tó láyé tọ́lọ́run iṣẹ́ ìránṣẹ́ yín yóò máa tẹ̀síwájú o. Iṣẹ́ ìránṣẹ́ yín yóò máa tẹ̀síwájú o. Ọlọ́run tó láyé tọ́lọ́run yóò wà pẹ̀lú wa o.
0: Àmì àtẹ̀yìn.
3: Àlà ọdún ìjà o. Ọlọ́run bó wo mọ fún wa o.
0: Àmì o.
3: Àgbà lọ̀rọ̀ lọ ìyàwó ni.
0: Ẹ ṣeun.
3: Àánú ọlọ́run bọ̀ wá wa rí o.
0: Àmì.
3: Mo ní kí yín náà ni òye ọ̀yọ́ ni o.
0: Ẹ ṣe.
3: Ẹ̀lẹ́ mà Olúwa wà pẹ̀lú.
0: Ẹ ṣeun. +234 814 249 1006 èèyàn méjì péré náà lágbà láàyè ká tó dìde kó mọ́ dàbẹ́ pa àṣojú òpó
4: ní.
0: Ọmọọba
4: gbé ojú ìdí ọ̀rẹ́ ìbàdàn ẹ kú iṣẹ́ ọkọ̀ lẹ́yìn màmá ṣe o. Àwa lè wà nílé ayé ká má níṣòro bí. Ẹ̀rú mà.
0: Mo ń gbọ́ yín.
4: Wọ́n ní àwa lè wà nílé ayé ká má níṣòro bí ká má rí. Ṣùgbọ́n ká nígbàgbọ́ pé ọlọ́run tó mú wá náà ló mú kúrò nígbà tí ìṣòro bá dé. Ìgbàgbọ́ ni o bí ọba ti nígbàgbọ́ kò lé lóhun gbogbo. Àlàáfíà fún mi tó.
0: Bí ọba ti nígbàgbọ́ yóò borí ohun gbogbo. Nígbàgbọ́ ọjọ́ ọ̀la yóò dára. Nígbàgbọ́ ọjọ́ ọ̀la rẹ yóò dára nojú rẹ nù. Ẹkún rẹ dópin lónìí. Ìwọ nìkan kọ́ o. Ìwọ nìkan kọ́ ló wà láyé gbogbo èèyàn ni ta ló wà ńbẹ. Hello.
4: Hello ma.
0: Ẹ káàárọ̀.
4: Yes ma ìyàwó ilé ẹ káàárọ̀ ma.
0: Àtàkọ́ kọ́kọ́ yìí.
4: Yes ma èmi náà ni o. Ẹ mọ kí wa bá wa o. Ẹ ṣe rí ìyàwó ilé sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. Ẹni tó bá dàbí gba pé èèyàn ń ìdojúkọ kan. Kò sí tí wọ́n wì fún yàn. Torí ibi ìdojúkọ yẹn gangan lọkàn yàn máa wà. Orí tí ó rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó wá ṣáà dìde wáyé. tó kò sí ọlọ́run nìkan ló lè kàn báyọ̀ wò yí pé àkíní yìí ó jẹ́ kí n gbà pé bọ́lọ́run ṣe ní orí lélẹ̀ so torí ìdí èyí pẹ̀lú ẹ̀kọ́ téèyàn bá ń gbọ́ lọ́sùn ló sì báyìí èmi wọ́n pè téèyàn bá ń tẹ̀lé èèyàn máa la ìdojúkọ yẹn kọjá èèyàn dẹ́ nígbàgbọ́ pé ọlọ́run ló ní ó wá ọlọ́run náà ló lè mú lọ ẹ kú ètò.
0: ẹ ṣeun tó kò wá débi tá a rí mọ àtàkọ́kọ́ náà láàfin mọ káàdì rẹ̀ nílẹ̀ láàárọ̀ tòní fún ti orí ètò yín àkókò èyìn pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín títí láyọ̀ akínṣọlá bímbọ bímbọlá àjọwà bíbá ẹni ọmọ sadiq ni ọjọ́ mẹ́jọ náà ni a tún lágbà rebecca afọlábí àtúndọ̀wà bí mi àbí tẹni ọlá akínṣọlá àjọwà náà ni joseph oyèrami àjọwà náà ni ìṣọlá rẹ o àjọwà bí náà ni títí ọjọ́ mẹ́jọ tẹ́tùn lórí ọ̀fẹ́ láti máa pàdé èmi títí láyọ̀ akínṣọlá lórúkọ tèmi jẹ́ orin ìyìn orin hallelujah kò ní tán lẹ́nu èmi àti yín ìjọ́ mẹ́jọ.

the walk on Galobasa, la sikunye.

0: mo mi kidede àwọn ọmọ ìkálẹ̀ márùn yìí.
1: Ọlọ́run ìbàlẹ̀ èyí ni ìran àwọn jíjọ àbáríra jíjọ àbáríra ọlọ́run tọkọ̀bù ẹgbẹ́ orí.
0: Ibokíbo abága làárọ̀ yìí.
1: Wàá dára jẹ́ kẹgbẹ́ ẹni sókè.
0: Mo kidede àwọn ọmọ ìkálẹ̀.
1: Ẹyin ilẹ̀kùn ẹ.
0: Mo kí àwọn ọmọ iyè mi.
1: Ilẹ̀kùn ọdún ọdọ.
0: Mo kí àwọn ọmọ bà mi. Mo kí àwọn iyè mi. Mo sì kí àwọn bà mí láàárọ̀ yìí. Kò ti yá kẹ̀. Mo tọ́kí ńlá pé àákú oṣù tuntun yìí. Dédé ohun àbá mi bí ìrànlọ́wọ́ ọlọ́run.
1: Òun lórí lórí omi tí
0: ó. Ọlọ́run ó ká mú ohun dédé wá. À ń ṣe o. Ọmọ wọn sì kí tòun ní kí ńlá o.
1: Ìwọ lọ pẹ́ ẹ̀yẹ.
0: Àkàárọ̀.

Not too much talk this morning. Wọ́n ní mo pè láàárọ̀ yìí Jésù.

0: Ma jẹ́ ń ṣe lójoojúmọ́.
1: Ma jẹ́ ń ṣe.

0: turn your mockery into glory. You will not be rejected.
1: I am chosen. This will be my test.
0: In Basso won't go market. Your testimony must surely come.
1: I am looking at God.
0: Stop looking at man.
1: Breathe upon my situation.
0: God will breathe upon your situation this morning.
1: Turn my story to glory.
0: Bimbo, carry go.
2: Lagunilla FM 96.7.
3: Akintun ni ọ̀rẹ́ mi, Afikun nílà tó lóye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ̀ yìí. Àdúrà kan péré mojọ́. Kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ ọmọdé oṣù rìsọ́ọ̀tì. Ní tíbò, ìdí ni pé dílà rẹ̀ òní ju mọ́tò méjì péré lọ. Tokunbọ̀ káà ti Nàìjíríà yùn sí. Tó o gbé ká ìgèlè lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wà wò bí tó o ti ń tà wọ́n. Ẹ̀gbẹ́ títí kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Kọ́lọ́ ọmọdé kún padà rà lọ́wọ́ rẹ̀ scrap àti pé bóná o. Tí wò tí ìgbọ́n pa dílọ́ọ̀sọ tòní. Tán wà lórí ọ̀lẹ̀ ńbàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì. Pẹ̀lú ìlànà tẹ̀lé tó o bá fẹ́ mọ kú lé láràárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ ní dílọ́ọ̀sọ tò. Kò sí ní tó burú bẹ̀ kìí ṣèwọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀. Akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ. Ẹ̀gbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ń bẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà tẹ̀lé. Ní dílọ́ọ̀sọ tò náà ni mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀. Tí tí mò ń sọ yìí ò bá wá yí ọ dáadáa. Bí n fọ nọ́mbà wọn kó pe wọn. 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
4: Sisi gbagada ilẹ̀kùn iléeṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́ gbagada ilẹ̀kùn ilé ìwòsàn nígbàkúgbà àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá kéde ìpolówó ọjà sọnù ní Lágélú FM Nìbàdàn. Gbagada ilẹ̀kùn wá sí ilẹ̀ gbogbo àyè ló gbà ọ́ polówó ọjà kò sì kéde ohun gbogbo tó o bá fẹ́ ní Lágélú 96.7 FM fẹ́lẹ̀lẹ̀ Nìbàdàn.
5: Ọ̀rọ̀ rí ọjọ́ wà á sì máa tà ní wìtì.
6: Kàrà ó jí pépé nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fún àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó máa mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa bẹ̀. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi tí àìsàn fi ṣe bùba alárẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó máa gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 08138855308 0813885 5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
7: Scratch FM já akẹ́kẹ̀ẹ́ lẹ̀. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàbágidì gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìlú rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
8: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà ẹ wà.
9: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
10: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
11: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
12: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
11: 08071124000
12: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
13: lọ pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lajulu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilga City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day from 6:30 AM on Lajulu 96.7 FM. Pastor Sunari Oluwafemisola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
14: Lajulu FM 96.7.

ìdúnkùkù lajà tó ń ti ìbẹ̀rù ìbúgbàmù òun ló ti mú kí ìgbésẹ̀ gbígba àwọn agbòbánirọ̀ lọ́wọ́ àwọn ajínigbé kí ó dúró díẹ̀ fúngbà díẹ̀. Ilé ẹjọ́ ló ti pa á láṣẹ fún báńkì ló ti pa á láṣẹ wípé kí wọ́n gbé ẹsẹ̀ lé àpò àsùnwọ̀n ti ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ẹjọ́ kan eléyìí tí ó ní ṣe pẹ̀lú sísanwó ìtanràn mílíọ̀nù mẹ́tàlá lẹ́gbọ̀njẹ̀ mẹ́sàn owó náírà ìyókù bàálù èyí tí ó di àwátì òun náà ni wọ́n ti rí ní etíkun ilẹ̀ Amẹ́ríkà. Otaka ṣe àtìlẹ́yìn fún Mbappe láti jáwé olúborí gba àmì ẹ̀yẹ Ballon d'Or. Ẹ kú ìyálẹ̀ta o, àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìyálẹ̀ta tèní làmúwa fún yín nìkànnì lágẹ̀lú 96.7 FM kìgajòkè èyí tó kalẹ̀ sí ilé funfun bala onífẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn. Okon Joseph ẹni dọ́bọ̀ ló kọ́ tèmi àwọn ìròyìn ọ̀hún rèé lẹ́kọ̀ọ́ rẹ̀.

Kazeem Shettima, ẹni tí í ṣe igbákejì ààrẹ ilẹ̀ yìí ló ti kéde rẹ̀ wípé ààrẹ Bola Ahmed Tinubu lójú orílẹ̀-èdè Nàìjíríà láti pàṣẹ ọrọ̀ ajé rẹ̀ eléyìí tí ó ń ṣòjòjò tó sì ti ń tasí àgẹ̀rẹ̀ rẹ̀ bùba ìforísọlẹ̀ pẹ̀lú àlàyé wípé orílẹ̀-èdè yìí òun náà ni ó ti wà ní bèbè ọ̀nà Caracas ṣáájú kí ìṣàkóso tó wà lóde báyìí kó tó gùn lé ọ̀kan òjọ̀kan àwọn àtúntò yìí tí ó mú ìnira díẹ̀ dání igbákejì ààrẹ ilẹ̀ yìí ló yọjú ọ̀rọ̀ síta wípé 1,000,000 10,600 àwọn kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tí ṣe ọkọ̀ ẹlẹ́sẹ̀ mẹ́ta ta mọ̀ sí márúwá eléyìí tó ń lo iná ni wọ́n fi ṣọwọ́ sí ẹkùn àríwá ìlà oòrùn ilẹ̀ yìí pẹ̀lú àwọn ọkọ̀ bọ́ọ̀sì 300 ta mọ̀ sí 300 àti àwọn takisí eléyìí tó ń lo iná lábẹ́ ètò ààtò tìgbàlódé e-logistic program èyí tí ìrètí wà wípé wọ́n mọ̀ sísọ lójú wọn láwọn ọ̀sẹ̀ tó ń bọ̀ lójú náà ti mú kí àdínkù kó dé bá owó ìgbòkègbodò Shettima lẹni tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn tó ṣe àbẹ̀wò sí ààrẹ ní ilé rẹ̀ tó wà ní ìpínlẹ̀ Èkó yọjú ọ̀rọ̀ síta wípé ó yẹ kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n dúpẹ́ lọ́wọ́ ààrẹ Tinubu eléyìí tí ó gba àpèrè ọ́fíìsì láìná ní ọ̀kan òjọ̀kan àwọn ìnira eléyìí tí ó ń ba orílẹ̀-èdè yìí fídàn dé tó sì gùn lé ọ̀kan òjọ̀kan àwọn ètò tó ń ti àtúntò lójú náà ti fi ẹsẹ̀ ọrọ̀ ajé ilẹ̀ yìí múlẹ̀ níbàámu pẹ̀lú Shettima ìṣàkóso tó wà lóde lọ́wọ́ báyìí òun náà ni ó jogún àṣẹ́lẹ̀ àjẹkù ẹni ilẹ̀ òkèrè ta mọ̀ sí foreign reserves eléyìí tí ó jẹ́ $1,000,000,000 owó dollars ní $3.9 billion èyí tó yọjú ọ̀rọ̀ síta wípé kò tó gbọ́ bùkátà ọrọ̀ ajé tó ń kojú ìjọba lásìkò tó fi gba àpèrè ìṣàkóso

àwọn àjọ elétò ààbò òun náà ni wọ́n ti ṣèràró díẹ̀ lórí kíkọlu ibùba àwọn afurasí ajínigbé eléyìí tí wọ́n jí àwọn agùnbánirọ̀ ní ìpínlẹ̀ Imo lẹ́yìn tí a fi ń toni létí àlàyé tí ó sì sọ lójú rẹ̀ pé àgọ́ wọn òun náà ni àwọn

0: ìbámu ẹ̀rọ àti àwọn èròjà àgbélẹ̀rọ ìbúgbàmù ọ̀hún ta mọ̀ sí IED kọmíṣánná ọlọ́pàá ńlọ yọjú ọ̀rọ̀ síta pé àwọn àjọ elétò ààbò òun náà ni wọ́n ti ń gbaradì láti lo ẹ̀rọ ìtulẹ̀ ta mọ̀ sí búdòzà àti ẹ̀rọ ìhanimọ́ra ta mọ̀ sí armored personnel látàrí àti lọ́wọ́ nínú iṣẹ́ ìdu àwọn èèyàn ọ̀hún agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá henry okoye yọjú ọ̀rọ̀ síta wípé àwọn àjọ elétò ààbò òun náà ni wọ́n ti ń há tí wọ́n sì ti ń súnmọ́ àwọn ajínigbé ọ̀hún tí wọ́n ti há wọn gágá pẹ̀lú àlàyé wípé wọ́n ti kó àwọn ikọ̀ ìṣọwọ́ṣiṣẹ́ sọwọ́ síbẹ̀ tí wọ́n sì ti jábọ̀ lórí ìlànà ìtẹ̀síwájú wọn ìńpẹ́kítọ̀ àgbà àwọn ọlọ́pàá alẹ̀ yìí ọlátúndí dìísù ṣáájú òun ló fi igbákejì ìńpẹ́kítọ̀ àgbà àwọn ọlọ́pàá alẹ̀ yìí lẹ́ka ìṣọwọ́ṣiṣẹ́ ìyún operations shehu nadada àti àwọn kọmíṣánná ọlọ́pàá méjì míì sọwọ́ sí ìpínlẹ̀ imo lójúnà àti lọ dásọ̀rọ̀ ìlànà àti iṣẹ́ ìdu àwọn èèyàn ọ̀hún ilé ẹjọ́ gíga kan tó jẹ́ ti ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tó fi ìpínlẹ̀ èkó ṣe bùjókò òun ló ti pa á láṣẹ àṣẹ ìjánu má lè gbowó jáde ta mọ̀ sí post no debit restriction lórí àpò àsùnwòn eléyìí tí ó jẹ́ ti ìjọba ti ìpínlẹ̀ ọ̀sùn látàrí ìdájọ́ ìṣègbè kan eléyìí tó ní ṣe pẹ̀lú mílíọ̀nù mẹ́tàlá lẹ́gbẹ̀jẹ̀ mẹ́sàn owó dọ́là ìyún $13.9 million eléyìí tí wọ́n fi sọrí gamji nigeria company limited onídàájọ́ de oziagal ni ó gbé ìdájọ́ ìdákọ́ńkọ́ ọ̀hún kalẹ̀ tó ń ti àṣẹ ìdákọ́ńkọ́ látàrí ìpẹ̀jọ́ eléyìí tí gamji tó pè láti pàṣẹ agbẹjọ́rò rẹ̀ ìyún yunus abdulsalami ẹni tí òun náà jí ọ̀kan lára àwọn agbẹjọ́rò àgbà nílẹ̀ yìí ta mọ̀ sí senior advocate of nigeria ìyún san eléyìí tí ó jẹ́ pé ẹ̀dà ẹjọ́ ọ̀hún tí ó ní ìbuwọ́lù ó ní wọ́n ti fi sọwọ́ sí àwọn oníròyìn ní ọjọ́ àbámẹ́ta saturday iléeṣẹ́ ọ̀hún òun náà ni ó ń ké sí ìjọba tó ń ké sí ilé ẹjọ́ láti rí i dájú pé ó ṣègbè ṣe owó kan tí ó ní ṣe pẹ̀lú mílíọ̀nù mẹ́tàlá lẹ́gbẹ̀jẹ̀ mẹ́sàn-án àti méjì owó dọ́là ta mọ̀ sí $13.92 million àti mílíọ̀nù mẹ́tàdínlẹ́gbẹ̀jọ ó lẹ́gbẹ̀jẹ̀ márùn-ún ìyún ₦157.5 million eléyìí tó jẹ́ owó ìtanilójì èyí tí wọ́n gbé kalẹ̀ ní ìṣègbè sí ilé ẹjọ́ ọ̀hún lẹ́yìn ẹjọ́ kan eléyìí tó súyọ látàrí iṣẹ́ àkànṣe nǹkan amáyédẹrùn eléyìí tí a mọ̀ sí infrastructural project èyí tí wọ́n ṣe ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn iléṣà ta mọ̀ sí iléṣà west local government ní ìpínlẹ̀ ọ̀sùn níbàámu pẹ̀lú ẹjọ́ eléyìí tí wọ́n pè ní ìṣe àtìlẹ́yìn fún olùpẹ̀jọ́ àáwọ̀ náà ń lọ jẹ̀jáde láti pàṣẹ iṣẹ́ àkànṣe méjì eléyìí tí wọ́n fi sọrí iléeṣẹ́ gamji láti pàṣẹ ìjọba ìpínlẹ̀ ọ̀sùn ní oṣù kẹfà ọdún 2017 eléyìí tó dá lé lórí iṣẹ́ àkànṣe ìpèsè omi amáyédẹrùn ìyún water infrastructural project iléeṣẹ́ gamji ló yọjú ọ̀rọ̀ síta wípé àwọn iṣẹ́ àkànṣe náà ló jẹ́ eléyìí tí wọ́n gba owó láti báǹkì tó rí sí ìdàgbàsókè ẹ̀sìn islam tó jẹ́ owó yá ìyún islamic development bank loan láti fi ṣe iṣẹ́ náà eléyìí tó jẹ́ tó ní àtìlẹ́yìn iléeṣẹ́ tó rí sí ètò ìṣúná tó jẹ́ ti ìjọba àpapọ̀ ìyún federal ministry of finance orílẹ̀-èdè nàìjíríà náà la sì wà gómìnà ti ìpínlẹ̀ borno babagana solum òun náà ni ó ti ké sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí láti rí dájú wípé ìgbésẹ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ìṣàwárí àti ìkẹ́fín epo rọ̀bì tí ó ti mẹ́nu dúró ní agbègbè ìjọba ìbílẹ̀ Màgùmẹ́rì àti Gúbíó òun náà ni ó bẹ̀rẹ̀ padà Sulum ló fi ìpè yìí síta níbi ìpàdé olóòrèkóòrè ẹlẹ́ẹ̀kẹtàlá irú rẹ̀ ti àpérò àwọn gómìnà apá àríwá ìlà oòrùn ilẹ̀ yìí tá a mọ̀ sí North East Governors Forum NEGF èyí tó wáyé ní gbọ̀ngàn gbogbogbò tó wà ní ilé ìjọba Multipurpose Hall ní Maiduguri. Ìpàdé ọlọ́jọ́ méjì ọ̀hún òun náà ni ó rí sí bí àwọn gómìnà láti ìpínlẹ̀ apá àríwá ìlà oòrùn ilẹ̀ yìí ti ṣe àwọn gómìnà mẹ́fẹ̀ẹ̀fà ni wọ́n péjú pẹ́sẹ̀ láti jíròrò lóhun tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè ẹkùn náà ètò ààbò àti ìfọwọ́sowọ́pọ̀ ọrọ̀ ajé nínú ọ̀rọ̀ àpilẹ̀sọ rẹ̀ Sulum ló yọjú ọ̀rọ̀ síta wípé pípadà sẹ́nu iṣẹ́ tó ní ṣe pẹ̀lú ìṣàwárí àti ìkẹ́fín epo rọ̀bì ní agbègbè apá àríwá ìlà oòrùn pàápàá jùlọ ní pápá Kòmánì àti Lake Chad Basin òní ó jẹ́ ọ̀kan gbòógì láti rí dájú pé ọrọ̀ ajé ní ẹkùn náà ń lọ padà sí orí ẹsẹ̀ rẹ̀ alága àjọ NEGF ń lọ́rọ̀ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí láti nawọ́jà ṣíṣe àwárí epo rọ̀bì tó ń ti kíkẹ́fín rẹ̀ dé pápá epo oilfield ti ìpínlẹ̀ Borno pẹ̀lú àlàyé wípé ìgbésẹ̀ bẹ́ẹ̀ òun náà ni yóò ṣe àfikún fún ààyàn iléeṣẹ́ ológun láti gbógun ti ìgbésùnmọ̀mí tí yóò sì tún jẹ́ kí ìdàgbàsókè ní ẹkùn ọ̀hún kó gòkè àgbà. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ti ìyálẹ̀ta tèní ló ń dé sí ètígbọ̀yìn ìkànnì lágelu 96.7 FM òkè gájò kìláwà ní ilé funfun bálá onífẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ní ilẹ̀ òkèrè àwọn aláṣẹ ilẹ̀ Amẹ́ríkà ni wọ́n ti rí pàǹtí tó ń ti ìyókù bàálù ètò ìlera eléyìí tí ó di àwátì pẹ̀lú àwọn èèyàn mẹ́fà eléyìí tí wọ́n wà ní inú rẹ̀ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí láti pàṣẹ iléeṣẹ́ eléyìí tó ń bójútó ohun tó ní ṣe pẹ̀lú ìgbòkègbodò ọkọ̀ òfurufú ni wọ́n ti yọjú ọ̀rọ̀ síta wípé wọn ò rí bàálù ọ̀hún eléyìí ti ṣe Gulfstream G100 plane lẹ́yìn wákàtí kan ìṣẹ́jú abẹ́lé ìyún 00:00 local time ní ọjọ́ àbámẹ́ta Saturday eléyìí tó gbéra sọ ní Bermuda lọ sí Boston Massachusetts ẹ̀ṣọ́ ti ṣe ẹ̀ṣọ́ etíkun tá a mọ̀ sí US Coastal Guard ni wọ́n yọjú ọ̀rọ̀ síta wípé ìgbésẹ̀ ìwárí dídú tó ń ti dídú àwọn èèyàn tí orí kò yọ ń lọ́tẹ̀ẹ́ wájú ní etíkun Nantucket eléyìí ti ṣe erékùsù kan tó wà ní Bermuda bàálù ọ̀hún ló gbéra sọ ní Bermuda LF ní pápákọ̀ òfurufú ti World International Airport ní wákàtí 23:20 kọjá ìṣẹ́jú 40 àsìkò abẹ́lé 23:40 local time níbàámu pẹ̀lú àkọsílẹ̀ fífò ọkọ̀ òfurufú láti flight aware eléyìí tó jẹ́ pé ó yẹ kó gúnlẹ̀ ní pápákọ̀ òfurufú Logan tó wà ní Boston ní wákàtí kan kọjá ìṣẹ́jú 30 àsìkò EDT. Lákòótán lẹ́ka eré ìdárayá ẹni tí ṣe atamọ́sàsí tẹ́lẹ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà John Utaka òun náà ni ó ti rọgbà yí atamọ́sàsí ìràwọ̀ agbábọ́ọ̀lù ti Real Madrid ìyún Kylian Mbappe tí ó sì ti náwó ọkọ rẹ̀ síta gẹ́gẹ́ bí agbọ́wọ́ iwájú ilẹ̀ Faransé eléyìí tí òun yàn láàyò láti gba àmì ẹ̀yẹ ti Ballon d'Or 2026 ìyún 2026 Ballon d'Or nínú ìgbésẹ̀ tá a mọ̀ sí èèkan olókìkí tó wojú ọ̀hún òun náà ni nínú ìgbésẹ̀ sísàwárí èèkan olókìkí tó wojú ó ní utaka nínú ìtàkùn ọ̀rọ̀ sọ pẹ̀lú euro football ru ló ti tọ́ka sí mbappe gẹ́gẹ́ bí ẹni tó ta lẹ́nu tó sì dáńtọ́ láti gba àmì ẹ̀yẹ ọ̀hún pẹ̀lú mbappe bó sì ń tẹ̀ wájú láti mọ léwájú ẹ̀ka ibi tí ó ti mọ̀ ọ́ ṣe jù tá a mọ̀ sí ẹ̀ka látakò ìyún attack fún ikọ̀ real madrid àti ikọ̀ ilẹ̀ ti faransé ìfòǹtẹ̀lù yìí fún agbábọ́ọ̀lù ìfòǹtẹ̀lù yìí láti ọ̀dọ̀ agbábọ́ọ̀lù ti ṣe ẹni orísàdá ní ilẹ̀ adúláwọ̀ ó ní ó jẹ́ ìrètí tó ń ti ìdùnnú fún ayò ọ̀hún láti fi ọwọ́ gbé àmì ẹ̀yẹ ti ballon d'or rẹ̀ àkọ́kọ́ sókè àkójọpọ̀ ìròyìn àgbáyé ti ìyálẹ̀ ta tèmi kò ní jù bá ìlú àmọ́ kí n tó mọ lọ ẹgbẹ́ àwọn kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i ìbẹ̀rùbojo ìdúnkùkù lájà tó ń ti ìbẹ̀rù ìbúgbàmù àgbélẹ̀rọ òun náà ni ó ti jẹ́ kí àwọn ikọ̀ elétò ààbò kí wọ́n ṣẹ̀rà róná látàrí àti kọlu ibùba àwọn ajínigbé ilé ẹjọ́ ni ló ti pa á láṣẹ wípé kí wọ́n gbé ẹsẹ̀ lé àpò àsùnwọ̀n ti ìpínlẹ̀ ọ̀sùn lórí ìtanilójì mílíọ̀nù mẹ́tàlálégbọ̀njẹ̀ mẹ́sàn-án owó dọ́là ìpàǹtí ìyókù bàálù eléyìí tó di àwátì òun náà ni wọ́n ti kẹ́ẹ́fín ní etíkun ilẹ̀ amẹ́ríkà òtákà ṣe àtìlẹ́yìn fún mbappe láti gba àmì ẹ̀yẹ ballon d'or fún ọ̀kan òjọ̀kan ìròyìn tó ń ti ìkànnì yìí ta kọ́ sọ́síta àtàwọn ìròyìn yòókù ẹ kàn sí ìtàkùn wa nítànà www.lagelufm.com ẹ lè tẹ̀lé wa ní ojú òpó facebook lagelu fm 96.7 lórí abẹ́yẹfò lagelu fm 967 lẹ́ ò fi darapọ̀ mọ́ wa túnde ọ̀làwò ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún olúwa ọ̀làgbójú okun joseph ẹ̀nidọ́bọn ló kọ tèmi ẹ má yí kúrò ìròyìn yìí yóò wáyé ní fínrínfìntì èdè àmúlùmọ́là pẹ̀lú chichi chiquito.
1: Lagelu FM 96.7.

Bíjà bá dé ẹ̀jẹ̀ ká parí ẹ̀. Àti Haúsá. Àti Ibo. Àti Yorùbá. Àti gbogbo àwọn èdè kékèké yòókù. We are one. Ṣílẹ̀ wà zó bìyà. Ẹjẹ́ ká jọ gbé. Happy 66th Independence to our beautiful country Nigeria. Ṣẹ̀rí ní abalẹ̀ ètò yìí. Màá ṣe ojú òpó sílẹ̀ fún ẹ̀yin tẹ́ lè gbàdúrà fún Nàìjíríà. Àdúrà ẹ̀kọ́ sọ àsọtẹ́lẹ̀. Ẹ sọ àdúrà kan ẹ̀yọkọ́ kàbìtì sílẹ̀ fún Nàìjíríà. God bless America ló máa ń sọ àbí. America dẹ̀ rí blessing. Gbogbo adẹ̀ ń gbéra láti lọ sọ́hún. So why can't we have God bless Nigeria? Ṣé mọ̀ pé agbára wà lẹ́nu wa? Ẹlòmíì máa sọ pé Nàìjíríà wèrè wo. Nàìjíríà ìlú òsì kíní kan. Òun ọmọ nǹkan tó ṣe bí òun sí ní jẹun sọ fún ẹ. Nǹkan tá a bá pè é lọ́lọ́run á pè é fún wa. Ó sọ pé àdọ̀nkíá attitude. Ìwọ̀n tó ń lọ lọ́nà tó mọ̀ pé àwọn èèyàn ń bọ̀ lẹ́yìn tó mọ̀ pé ọ̀nà kéré ó ṣe gbọ́rọ̀. Tó dẹ̀ páàkì síbi tó mọ̀ pé kò lè gba mọ́tò méjì. Tó wá dá góòsì lòlẹ̀ rẹpẹtẹ sẹ́yìn. Ṣé ìjọba ló ṣe yẹn náà? Ìwọ̀n tí wọ́n rán níṣẹ́. Tó ń wá bí wàá ṣe lu jìbìtì ẹni tó rán ẹ níṣẹ́. Ṣé ìjọba ló ṣe yẹn? Ìwọ́n tó rọ́mọ gbẹ́ ẹ tó ń lọ tó ní ìwọ́ ti di gbọ́mọgbọ́mọ kidnapper tó ń gbé èèyàn. Wọ́n ti wá sọ ọ́ di òwò nísìn. Ẹ jẹ́ ká jẹ́ kí Nàìjíríà wá wà ok.

Aha. Egu.

0: Hello? Hello? Hello?
1: Wọ́n rí lò.
0: All right, fún ẹ̀yìn tẹ́ ń bèrè tẹ́ ń send message sí mi pé ètò nípa àwọn ọmọ wa obìnrin àyájọ́ ọjọ́ àwọn ọmọ wa obìnrin tá a fẹ́ ṣe Sunday tó ń bọ̀ yìí ni lágbára Ọlọ́run tó jẹ́ 11th of October 2026 èyí tá a pè ní International Day of the Girl Child ọjọ́ àyájọ́ àwọn ọmọ wa obìnrin táwọn á pè ní omidan a máa fẹ́ kí gbogbo àwọn ìyá ẹ mú àwọn ọmọ yín obìnrin jáde wá káwọn àti chiquito jọ jẹ káwọn àti chiquito jọ ṣeré ká tún wá kọ́ ẹ̀kọ́ lóríṣiríṣi pẹ̀lú chiquito ní ọjọ́ yẹn 11th of October Sunday tó ń bọ̀ yìí ni o lago méjìlá gérégé la máa bẹ̀rẹ̀ ní K Gold Event Center tó wà ní area Akala ẹ̀wọ̀n àwà ń bẹ̀ àwọn ọmọ ìyájọ́ máa ríra from 13 years ni má lọ mọ́mọ́ 5 years àbí 10 years yo wọ́n á lé ẹ padà straight yo 13 years up 13 years lọ sókè yes wọ́n á wo eré orí ìtàgé tó máa dúró sínú ọpọlọ wọn tí ó máa jẹ́ kí wọ́n má máa tọwọ́ bọ nǹkan tí ò da ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ sí ẹ lè pè mí lẹ́yìn ètò àfẹ́ ju ọmọ 50 àti ìyá àtàbí bàbá 50 just 100 people lásán la pèsè ibẹ̀ fún so ẹ̀yin tí ẹ ti send orúkọ àwọn ọmọ yín tẹ bá ti ẹ lè pè lẹ́yìn ètò kí n fún yín ní description bẹ́ẹ̀ ṣe máa dé event center yẹn lágbára ọlọ́run ẹ dẹ̀ rántí o free of charge gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ̀ ń ẹ̀ ní san kọ́bọ̀ ìyá tọmọ táwọn ọmọ bá wá ń lọlé lágbára ọlọ́run wọn á wá gba ìwé kan tí mo kọ ìwé yẹn mo kọ mi ò dẹ̀ tí fún anybody ní ìwé yẹn àtìgbà tí mo ti wọ ilẹ̀ ìbàdàn yìí mi ò tí fún anybody a pè é ní a letter to my daughter èmi tí mo ń sọ̀rọ̀ yìí náà ni mo kọ ọmọ tó bá kà á a mọ irú ìrìn tó yẹ kó rìn nínú ayé láti fi jẹ́ ọmọ tó ṣe é fi yangàn ní ìgboro ayé so ẹ gẹ́ ti àwọn ọmọ yẹn ready torí kíni àjọ máa ṣeré àjọ máa rẹ́rìn àjọ máa bára wa sọ̀rọ̀ èmi àti wọn á di ọ̀rẹ́ àwọn náà á di ọ̀rẹ́ mi àjọ máa ṣe eré wa papọ̀ ni ẹ ṣe mo rí pé àwọn nǹkan sì ń pè a nílé gbé pé yín mọ́ torí bí nǹkan ti ní kí n dìde but kí n tó dìde mo fẹ́ fàkókò yìí pé gbogbo yín pé ẹ̀yin tẹ́ bá fẹ́ káwọn ọmọ yín obìnrin wà níbẹ̀ ní sunday tó ń bọ̀ yìí ẹ pè mí lórí aago tí bá ti bọ́ta nísìnyí màá gbé aago láti ìsìn títí lọ wọ aago kan gérégé màá wá pa fóònù ṣe ẹ gbọ́ ẹ má bínú ẹ̀yin tẹ́ bá fẹ́ kí a fún yín ní invite invitation yẹn bẹ́ẹ̀ ṣe máa débẹ̀ àti bó ṣe máa lọ ṣùgbọ́n o ọmọ kékeré o àgbàláyé from 13 years ni o lọ sókè ìyá tó bá dẹ̀ fi pé òun fẹ́ wá òun ò tí ní ọmọ obìnrin ṣùgbọ́n òun fẹ́ wá kẹ́kọ̀ọ́ tó lè máa kọ́ ọmọ obìnrin lọ́jọ́ ọ̀la ìyá ẹ̀ lè pè a lè gbà láyè láti wá ọmọ yín náà ni mí o 08081218145 number chiquito ni ẹ ṣe tẹ ń gbọ́ mi bí n bọ̀ thank you gbogbo ẹ̀yin tẹ́ ẹ pé tẹ́ ẹ gbàdúrà fún nàìjíríà náà ẹ ṣe nàìjíríà á dára òkè òkè ni nàìjíríà máa lọ.

0: di pe o jina to di pe ara re pada bo sipo bakan na iko ti esi mi la na pe Samuel Chukwu Eze pe ore ni dandan ni ko lo ti ko gba ifigagba ifigagbaga yen koju orilede ti Guinea Bissau ni papa asere yi o lewu pupo lati gba ifese wonse iyen papa julo fun agba ball to ba je professional football loki okun to mo tin se papa asere ilewu Atletico Madrid na pe Ademola Lookman pe ewu nbe ni papa asere yi o mu yanyan to iyen olori pitch gangan pe ko jo bakan na Moses Simon ni Paris FC so fun Moses Simon te pe mo gbaju ogbon seju lo ogbon seju ti to bakan na George nko iyen ile ni Kenya ile to mi awon fun wa awon akoko nigba ta koju orilede Madagascar iyen lorilede wa Nigeria ninu ko ti aleti a won ni ko na o mo gbaju bi ogun seju lo papa asere yi o mu yanyan to for Brentford na pe Benjamin Frederick pe papa asere yi yi se bi o ti le mo se bo se wo bo ti le mo gbe ese bo se wo papa asere yi o da to gbogbo yin oni ya na oni ya asiko to gba wa si niye ifigagbaga te padanu ngbe gbe awon ifigagbaga te gbe awon ifarapa iyen lori iru papa asere bayi fun die yi won se kilo kilo fun o ti e je pe eni o gba ifese won se gba ninu won iyen safihan pe lara nti o je ki awon agba bolu wa ni awon to lanfani lati gba bo nu awon mefefa ki won o se daada to o niyen amo sibe sibe gbogbo awon agba bolu eleyi to wa lati orilede Guinea Bissau na ilẹ̀ Europe ni most wọn náà ti wá gbogbo wọn náà kẹ̀dẹ̀rẹ́ wọn agbá bọ́ọ̀lù tó jẹ́ wípé òkè òkun ni wọ́n bí wọn sí pàápàá jùlọ bá a bá ń sọ nípa ní ọ̀jẹ̀ wẹ́wẹ́ grassroots football wọn òkè òkun nílẹ̀ Europe náà wọn ti gba ìyẹn lórílẹ̀‐èdè Portugal ní pàápàá jùlọ léyìí tó ń túmọ̀ sí pé àní ò sí excuse kankan sẹ́ ìròyìn yẹn kàn wá a gbọ́dọ̀ ká bó ṣe lọ náà ni kò sí excuse kankan a ti bẹ́rù la bí ọmọ ní nǹkan ṣe jẹ́ nìyẹn àwọn fẹsẹ̀wọnsẹ̀ wáyé lánàá lónìí náà yóò tún máa tẹ̀sọ́wọ́ iwájú ilẹ̀ gẹ̀ẹ́sì fi ìtàn balẹ̀ lórí ìfẹsẹ̀wọnsẹ̀ títà náà orílẹ̀-èdè croatia náà láǹfààní láti fi ìtàn balẹ̀ kí ni ìtàn tí oníkálukú fi balẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ló fẹ́ ka ìtàn àmọ́ wọn fẹ́ kọ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ ìtàn ni gbogbo wa ń kọ ẹja lójú ọjà náà ẹja lójú ọjà bá a bá tójú ọjà dé ní wá máa gbé yín débẹ̀ yín àwọn ìròyìn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan ìfigagbága eléyìí ti orílẹ̀-èdè argentina gba kojú orílẹ̀-èdè burkina faso ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ́ yẹn wọ́n kàn ń tẹ àtẹ̀jíṣẹ́ wọ́n ní ṣé ìfigagbága ìdágbére lionel messi ní pèsè lára ẹ̀ ni ó já rẹ̀ bí èsà rẹ̀ ẹ já lójú ọjà náà bá a bá tójú ọjà dé ká wá tẹ̀sọ́wọ́ iwájú ẹ̀ kú kalẹ̀
1: bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ ìbàdàn.
2: ẹran jí pépépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀ tí wọn ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti epo àti bá a ti lò lé wọn lọ́wọ́ àgbàlagàdá òkúta oògùn ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lé egun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé àìróorun sùn déédéé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀yìn ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà uba bank ní mọ̀lẹ́tẹ́ nìbàdàn lẹ́yìn ilé bàbá adẹ́ribú gangan adojúkọ people's girl grammar school 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́
3: ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbí ò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A levels. Ààyè wà fún ọní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdúnmọ́dún gboyè múyè. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ikeja, nílùú Èkó, pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga, kó o dẹni iyì táyé ń wárí fún láwùjọ.
4: Agitundi ọ̀rẹ́ mi afinjú nílà tó lóye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ̀ yìí. Àdúrà kan péré mojọ́ kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ mọ́jọ sọ̀rọ̀ sọ́ọ̀tì. Bí ti bò ìdí ni pé dílà rẹ̀ òníjú mọ́tò méjì péré lọ tokunbọ̀ káà ti Nàìjíríà UC tó gbé káàgìlì lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wà wò bí tó ti ń tà wọ́n ẹgbẹ́ títí kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ọlọ́mọdé kò ń padà rà lọ́wọ́ rẹ̀ scrap àti pé dúró náà o. Ṣé wò ó tí ìgbọ́n pa dé lọ́sọ̀ tòun tán wà lórí ọ̀lẹ̀ Ìbàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Tó o bá fẹ́ mọ kúrò lé láràárọ̀ lọ jókòó tọkọ rẹ ní lọ́sọ̀ tò kò sí tó burú mẹ́ kì í ṣe wọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀ Akintunde kò sí tí ó sọkọ rẹ ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ńbẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Ní lọ́sọ̀ tò náà ní mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀ tí n tí mò ń sọ yìí ò bá wá yí ọ dáadáa. Bí n fọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
5: Everybody could hear the eagle has landed. Talk of the town.
6: Car share.
7: The only ultimate enjoy.

0: IKEA Foundation ló ń lọ gun tatata wípé tí yín mẹ́lò gbogbo èèyàn bàdà tábẹ̀bẹ̀ ẹja máa ń ra wa létí pé gbogbo tó lùwá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgọ́ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Charity IKEA Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Charity IKEA Foundation àǹfààní ńlá gbà lẹ́yìn èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò mú nira dání 2,000 naira péré lówó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú kó rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity IKEA Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nígbà láì sí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọ mọ́dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní nọmba 94 opposite Unity Bank Charity Council Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó dín fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ 2,000 naira péré lówó káàdì fún béèrè àtàlàyé pé 0701052255 ojúlọba ara òní dín dúró mọ́ wa lágbárí. Lágẹ̀lú apáta màjà pàtó jàmákùtà Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀ agunbado pọ̀ mákàmúso Lágẹ̀lú FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ tí ń fẹrẹrẹ ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà ìmùlẹ̀ gúngún nìsọ̀ wọ́nyánwọ́nyán sẹ̀kẹ̀rẹ̀ tí ń midùngbẹ̀ owó fún gbogbo ẹni tó lóye tó dàmú síbẹ̀ yìí náà ń gbọ́ ṣé bẹ́ẹ̀ ríṣẹ́ rẹ̀ nígboro àfàì báwọn dòwò pọ̀ láìró burúkáwò
1: owó nìkan ló lè ṣe o
0: wádà ọ̀tẹ̀ Lágẹ̀lú FM 96.7 gbagbó gbajù gbajà gbagé oko wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí láwùjọ iléeṣẹ́ tó ń gùn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa gbogbo ara Lágẹ̀lú FM 96.7 ìkí wàlàyé àlùbáríkà olówó ọjà ń bẹ̀ kẹ́

ẹ̀ka àbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà ìkànnì lágelú rèé lágelú fm 96.7 òkè gajòkè ilé funfun báláfẹ́lẹ̀ lẹ́lẹ́ ìbàdàn bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa ẹ lọ wò wá lóníṣòsè live and direct lólóyìnbó pé ìyẹn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti facebook ẹ lọ wò wá ń bẹ̀ ketekete báyìí ẹ máa gbọ́ wa ẹ sì tún mọ láǹfààní láti máa rí wa wò ìyẹn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook ànísẹ́ *347*1004#1# *347*1004#1# ìyẹn náà lẹ máa fi gbórí wọlé ìyẹn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ìyẹn lórí ti káàṣì ẹ̀yẹn *347*1004#2# ni àbójú òpó tayélukára lójú òpó tayélukára yẹn ìyẹn www.cashair.ng àmọ́ short code yẹn *347*1004#2# ojú òpó yẹn tọ́ ó tọ́ ó dẹ̀ tọ̀nà báyìí bí nǹkan ṣe jẹ́ nìyẹn àwọn àfigagbága tó láǹfààní láti wáyé lánàá ìdíje ti ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ́ ó láǹfààní láti wáyé orílẹ̀-èdè ti paraguay wọ́n yẹ̀yẹ́ orílẹ̀-èdè ti colombia pẹ̀lú àmì ayò kan sódò orílẹ̀-èdè brazil àwọn náà lọ pa orílẹ̀-èdè ti india mọ́lé ní àmì ayò mẹ́rin sódò ni orílẹ̀-èdè ti russia wọ́n fìyà jẹ orílẹ̀-èdè namibia ọ̀rọ̀ ṣe ẹ̀ fún wọn ní àmì ayò mẹ́fà sódò cameroon fìyà jẹ cote d'ivoire àmì ayò kan sódò ìyẹn àwọn figagbága ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ́ ti tàná nìyẹn láàárọ̀ ìmọ́júmọ́ orílẹ̀-èdè argentina ti yẹ̀yẹ burkina faso pẹ̀lú àmì ayò méje sódò orílẹ̀-èdè amẹ́ríkà náà ti yẹ̀yẹ orílẹ̀-èdè mexico àmì ayò mẹ́ta sódò ló bá dé orílẹ̀-èdè senegal àtorílẹ̀-èdè comoros láago méjì egypt àtorílẹ̀-èdè south africa láago méje àṣálẹ́ morocco àti mali àago méje náà ló máa wáyé bolivia àtorílẹ̀-èdè gambia àago mọ́kànlá àbọ̀ ìyẹn láṣálẹ̀ tòní ló máa wáyé ìdíje ti uefa nations league àti katọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ́ lọ ọlọ́ta sọ́ta lélẹ̀ orílẹ̀-èdè spain wọ́n fìyà jẹ orílẹ̀-èdè ti chequia ìyẹn orílẹ̀-èdè czech republic ni o ìyẹn náà ló ń jẹ́ chequia yẹn ẹ mọ̀ bí ìgbà tá a bá pe orílẹ̀-èdè france french republic czech republic àwọn czech republic yẹn náà ló ń jẹ́ chequia orílẹ̀-èdè spain pa wọ́n lẹ̀ ní àmì ayò mẹ́ta sẹ́yọkan ìyẹn gẹ̀ẹ́sì ń kọ́ ìyẹn orílẹ̀-èdè ti england wọ́n lọ pa croatia mọ́lé pẹ̀lú àmì ayò méje sódò ọkàn àwọn ará croatia báyìí balẹ̀ wọ́n ṣe ń wo wájú wọ́n ń wọ̀ ẹ̀yìn bọ́n ṣe ń wọ̀ tó wọ́n ń wò sí pé àbílẹ̀ gẹ̀ẹ́sì ṣì ń padà bọ̀ ni àmọ́ yẹn ti lọ méje sódò lónìí ó ń tẹ̀sọ́wọ́ wájú bá a bá ń sọ nípa ìdíje ti uefa nations league greece àtorílẹ̀-èdè germany ni orílẹ̀-èdè netherlands àtorílẹ̀-èdè serbia portugal máa gbàlejò orílẹ̀-èdè norway wales ń kọ́ òun àtorílẹ̀-èdè denmark ni àwọn fẹsẹ̀wọnsẹ̀ yẹn aago mẹ́jọ bó bá ti ń ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láṣálẹ̀ tèmi ló máa wáyé ẹ̀jẹ̀ ń kí ọlọ́jọ́ bí èní olóyè ìyẹn chief mrs afolasade mary ajayi èyẹ mayegun fún gbogbo ilẹ̀ òfìkí nìyẹn ìyẹn òfìkí land ìyẹn bá a bá ń sọ nípa aya chief kayode ajayi mayegun of òfìkí land ọkọ ló ní ìmọ̀ kí aya bẹ́ẹ̀ ìyẹn chief mrs afolasade mary ajayi èyẹ mayegun of òfìkí land ọjọ́ bí wọ́n kò lé ní ìyá kẹ́ẹ̀pẹ́ láyé kẹ́ẹ̀pọ̀ láàárọ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run gbogbo nǹkan ni yín kò ní bàjẹ́ kò ní dojúrú lójú yín àti lẹ́yìn tẹ́ ẹ bá lọ tán pẹ̀lú àṣẹ ọlọ́run ọba mi èdùmàrà ìgbà ọdún pẹ̀lú ìdùnnú àti àlàáfíà ni gbogbo òsẹ̀mí yín tó kù ẹ̀ nílùú nínú ìnira ọkọ ló ní mọ kí aya bẹ́ẹ̀ yẹn bá a bá ń sọ nípa chief kayode ajayi mayegun òfìkí land àwọn eléyìí wọ́n dúró ti lágelú lágelú fm 96.7 wọ́n dúró ti wá gbágbágbá ni olúwàfẹ́mi williams ilé sport mo wà pẹ̀lú ẹ̀ ìfigagbága tó wáyé láàrin orílẹ̀-èdè argentina pẹ̀lú burkina faso ìyẹn láàárọ̀ ìmọ̀júmọ́ àmì ayò méje sódò
o ni orile ede ti Burkina Faso je iyen ni papa sere Estadio Monumental iyen ni ilu ti Buenos Aires ba ba nso nipa olu ilu orile ede Argentina niyen iyen Buenos mi ayo meje sodo o ni orile ede Argentina fifi aje orile ede ti Burkina Faso iyen gangan ko ni royin be royin bere opo lo nbere won tun ti bere lenu ise awo yara agbara pe se fi awe match Lionel Messi yen niyan lo o Lionel Messi o si nbe ile koko pa nbe eleyi eleyi e se ifigagbaga idagbere ti Lionel Messi ifigagbaga idagbere ti Lionel Messi yen wa gba ifigagbaga yen koju orile ede Benin Republic baran ti be ba gbagbe ati ja yin tan ti pe fun yen oju orile ede Benin Republic yen lotun la ode ilo ma waye ni ojo Tuesday October 6 oni ifigagbaga ti idagbere Lionel Messi yen baba nso nipa farewell match Lionel Messi farewell match yen on the 6 lotun la ilo ma waye Burkina Faso tan na tan yeye yi lami ayo meje sodo normal friendly match ni ni nkan se je niyan Sydney Sydney iyen oluko ni ko agba oje torilede France lowo lowo bayi eh o ti je odi mimo o so oro kan oni a gbogbo e o se bakan die o bo fe ru n loju die iyen leyin igba ti international break I ba pari oni awon oniroyin ni kilode oni se ri awon player eleyi to n kojo yi ko agba oje torilede France o dabi ko mo wa pelu won lori kore lori kore ni ebe lo se ji ri lara won amo international war e ba ba nso nipa imo je oluko ni fun awon iko orilede o ni o dabi fun iko egbe agbabolu ni a ojo ra won o lo nru loju bi ko mo fi o ti France ile be kede ri awon agbabolu o pada si inu ko won ifigagbaga eyo kan to ku ti orilede France fe gba bayi o gba lola ode iyen fun international break ele ikojo orilede Belgium lola lago bi ago mejo ku seju meedogun yoku tun di ojo kokanla ninu osu kokanla ngba ti won ba n koju orilede Italy yen ni le talo won ati lo koju won gbomi dada ijoba atalo awon ti talama di idiniyan ijoba atalo ogbeni Rauf owo tutu gbogbo igba taye ba n jaye e ni dowo boju pada wale brother aleni to ni owo akoko yi taleni to lowo yi taleni to lowo ja koko fi 25,000 naira ile ka ti e koko fi sere laarin ara wa na

0: 6759 ló parí ẹ ta lẹni tó ni owó yẹn ta lẹni tó lówó yẹn ká kú ẹ kọkọ fi lè ṣe kó tó di pa padà lójú ọjà kótó ẹlẹ́ẹ̀kejì gan tó ń bọ̀ kótó ẹlẹ́ hello ok wọn igbe
1: orin wọn igbe fún ìgbà àkọ́kọ́ wọn igbe o ẹ̀bẹ́ni ń bẹ nílé ìjọsìn ni àbọ̀ ń sùn ni 25,000 naira àkọ́kọ́ onílé 25,000 naira àkọ́kọ́.
0: Hello, ẹ káàsán orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ láti ìkànnì lágelú FM ni.
2: Orúkọ tèmi ni Ibrahim Salam.
0: Kí lẹ pé?
2: Ibrahim Salam wà sáìdì Nàìjíríà.
0: Ní yà Nàìjíríà lẹwà Mr. Ibrahim.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Bàbá ń sọ nípa káàṣẹ̀ ṣẹ́ ẹ ti jẹrí tẹ́lẹ̀.
2: Káàṣẹ̀ ni o, mo ti ń pè ti tà wá lẹ̀ ìjẹrí.
0: Ìjẹrí ẹ ti wá ṣẹwọ́ báyìí. Ẹ ti ṣẹwọ́ báyìí.
2: Àdàgbà náà bí àlàbẹ̀.
0: Ọ̀pọ̀ ẹnìfọ́ lọ. Ẹ ti ṣẹwọ́ báyìí. 25,000 naira lẹ́fi kọ́kọ́ fi ṣíde. Ẹ ti jẹ 25,000. Ẹ ti ṣe láti ṣe láti mo ti ń pè mú gbọ́dọ̀ lọ. Ọlọ́run ló ṣeun. Ọlọ́run ló ṣeun àtẹ́lẹ́dá yín. Mr. Ibrahim láti yà Nàìjíríà. Eddie Dzeko. Agbábọ́ọ̀lù nígbà kan rí nínú nǹkan ti Manchester City. Ó náà dágbére fún national team ẹ̀. Ìyẹn ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Abimbola. Òṣùkárè. Ìjà lójú ọjà. Ìjà lójú ọjà Kádé. Zlatan Ibrahimovic. Agbábọ́ọ̀lù nígbà kan rí nínú nǹkan ti Inter Milan àti kọ Barcelona ọmọ bíbí orílẹ̀-èdè Sweden. Ó sọ nǹkan kan lórí àmì ẹ̀yẹ Ballon d'Or àti Lami Yamal. Ẹ já lójú ọjà náà. Bá a bá tójú ọjà dé ká wá gbéra wa débẹ̀ kú kalẹ̀.
3: Lágelú FM 96.7.
4: Ọlọ́run àti Amáta ṣe o, ó ṣe bẹ́bẹ́.
5: Ọlọ́run àti Amáta ṣe o, alágbára.
6: Ọ̀pọ̀ ẹni tó ń fọ̀ ní àbáyọkú ọ̀lọ́wọ́ ogun wòlíì kan bẹ nílùú Ìbàdàn. Tí Ọlọ́run lò fún ìtúsílẹ̀ tí ọ̀nà àbáyọkú ọ̀lọ́wọ́ ogun o. Gbogbo ọjọ́ Friday láago mẹ́jọ òwúrọ̀ 8 a.m. Táwọn èèyàn máa ń kórajọpọ̀ láti gbàdúrà lábẹ́ pé lẹ́yìn àdúrà. Láyé wọ́nàwọ́ kánsẹ́lì máa ń wà láti rí wòlíì. O nílò láti sọ̀rọ̀. Àgbà tó o bá ti ń kúnlẹ̀. Lẹ́mí Ọlọ́run wọn máa tú àṣírí ogun ọjọ́ pípọ́ pẹ̀lú ọ̀nà àbáyọ ojú ẹsẹ̀. Àwọn tá a rí wòlíì sí Friday ọ̀sẹ̀ yìí. Gbogbo ẹni gbèsè mú lọ́rùn dúdú. Akùnrin àti obìnrin tó ti dín òfò márì. Ẹ̀yin tó wojú Ọlọ́run fún ọmọ rere. Àwọn ẹni òkùnkùn fi àìsàn dè mọ́lẹ̀. Gbogbo ẹni fẹ́ rìnrìn àjò lọ ìlú òyìnbó. Olúwa gbẹ́dá ni kẹ́ máa bọ̀. Lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago mẹ́jọ òwúrọ̀ 8 a.m. Wòlíì obìnrin Jíò àti wòlíì ọkùnrin Aiho. Ajẹ́lórí àtàmọ́tàṣe. Bí Jésù gbé kalẹ̀ ń dá ọ. Ẹ̀sìn àtàmọ́tàṣe ibùdó agbára àánú tó ń bẹ lólu wọn bàdàn. Friday ọ̀sẹ̀ yìí àṣírí ogun ayé rẹ̀ máa

0: ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìlú rere nínú iṣẹ́ ìròyìn ṣáàkiri àgbáláyé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà ẹwà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
0: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúrúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́. Tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 08071124000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
7: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water. Kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
6: Omi yìí dára, ó gbayì. Kódà, ó tuni lára pẹ̀sẹ̀. Ó mọ́ lóló, ọkàn mi balẹ̀.
8: Omi yóò lọ ta o.
7: Nígbà tí òrùka bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water. Omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fún ìtẹ̀lú kúdà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbá yín gbedele ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀ sórí 09035104468 tàbí 08951014. Láì sí omi, kò sí iye. Showbox bottle water, omi tó dára.
9: Ìgbà ń dá, ó máa tún, ó láti.
7: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọ láti iyì lọ́nà, oṣù rí ilé gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wọ owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bí kọ́ṣà láìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọ láti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dídùn ọjọ́ ọdún ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣetán láti dẹ̀rẹ̀ pé ìké ìwọ náà mú oṣù kẹwàá yìí. Láti abala ọkọ̀ tí ń bá wí ní ìgànlọ́ làwọn èèyàn ti ń gbọ́ bẹ́ẹ̀ bá tùbà. Lẹ́lẹ̀ ètò kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o, má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀. Tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí, ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹ báwo ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèpàdé pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹ̀ tí Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní ẹ̀tútùn. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágelú FM 96.7. Ó máa lágbára dòdú ní gbàngbà. Owó látún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Òjò ti dé níbọ̀ ló fò tẹ̀lú káàṣì ẹ̀. Nínú ẹ báwọn ní ìkàlọ́ yìí, èmi ló kàn láti dèmi lọ ní àtúntò. Ṣo ti káàṣì ẹ̀? Ó ti káàṣì ẹ̀?
10: Ìlera lọ́rọ̀
11: àlàáfíà tayọ̀.
12: Rogers Stoggers
5: tọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa ilé iṣẹ́ Togas Multidynamic Concepts ilé iṣẹ́ tó ṣàrọ̀tọ̀ nípa káfíńtì wí ti gbogbo ìlòògùn lọ́nà ìgbàlódé tó pè yọ́dẹ̀ nǹkan sára sí wọn ilé iṣẹ́ Togas tó ti gbáwò tí ń ṣiṣẹ́ fákọjẹ̀dí àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí bẹ́ẹ̀ ni àwọn oògùn tí ń jáde láti ilé iṣẹ́ Togas Multidynamic Concepts kà sí ara ẹ wò gbogbo ìwọ tọkọjẹ̀dí ń dà láàmú Togas Herbal Powder ni ó béèrè fún bó sì jẹ́ kíndìnrín ló ti yín Togas Liquid ni kẹ́ ẹ béèrè fún Togas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní bẹ́ẹ̀ sì ni gbogbo oògùn wa ni NAFDAC ti lò ń tẹ̀ gbogbo èyí tẹ wá fẹ́ mọ́ báwa dòwò pọ̀ nílé iṣẹ́ Togas tẹ fẹ́ mọ́ kó oògùn wa ní ọ̀pọ̀ kó yọ kú àbẹ́ yìí tẹ fẹ́ mọ́ ara lẹ́ yọyọ torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn oògùn wa nílé iṣẹ́ Togas Multidynamic Concept ní Akala Express Blanco Bus Stop nílùú Ìbàdàn tàbí kẹ́ ẹ mọ́ pè wá nílé iṣẹ́ Togas sórí 090-3294-9024 nílé iṣẹ́ Togas ló ní ànífàṣà lùgbà gbogbo tí ń ṣe ọyẹ agbára egbògi ìbílẹ̀ ká
10: Lagelu apata maja pato jamakuta Lagelu FM akaba faratile faratile Adun badu opo makamuso Lagelu FM kakaki ile sha gun safefe tin farere idunu fun gbogbo loja to nta imule gugu ni so wonya wonya sekere tin midunbe owo fun gbogbo en to loye to damu sibe yin na ngbo sibe en rise re ni gboro afai ba won dowo ko la ero guru kawo
11: ni kan lo le se o
10: ma doubt e Lagelu FM ni 67 gbagbo gbaju gbaja gbaje oko won ti gba yera bata nle yin awujo le se to npo safefe to mo ja se polo oja ti o ta gbera nle dara po ko ja wa gbogbo ara Lagelu FM ni 67 iki wa la yiya lu barika polo oja nbe ki ran pe fe
12: Lagelu FM 96.7
13: Eka bo pada lati eka ipolowo oja ikoni Lagelu re Lagelu FM 96.7 oke gaju ke ile funfun bala felele nle Ibadan ine lo darapo mo wa iyen lori ikoni bani dore ti Facebook awon ti wa ti wa nbe biba luwa lore eni ola Sunday e se ngan ni o abide mi adisa Abdulaziz so pe emi Akinyemi Sunday Kamaludin Shakiru Kinga ki momo jagaban olaniyan kabir oye wole won ta gbo ile motala niyan kebi ope emi alesin loye Ismail Oduola e se ngan ni o te wa nbe yen tori ti wa DJ kete kre hey o lo fa gan mo ni Adebayo ti mi leyin ti mo ni ope emi alesin loye e se ngan ni o Ogunrin Ola Sola e se ngan ni te wa nbe yen tori ti wa Olorun wa Akoni Busari Jubri Abdulsalam Aina da jade Sola brother mi Ade so pe Idris e se ngan ni o Sulaiman Ibikunle e se ngan ni te wa nbe yen tori ti wa Fashola Aliu Opeyemi Jubri Abdulsalam Ogundepo Femi Nko Akana Abiodun Oyelade the King of Gentle Boys loju Modina Ismail Oduola Aro lati ilu seyin aro wa e se gan ni o egbon mi dada Honorable Kasim Olabisi Adeto Yop Chess anti body niyan e se gan ni o Taiwo Oloye Adekanmi Ibri Abdulsalam Ade so pe Idris e se gan

0: gbogbo yin pata mo ki Femi Oruwale Olarewaju mi ki omo bile opo yemi alesin loye gbogbo yin pata ni o Ayola Ayinla Olarin wa Taiwo Adewale wa si Olamide Soliu Omokunle Sola Ola Dosu Ola Lekan bi nkan se je niyan e mo ibinu iropo loju opo yen edi diseko ni agbabolu omo bibi orilede Bosnia Herzegovina yen o ti feyinti yen fun national team e aba nso nipa agbabolu yi ifi gagbaga ile to lanfani lati gba fun orilede re 152 game yẹn meyi ifigagbaga to nlo bi meji le ni aadojo bakan na o mi awon ile to nlo bi meta le ni aadorin yẹn 73 goal aba nso nipa edidi se ko omo ogoji odun ni bayi o ti feyinti eni di ball alafesegba fun national team yẹn forile ede re Zlatan Ibrahimovic agba ball nigba kan ri ninu ko ti Barcelona o gba nu ko Inter Milan koja o gba nu ko ti Milan koja o gba nu ko ti Manchester United koja omo bibi orilede Sweden yen o ni ami eye eleyi to hun wo hun waju baba nso nipa ami eye Ballon d'Or pelu gbogbo awon moye ti won kojo o ni se fe gbo ayo ti to hun gangan ayo ti to hun to wo hun ko gba o ni Lami Yamal ni o ni laisi ani ani Lami Yamal na lo ma gba Ibrahimovic lo je ko di mimo be se ofesi lo kaluku o so n to ba fe aye n be fo ni kaluku lati so n ti ba n benu re jade be kede ri Lami Yamal gangan na ti la oro yi e mo pe e la loro be pe o se je lodidi afi ba ba la Lami Yamal gan ti la oro yi tipe wipe òun ò lè máa polongo fúnra òun pé òun lòun gba àmì ẹ̀yẹ ti Ballon d'Or ó ló ti yé àwọn tí wọ́n ó dìbò náà àwọn èèyàn ni wọ́n sọ̀rọ̀ sọ fóun ni wọ́n fi ìbò sọ̀rọ̀ pé kínní ó tọ́ sí bí nǹkan ṣe jẹ́ nìyẹn odò ọ̀dọ̀ àwọn aṣọ́lé o rí pé Pickford yẹn bá ń sọ nípa aṣọ́lé nínú nǹkan ti Everton ọmọ bíbí ilẹ̀ Gẹ̀ẹ́sì yẹn ó padà sójú ilé lánàá yẹn fún ilẹ̀ gẹ̀ẹ́sì nígbàtí orílẹ̀-èdè england ń kojú orílẹ̀-èdè croatia níbi tí wọ́n ti borí pẹ̀lú àmì ayò méje sódò ó wọlé pẹ̀lú clean sheet ẹni bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí ìfigagbága tí wọ́n gbá nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé kojú orílẹ̀-èdè ti argentina ó ní Pickford ó ló ti wà ní ojú ilé fún ilẹ̀ gẹ̀ẹ́sì gbẹ̀yìn ní ìpele tó kángun sí àsìkágbá kan níbẹ̀ ló ti wà lójú ilé kan ìgbàgbága bíi mẹ́ta wọn ti gbá lẹ́yìn ìgbà yẹn tí ò sí lójú ilé wọn relegate àmọ́ ní báyìí ó ti padà sójú ilé lánàá ó dẹ̀ mú clean sheet bákan náà David Raya ó náà ń bẹ lójú ilé lánàá fún orílẹ̀-èdè spain fún ìgbà ẹlẹ́ẹ̀kẹtàlá ó náà ṣọ́lé lánàá torí pé bá ń sọ nípa àwọn competitive game tí ó mú fún orílẹ̀-èdè ti spain ọdún 2024 bí ọdún bíi méjì sẹ́yìn ó ti pé ọdún méjì gan báyìí nínú oṣù náà ni torí pé october 15 ìfigagbága kan tí wọ́n gbá kojú orílẹ̀-èdè ti serbia ìyẹn nínú ìdíje ti uefa nations league náà ni níbẹ̀ ló ti mú competitive game yẹn fún orílẹ̀-èdè spain last àwọn kó tó di àná yẹn ó ti mú àwọn ìfigagbága ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ̀ bíi méjì náà ní ọdún yìí mo bá ń sọ nípa competitive game ní 2024 ló ti wà lójú ilé yẹn fún orílẹ̀-èdè spain carlos sp gẹ́gẹ́ bí ẹnìkan ṣe ń bi mí léèrè lápá bí pé carlos sp ṣe bí wọ́n ni wọ́n ti pè láti inú ikọ̀ ti real madrid wá sínú ikọ̀ àgbà ọ̀jẹ̀ torílẹ̀-èdè spain ìfigagbága tàná pé kí ló dé tí ò fi gbà jẹ́ ńlá díẹ̀ fún yín lákọ̀ọ́kọ́ ná carlos sp wọ́n pè yẹn láti fi rọ́pò ferran torres láti inú ikọ̀ psd torí bíi pé Ferran Torres ní ìfarapa wọ́n dá Ferran Torres padà ó ní olùkọ́ni Luis de la Fuente ẹ olùkọ́ni ikọ̀ àgbà ọ̀jẹ́ torílẹ̀-èdè Spain ló ṣe pé Carlos Espi láti inú nǹkan ti rí àmàdí àmọ́ láyà àjẹta ìyẹn ní ọjọ́ ẹtì Friday ọwọ́ alẹ́ ló fi wọ káàmpù ti Spain ohun tí ò jẹ́ kó wà lára 23 man squad eléyìí tí wọ́n ní ìyẹn fún ìfigagbága ti àná ìyẹn nìyẹn ọwọ́ alẹ́ ló fi wọ káàmpù ó pẹ́ kó tó dé bí nǹkan ṣe jẹ́ nìyẹn orílẹ̀-èdè Spain mo ṣì wà ń bẹ̀ ikọ̀ àgbà ọ̀jẹ́ torílẹ̀-èdè Spain wọ́n fi ìtàn balẹ̀ *347 ni mo pè *347*1004*2#. Mo lẹ́ máa fi gbórí wọlé. Bí pé màá yí koto ti tẹ́lẹ̀ kejì láìpẹ́ yìí. Àbẹ́ ẹ̀dẹ̀ tún lè gba ojú òpó titẹ ayélukára wọlé. Ìyẹn www.cashier.ng. Wọ́n gbàgbé pé promo yẹn náà ń lọ lọ́wọ́ ìyẹn play 3 get 30 ticket yẹn náà ń lọ. Ẹ̀dẹ̀ má gbàgbé pé gbogbo àwọn tán láǹfààní láti mọ play lọ láti rú àsìkò yìí. Àwọn náà ni wọ́n tún lẹ́tọ̀ọ́ wọ́n ń ba lẹ́ra àwọn tó lẹ́tọ̀ọ́ sí cashport yẹn ní ọjọ́ Friday. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn *347*1004*2#. Orílẹ̀-èdè Spain ti fi ìtàn balẹ̀ nídìí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní national team throughout the world káàkiri gbogbo àgbà ńlá ayé. Ìfigagbága mọ́kànlélógójì báyìí ni wọ́n ti gbá léè tó jẹ́ wípé wọn ò pàdánù kankan o. Wọ́n ta ọ̀mì mẹ́sàn-án wọ́n dẹ̀ borí 22 ìyẹn bá a bá ń sọ nípa orílẹ̀-èdè Spain. Àwọn tí wọ́n mì láàrin ìfigagbága 41 yẹn 41 game. Unbeaten consecutively ní tẹ̀lé 103 goals ni wọ́n ní. Wọ́n dẹ̀ concede 32 goals péré. Wọ́n score 103 goals. Ìyẹn 93. 21 clean sheet ni wọ́n play nínú 41 game yẹn. Ìyẹn ni pé ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbá tí wọn ò concede goal rárá. 21 ni. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn. March 22 ọdún 2024 ó ní orílẹ̀-èdè Spain ti pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ kan. Bàbá dẹ̀ ń sọ ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n pàdánù gan-an nígbà yẹn náà. Kojú orílẹ̀-èdè Colombia. Bàbá ní parọ́ tanra wa jẹ́ ìfigagbága ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ ni. Ó wáyé ní orílẹ̀-èdè England. London Stadium ni ìfigagbága yẹn ti wáyé. David Raya òun àti Alex Romario náà ni wọ́n múlé fún ìfigagbága yẹn. Náà múlé nínú ìfigagbága yẹn. Alex Romario láti inú ọkọ̀ ti rí Betis. Ẹ̀rí sọ̀sẹ̀ dà bí nǹkan ṣe jẹ́ nìyẹn. Bruno Fernandes ó ti sọ sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀. AI sí ń bẹ̀ láìbá wọn dá sí. Ó ní dídákẹ́ tóun dákẹ́ àwọn èèyàn náà wò pé òun dákẹ́ òun ò dákẹ́ o. Bruno Fernandes ọmọ bíbí orílẹ̀-èdè Portugal nínú ikọ̀ Manchester United yẹn ló ń jẹ́ kó di mímọ̀ bẹ́ẹ̀. Pé lórí ọ̀rọ̀ CR7 yẹn Cristiano Ronaldo ó ní ìṣepọ̀ òun dákẹ́. Mẹ́yìn oníròyìn ẹ̀yìn ọ̀tọ̀ ń tó kan ẹ̀yìn ọ̀tọ̀ ni. Ẹni tó lẹ́sẹ̀ fì kóun bá sọ̀rọ̀ nínú ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ó lòun ti bá a sọ̀rọ̀ òun náà ni Cristiano Ronaldo. Ó lòun ti jẹ́ kó yé Cristiano Ronaldo lẹ́yìn ìgbà tí rògbòdìyàn ń ṣẹlẹ̀. Òun pe alayé lòun kan òun kan. Ó pe alayé má fọ́. Bá a bá ń sọ nípa mọ́ni gbàgbé lórílẹ̀-èdè Portugal. Onírèsé ni ọ̀. Bó o bá kọ̀ tó olóòfin gbámọ̀ èyí tó o ti fi gan ò lè kó ekù lè parẹ́ láéláé. Ní mọ̀nì gbàgbé ni ẹ́ ó lòun jẹ́ odi mímọ̀ bẹ́ fún Cristiano Ronaldo. Àti pé gbogbo rògbòdìyàn tó ń lọ yìí yóò padà jẹ́ rodò lọ mú mi. Mọ̀ pé o bínú mọ́ bínú fọwọ́ wọ́nú. Mọ̀nì gbàgbé ló jẹ́ o. Gbogbo àwọn táwọn jẹ́ agbábọ́ọ̀lù. Àtẹni ó ti fẹ̀yìntì. Àtẹni ti ń gbáyá bọ́ọ̀lù lọ́wọ́lọ́wọ́ báyìí fún orílẹ̀-èdè Portugal. Ó dà gan káàkiri àgbà ńlá ayé. Làwọn mọ̀ làwọn gbà wípé mọ̀nì gbàgbé ló jẹ́ fún orílẹ̀-èdè Portugal. Káàkiri àgbà ńlá ayé nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà. Bruno Fernandes jẹ́ kó di mímọ̀ pé òun pe Cristiano Ronaldo bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé. Ó ní gbogbo ọ̀rọ̀ ẹ wọ́n máa sort everything. ri pe looto Cristiano Ronaldo ti pada si ilu Riyadh iye olulu Saudi Arabia Peter Saudi Arabia ni o ti pada si ilu Riyadh ri pe bo ba ndi ojo kesan iyen ninu osu kewa ta wa yi iko re ti anasi o gba ifigagbaga Cristiano Ronaldo ti pada iyen si ilu Riyadh nti e ninu ko ti anasi there olukọ ni jogizu ni olukọ ni ko agba oje torilede portugal sajulo na ti je odi mimo yi pe ohun o ba ti e so nkan kan lori oro to nsele awuyewuye laarin cristiano ronaldo ati ohun yi o di eyin ifigagbaga ile ti o waye loni nigba ta won ba nkojo orilede norway nigba won ba gba ifigagbaga yen tan e yen ni ilu porto lorilede portugal ohun o wa so to nto nbe nikun to ohun so nto ba ye ko ohun so be kederi ajo ile to nse kukari ball alafese igba na lorilede portugal won ti pe ipade alafia yen laarin cristiano ronaldo ati jorge jesus yen olukọ ni ko agba oje orilede portugal ile to de je pe olukọ ni na ti gba pe ohun lo joko ipade alafia yi eh cristiano ronaldo lo nti gba orilede saudi arabia lo o must to check o ti je odi mimo yi pe ikanra to se ile gesi yen ninu dj ife eye agbaye o ni to se won yen o n lo resort si ami ayo meje sodo to waye koju orilede croatia aban so nipa ifigagbaga na tan je ami ayo meje sodo o ni n to sele yen si ile gesi yen ninu dj ife eye agbaye o ni lo fa won fi kanra bi erin ile eku bayen o ni n to fa ni garanti orilede argentina lo gbe ile gesi kuro e ninu dj ife eye agbaye je wi pe orilede croatia lana yen igagbaga won ara igagbaga ile to buruku ju ninu itan orilede croatia wo niyan ayu meje sodo mo ile gesi na tin se bayi ti pe o wi pe north macedonia e ba gbagbe te ba ranti lodun 2023 north macedonia mi ayu meje sodo na ni won na won ni papa asere ti old trafford e mo ranti 2019 odun 2023 ni ifigagbaga yen waye mo iro qualifier niyan bi nkan se je niyan aleni to ni owo elekeji ta leni to ni owo yi number yen ko lura won lowo won ko lura won won ko lura won okay gbo number yen ti pada gba fun 0805 lo bere number yen four digit to pari e 6051 lo pari number yen ta leni to ni owo yi 6051 lo pari e ta leni to lowo yen hello hello
1: aku osan
0: sikiwa inde loruko temi lati ikoni lagelu fm oruko yin ati gite tin soro oruko yin ati bite tin soro lati ikoni lagelu ni eyin ni ke ku laarin eru eyin ni ke ku laarin eru mi ngbon te nso e ku laarin eru te wa yen oruko yin ati bite tin soro e daruko yin oda o si akoko ku sa koko mo o wu mi ke gba owo yen ki court phone te court yen o wu mi ke gba owo yen o wu mi ke gba oni ma se tun yin pe lele keji oni ma se tun yin pe lele keji oruko yin mo ni eda eni network mo ni network ni eyin na ni network ni o ye ni daruko yin bi nkan se je niyan 0805 mo pe number yen 0805 6051 lo pari e da e kan da oruko yin fun mi be ba n gbo radio lowo e da oruko yin fun mi
1: okay.

0: gbagba meta eleyi to gba iyen ninu ko ti mi ko agba oje re orilede ti Sweden fi gbagba meta ta do ti lanfani lati mi a le to tumo si wi pe oto ni Victor Yokores ninu ko Arsenal oto ni torilede Sweden 0813 oni first four number to bere number 3546 lo pari e bi o ba si akoko bayi ma lanfani lati pe number yen iyen leyin eto àmọ́ 0813 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 3546 òun ló parí ẹ̀ bí nǹkan ṣe jẹ́ nìyẹn lórúkọ olóòótọ́ ètò yìí ọ̀túnba babatunde ọmọláwu alex faguzin bákan náà abimbola sadiq òun lọ lọ́wọ́ bọ́tìnì mi tó jẹ́ kẹ́ ẹ gbádùn mi yẹn lápọ̀dọ̀ ti yín bẹ̀ yẹn bẹ́mi bá ti ń dìde fọlá kẹ́mi maiti ìyẹn lórí ètò ta pè ní sunday oyoyo ìyá ò mọ aláǹfààní láti gbé yín débẹ̀ nọ́mbà ẹlẹ́ẹ̀kejì yẹn ó ti ríǹgì báyìí síkírú àyìndí ojú ìtèrè lórúkọ ti tèmi títí ọ̀la tí a máa pàdé ire àtayọ̀ pẹ̀lú bùkún láfi pàdé pẹ̀lú àṣẹ ọlọ́run nọ́mbà ọ̀hún ó ríǹgì hello ẹ káàsán orúkọ yín àti ibi tẹ ti sọ̀rọ̀ láti ìkànnì lágelú fm ni
1: orúkọ mi ni abubakar adesina
0: láti arapaja bá mr abubakar adesina káàṣì ẹ̀ṣẹ́ ẹ ti jẹ́rí tẹ́lẹ̀
1: mi ò jẹ́rí o
0: jẹ́rí ẹ̀dẹ̀ tí ń pè láti ìgbà wo
1: láti 2024
0: ẹ ti ṣẹ́wọ́ báyìí ọlọ́run ti sọ pé ẹ̀yìn lẹ ní tààrọ̀ ẹ 25,000 tọ̀sán ẹ ọlọ́run ti ní 25,000 òhun lè fi ṣẹwọ́ báyìí ọ̀nà tí ṣé ó ti ṣí náà nìyẹn ọlọ́run ṣeun àtẹ́lẹ́dà yín kọ́sítọ́mà kẹ́ ẹ máa pè yín bí owó yẹn ó ṣe wọlé wọn ó jẹ́ kẹ́ ẹ mọ̀ bí nǹkan ṣe jẹ́ nìyẹn bí nǹkan ṣe jẹ́ nìyẹn bí nǹkan ṣe lọ́nà bí nǹkan ṣe lọ nìyẹn ẹni ọlọ́run bá mi bá kú fẹ́ sore fún yóò sore fún ni títí ọ̀la tátùn máa láǹfààní àti máa pàdé àbí bọ́lá sadiq ló jẹ́ ká ẹ gbádùn mi yẹn lápọ̀dọ̀ tí yín bẹ̀ yẹn lórí àtayọ̀ pẹ̀lú bùkún láàfin pàdé ó dàbọ̀.

0: 1607.
1: Oye, ya son tu banda, venga tu banda, vaya.
2: Gbogbo ní bala Golden Chance Lotto ẹkú àdúró ti wà lóòrèkóòrè ní iléeṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa Golden Chance Lotto lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings o ní jẹ́ tán kó máa bèrè nínú ẹ̀ níbikíbi ló ti lè gba winnings ẹ̀ you can get winnings anywhere èyí gan ló mọ ọkàn oníbàárà wa balẹ̀ Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀ Golden Chance Lotto iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà láyé àkìsọ pé káwọn agent wa tajà máa fi kadì kan iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ là wọ́n sanwó tó sì hàn kedere fáyé láti gbà yíwá wà lásẹ̀ sàn ní winnings. Ìdílé ti lè ṣe Golden Chance Lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
1: Nígbàkúgbà tá bá jẹ́ ẹsẹ̀kẹsẹ̀ ló sanwó.
2: Golden Chance Lotto ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.
3: Do you have 5 credits in WAEC or NECO and you desire to study abroad? Your global degree could start right here in Nigeria. MIE Pathways and NCUK creates your pathway to the world. Enroll with us for a 9-month international foundation year through NCUK. Just 9 months of endless possibilities with guaranteed progression to one of over 90 universities in the UK, Australia, Canada and the USA. Spots are available for medical stream, science and engineering stream, law and humanities stream and business stream. And here is the best part. No jam needed. Admission is going on now for November intake and limited spots are available. Join our next open day on October 9 at MIE Pathways Center, 21B West One Office Suite, opposite Environmental Task Force, Agodi GRA, Ibadan. Meta NCUK certified advisors. Explore your options at our campus and get full application support. For more information, call 08105-359-341. 08105-359-341. Bring your ambition. We will bring your future. MIE Pathways. Study locally. Progress globally.
4: Gbogbo ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago 6:00 AM. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lajelu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lajelu 96.7 FM, Pastor Sholarin Oluwafemisola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí, make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
5: Ìgbà ìta tó máa tún ọlá
6: rẹ. Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí ilé gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíkọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tí ó mọ̀. Kí wá ló dé tòun jọ́ọ̀dù ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fún ni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà mú oṣù kẹwàá yìí. Láti abala àkọ́kọ́ tí ẹgbẹ́ ní ìdáná làwọn èèyàn ti ń gbọ́ bá. Lẹ́lẹ́ ìtọ́kùn fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Lajelu FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ́nìyà tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lajelu FM 96.7. Ó máa lágbára dò ní ìgbàlùgbà. Owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lajelu FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ ti dẹni bọ̀ ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní ìkàlọ́ọ̀ yìí, èmi ló kàn láti dèmi lọ ní àtúntò.

0: Benihe kigogo ayikoma yonu sinu elakara elidi wato ikoni lagido na 6.7 FM ibe uleti mbo uwa ule wakote yoko sofumili ose tundomuani mwaso nuri sondi uyuyo to ino tifaru nope kiwa yi C96.7 pama diskose mfeka weyo kiwa dasi ema wipe to sondi mwubunta alishiti dile wafima tun dara ju bo se wa lo na la ma so lori eto yi meanwhile mo hope wi pe ose ti a lo tan yi a se dada lori oro ilewe awon omo mo lero yi pe won tete lo ilewe mo lero pe won late mo de lero yi pe won ti settle in dada se ko je ba se wo resume o ma ri ba kan ni ara yin ose to lo mo de ni omo kan ti mo promise pe mo ma wa wa si school mi ti gage o I'm still going to fulfill it by God's special grace barely personally no mo ni o nko ti ma se fun omo ileiwe a kan ma mu ileiwe kan a lo sibe lati fun won ni bag fun won ni water bottle asibi awon eyan te pe ni won dun si ti won ma n ba wa da si so to ba je pe e nife si nkan beyen e le send dm si mi lori Instagram tabi Facebook iyan beyen ikeje ẹni kan fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ wọ́n wá sọ wípé àwọn obìnrin ni wọ́n ní pé olùkọ́ iṣẹ́ ìjọba òun làwọn ṣe ẹ jẹ́ kí n sọ bẹ́yẹn iṣẹ́ ìjọba òun làwọn ṣe wọ́n ní cooperative àwọn wá ra ilẹ̀ ní cooperative ẹ ṣàmọ̀ orúkọ bẹ́yẹn wọ́n ralẹ̀ gẹ́gẹ́ wọ́n mọ̀ tí wọ́n bá dẹ̀ ti wálẹ̀ kí ló tún kù kó ti ṣe gbogbo tó yẹ kó kú tó ṣe wọn láwọn ṣá ń kọ díẹ̀díẹ̀díẹ̀ initere ìjìtere for some number of years wọ́n wá di ó ti ń súnmọ́ ìgbà táwọn akó lọ báyìí ọkọ̀ àwọn wá ń draw back wípé òun ò ní kó tẹ̀lé ìyàwó òun lọ sí ilé tó kọ́ nítorí pé ilé ìyàwó òun mo ní different opinions nípa ẹ̀ so obìnrin wa sọ pé òun kẹrin òun fẹ́ kó lọ lé yìí láìsí pé ọkọ òun tẹ̀lé òun ṣùgbọ́n ogún ojú òun ó ní ọ̀rọ̀ yìí òun lọ́rọ́ lé yìí ṣùgbọ́n yẹ kọ́kọ́ má tẹ̀lé òun láti pé kí ló dé tọkọ ń ronú bẹ́ẹ̀ yẹn wípé ilé ìyàwó òun ni for that reason òun ò ní kó lọ you know she's just really bothered confused and not happy. I won't say sad, but she's not just happy. We pe oko won fe ko tele won. Won ti de level kan. Ki se pe won lawon omo ton ro lo lewe beyen beyen mo. She ti you understand that kind of thing. Awon omo won ton te lo lewe gan ki se pe to ni gbogbogbo. But then she just doesn't want to stay alone. Ile ton de wa lowo lo bayi, ile mi rent ni. Iyawo le ma ko si. Advice wo òun lè máa fún mọ́mí yìí you know mo fẹ́ káwó dáadáa o káwó dáadáa ọkùnrin wọn ní ígò títí wọn ṣùgbọ́n àwọn tá a bá ní nǹkan tọkùnrin ni obìnrin náà ló ní àjà òpá tá a bá ní nǹkan tóbìnrin ni ọkọ ní tí ìyàwó ni ọkọ náà ló ní àjà òpá náà but then she's not happy that her husband doesn't want to follow her to her house inú wọn ò dùn rárá. And she's not happy that her husband is even thinking that way. So mo ni ma wa fi ma be ro awon eyan to tun ni mo to ni oye to de ni iriri ju mi lo ki won da si elepe sori number yi 0912-370-8675 wọn ni nọmba alágélú studio ẹni pèsè ẹyàwó lẹyìn kan sí irú nǹkan báyìí she's not happy she doesn't want to go alone she doesn't want to be the only one enjoying it wọn dẹ like wípé ọkọ àwọn ronú bẹ́ẹ̀ yẹn a lè decide bíyàn ṣe ronú ẹ mọ̀ èèyàn ti ń pè é ṣan hello
1: hello
0: hello ma
1: ẹ̀ka rọ̀
0: mọ́mí
2: mama oyo ni o
0: ah mama oyo e karo o
2: o
0: salafia lewa
2: adupe adupe
0: sunday
2: peri awa ni olohun to laye tolorun ati ti to bi re ati gbe ai ni ku re ati gbe ko jo ko dapi ko ma se ati gbe ati mo wa si bi ton wa
0: ami
2: ola ken
0: ma
2: olohun o se awon e lo lori re fun
0: ami ami
2: ọkùnrin ti bá ń bẹnu ọmọ gbàdúrà fún wa gan àtọkùnrin àtọbìnrin ó rọrùn tí obìnrin wọn bá ọkùnrin kó lọ ilé rẹ ju kí ọkùnrin wọn bá obìnrin kó lọ sílé rẹ lọ àwọn obìnrin àríbá kan náà ẹranko ń bẹnu wa ó jẹ pé jọkí ọba tí ọkùnrin fẹ fún ló kó wọn fẹ tó bẹ tí wàá ké gbé èmi bá lọkùnrin mo lè bá kó lọ fún ìgbà díẹ màá wá ní ìgbẹ́ lọ́n gidigidi ó tètè yọ̀ǹda tèmi fún mi láti ṣíìtì síbẹ̀ obìnrin oúnjẹ ẹni téèyàn bá kó lọ ilé ẹgbẹ́gbìnrin lèmi tí wọ́n ń sọ́rọ̀ obìnrin oúnjẹ ẹni èèyàn bá kó lọ ilé orúbá kan náà kọ́ láàrí àwọn obìnrin kan wà tí wọ́n nírẹ̀lẹ̀ tọ́jọ́ pé yọ́ọ́ da ojúrú bẹ́ẹ̀ ní ẹni tó ní ilé àmọ́ ìwọ́pọ̀ o ìwọ́pọ̀ o àdúrà ní ká máa gbà olórí lọ́lọ́run fi wọ́n ṣe ó wá dákun ní tí wọ́n fi ṣe lórí nǹkan yọ̀ǹda rẹ̀ fún wọn àdúrà mi sọ́lọ̀
0: ẹ ṣe yọ ọyọ ọ̀rọ̀ ó rí bákan ẹja gbé ìpèsè hello hello
2: hello
0: ẹ káàsán ma
2: kánú kánú
0: ẹ káàsán ma lágẹ̀lú lẹ tí lẹ ń pè wá sí.
2: Hello.
0: Ekasoma.
2: Ẹwà kúrò tó.
0: Yes ma.
2: Àpò ìsinmi, àánú ìsinmi ayọ̀.
0: Àmì wà kí orúkọ yìí ma.
2: Àbúlékọ akúrẹ́dé dásọ́lá lápàbò.
0: Ok.
2: Tẹ́ rí gbogbo ọkùnrin tó bá tẹ̀lé òbí rẹ̀ lọ inú ilé tọ́kọ́. Orí àtàn ni ń sùn.
0: Really?
2: Wàláì àwọn obì ẹlẹ́nu ara mọ̀míà tẹ̀lẹ̀ pé ó ṣeéṣe ń dẹ̀kan kọ́kùnrin wọn ṣàṣe náà ṣe àwọn obì mọ̀ ló tí wọ́n padà bí ó ti ń bọ̀ sọ́kùnrin bá rí bẹ́ẹ̀ ṣòbí àmọ̀ máa bẹ̀bẹ̀ sọ́kùnrin wà máa bẹ̀bẹ̀ ni kò ṣeéṣe ẹran aró lóyàn èmi ẹ̀gbà mẹ́rin kò kó tẹ̀lé o ìmọ̀ràn tẹ̀mí lè gbà á kí wọ́n fi lè rẹ́ǹtì tọkọ rẹ o fi kọ tiẹ kọ máa gbowó ilé o ṣùgbọ́n pé kọkọ ọkọ tẹ̀lé ọkọ lè wọ̀n lọ inú ọkọ ilé ni o ọlọ́run ló gbogbo wa mú ọ̀rọ̀ yín òní dàrú o ọkùnrin tó bá ṣe rú ẹ̀ orí àtàn ló ń sùn àdúrà yín ọgbà.
0: Hello.
3: Ẹ
0: káàsán.
3: Ẹ káàsán náà ẹ pé kò ní.
0: Ẹ ṣe ọjọ́ bá mi gbóhùn sókè kí lórúkọ yín.
3: Orúkọ mi ni Adésínà Látàpàtà.
0: Adésínà Látàpàtà ẹ ṣe sọ.
3: Ẹ rí ètò tí ẹ mú ààyè ètò tó lágbára ni. Ṣé ṣe ní pé gbogbo obìnrin pátápátá gẹ́gẹ́ bí ìyá Dásọ́lá ṣe sọ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ wọn kò sí lè ti ó ní àǹfààní kankan lára lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ọ̀rẹ́ náà fún ìtura báyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi ní ìyàwó mi bá yá mi ní 10,000 naira ìyàwó mi bá yá tó bá yá mi ní 10,000 naira láti fi kówó mi bí mo sọ fún àwọn èèyàn níta lókè èmi lòún ìsanwó mi
0: tó
3: o ṣe ìyẹn ní ìwà akọ́lé tí màá sọ pé mo fẹ́ tẹ̀lé tí n bá tẹ̀lé lọ ẹjọ́ kan ọ̀tọ́ kan orúkan ní ni ọ̀gbẹ́ni kúrò nílé láàrin àwọn èèyàn náà yóò sọ pé kí ni mo kọ́ ló fún ọ ni ṣé wọ́n ló kọ́ ló fún ọ lè léè ní ọkọ́ lò ní kí ni mo lè ní ẹgbẹ́ bí lè rẹ́ ṣe ètò nígbà jẹ́ ọmọ gbé tó bọ̀ wọn.
0: hello.
2: Ẹ káàsán.
0: Ẹ káàsán mọ́ mi.
2: Ẹ kú ètò.
0: Yes ma.
2: Olórí láàfin.
0: Ẹ káàsán ma.
2: Ẹ káàsán ọ́fíìsì mi.
0: Yes ma.
2: Ṣé a rí ọ̀rọ̀ àwọn èèyàn sọ? Ọlọ́ọ̀kọ̀ lé ayọ̀ fún wọn. Mo lákẹ́. Ọkọ̀ rẹ̀ náà lọ́kọ̀ tiẹ̀ náà.
4: ẹ̀yẹ́dá tí wọ́n pe ọmọ ọmọ ayàwó lọ lé rẹ̀ àkọ́kọ́ ní ọlọ́dí mẹ́tìmọ̀ òun ní ọgbọ̀gbọ̀ náà fẹ́ lọ nílé ẹlẹ́ẹ̀kẹ́jì wọ́n mọ ọmọ ní fẹ́ ẹlẹ́ẹ̀kẹta pẹ́bí wọ́n mọ̀ kàkọ́ ní ìdá ọbẹ̀ta kí ọkọ ọba dúró ẹ̀yàwó òun níbi ìtọ́nà tó lómi níbi mẹ́rẹ́ẹ̀tì ni ọ̀rọ̀kọ́ mínímọ̀ wà ọ̀láì mẹ́rẹ́ẹ̀tì ọ̀rọ̀kọ́ mínímọ̀ wà àtọ́wọ́ bíi ní ò lè ṣe rú ẹ̀ àmọ́ tí ọkọ̀ bàbí ìkọ̀ tí a bá wọ́pọ̀ òun kó lọ lọ́wọ́ bá tẹ̀lé ní ẹ̀yà tí ọ̀jẹ́ ébìrì bí dábì lọ abala ẹ̀yọ́ ọ̀dá ọkọ̀ sọ̀rọ̀ ìyàwó ẹ̀ lọ ntọ́jú ọmọ àkàkọ̀ nígbà ọ̀pọ̀lọpọ̀ sínú odò ọlọ́sọ àwọn ọmọ wọn ọmọ ọmọ tó gbọ̀sọ̀ tó gbùgbọ̀ fún.
0: ẹṣẹun a lọ sí ìjọjà a ń padà bọ̀ a tún gbé ìpèsè.
5: Lagging off FM 96.7. Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùbẹ́ ń gbẹ mí.
6: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water. Kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
5: Omi yìí dára, ó gbayì. Kódà, ó tuni lára pẹ̀sẹ̀. Ó mọ́ lóló, ọkàn mi balẹ̀.
7: Omi yóò lọ ta o.
6: Nígbà tí òrùbẹ́ bá gbẹ̀yìn, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water. Omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fún ìtẹ̀lú kódà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbàyí gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀pẹ̀ sórí 090-351-04468 tàbí 0808-951-43. Láì sí omi, kò sí ìyè. Showbox bottle water, omi tó dára.
5: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wàhálà ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama. Àbò fẹ́ wọlé pẹ̀lú direct entry. Tó o sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Bí ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ìkẹjà, nílùú Èkó. Pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga, kó o dẹni iyì táyé ń wárí fún láwùjọ.
8: Glory Prince!
5: Dẹ́tọ̀ ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀ jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Prince ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prince and enjoy big discounts. Pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dùgbẹ́ Ìbàdàn. Glory Print, ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing to quality.
9: Glory Prince, put your message on display.
10: Sísí gbagada ilẹ̀ ilẹ̀kùn iléeṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́ gbagada nílẹ̀kùn ilé ìwòsàn nígbàkúùgbà. Àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní Lágélú FM Nìbàdàn. Gbagada nílẹ̀kùn wá sí ilẹ̀ gbogbo àyè ló gbà ọ́ polówó ọjà kò ṣèkéde ohun gbogbo tó o bá fẹ́ ní Lágélú 96.7 FM fẹ́lẹ̀lẹ̀ Nìbàdàn.
11: Ọ̀rọ̀ rí ọjọ́ wàá sì máa ta ní wìtì. ìlera lọ́rọ̀.
12: Tara ó jí pépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́gbà òkè fi ṣàgbékalẹ̀ alára pín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kẹ́yìn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kẹ́yìn ó mọ̀ mọ̀, tàbí kẹ́yìn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó ń tú àṣírí ibi táìsàn fi ṣe bùbá alára ẹ̀dá, ló mú alára pín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 0813-885-5308 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.

0: ẹṣeun tẹ gbe kúrò ní ìkànnì lágbèlé 96.7 fm ẹjọ gbé ìpele ẹlú ẹka sọ bóyá àwọn ọmọ páwọn ti tẹ
1: ẹlú
0: ẹka sọ sà
1: ọlá kẹmí one of nigeria
0: ẹka sọ sà
1: the man of all the world
0: ẹka sọ sà ẹṣeun sà
1: ṣàná sí ẹni tuntun
0: adupe lọwọ
1: náà ọ̀rọ̀ tó gbé gidi ni gbogbo yorùbá fẹ́ sùn láti yorùbá jọ kó lọ síbi tí ìyàwó èèyàn kọ́ lé sí àkókò èèyàn tó rẹ́ǹtì tó jẹ́ pé ìrìn àjò tí ìyàwó sọ pé ó ra irú nǹkan báyẹn ó wá forúkọ ọkọ ẹ̀ wá tàbórúkọ ọmọ tí wọ́n jọ bí ìta bàbá wa ẹgbẹ́ máa ń fojú tó ti ní ìgbẹ́ bá ń lọ bí iṣẹ́ yúgà ẹ máa ń fojú tó tán fi kọ́ tán bá ń ṣe gbogbo ẹ̀ tó yẹ pé orúkọ ọmọ tàbórúkọ ọkọ ẹ̀ ló fi ra tàbórúkọ àwọn méjèèjì ló fi ra oníra ṣùgbọ́n torí àwọn mọ́ni understanding ìfẹ́ ló jẹ́ kí ìrìn àjò kó máa wá gbogbo tó máa ń jílé kọ́ lójú àtọkùnrin àtọbìnrin wa kò gbé tí mo ká máa jílé kọ lẹ́yìn ìyàwó wa tàbí lẹ́yìn ọkọ wa ṣùgbọ́n bí tí ìfẹ́ bá wà bá a sì fẹ́ kó ní iwájú látàn ó yẹ kí a mẹ́ṣọ̀ wípé a tẹ̀lé bó ṣe gbọ́ kálọ̀ máa gbé ní pẹ̀lú ìyàwó wa tẹ́ pé ìyàwó wa bá kọ́ kò ṣe gbọ́ tó bá jẹ́ pé ọmọ ló kọ́ tó wá fún àwọn méjèèjì tó fi orúkọ wọn ti àwọn méjèèjì tó fi ìwé àti ọkọ ẹ mo fún ìmúra ní báyìí fún yín ọjà torí mi jẹ́ bí mo ti ń bọ́ sọ̀rọ̀ ó ṣẹlẹ̀ sí mi ó sì wà ní ìta ní ewé bí mo ti ń sọ inú ọgbà ńlá ni ọmọlóra gbà yín tó àárọ̀ aláwọ̀ igi tí wọ́n ti ń sọ fún mi pé àwọn fẹ́ àwọn ṣẹlẹ̀ kan lọ́wọ́ pé àwọn máa tẹ̀ wá sí láti wá gbé kọ́kọ́rọ́ ìlú wa lọ́wọ́ ṣùgbọ́n kí ìyàwó sí nǹkan báyẹn ń pa orísun látàní o àṣàgbọ́nà wọn ni yóò sìn ìsìn ìsìn o.
0: dájí ẹ jẹ́ ká sọ̀rọ̀.
1: ó jẹ́ gbọ́rọ̀ yìí.
0: Now nínú kí ọkùnrin kó lọ sí ilé tí ìyàwó ẹ kọ́ àti pé kí ọkùnrin kó wa máa struggle láti sanwó ilé ìyẹn ìkíní dádì then ìkejì èmi rò pé ibi tí ò bá ti sí ìfẹ́ dáadáa nìyẹn ti máa rò pé ìyàwó lónílé ọkọ lónílé èmi rò wípé nǹkan tó àwọn méjì bá ní àwọn méjì lè kàn jọ ni.
1: pẹ̀lú kẹ́sà méjèèjì tẹ béèrè.
0: bẹ́ẹ̀ni sá.
1: kí ìyàwó fún mi ní tàbí kó jẹ́ pé kó kó lọ sí ilé tí ìyàwó kọ́. nígbà kan wà nínú ilé rẹ́ǹtì kí n pé kán kó lọ sí ilé tí ìyàwó kọ́ tí ò bá ti ṣiṣẹ́ o.
0: Okay.
1: Ṣùgbọ́n ìfẹ́ dáná láti ìwà lórí pé ìta jẹra wa à ń torí jura wa bọ́ sí ìyẹ̀ orúkọ ọkọ ló láti wà lórí ìwé yẹn tàbí orúkọ ọmọ tó bí.
0: dájí tí ò bá ti sí ìfẹ́ ṣe mọ̀ pé class tẹ fi sí nìyẹn tí ò bá sí ìfẹ́ kí náà jọ ń gbé ní inú ilé mi rent gan sí in the first place.
1: bọ́ ìyàwó tèmi tó bá fẹ́ ra inú kìí gbogbo mi máa tún wọn sọ pé forúkọ ẹ sí i ìfún bá tún mi sọ wọn kún lára ẹ máa tún forúkọ ní ọwọ tèmi ìyí táwọn ọmọ ẹ náà bá lè forúkọ wọn forúkọ ṣùgbọ́n ìrìn àjò tó jẹ́ pé kí ìyàwó kankan ló dá ọkọ mọ́mọ́ kankan sí kó á ní káwọn kó lọ bí àwọn láti di ní ọrẹ́ ìsìn kò bójú mu ìyá orí rẹ̀ sùn látàn ló fi hàn ìgbé mi máa ń sọ ó fi hàn yóò sàn ìṣàn.
0: Ẹṣe.
1: Mẹ́gbàá jáwé
0: gbé. Ẹṣe tẹ bá wa dá sí. Now the narrative is not even that. Kì í ṣe wípé bàbá ọkọ yóò mọ̀ pé ìyàwó òun kọ́ lítẹ̀lẹ̀ o. Ọ̀tọ̀ nìyẹn o. Ìyẹn náà wà o. Bọ̀ ọ̀tọ̀ nìyẹn kì í ṣe pé kò mọ̀ pé ìyàwó òun kọ́ lítẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ ó mọ̀. Owó kíní mo ti lọ kó sórí ilé mo ti fi ṣe window mo ti fi ṣàlù million mo ti ṣe kíní mo ra toilet seat nǹkan ẹ mọ orúkọ bẹ́ẹ̀ dájì mọ́
1: hello sir hello ma
0: hello sir
1: ọba babalaji ajibola ademola okinla láti lè rọ ọmọ yorùbá mọṣọ olóbi láńkọ ni ṣe rí kí ni ẹ ó pẹka o and we don't apply in ilé ijó only man apply in ilé àìná but people the government will do man generalize you no mo like the way pe if e ba wa I'm telling you kini je pe madam lo kole tabi oko lo ko da boko lo kole if e to jile ba ti wa ni wo ben in fact ẹtí sọ ọgbọgbọ pé tí wọn bá nífẹ̀ẹ́ tẹ́ tọ́gbé nílùú rẹ ìjà náà sì ni ọlá ìdọ́kì ní ìdílé ní wà ìlú rẹ rẹ mo rí àwọn tó yẹ pé ìyàwó ìyàwó ló kọ́ lé mélòó sọ mo I can mention up to 10 and they are there living fine pẹ̀lú ẹ̀lẹ́ mọ̀ pé oge ọjọ́ tí ìyàwó tó lọ́gbọ́ gbọ́ ìyàwó tó kì í gbọ́ wọ́n tó yà ọba ń ṣiṣẹ́ tó dáadọ́kùnrin rẹ̀ ṣé o máa lọ kú sí ilé ìrẹ́ ìdí tó ti lè bá wà wọn ní wúwẹ́ ní kíní wọn ní gbogbo yíyà orí mi lè fẹ́ bá kọ́kọ́ gbogbo yá ṣèdáàbì orúkọ yẹn ló wà ń bẹ̀ orúkọ mẹ́ta lágbájá and mrs lágbájá lòun fi sí kó jẹ́ ẹ jẹ́ pé ìyàwó lóra ilẹ̀ kan tó márì we advise them pé ó yá ìjókòó mọ̀ gbọ́gbọ́ ní gbogbo wá bọ́lú wa ṣe lélẹ̀ yìí tó lásìkò ilẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ fún mi kọ́ tó gbọ̀dọ̀ gbọ́dọ̀ ọ̀dẹ́ mi ní kó lọ orí àtọ̀ ló wà sí nínú ọmọ gẹ́nẹ́ra ti gbẹ̀mí ẹ kò dé àfíláì gbọ́dájú àjẹmọ́lá àjẹmọ́lá òkèlè láti lè rọ.
0: ṣé bàbá mi hello ẹ kọsàn hello
1: hello
0: ẹ kọsàn sà.
1: Anibalaga ẹ̀rọ ajé agbèsè mi. Adúgbò ọlọ́run ọdún ṣe. Àrùn aláàbì ṣe ọdún ṣe. Adúgbòlá gẹ́gẹ́ láì gbé àwọn àjò òkú ẹ̀rọ mi ní wọ́n ní ha.
0: Àbí
1: bàbá yìí wá bẹ́ẹ̀ ṣe. Ó bẹ̀rẹ̀ ẹ̀rọ ajé ọlọ́gá ẹ̀rọ mẹ́rin bí àbí nǹkan ń bẹ báyìí.
0: Ṣé òkú wá sí ra àbí?
1: ẹ kú iṣẹ́ o kí lè dà pa lílẹ̀ nìgbọ́n ṣẹ́rí káṣọ òdodo ọ̀rọ̀ ṣẹ́rí àwọn ọ̀rọ̀ tí ẹ máa ń gbé wá fún wa yìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ náà ni ṣùgbọ́n ṣẹ́rí bẹ́ẹ̀ ni ṣẹ́rí nǹkan tí kálukú máa ń sọ àwọn ọ̀rọ̀ yìí èmi wò yí pé ìhà tó bá kọjá kálukú nínú ilé rẹ̀ nínú ìlú sí wàláì sẹ́rí nǹkan tí bí agbára ọlọ́run àbẹ lọ́wọ́ ọlọ́run jẹ́ káwọn ìyàwó wa ọlọ́run jẹ́ kọ́ ṣe rere o kọ́ máa rí rere gbé ṣe àwa náà wá lílé ìwọ náà máa wá fa àwa náà sẹ́yìn kébí níbẹ̀ yìí wà láìsímọ́bí láìlà sí láàrin gbọ́dúnú ṣe nínú ilé ìtẹ́ni mi mo bẹ lọ́wọ́ ọlọ́run jẹ́ kọ́wọ́ mi ò ga o ìyàwó mi ní ọlọ́run ò ní jẹ́wọ́ rẹ ó lu ẹ̀yìn wọn ṣùgbọ́n lágbára ọlọ́run ọwọ́ àwọn ọkùnrin ọlọ́run ọjọ́ kan máa níkejì táwọn ìyàwó wa lọ àwọn ìyàwó wa ní ọlọ́run ọjọ́ kan máa rọwọ́ yọ ọwọ́ wọn lágbára ọlọ́run owó ò ní mú wọn ọlọ́run ọjọ́ ìjẹ́ kan ní ogókè ṣùgbọ́n kò fọ́nì sómi náà o láti yí pé nǹkan bẹ́ẹ̀ fẹ́ra pàǹdì bẹ́ẹ̀ kò fọ́nì sómi náà sẹ́rí níbi tí ìṣẹ̀ bá wá inú ilé kálukú bá ṣe rí ilé ìdí wo yí pé kálukú máa fi ń sọ̀rọ̀ fẹ́ra pàǹdì níbi tí kí ni jẹ́ pé ìbòlò tí wọ́n ń gẹ̀ tó yí pé àìrẹ̀gbẹ́ oyún gẹ̀ láti rẹ̀gbẹ́ kó dòun ní ibi ó lè máa kú ní gẹ̀ẹ́sẹ̀ máa lọ bí ṣe níbi tó tún rí dé pé ọdẹ máa lọ bí ṣe kọ́tà ti yọrí ṣé kò ṣe bẹ́ẹ̀ fi ń ṣe kọ́tà ti yọrí. Ẹ wo ọlọ́run ní ilé ẹnu kọ̀ọ̀kan ọlọ́run ní sọ̀kò ìbànújẹ́ síbẹ̀ àríwọ̀ aládìsẹ̀ ẹnìkan fọ́nì
0: ọ̀fọ́. ẹ má bá wa bọ̀ torí mo ní comment kan tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ tẹ̀sán ni but ẹ má jẹ́ bond credit yẹn ṣètò pé wa.
1: all right ma.
0: because tí ọkùnrin àbí ọkọ ilé bá ń kọ́ ilé lọ́wọ́ tó bá yẹ pé òun ló ní ilé yẹn tíyàwó bá lówó díẹ̀ ó lè ní ẹgbà eléèlera 200 blocks eléèlera 500 blocks she can put her own money. You understand making them be the owners or both you know entitled to the house but o ba je tokunrin ni nko kilo de tori be yen no hello
2: line yen ko mi papa
0: Hello.
1: Hello. Ekwetu. Ekwetu.
0: Yes, sir.
1: Olorun mo pada ka yin re o.
0: Ami.
1: Olorun ba la ni ma ti oro wa lodi lodi.
0: Ami.
1: Seri oro yen bo agbada. O bi ni ba ko le. To ko ni ba te mo bo don ku lo ti be. Ojo ti o ba ma kan ba ni gende a fe le ko bu so. Won le wa nbe odun ma won lo me pa ti ko kan ba se le. There are so many things to do
0: more.
1: Could be so called me. My boy, you're laying your contact to assist you. No, for me.
0: To assist you, okay?
1: To assist you. That's the calling you. You got to call you. Now, the back, okay, call you. I told you, you are not. No, back. Think I should know the joker. What's up here? I can't rock on the two. Ever know that I. E ba lo ti ara yin. Abi ko wa nbe, ani ko ma lo ara yin. O ko ya wa de lo, ko pa to wo lo ko le ko jo ma lu mi gbadi lo. O ti ji fe ti be, bo ba je un lo ko ja le an gbadi njo e na ni. So, ibanu je Olorun ma bi ko go ro wa o.
0: Ami.
1: Ko na ba la ni ko ti wa ba ti fe.
0: Ami.
1: Nje ko ri o. Ko ba ja won mo lo ko. We don't know what we don't buy the prayer as you are to that. We can't get you know.
0: That's
1: it. You know what you need to know is that you don't come out of that. I know it.
0: Oh, yeah, that's it.
1: But you need to
0: know. Hello?
2: Ah, hello, my friend. I'm Balea. She's actually only the American.
0: That's understandable.
2: I have a lot of budget for you. Sherry. E le pe an keko la taaro ni. Awon iya wa lo ko soro. Gbo be se so lan gbo. Asin keko nbe. An baba wa na tu soro. Se ri. E bele ku ka ku na ma so tin so ni pe iri ti en ti ri. Se o tin ko ba se won so pe to de si. Ewo obirin lagbara die. Gbo n to ko ile gba sara. Obìnrin sábà lè gbà á torí pé tí àbá ti gbé ìṣèwọ́dé báyìí nǹkan ìwọ́n mọ̀ gbé wọ́n lè wá pẹ́lú tó padà tuntun padà ó wọ́n mọ̀ gbé lásìkò yẹn ni tó rẹ̀ pé ọkùnrin bẹ̀ ni ó lè sọkùnrin ní ìdí ọlọ́pọlọ tí ọpọlọ ọlọ́rọ̀ ẹ̀yìn díẹ̀ tó pé kò sí tí òun lè ṣe tọ́lọ́ mọ̀ gẹ́gẹ́ yẹn dáa rẹ̀ ní amẹ́ríkà yìí ẹnìkájọ́ ń ṣiṣẹ́ ìgbéyàwó pé ìyàwó mi ta orúkọ ló ni mí. So, èmi ni wàá gbé láti ibi iṣẹ́ òun náà wọ́n bí sínú àbí iṣẹ́ o èmi ni wàá gbé láti ibi iṣẹ́ lọ ilé ẹ̀ ibi iṣẹ́ ni é sì ń gbé ó dàbí kí èèyàn sọ pé èèyàn ń ṣiṣẹ́ ní lágbègbè èèyàn wàá gbé èèyàn lọ síbi ìwò ló ṣe máa ń gbé lọ lójoojúmọ́ nìyẹn ẹ dákun ẹjọ́ fún ẹ pé nàìjíríà bá ni ṣe ìpínlẹ̀ ọ̀rọ̀ náà àbáyọ sí ṣùgbọ́n kò ní choice wọn ò ọkàn ní ọpọlọtì àti sunu lè lásán ni ilé ẹ̀ wúgbé sí ayé bẹ́ẹ̀ yẹ tí ẹgbẹ́ tó sọ́dọ̀ aláàbọ̀ ara yọ àjọ mi sẹ́ńdà mi bí o ọkàn lọpọlọtì ọpọlọtì tó ní ẹgbẹ́ tó ní òfin ni tí o bá ṣe ń torí òfin yóò gbá ta ni ẹ dákun ẹjọ ṣé ayé gidi nìyẹn ṣó ní ti tèmi tọ́lọ mọ́ tó ọ̀rọ̀ wa lóde òdì báwo yẹn ṣe ń wí ẹtí ẹ̀pẹ̀ látẹ̀wọ̀n rí ni o mo ní ìṣẹ́pẹ̀ jẹ́ àwọn ẹtí ẹ̀pẹ̀ látẹ̀wọ̀n rí ni ọlọ́mọdé tó yẹn ṣe rí ikú ó gbọ́dọ̀ bá ní àbábá ibi ẹtí ń bọ́ náà ní ẹ padà sí o ó dọ̀ ní jádàbọ̀ kọ́ lẹ́nu o ẹ kú ètò.
0: àwọn obìnrin tó ń gbọ́ mi ṣé bẹ́ẹ̀ lọ́rọ̀ wá rí ni because ẹni tó fi ọ̀rọ̀ yìí lọ mí she's claiming that òun mọ̀ pé wọ́n lè máa rúbà ìrúbà ìbọn òun rí bẹ́ẹ̀. Hello.
3: Hello, sister Fela Tony Rice.
0: Yes, sir.
3: Ẹ ká sọ.
0: Yes, sir.
3: Ọlá ló ń sọ̀rọ̀.
0: Mr. Ọlá, ẹ kújọ́ mẹ́ta.
3: Torí ọ̀rọ̀ yẹn ó fọ́ ní sí i, ẹ̀yin rò pé kò sí nǹkan tó jẹ́ ìdí.
0: Gbèjì ò ní ẹ̀.
3: But there is a lot of things about it. Ẹ wo ojú bẹ ṣé ń wo lòun yẹn lọ. ojú bẹ sí ìlú lẹyìn lọ ìlú ẹyin gangan ẹ sọ truth pé tí tẹsíjọ wá ń sìn ẹyin àti ọkọ yìí kò sọ́jọ́ kan tẹ sọ fún wọn pé kí ìpè wá ní gan ìpè wàhálà yẹn ti pọ̀ jù bẹ́ẹ̀ síjọ wá ń sìn tí ò sí pé lẹ́kì kò sí bóyá ìlẹ̀ ilé tẹ wá o nǹkan yẹn ló máa ń pọ̀ sí problem ṣùgbọ́n ìtọ́lọ̀ bá tún wá fi ilé yẹn kún tẹ́rí ẹ jẹ́ ká kọ́ dúpẹ́ lọ́wọ́ ọmọ yẹn tí àwọn kókò sọ pé kí àwọn máa kọ́ lé ó kọ́ fẹ́rí gbé tẹ́rí madam náà ti ṣe ní ṣe ìgbà tó mọ̀ fáwọn ọjọ́ máa gbé bẹ̀ yìí ó yẹ kí wọ́n yìn pa ìtì ẹ̀ sí inú nǹkan tó ti fẹ́ owó yẹn pẹ́pẹ́lẹ̀ tó tilẹ̀ wọ́n pọ̀ tí wọ́n fẹ́ràn wọ́n mú sọ pé jìdájìdá yìí wọ́n jọ fi kọ́ntibú sínú ẹ̀ nǹkan mímọ́ ẹ̀ tó bá fẹ́ ṣe kó gbé 5x2 kan máa ṣe bẹ̀
0: kan fún
3: ìpàdé ẹ̀ yóò tẹ́ máa wo inú ọ̀rọ̀ wọn tẹ́ ẹ sọ ẹni wọn tó àwọn máa sọ fúnpọ̀ àwọn pé owó eléyìí o àwọn ti fi ṣe báyìí o ṣe mọ̀ pé wọ́n kàn ń fún ọkọ yẹn wọ́n fún ní ààbò yìí ó ń ṣe pé dájú wa yẹ
0: ẹgbà wọ́n kàn fún ní update
3: ẹ
0: bóyá wọn ti rí ìyá àti ọkọ wọn kọ sí ilé kíkọ àbí àjọṣepọ̀
3: ilé ó máa kọ́ dà because of the process yẹn sẹ́wọ̀n pé kò ń ṣe pé process ajọ jókòó ni ọ̀pọ̀ matirale ilé ti cooperative
0: wa àbí jẹ́ ká ra lẹ̀ àbí ṣe ká ra lẹ̀ tọkọ bára jẹ́ onínàkúnà àbí tí ò fi èsì pé afẹ́ṣerúkọ bẹ́ẹ̀ tí obìnrin dẹ̀ mọ̀ pé
3: ẹ máa gbọ́ mi ṣe mọ̀ pé yẹn máa wà pé ó ti wà ní wọ́n ti wà ní àkọsílẹ̀ pé mo sọ fọ́kọ mi pé jẹ́ ká ra lẹ̀ kò dáhùn ogbowó tiẹ̀ kò sí yẹn bẹ́ẹ̀.
0: ọ̀dọ́ mr olamoru sorry láti kọ́ ti
3: ṣe mọ̀ pé ẹ má jẹ ká blame madam náà tó ti yẹ madam náà ò ṣe blame o but nǹkan tẹ́mi lérò pé madam lè ṣe ń ṣe tọ́wọ́n pa àwọn lọ́ọ̀ fọ́kọ àwọn wọ́n jọ wà nílé ní rẹ́ǹtì rẹ̀ tí wọ́n bá sì jọ wà kan kó lọ síbẹ̀ ọkọ̀ wọn máa wá wò wọ́n nígbà tó kò sí bá wọn jà so kò sí jàǹbẹ̀ but ọkọ̀ mọ nǹkan tó ń ṣe tẹ́ bá bí òun náà máa rí wí.
0: Exactly that was what I wanted to say. Wípé ṣe mọ̀ wípé àgbọ́rọ̀ lẹ́nu dájú yẹn náà. You know so kálá gbọ́n.
3: Wọ́n sì wọ́n ti rojọ́ wọn káàkiri tó kọ́lé ó ṣe gbá kan so kájú kan lọ́wọ́ wọn sọ wọn fa kọ́ wọn fa ìyàwó wọn lọ́wọ́ sẹ́yìn máa kọ́
0: àlùbáríkà
3: ni àlùbáríkà ni àlùbáríkà tiẹ̀ ni ó dé nìyẹn ọlọ́run adéjẹ kò rí jẹ́gbẹ́ so kò inú rẹ̀ ò bàjẹ́ sí so ẹ jẹ́ ká congratulate.
0: So what you would rather advise her is kọlọ gba ire lẹnu ọkọ wọn to and then perhaps
3: tó bá wu àwọn tí ò bá ti kó lọ èmi ni ò kó lọ wọn fi rẹ́ǹt tó bá mú káwọn fẹ́ kó lọ kí wọ́n sọ fún pé ọkọ mi ọ̀dà so fà ṣe sí kí n máa kó lọ bẹ́ẹ̀ tó bá yọ̀ǹda
0: wọn ṣé wọn máa ẹ tẹ máa yẹ kí n máa rọrùn because ó wà complicated because tó máa lọ máa check wọn lé ni wọn máa kí ọkọ wọn sí lé or what ẹ ṣe ní sọlá ẹ máa yẹn dá ẹ lágbára. hello
4: ma
0: ṣe wà sà
4: ẹ káàsọ àdìfọlá kẹmí máa ti fóònù ti gbóná bí mo ṣe ń gbọ tún mò ń gbó sí èmi náà jáfẹ jáfẹ kò ní bá jẹ o ẹ ṣeun bẹẹ ni ìfẹ dàkà ọkan ni ṣe rí ṣe mọ pé nígbà míì láàrin àwa ọkọ àtìyàwó àti amọra wa àjọ ń gbé ni àtijọ ọmọ tá a lè ṣe a ti mọ̀ wípé ilé ìtajọ ń gbé yìí àìtí rọ bẹ́ẹ̀ ni o tó bá rọ bẹ́ẹ̀ yóò bẹ̀ kọ́ o so nǹkan tó máa ń fà á nípínlẹ̀ tó máa ń fà á wípé mi lè kó lọ lé ìyàwó mi náà nìyẹn so di eyín because kò ń ṣe ní kò ń ṣe gbàdúrà kọ́ lé yẹn yóò ṣe é pé àwọn ìwà àtẹ̀yìnwá
0: ló ń wo mr saheed bíi wago
4: ẹ ṣe ìgbọ́gbọ̀ ní bàjẹ́ ẹ pé ètò
0: kárí ìwájú ó kú ìṣẹ́jú mẹ́ta kágo méjì ìlú mo fẹ́ gbàgbọ́ pé one or two things ó ṣeéṣe ṣá tó bá tí wọ́n bá gbàgbọ́ aláǹfààní a lè tún yẹ ọ̀rọ̀ yìí wò ní ọ̀sẹ̀ tó ń bọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà gbìyànjú àti pé ṣùgbọ́n kò sáǹfààní àti gbé mo fẹ́ believe pé tí ó sọ̀rọ̀ yìí fún mi àwọn náà gbọ́ ọwọ́ mú ká bí méjì ń bẹ́ and in conclusion I will say that ọ̀nà owó náà gbà rà á nígbà tó ń rà á ṣé wọ́n kárí ọkọ̀ wọn along ṣé kájọ rà á ní ṣọ́kọ wọn jẹ́ ọkọ̀ tó máa náwó tọ́ ni àbí kí nìkan tó fà àbí bóyá àbí bọ́lá ṣé ọkọ̀ ṣe ṣe kí ọkọ̀ wọn níyàwó mi-ín náà ìyẹn náà tún wà o ọ̀rọ̀ yìí kì í síbẹ̀ Fọlákẹ́mi máa ti lórúkọ mi máa rí yín lọ́sẹ̀ tó ń bọ̀ lágbà ẹ tọ́jú ara yẹn tọ́jú ọmọ ẹ tọ́jú ọkọ ẹ mẹ́ṣọ̀ pẹ́ prepare nǹkan táwọn ọmọ máa ń lọ school ní wíìkì yìí ọ̀sẹ̀ máa dára fún gbogbo àdìpàkọ̀ náà.

Alárìmọdé yìí àpọ̀lọ́rí ọmọ sàlámì lágilú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

lọ sí ìlú míì, lọ sí òkè òkun, ọ̀rọ̀ àti jẹ àti mu, ọ̀rọ̀ àti gbé ìgbé ayé àlàáfíà. Títí wa ò ní jẹ́ pé ara ta fẹ́ dá pé owó wa ń dí wa lọ́wọ́, owó ò ní dí wa lọ́wọ́, a ní owó lọ́wọ́, a rí owó ránṣẹ́. Ẹ kàsán, à ń kí gbogbo wa kú ìsinmi lénìí. Èmi ọjọ́ kẹrin nínú oṣù kẹwàá ọdún ti 2026. A kí wa kú àtàárọ̀ àwa ta lọ sílé ìjọsìn láti lọ jọsìn fún Ọlọ́run Ọba. Àwa tó jẹ́ wípé inú yẹ̀ ń wa la wà. Àwa tó jẹ́ wípé à ń fi ìní sinmi lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́. Ọmọ tó bá ń ṣiṣẹ́ dédé ó lẹ́tọ̀ọ́ láti gba ìsinmi. Ní agbára lọ́wọ́ Ọlọ́run Ọba, a ò ní ṣe lásán. Ẹ káàbọ̀ sí orí ètò Cooperatives and Business Clinic, aláfọwọ́sowọ́pọ̀ àti okoòwò. Ní orí ètò yìí ni a ti máa ń gbé ìyẹ̀wò lóríṣiríṣi àwọn ohun tó rọ̀ mọ́ owó, tó rọ̀ mọ́ bí a ṣe ń rán owó níṣẹ́, tó rọ̀ mọ́ bí a ṣe ń ṣe àkóso owó àti okoòwò lóríṣiríṣi. Ní déédé agogo méjì ọ̀sán ni ṣe aago mẹ́ta wákàtí kan gbáko ní gbogbo ọjọ́ ìsinmi 2 PM to 3 PM ní orí ìkànnì yìí Lagelu 96.7 FM òkè gájòkè. This is your cooperative doctor certified by the International Labour Organization for your business development and to organize necessary interventions. Part of the interventions is about making sure that we do things correctly, we do things decently and in order. Ọlọ́wọ́ tó mi ti wà ní orí ètò ìyẹn ìyálájẹ cooperative Abimbim, ó ti fún mi ní vibe yẹn, vibe yẹn bí tonic ni. Nígbà tó bá fún yẹn ní ginger tó bá ti tẹ̀ sí pa ka switch to the powers of numbers. Thank you very much, Bim. Bákan náà, gbogbo àyànfẹ́ wà ní ìjókòó. Ẹyin tẹ́ wà pẹ̀lú wa ní orí ẹ̀rọ ti ayélujára. A kàn sí wọn àwọn tó jẹ́ kó ṣe ṣe fún wa láti lè pàdé níbẹ̀. Ridwan Fẹ́rànmi àti Samad, wọ́n di apá ibẹ̀ ní múlọ́sàn yìí. Wọ́n tẹ̀ ẹ̀ ń gbọ́ wa ní ketekete. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, a tún gbádùn ara wa ní orí ètò lénìí. A tún gbádùn ara wa bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Ní èní, ibi tí a fi àdàgbà ètò rọ̀ sí Nìjẹ̀ẹ́dógún, ẹ mọ̀ pé ní gbogbo ọjọ́ ìsinmi tó bá gbẹ̀yìn nínú oṣù, ìgbà fi máa ń gbé ìyẹ̀wò. A gbé microphone fún gbogbo àwa olùgbọ́ ètò yìí pé kí lẹ fẹ́ kí a mẹ́nuba. We call it open microphone day. Ṣùgbọ́n ní èní, lágbára lọ́wọ́ Ọlọ́run, ibi tí a bá dé, ibẹ̀ náà látún ti rè láti tẹ̀síwájú. Nítorí kí ni ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò. Àwọn ibo ni a ti nílò àtúnṣe kí àwọn ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ wa kó lè máa lọ bó ti tọ́ àti bí ó ṣe yẹ. Àwọn wo ni ibo ni a ti nílò àtúnṣe tó jẹ́ pé owó àwọn ọmọ ẹgbẹ́ kò ní di ohun tí yóò forí lé igbó. Orí ètò yìí ni àwa. A tún jọ ṣe ni lénìí ní agbára lọ́wọ́ Ọlọ́run. Nọ́mbà tí ẹ lè pè sí gbogbo wa láti mọ̀ 09123708675 09123708675 tàbí 08142491006 08142491006 ni àwọn nọ́mbà tó wọ orí ètò yìí. Ní orí ẹ̀ àwọn ọ̀rọ̀ tí à ń gbé

dẹ́kunlé the great sauce lórí ní kẹ́ ẹ máa gbọ́ lágẹ̀rún 96.7 FM torí pé ó ṣe dáadáa gan-an.

fun anu ati olufe ta rin ba gbogbo gba pelu ele ni mo fi nke yin kaabo yen sori akonto to yin orin igba ni ni ikone nla gelu 96.7 na lake la gelu oke dajoke oga de to oba ikani to nsaju ta won to ku ntale leyin ikani lagelu lagelu baba abado Okay, pe atuku simi teni aku ojo logo teni bo ni bo lesson lojo teni abi eyin si wa ninu ile ijo sin boya odun ke la npe orisisi ajodun lo wa nta lasiko yin awon ijo orisisi won se ajodun se eyin na sajodun lodo ti ore mo su opolopo awon ijo to ba nse ajodun bi ru ojo eni won ti ni pale mo amo to ba je pe eyin o sajodun teyin ti wa nle te ti de sile eje ma kin kaabo si second service iyan fojo ologo gege be ti mo pe orin igba ni leyin igba te ba ti lo re se service lojo sunday ni le ijosin e tu wa darapo mo wa iyen ni service part 2 lele ta man se ni gbogbo osan ojo sunday ni kete ti ago meta ba ti lo ajo mo tuko iyen titi da ago merin abo olúwàgbé nǹkan ọmọ máa jà yìí kíyìn káàkiri gbogbo agbègbè àtìlẹkílẹ tẹ bá wà tẹ bá ti ń gbòhun wa lásìkò yìí káàkiri orílẹ̀-èdè nàìjíríà káàkiri gbogbo àgbáláyé nítorí bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ìyẹn lórí rédíò bẹ́ẹ̀ náà lè lè gbọ́ wa lórí àwọn rédíò apps káàkiri bẹ́ẹ̀ náà lè lè gbọ́ wa lójú àwọn ojú òpó ayélujára bẹ́ẹ̀ náà lè lè darapọ̀ mọ́ wa ìyẹn lójú òpó ti facebook ó mo fi sọ pé káàkiri gbogbo ilẹ̀ kílẹ̀ káàkiri gbogbo agbègbè kágbègbè tẹ bá ti ń láǹfààní ìyẹn láti máa gbọ́ wa mo kì í pẹ́ kú dédé àsìkò yìí ẹ ń wò ó pé òun balẹ̀ ló yẹ mọ́ gbọ́ àbí kó lè dá náà ní balẹ̀ balọ̀ ọ̀ntọ́ ẹ bá ti mú tẹ bá ti rí mi tí mo wá délédé bàbá àkójọpọ̀ pé kí alẹ́ ọ̀la kó lè dùn dáadáa kó lè kún dáadáa bàbá balọ̀ àmọ́ ó ṣe é ṣe kán bá wa lórí ètò lójú tẹ̀lé ok lórúkọ bàmí bámi délé ọmọ adéyanjú ọmọ wọn lọ́yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ tàtìbà ni mo fi ń kí yín káàbọ̀ sórí akọ̀tún ètò.

0: sókè lọ́jọ́ tẹ̀lé bá ṣe máa ṣe ara ọ̀tọ̀ la máa fi ṣe lọ́jọ́ tẹ̀lé. Tí n bá sọ pé ara ọ̀tọ̀ la máa fi ṣe lọ́jọ́ tẹ̀lé, ìyẹn ni pé mo fẹ́ kẹ́yìn gangan kẹ́ wọnú ìjọ. Ìyẹn ni pé èmi àti yín lajọ máa rìnrìn àjò ẹ̀ lọ́jọ́ tẹ̀lé.
1: Ìdánilájú bàbá ìgbé ọ̀rẹ́ rí ayọ̀.
0: Kí ni nǹkan tá a dẹ̀jọ́ máa ṣe òun ni pé màá máa lu àwọn orin yẹn ìyẹn lápá àti bí.
1: Ẹ báwo ni ti ayé ti ṣòro fún láti ṣe o.
0: Orin tí n bá lò ẹni tó bá dá lójú pò ń lè kọ́ dáadáa ni kó pè wọlé tásìkò yẹn bá ti tọ́.
1: Ẹjọ́ bá lajú abọ́jú lórí ọdún ilé báwo ni ti ayé ti ṣòro fún láti ṣe o.
0: Ẹ má dẹ̀ gbàgbé pé gbogbo orin tí màá lò àwọn orin yìí làwọn ni gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ pé orin ìgbà ni màá lò lórí ìtọ́ lápá bí. Ṣé rí playlist tí mo fẹ́ lò lẹ́nìí, playlist tí bàbá Délé Adéyanjú tí wọ́n kó jọ. Tí n bá sọ ìgbà tí wọ́n lo playlist tí mo fẹ́ lò fún yín, tí n bá sọ ìgbà tí wọ́n ti kó jọ fún yín àyà yín lẹ́nu. Playlist 19th October 2025. Ó mo fẹ́ lò fún yín lẹ́nìí tájọ fi ṣètò lọ́jọ́ tẹ̀lé. Fẹ́yìn tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́ mọ darapọ̀ mọ́ wa ìyẹn ní ìkànnì lágẹ̀lú àbí ìgbà àkọ́kọ́ rèé tẹ́ mọ gbé torin ìgbà ni. Ó yẹ mú gègé tó ń ti tẹ́kàdá kẹ́kọ̀ọ́ nọ́mbà yín sílẹ̀ òun lẹ́fi pè wọlé ńgbà tásìkò bá ti tọ́. Ẹ tún lè lo +234 81. Ya lorúkọ ti bàbá tí ọmọ tó ń tiẹ̀ mi mímọ́ ó yẹ já gbapá bí ká fi bẹ̀rẹ̀ ìyẹn lọ́jọ́ tẹ̀lé lórí ètò yìí ètò wa orin ìgbà ni láti ìkànnì lágẹ̀lú 96.7.

jẹ́rẹ̀ẹ́ni kóró olúwa mi tẹ̀jẹ̀rẹ́ẹ́ni kóró mo jagun títí ọ̀tá mi kò tún bá ọgbọ́ tẹ̀jẹ̀rẹ́ẹ́ni kóró mo yọ̀gbọ́n mo yọ̀kọ́ ọ̀tá mi bẹ̀yìn tẹ̀jẹ̀rẹ́ẹ́ni mi odò tó ń gbè mí lẹ́sẹ̀ odò tó ń gbè mí lẹ́sẹ̀ odò tó ń gbè mí lẹ́sẹ̀ lákòókò.

ori awon kora gospel group re the kora gospel group the gospel kora group led by S.O. Akipelo ti won pe ni teje re ni koro. Okay, oya gbogbo eyin to ba je pe tin tele ori ibani lojo to ti pe. E ti gborin daada lori eto yi ki se nkan ki se meje. Abeyin to je pe e ke n pa le ijosin je laye igba yin abeyin to je pe ma n gborin igbagbo daada laye igba na. Ẹjẹ́ kí n sáré kàn sáwọn tiwa lójú òpó ti Facebook tí n bá ti ń padà dé láti bẹ̀ máa pẹ̀rẹ̀ sí ní pé ìpín yẹn lẹ́yọ kọ̀ọ̀kan.

0: Ṣèyí ọ̀dọ̀ fi wọ́n ní good afternoon, happy for Sunday to everyone. Àwa náà kì í. Ó yá gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀. Ẹjẹ́ ń bẹ̀rẹ̀ sí ní gbé ìpè yẹn lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ẹ̀yin tẹ bá mọ̀ nípò dá yín lójú pé ẹ mọrin tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ yìí dáadáa ní kẹ́ ń pè. Nítorí pé òun lẹ máa kọ màá yílẹ̀ bí ìgbà tá a bá sọ pé à ń ṣe kàrọ́ọ̀kì. Ẹ máa kọ́ tẹ̀lé bó ṣe ń lọ ìyẹn tó bá dá yín lójú dáadáa ni o. Hello, ẹ ti wà ńbẹ̀, ẹ káàsán sà. Amina. Àmì. Àmì. Àmì. Ó yẹ já rìnrìn àjò yẹn.
1: Èmi Sunday yìí àwọn tẹ́ ṣe pọ̀ gan, àwọn tẹ́ ṣe ọ̀ pọ̀ gan lórí Sunday yìí o.
0: Kí ló dé?
1: Number one orúkọ tèmi ni káàdì tí gbogbo ẹ mọ̀ sí pòpò ògbó mọ́gánná. Kí ló dé tí ẹ gbọ́ ẹyin Adébódù ẹ mú wa lọ lọ́dọ̀ àwọn Adébódù tí ẹ jẹ́ gbọ́hun yẹn.
0: Ṣé ẹ̀mí ilé tí mò ń lò rí dáadáa ṣe lè kọ́? Ìdí nìyẹn tá a fi pè é ní orin ìgbàanì. Àwọn orin tọ́jọ́ ti pẹ́ lórí wọn dáadáa la máa ń lò lórí ètò àpàbí.

0: ń lọ rẹ̀ polówó ọjà torí mi ò lọ́rùn kíni tó ń bá padà dé látọjọ́ ọjà nǹkan má máa kàn sí gbogbo àwọn olólùfẹ́ tó ti bá wa láìkẹ́ lójú òpó ti facebook ẹjẹ sáré lọ rẹ̀ polówó ọjà tó ń bá padà dé nǹkan á máa tẹ̀síwájú yìí nínú padà tibẹ̀ ẹ kú kalẹ̀.
1: Olágbélé FM 96.7.
2: Akíntúndé ọ̀rẹ́ mi afíjú nílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ̀ yìí àdúrà kan péré mojọ́ kí náà sì dàdúrà òun ni pé kọ́lọ́ mọ́jú oṣù rìsọ́ọ̀tì bíi tí bò ìdí ni pé dílà rẹ̀ òní ju mọ́tò méjì péré lọ tokunbọ̀ ká àti nàìjíríà uc tó o gbé káàgìlì lórí pé o fẹ́ tà yìí ìwọ náà wàá wò bí tó o ti ń tà wọ́n ẹgbẹ́ títí kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí ọlọ́mọdé kan padà rà lọ́wọ́ rẹ̀ scrap àti pé dúró náà o ṣé wo tí ìgbọ́n pa dílọ́sọ̀ tòní tán wà lórí ọ̀lẹ̀ ńbàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà tẹ̀lé tó o bá fẹ́ mọ kú lé láràárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ ní dílọ́sọ̀ tò kò sí tó burú bẹ̀ kìí ṣèwọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀ Akíntúndé kò sí tí ó sọkọ rẹ ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ń bẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà tẹ̀lé ní dílọ́sọ̀ tò náà ní mọ́tò tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀ tí tí mò ń sọ yìí ò bá wá yí ọ dáadáa dé fún ọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
3: Ìgbà yí dá, ó máa dùn, ó máa dùn, ó láti.
4: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí lè gbá, oṣù rí lè gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tó fi bí wọ́n ṣàlàyé nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlẹ́ àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀ kí wọ́n ló dé tó dọ́ọ̀dù ẹ̀. Ṣètò fúnni ní ayò tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwò náà ní oṣù kẹwàá yìí láti abala àkókò tí ń báwo ní ìgbà lọ làwọn èèyàn ti ń gbọ́ bẹ́ẹ̀ bá tùbà nílé ìtọ́kùn fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró márosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún ìyẹn nínú oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ ni gàlọ́ nínú oṣù òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágbélú fm ìwà wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹ̀ tí friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní ẹ̀tútún october 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágbélú fm 96.7 ó máa lágbára dòdú ní gbàngbà owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*1# lórí lágbélú fm *347*1004*2# ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashie.ng ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ òjò ti di níbọ̀ ló fún ìtẹ̀lú káàṣìẹ nínú ẹgbẹ́ wọn ní ìkàlọ́ yìí èmi ló kàn láti dèmi lọ ní àtúntò ní àtúntò ṣó ti káàṣì ẹ̀ ó ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
5: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
4: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
5: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀, ó mọ́ lóló, ọkàn mi balẹ̀.
6: Omi yóò lọ ta o.
4: Nígbà tí òrùka bá gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water. Omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fún ìtẹ̀lú kúdà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbà yín gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀pẹ̀ sórí 090-351-04468 tàbí 0809-510143. Láì sí omi, kò sí iyè. Showbox bottle water, omi tó dára.
7: Bobby Jance, Lotto Money, Bẹ́ẹ̀ni tíjàwó Lotto.
8: To all our customers of Golden Chance Lotto, una do well for una ogbonge patronage. Golden Chance Lotto, they assure una say una go benefit and they satisfied as una dey with us, gidigba. Golden Chance Lotto, they pay winnings kia kia. Your winnings na your own. We no go ask or collect from your money and you fit collect them anywhere for Golden Chance Lotto kiosks or shops. Now this one, make our customers get confidence in us and Golden Chance Lotto don't ready to make the enjoyment continue for customers. Play Golden Chance Lotto, win, make you collect your money instanta for any of our payment centers for this Ogbonge country. Now waiting make Golden Chance Lotto the leading general among others. Golden Chance Lotto, the surest way to become a millionaire.
9: On Lagiliwa FM 96.7.

ó dẹ̀ ń dùn mí pé gbogbo àwọn olólùfẹ́ tá a jọ máa ń ṣètò èyí. Àwọn orin tí mo lò láàálẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ gbé jẹ́ kí n sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti pè wọlé kò sẹ́yìn tó mọ̀ dáadáa. Àwọn olódàjá kí n lọ rí túlé tí mo lọ rí náwó gan playlist ti Babatunde Adeyanju ní Agbaman. Lọ́rí náwó mú playlist nínú àwọn ibi tán kó wọn jọ sí playlist ti Mosolekan. Mo ní playlist October 19th, 2025 lẹ́lẹ́.

0: mo ń gbádùn yín lọ.
1: Àtòdàdé ẹ̀gún kìmí ní dàdé. Alleluia o máa fẹ́ olùgbàlà.
0: Ẹ mọ̀ gbà ẹ rántí ìgbà tí orin yìí jáde abẹ́ ba tó ń rìn lọ́wọ́ ni.
1: Sà àrá sẹ́gun ti lórin yìí.
0: Ok.
1: Èmi gan dàbí pé mo ní àwọn rẹ́kọ́dì kan nílé gan ṣùgbọ́n àtijọ́ yẹn ó ní mi ó nira díẹ̀. Láwọn rẹ́kọ́dù fi fẹ́ nílé.
0: Ẹ̀yà ẹ̀yà.
1: Àwọn gúdù mọ̀ kódà mo ní ayé yẹ àtura kò ní ilé kankan mọ́ mi. Ọdún yìí àtura kò ní ilé kankan mọ́. Ohun tí mo gbójú lé ayọ̀ rí. Gbogbo ohun tí mo béèrè lọ́lọ́run yóò ṣe. Ayé yìí àtura ọdún yìí àtura kò ní ilé kankan.
0: Yes, ẹ ṣe gan-an.

àwọn orin ìgbani làwọn orin tó jẹ́ pé wọ́n máa ń pe àkíyèsí tí wọ́n máa ń ṣe ìwàásù kódà ọ̀pọ̀lọpọ̀ a máa sọ̀rọ̀ nípa nǹkan tí èèyàn ń là kọjá lọ́wọ́lọ́wọ́ a wá dàbí ìgbà àtẹni tó ń kọrin bá wọjú tó bá rí nǹkan tí èèyàn ń là kọjá nǹkan tá tún máa dùn mọ́ mi nínú àbí kí n sọ pé nǹkan tó máa ń dùn mọ́ mi nínú jù àbí tó tún máa ń dùn mọ́ mi nínú nípa àwọn orin ìgbani ni wípé kò sígbà tẹ́ ẹ lò ó kò sásìkò tẹ́ ẹ lò ó sì ń bàgbà

èyí ló mú mi rán ìjọ mímọ́ wa láti wá kìlọ̀ fún yín. Bẹ́ni tó bá gbọ́ kó bá lè yè fún ara rẹ̀.

tí mo bá ẹnu Ezekiel sọ. Nínú ìwé Ezekiel orí kẹtàlélọ́gbọ̀n bẹ̀rẹ̀ ní ẹsẹ̀ kínní. Ìbádọ́ra bí ìwọ bá lè kà á, torí ó ṣe pàtàkì fún gbogbo olùgbọ́ ọ̀rọ̀ yìí. Iye, ayọ̀, àlàáfíà.

ọ̀pọ̀ nínú ọmọ ènìyàn kó alẹ́ aya àyà máyà tó bẹ́ẹ̀ gẹ́. Àní wọn wọ alẹ́ ayé máyà tó bẹ́ẹ̀ gẹ́.

0: ayé ṣe rí lẹ́gbọ́n yẹn. Lẹ́yìn ìwà ìbàjẹ́ wọ̀nyí.
1: Lára àwọn nǹkan tó máa ń kúnnú àwọn orin ìgbàanì rèé.
0: Lọ́dọ̀ mi lọ́jọ́ ìkẹyìn.
1: Àwọn ìwàásù.
0: Lẹ́yìn ikú yín.
1: Ó yẹ jẹ́ ń kọ̀ǹplíìtì orin yẹn pẹ̀lú ìwàásù ti bàbá Lákin Ládèbù níbo là ń lọ ìyẹn ní ayé orin.

0: baba nla ke nla de bo ni bo mo nlo leyin yin o mo jan daru mo to e je lo ri polowo ojo tun ba para de nko mo wa lo ni ta fi ma da ba lo ni to ojo
1: lagili wa fe 96.7
2: Olorun ta ma ta se o o se bebe
3: Olorun ta ma ta se o
4: Baba ni to n fi ona abaye ku olowo ogun woli kan be ni lu bado ti Olorun lo to select ona abaye ku olowo ogun o gbogbo Friday lago mejo wura 8 a.m. awon eyan ma n kora jopo lati gbadua la fe pe yin leyin adua laye wonowo kanseli ma wa lati ri woli o nilo lati soro apapo ba ti n kule lemi Olorun o ma tu asiri ogun ojo gbogbo pelu ona abaye oju ese awon taaro woli Friday ose yi gbogbo ẹni gbese mu lọrun dundun akunrin ati obinrin to ti dun fun mari eyin bo woju Olorun fun ọmọ rere awon ẹni okunkun fi aisan de mọlẹ gbogbo ẹni fẹ rere ajo lo ilu oyinbo olúwa gbẹdẹ ni kẹ máa bọ lọjọ Friday ọsẹ ìlàgọ mẹjọ òwúrọ ATM wọlé obìnrin jíò àti wọlé ọkùnrin IO ajílúrí atamátàsé ìjẹ èsù gbé kalẹ̀ ń dá ọ èsì èsì atamátàsé ibùdó agbára àánú tó ń bẹ lọ́lọ́wọ́ ń bàdọ̀ Friday ọsẹ yìí àṣírí ogun ayé rẹ máa tú ọ̀nà àbáyọ máa ń là.
5: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
6: Ọ̀gá mi, ẹ gba omi, Showbox bottle water, kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
5: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀, ó mọ́ lóló, ọkàn mi balẹ̀.
7: Omi yóò lọ ọ̀tá o.
6: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water, omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fún ìtẹ̀lú kúdà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbàyín gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀pẹ̀ sórí 090-351-04468 tàbí 0809-51014-3. Láì sí omi, kò sí ìyè. Showbox bottle water, omi tó dára.
8: Everybody kú ní ẹ́, ní ikú lásán lẹ́.

0: yes, yes, yes, yes.
1: Ǹjẹ́ ẹ̀yin wá ibi tó dára tó mọ́ tónítóní tí ẹ ti lè gbádùn àkókò yín pẹ̀lú àwọn ènìyàn yín? Ẹ káàbọ̀ sí K2A apartment, ibi tí ìtùnú ti pàdé ìdárayá, bóyá fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí, bachelor's eve, picnic tàbí àpéjọpọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti ẹbí. K2A apartment ń gbà fún yín. A ní ìyàrá ìgbàlejò tó gbòòrò, àwọn ìyàrá tó dùn láti sùn, ilé ìdáná tó ní gbogbo ohun èlò òde òní, àti balùwẹ̀ tó mọ́ tónítóní. Nínú àyíká tó ní ààbò, a tún ní wi-fi ọ̀fẹ́, video games àti snooker. Kí ẹ lè sinmi gbádùn ara yín. K2A apartment wà ní number 6 Infinity Close, Alpha Grace Estate, lẹ́gbẹ́ Gasland, ilé tuntun Jericho, ìdíṣe Ìbàdàn. Fún ìbéèrè tàbí ẹ̀yin fẹ́ sanwó àsanlẹ̀, ẹ lè pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí nọ́mbà yìí 09077051813 tàbí 09129981024. Ẹ tún lè mọ̀ sí nípa wa lórí gbogbo social media handles wa at K2A apartment. K2A apartment, ìgbádùn ayé yín pẹ̀lú ìrọ̀rùn.
2: Ìlera lọ́rọ̀.
3: Kàrà ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ́dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápí ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fẹ́ ìlera bíi àìróorunsùn, ara títa, ṣángun-ṣángun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó máa mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa bẹ̀. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó ń tú àṣírí ibi táìsàn fi ṣe bùba lára ẹ̀dá ló mú alárápí ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápí ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 08138855308 0813885 5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápí ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
4: Your future is calling, and at West Midlands Open University, your possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels. There's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Fenele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
5: Lagunu FM 96.7.

0: kan ni Lagelu re Lagelu 96.7
1: dede moto Nigeria
0: orin igba ni le to te tin bo yen lati bi owo ago meta ati ti asiko ta wa e
1: oyi ti owo epo nse sege sege
0: aje ma fi anfani ki ma fi dupe lowo gbogbo eyan lulufe ta jo se yen lojo tin ni
1: gbagbo yin ti wa
0: ayin te gbo wa lori radio kaakiri
1: gbagbese owo larugbe
0: orile ede Nigeria ayin te o wa lojo opo ti Facebook kaakiri gbogbo agbalaye
1: ẹni tó lè fọgbọ́n oríṣiríṣi
0: ẹyin tẹ rẹ gbọ́ wa káàkiri àwọn radio apps káàkiri gbogbo àgbáláyé náà
1: ìtì wí kájọba ìbára wa
0: gbogbo yín pátápátá ládúpẹ́ lọ́wọ́ yín pé ṣé o ẹ̀kọ́ àdúró ti gbogbo ìgbà.
1: olórí tí ó fòtítọ́ inú àti bẹ̀rù ọlọ́run ṣàkóso wa.
0: àmọ́ rírì eyín a sì mọ àǹfààní dídúró tì kẹ dúró tì wá tẹ fi ń gbọ́ wa.
1: níwọ̀n bí òrùn àti òṣùpá yóò ti pẹ́ tó ara mi.
0: olágbèǹgà ọmọ máa jà yìí.
1: yóò máa gbèrú sí.
0: lórúkọ bàmí balẹ̀ bámidélé ọmọ adéyanjú.
1: látọjọ́ òní lọ.
0: mo tún ń dágbére fún yín lọ́sẹ̀ yìí.
1: ilé gbogbo wa.
0: ẹgbẹ́ ká tún jọ pàdé nínú ìdùnnú àtayàn tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀.
2: àìrínà àìrínà tó wà ní gbọ̀ngàn.
0: àtẹ̀mí àtẹ̀yìn tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ àrùn ní dàwọn ti lọ́sẹ̀ lẹ́dọ̀ọ́. ìpàdé mi àtẹ̀yìn lọ́sẹ̀ tó ń bọ̀ ó tún di ayọ̀ ó dìdùnnú lọ́sẹ̀ lẹ́dọ̀ọ́ ó dàbọ̀ ìyẹn látàpá bí.

0: Adekunle the great source lórí nìkẹ́ máa gbọ́ lágbèrè 96.7 FM torí pé ó ṣe dáadáa gan.
1: Ayé bá ti ń ye ká máa bá wọn yé.
2: Ìbàdàn kí ni soo.
3: Soo sọ ni.
2: Kí lẹ fi jókòó.
3: Mo ti fi ẹ̀ ni.
2: Lagini 96.7 FM.

0: kú sẹ́ni tó ní.
1: Ọmọ ìbàdàn ni wọ́n jọ lórí ilẹ̀ àbí ti bá jáde.
0: Mo kí yín níjọ tàwú sí.
1: Jẹ́yẹ́jẹ́yẹ́ àbúyọ̀ lè gbà wọ́n dára.
0: Mo kí yín níjọ tàwú sẹ̀. Mo kí yín ní ìlọ́kùnrin. Mo kí yín ní ìlóbìnrin.

0: mú kí ní ọ̀kànlélẹ́rú gba ojúlé. Mú kí tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́. Mú kí tológun tológun. Mú wá kí lókọ ọlọ́run ọba ọba àjọkí ayé ọba àsàkí ọ̀run. A dàgbà mọ́kú atẹ́rẹ kárí ayé òrìṣà ọba Mukumusa. Eléti gbàròyé agbanilágbà tá agbanimọ́kú bì kan. Ìgbà tí gbalá ìlara ọba tí gbalá ìlẹ́ nìkan. Òkìyìn kàsán. Nílẹ̀ yìí tẹ́ dókè òkun gbọ̀n. Kí ló kọ ọlọ́run ọba Happy Sunday. The first Sunday in the month of October 2026. Gradually we are moving to 2027. Inshallah. Abimbola ni nbẹ lẹgbẹ mi. Bí ìgbà àjẹ́ bá ń sọ́ lé olódùmọ̀rẹ̀ lè ṣe ń sọ mi. Ń wò mí ojú ẹ̀mí rẹ̀ méjèèjì àti títà àti tìtinú ló dàbò mí. Ṣé lónìí àájọ lẹ̀kọ̀ bí ike tó bọnú náà ni. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba. Ọba tó kà mí yẹ láti dún lórí rédíò fún Sunday àkọ́kọ́. Èé ṣe nípa ọgbọ́n àbí nípa agbára tẹ̀mí bí kò ṣe nípa orí ọ̀fẹ́ ọlọ́run. Ló fi jẹ́ pé gbogbo ìṣẹ́jú àti wákàtí ayé mi èmi fi ń yin ọlọ́run ni. Àwọn tá a jọ bẹ̀rẹ̀ eré ìdíje ayé wọn ò sí lókè pẹ̀ mọ́ àwọn kan sì ń bẹta yóò mọ̀ wọ́n. Ìwà aṣagbára àtọ́gbọ́n orí mi lẹ fi mọ̀ mí. Bí kò ṣe nípa àánú àtò orí ọ̀fẹ́ ọlọ́run. Ẹ kúlé! Ẹni tí ò kí ni kúlé pàdánù ẹ káàbọ̀. Adébísí ò ń tẹ́tí ilẹ̀ pọ̀. Mo kí yín o. Ló kọ́ bàbá mi. His Imperial Majesty. Àkànmú olówó tí ó jèrè. Àbọ̀rọ̀ tí ó sọ ẹ̀lẹ́gbàndín kan. Bàbá lọ́yà ọkọ̀ lọ́yà. Àgbàsọ̀rọ̀ tó dàgbà àṣèlú. Adọ́kẹ́ mọ̀ fọ̀hún tá a mọ́ tẹ́ntí ń ṣe. Bàbàrìbà. Mo kí ló kọ gíwá àgbà fún iléeṣẹ́ yìí. Ààrẹ Túndé ọmọ aláwúwo. Mo ò lọ́gà òdẹ. Mo kí ló kọ olóòtú ètò igangan ọ̀rẹ́ mi padì tó padì. Mo gbé kinní yẹn lẹ̀ máa ṣẹ́ mu. Bàbàrìbà. Gúrúgbà ló oògùn àkànwó. Aráyé ẹ mọ̀jẹ̀ wà nù nira ìnira ò dáa o. Bó bá ti fíìlì ẹ̀ pé nira ò dáa ìwọ náà mọ̀ fi yàn nù nira. Lókun aṣọ òbúra alẹ́ Ìbàdàn. His Imperial Majesty. Abdulrasheed Adewolu Akanmu Oladoja. Arusa Adipeka. Lókọ wọn ni mo fi ń kí alọ́sàn tò ní pé ẹ kú àmójúbé ètò òpómúléró. Títí dọ̀là ní ìṣàwọn kan ní kàyéfì pé kí ló ń pe ètò ìjàn òpómúléró ni. Kí là ń pè ní òpó tó múléró ní Ìbàdàn. Ká tó dolúbàdàn mọ́ gàjílà dà. Abọ́kù mọ́gàjílà di jagun. Láti jagun láti di ẹ̀karùn-ún láti di ẹ̀karùn-ún balógun ẹ̀karùn-ún Olúbàdàn. Ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mi ò bá bọ́ láti di Olúbàdàn lẹ́bàdàn. Ìran baálẹ̀ kan lẹ́bàdàn ò ní di Olúbàdàn rán mọ́gàjí ní di Olúbàdàn lẹ́bàdàn. Ń ló fi jẹ́ wípé mọ́gàjí lọ̀gá baálẹ̀ nìbàdàn. Mo kí yín o bàbá mi. kí balógun lẹ ìbàdàn. Bàbá mi ọba Tajudeen Ajibọlá. Ẹ bá ń kí ọ̀tún Olúbàdàn lẹ ìbàdàn. Ọba Eddie Oyewole Afokunlaja bíbọ òsì. Gbogbo ọmọ Falkland ọwọ́ yín ìdàlókè ọjọ́ ìrọwọ́ yín ẹ̀yìn ọmọ Afokunlaja. Mo lọkọ̀ ń fọkọ̀, mo fẹ́yàwó ń fọkọ̀, ọwọ́ yín dà débi sí ìwọ́dà, ìwọ́dà, yàwá, àwárí,
1: àwárí.
0: Orí ẹ wà ń bẹ̀.
1: Ó wà ń bẹ̀.
0: Abiola Yaleyale mo kì í. Mágàjí Ọlá Olúwa Owólabí Ọlákùlẹ́yìn XAN. Àgbà òfin àgbà agbẹjọ́rò. Akọni iwájú adájọ́ mo kì í. Mama Ọláyinka Ọlájídé ológun ẹrú ni ń gbé nílẹ̀ Ìbàdàn. Pápá Christopher Látàáwẹ̀ mo kì yí o. Ẹ bá ń kí mọ́gàjì ilé agbọmọlà nílẹ̀ Ìbàdàn lóde ajé. Ilé olúsọjínú. Ajì sọ́lé ọ̀lẹ́dẹ̀jọ́ mo kì í. Màmá Olúbùnmi Olúwa Ilélógún Ẹrú Lẹ̀bàdàn yọ ọlọ́pàá. Màmá Dickiness Folúkẹ́ Ayáderómú. Ẹkún ilé ó ti bẹ̀rẹ̀. Ẹjẹ́ wo fi ṣe. Ẹjẹ́ wo fi ṣe. Alájì ìtájú ní oyè ọmọ oyè wọlé. Ọmọ Afọkànlàjà bíbò sí mo kì í. Ẹ bá ń kí mọ́gàjì ilé Afọ́nkà. Olóyè Saidi Akintóde. Àwọn ní ẹni òkú sì bí àtolú àná. Ṣé rí nǹkan ti fẹ́ bẹ̀rẹ̀? Ẹ rí pé ní àyá àjẹjọ́. Ẹ mọ jẹ́ àgbàgbé wọn o. Ẹ mọ jẹ́ àgbàgbé wọn. A lè gbàgbé àwọn èèyàn kan lọ Ìbàdàn. Alájì Kabiru Jara Ruru mo kí yín. Abíjẹ ló mú lé sí ti ń gbé lọ́wọ́lọ́wọ́. Ó ṣètò àǹkárá èèyàn bí ogún tí wọ́n hà ní December táwọn èèyàn kan ó fi bọ̀rùn tí wọ́n fi sáṣọ
1: ọdún. Agbára Ọlọ́run
0: kan mọ́. Ó kù sọ́wọ́ rẹ o Kabiru ọmọ Jara Ruru.
1: Agbára Ọlọ́run
0: kan. Èèyàn ogún lórí ètò òpómúléró ni ló fò ní aṣọ àǹkárá. Èèyàn ogún. Èmi ètò olóṣèlú
1: ń lọ.
0: Èmi
1: àtúntò ètò ìdàkọ́ pọ̀.
0: Olúbàdàn of Texas. Pastor Doctor Olúfẹ́mi Ọláyíwọlá. Ọmọ wọn ní ọlọ́sọ̀ọ̀sì lókè Lábọ̀sìndé. Láìmí ọmọ ogun sẹ́yà. Bàbá mi John Ajibọlá Olúwọlé. Ambali Aziz. Àwọn ní ọ̀lẹ́ òkú sì bí àtolú àná. Mo kí yín ẹ káàsán. Bàbá mi olórí kan ti ń bẹ nínú ilé bá. Bàbá mi etí láòyè. Di ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù kẹta ọdún tí mo dàbọ̀ pé ọgọ́rùn-ún ọdún gérégé tí ẹ ti wà lókè pẹ̀. Àgbà wọlẹ̀ ń bàdàn. Adéwùmí Kazeem Adékazeem wà ní Facebook. Fátímọ̀ Lásìsàn ọmọ Wùmí. Ọlá Akeem orí olówó. Aṣíwájú Àbáyọ̀mí Ìjọba ṣíṣe. Ọmọ wọn lé ọ̀gbọ́ gbàgbé ìyàwó fájọ bí ajagun jẹun. Bánkì mọ́gàjì ilé ọ̀gbọ́ gbà. Olóyè Victor Muftau. Adébímpé. Adékúnlé Kabiru mo kí yín. Àwọn èèyàn ti kún Facebook dẹnu. Bí ń bọ́ lọ́wọ́ ààrẹ àmúlélélé. Hello. kò sí tí ó sí ó ké fún ọ ní àwọn nǹkan líkan bí ké fún ọ ní àwọn nǹkan líkan ó pọ̀ bí yẹrin lọ́wọ́ mi ní aṣíwájú ìjọba àṣìṣe mú kí ọ lẹ́ẹ̀kan sí ó ní ẹsẹ̀ ń bà mí bàrìbà bó bá ti tó àwọn epo àkànṣíwájú máa tó táyé kọ́lẹ́sì lè máa tó bàrísà lè máa tó ìbàdàn ní mí ẹran mọ́ńtà mi ní olúyọ̀lé ọmọ agẹ́sí kó sínú ilé ìbàdàn á mè sọ̀rọ̀ àgọ̀ mọ́ dà sọ́rọ̀ wa. Bó bá dá sí ìwọ ni wọ́n dẹ̀bi rẹ̀ rù. Ẹni orí òdi gómìnà ńlẹ̀ Ìbàdàn ọmọ Ìbàdàn náà ni. Bọ́lá kí ni ǹda? Ǹda? Ìwọ ọmọ ìtòrí ọlọ.
2: Ọ̀pọ̀ wa inú rẹ̀ orin.
3: Ọ̀pọ̀ ńlá ńlá ni mo máa dá.
0: Mo fi ṣẹwọ́ ni o.
3: Bàbá bá ti rọ́ mọ́.
0: Torí yín sì ni.
3: Bàbá méje bá ti.
0: Àkànmú mo fi ṣíwọ́ ọṣẹ́ lónìí, mo fi bẹ̀rẹ̀ ẹṣẹ́ lónìí.
2: Ìpò ọ̀pọ̀ wa nínú.
0: Ọmọ wọn pọ́pọ́ ní Ìbàdàn.
3: Bàbá.
0: Tẹ bá ti láìkì ẹ̀kẹ́ ẹ̀kẹ́gẹ́ lọ ní yín ní Facebook pé olúpojú ó máa ronú.
3: Ká má torí ọ̀rọ̀ ká má borin kíkọ jẹ́. Kíkọ́ ni mi máa ń wè alágbára ni ló ti bòṣù pádọ́ba. Ọlọ́run ló bá kan mú jọba pèdèpèdè o.
0: Yá a bẹ jẹ ẹlẹ́gùsí. Igè kéde Amosi. Àkànmú ò jẹ nìkan lówó. Lẹ́ ń gbọ́ ní
2: 6.7.
0: Bẹ́ẹ̀ bá ń pàtẹ́wọ́ fún iléeṣẹ́ Lágelu ẹ pàtẹ́wọ́ fún ọ̀gá wa pátápátá tó di ọmọ láwùjọ. Ó ló ṣàwájọ pé jẹ́ mọ́ wo àwọn eléyìí lọ́pọlọ àwọn eléyìí mímọ̀. Ó gbé fáwọn eléyìí làákà ń bẹ lórí wọn ẹ máa dún.

ina rojo to le finally baba ku tonu gan ti bojo adebisi

0: kúkú yáwó rà á. Abẹ́ ń gbá gidi.
1: Ìyá ọmọ àbàdàn, ẹ̀ ń lé fọmọ àbàdàn
0: sí ẹ́.

bọ Nàìjíríà lóró. Mo fà mí ẹ̀yìn láwùjọ ẹgbẹ́ mi Ọlọ́run. Ìjọ àti dayé láti mọ jura wa lọ. Ẹni ojú ọ̀rọ̀ lòún retí rẹ̀, ìwọ náà wẹ ní tó ojú lọ wẹ̀yìn àwọn kan bẹ lẹ́yìn rẹ. Kí n bá rówó aṣọ ọdún December, èyí tí mo wọ̀ yín kọ́? Sáṣọ oṣù ni. Ani kí n ti rí láfúnjẹ. Mo bi dọ́kítọ̀ mi yàrá, mo ní ẹgbọ́n sí kí n mọ̀jẹ̀ lẹ́fún. Ó ní bàbá ẹ kọ́ntínú.

0: Ọlọ́run ò sì jà rẹ̀ yìí. Nígbà tí ní adarí tó dáa.
1: Orí tó ń salọ́bàrí ṣẹ́.
0: Ẹ bá ń gbé kiní nù físà. Òkè ní ẹ fi sí.
1: Ọ̀rọ̀ ojú wọ́ tún bọ̀ ń lọ́yà sí lọ. Ẹni ní ilé iṣẹ́ fún mánéjà tó ọmọ ṣẹ́ o.
0: Ẹlú ẹ bá ń gbá. Ojú ò tì yín.
2: Ẹ bá ń gbọ́ mọ òkè.
0: Láńtí láńtí.
2: Ẹ kú gbìyànjú.
0: Ẹja kọ́lọ̀ nìkan. Agbára wa ò ká.
2: Ẹ wò ọmọ àjà o.
0: Ojú ò ní sí tì.
2: Ogún àti láti wọ̀ fún lórúkọ
0: mi. Mo mọ. Mo ti mọ̀ yín, mo dóhùn yín mọ̀.
2: Ẹ bá ń lo Rasidi.
0: Rasidi Ayinde.
3: Báwọn
0: mèrè ń gè sí ọjọ́ ń lọ. Báwọn mèrè ń gè sí.

0: lókè.
1: Lanti.
0: Ìyá ẹ̀bẹ̀ jìbọ́ ni sáàtì lágùn.
1: Wọ́n wà gan-an orí gan-an, yẹ ti bàbá yẹn, bàbá náà ń jó.
0: Mo ti jẹ́nu, ojú òní ti yé.
2: Àmì àṣẹ.
0: Ẹja kọ́lá.
1: Agbóluwájẹ́ Tátàlọ̀.
0: Agbóluwájẹ́ àbí Tátàlọ̀. Ha! Bó o láṣẹ wá sí lónìí báyìí wọ́n lọ. Ó mọ̀ dọwọ́ rẹ àmúlélé lè bí ń bọ́lá. Bó o lọ ṣáṣe. Ìjọ ò ní iṣẹ́. Ìjọ ò ní yíṣẹ́ ìmáìsùn báyìí. Ó yà ń kiri bọ́ta tó bá ti yá àwọn mẹ́wàá rẹ̀ dáa. Ló kọjú yẹ mo wà láì tó fi dago mẹ́wàá bí mo wà rẹ̀. Ẹ máa gbọ́ mọ òkè.
2: Lanti.
0: Àmì àlékún sàlám wà lámọ̀tún lára bára kàtí. Mo kí lóko ọlọ́run ọba.
3: Àwa pẹ̀lú wa ń gbádùn yín.
0: Ẹ ń gbádùn
3: yín. Ẹ fún mi ní Fàrísà.
0: Alájà gbà. Ọmọ wọn láyẹyẹ. Ó dáa. Àbà gbogbo ẹ̀ lábà tètè àní sẹ́ni kankan. Ẹ mọ wọ̀rí. Àbà tètè àní sẹ́ni kankan.
3: Àwa gbádùn yín lọ báyìí.
0: Ó ti yé mi.
4: Ìgbẹ́ táde kọ́ mi o, ọ̀làwùn ọ̀
0: ẹ jẹ́ kí n lọ rẹ̀ tajà náà tó ní n ò lọ́rùn gbèsè. N ò lọ́rùn gbèsè tó sùn kẹsẹ̀ ń gbé bí bọ́lá tó ti níbi. Olúdé lóko bá wa o. Olúdé mi o. Ọjọ́ tó o ti wọnú ara wọn jù. Àbí òyìnbó. Ó dà mo ti ogi mẹ́sàn-án mo ti rà. Lóko GM. Bẹ́ẹ̀ni. Ẹ wo mo ń padà bọ̀ ẹ jẹ́ kí n lọ rẹ̀ tajà má ti á padà dé. Barista Tátàlọ̀ àbí Òyọ́ lórí iṣẹ́ tí wọ́n lọ ẹ lẹ́nà o ní 6.7 lágẹ̀lú ní ẹsẹ̀ mi lógún ọlọ́run ẹ lẹ́nà ẹ̀kú kalẹ̀.
5: Lágẹ̀lú FM 96.7.
6: Bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
7: Ẹran jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé. Àìróorun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀yìn ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
8: Sisi gbagada ilẹ̀lẹ̀kùn ilé iṣẹ́ agbófinró lọ́jọ́ kọjú.

0: nínú iṣẹ́ ìròyìn ṣáàkiri àdálà ayé.
1: ẹyin tèmi báwo ni o ṣe wà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
0: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Bọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ. Kúrúkú mọ́ nínú. Nírànlẹ̀. Máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́. Tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lájolú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lájolú 96.7 FM, Pastor Sunari Olúwafẹ́misọ́lá ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Ní ọ̀nà tó ń tọ́ ni sí àṣeyọrí, make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
7: Lágbélú FM 96.7.
8: Ẹ jẹ́ kájẹ́rẹ́.

0: ẹjẹ kẹsẹ.
1: Gbogbo mi àtẹ̀jára mi tí ò da, ó sì bọ́ ọ̀tá. Ọlọ́lọ́ bí ẹ ṣe gbà. Ìmáfíà jẹ Peter.
0: Ẹjẹ kẹsẹ.
1: Hello.
2: Ẹ bá ń gbọ́ mo kì.
1: Lanti.
2: Ẹ kúrò lẹ́ o.
1: Ẹ kúrò lẹ́
2: mo kì. Orúkọ mi ni Tàwí Dàgbà Sáàkì láti Inípò Ìbàdàn.
1: Ok.
2: Ẹ kúrò tó.
1: Ẹ jẹ́ akọ́lọ̀ nìkan.
2: Ẹ ò ga. Ẹ fún ètò àgbàdo ni o. Ẹ fún orí báwa fẹ́ ṣe kẹ́ ẹ fún wa.
1: Ọjọ́ ti lọ nílé fún lónìí mọ́ lónìí oríjọ́
2: náà.
1: Ẹ mọ́ kánmọ́sà ilé ìjẹ́ létí kó fi dijọ́ mẹ́jọ àbí òye
2: yín.
1: Yóò filatí mo dé yìí.
2: Ọ̀dà.
1: Ìbéèrè ń bẹ lórí ẹ̀jọ́. Ṣé ti ní filatí mo dé?
2: Mo rí. A wà lórí Facebook.
1: Ìbéèrè ń bẹ lórí ẹ̀jọ́ mẹ́jọ.
2: Ẹ bá ń gbọ́ mo pè.
1: Lanti.
2: Olúpàlélu ọmọ aléké kéjọba.
1: Nǹkan ò ní sẹ̀mí rẹ.
2: Ẹ̀pọ̀ ọkọ̀ ìyàwúrà.
1: Ọlọ́run ní bẹ pẹ̀lú mi.
2: Àlàbọ̀ ọkọ̀ ìyàwó ẹ̀ bá mi jì láti dúró mi ẹgbẹ́ ìjẹ́kù sí mi rí.
1: Wọ́n gbogbo ẹ̀.
2: Báàmí mo fi yín bẹ́ ń o. Nǹkan ò ní ṣe yín kò ní sẹ́ni yín.
1: Àṣẹ o.
2: Ẹ̀kọ́ tó.
1: Ẹja
2: máa gbádùn orin yẹn náà lọ. Àlàbọ̀ láti dúró mi.
0: Orúkọ Sẹ́tì Sani Fanje.
1: Ẹ bá ń gbọ́ mo kì.
3: Hello.
1: Hello sí ní ẹ bá ń gbọ́ mo.
3: Lanti.
1: Orúkọ yín àti ibi ẹ ti ń pè.
3: Ẹ̀yà. Akẹ́tọ̀.
1: Ẹja kọ.
3: Ọlọ́dẹ Lukman látọ́lákà mi ìdí ọya.
1: Ojú ò ní tì yín.
3: Ṣé wà
1: ní Facebook?
3: Mi ò sí Facebook o.
1: Ojú
3: ti palẹ̀ sí mi o.
1: Ojú ò ní tì yín sálẹ̀ ẹ bọ́ ń fọ́tò. Nǹkan ò ní ṣe yín. Ẹ bá ń gbọ́ mo kì.
4: Lanti.
1: Ẹ ti wọlé o.
5: Ẹ bá ń gbọ́ mo òkè.
1: Lanti.
5: Abilékọ Àmùdá ó jẹ́rè ló ń pè o.
1: Yóò dá fún yín.
5: Àmì o, ẹ kú ètò.
1: Ẹ dúná Abilékọ Àmùdá ó jẹ́rè.
5: Abilékọ Àmùdá ó jẹ́rè látọlọ́pọ̀ ẹlẹ́rìí àpáta Ìbàdàn.
1: Sẹ́yìn nìyàwó bàbá ó jẹ́rè ni.
5: Èmi máa ní.
1: Ṣúgbàjá.
5: Mo
1: ti jẹnu. Nínú orin.
5: Obèsèrè mo
1: fẹ́ o. Ìrọ́ni o. Àbáṣì.
5: Ẹ bá ń wo.
1: Ọmọ wọn ló pọ̀ yí ọ̀sà lẹ́ẹ̀bàdàn.
5: Ẹyin oyin ni mo fẹ́.
1: Ojú ò ní tì yín. Ayé ò ní kájọ ẹkún délé yín.
5: Àmì.
1: Ẹ̀wò mọ̀ ń bọ̀ ẹjẹ́ máa wà lọ. Hello.
2: Ẹ bá ń gbọ́ mo kì.
1: Lanti.
2: Ẹ máa fún iṣẹ́ Ambali Asis láti Amẹ́ríkà ni.
1: Ojú ò ní tì
2: yín. Ẹ wá gbẹ́lu wọ̀ bàdẹ́bẹ́ ni pé nígbà tẹ́ ń sọ̀rọ̀ ọ̀rẹ́ wa ń kó sí mi lójú orí bẹ́ẹ̀ tí mo wà lábọ́. Wà láì bó ṣe rí gẹ́lẹ́ ni
1: ẹ.
2: Wà á rí pé rédíò mò ń gbọ́.
1: Rédíò lẹ́yìn.
2: Ẹ rákò. Bọ́mọ̀ pọ́jọ́ ti lọ.
1: Bẹ́ẹ̀ni.
2: Ṣùgbọ́n. Bóyá níjọ́ mẹ́jọ lẹ́ lò ó tàbí tẹ́ bá fẹ́ shine out. Láàrin iwájú Adépọ̀jù olórin ni Kẹ̀kẹ́wì ni.
1: Bẹ́ẹ̀ni.
2: Ẹ bá ń lo àwọn rẹ̀ kẹ́ tó fi di Jésù. Ṣé kò ní Sunday?
1: Onírin.
2: Orí kí Jésù.
1: Ó dáa tó bá di ijọ́ mẹ́jọ yín wàá lò.
4: Lágbára
2: Ọlọ́run.
1: Torí pé advert ti pọ̀ jù lọ́rùn mi lónìí. Ijọ́ mẹ́jọ tó ti ṣe yín. Mo ti kọ́lẹ̀ bá ẹ lọ wo ijó tí mo jó lónìí. Ẹ lọ wo ijó òun.
2: Àìwò.
1: Ìjòrú ẹ̀ níjọ́ mo ti lè ṣe àgẹ̀dẹ̀ ọdún kọkànlá mi rè ìjòrí. Tí ó fi.
2: Tó olúkọ agbẹ́lọ́lá bọ́ ni mo dára sí ijó kàtó lórí títí.
1: Alájà Mọ́lẹ̀ Àṣìṣì.
2: Wọ́n gbọ́ yìí.
1: Tí ó fi di Sunday tí ó parí ọdún yìí. Bí í ṣe máa jó lórí ètò inú.
2: Ọlọ́run ni payín lẹ́kún.
1: Àmì
2: àtẹ̀yìn
1: náà. Àmì àtẹ̀yìn náà. Sátidé ti ń bọ̀. Mo ń kọ́jú lẹ́dẹ̀.
2: Ẹ bá ń gbọ́ mo.
1: Lanti.
2: Ọ̀dà olóko ẹ̀
1: bàbá àṣà àtẹ̀yìn náà o.
2: Saheed àtàwọn kan.
1: Mo ti mọ àwọn tèmi tipẹ́.
2: Ìyẹn sàbá
1: ẹ
2: mọ̀ ṣe o.
1: Àmì Ọlọ́run.
2: Ẹ kú ètò.
1: Ṣéjọ́ ń tẹ̀yìn lọ́rùn àbí ò tẹ̀yìn lọ́rùn.
2: Àwa gbọ́ ń jó èmi àtàlàbà àjọ ń jó.
1: Irọ́ ni o. Bàrìbà.
2: Olúpo àjọ ni o.
1: Irọ́ ni.
2: À ń dánsí agidi ní àtọ̀gbà.
1: Ojú ò ní tì yín.
4: Ìjọ lẹ́mọ̀
1: ní ìgbà wọn. Ẹ bá ń gbọ́ mo òkè. ojú
0: kí mo fi ro sọ isi o
1: de ma re lo ku se ju meta imbola hello
2: hello oluko
1: e ka san kuro le
2: mo ni ton kilo iwa family bi to yomo ya
1: se mo dupe
2: oni baje fun yin
1: ami olorun
2: ba ri jo pade lomo jo mejo ni
1: lagba lowo olorun
2: mo
1: a mo fa iku degbera ni
2: e ko gbagbe ile o
1: awon ile o awon eleyi
2: o ile ile o
1: te ba ri omo abadan to gbagbe ile abi oye yin iro ke so mo abadan idi iye ni ibadan
2: o sapo
1: ya pe di baba re ni ko ni gbagbe lai lai ibade gbagbe
2: baba n gbo mo ko
1: lanti lanti
2: ere gbogun oluko
1: aso teyin na
2: oluko temi lo gbe lada lati gbe eruka
1: sekini teyin lorun
2: o te lorun mo mo wo ni be bu mo la oluko
1: emi ni
2: ijo epo
1: inji
2: gbagbe lori njo
1: yi inji jo e wo ni jo mejo esiki hello
2: mo wa pelu
1: ni jo mejo mo promise yin agbada ni njo
2: mo si wa la
1: jo medogun ni wa wo esiki ti lage lu fi se ayajo odun kewa
2: oro so aduga le lo
1: fi la won mo lo loni in wa lu esiki won je mejo ati fi la ina ni njo medogun loni in wa lo esiki ti agbara ti fi do ba le nle ani njo meje lo meje loni ini fi se to njo mejo eh ki wo le o ya ki mi ko wa nigba ko ya ki

0: Ìbàdàn, kí ni so?
1: So sọ ni.
0: Kí lẹ fi jókòó?
1: Mo sì fi ẹ̀ ni.
0: Lagini 96.6

Alárìmọdé yìí àpọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

kúrò lẹ bẹ lásìkò ìsinmi òní àkójọpọ̀ ìròyìn ẹ̀ta àgbáyé lòdì sí ti gbọ̀nyìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè gajuke martini salao lóníròyìn ṣùgbọ́n ṣáájú ẹgbẹ́ àwọn kókó ilé ìtúnbẹ̀ nínú ìròyìn ọ̀hún. Ẹgbẹ́ òṣèlú ti APC náà ni wọ́n ti nàka lébù sí ọ̀rọ̀ ilé tí àmì ti sọ nípa ìyá rẹ̀ ilé tí kò rówóró ògùn fún. Fani Kayode òun náà ni ó ti ṣàlàyé ọ̀rọ̀ ilé tí Atiku sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ilé tó jẹ́ ọ̀rọ̀ àlùfáàtà sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Adóróró ni ó tún balẹ̀ bàgẹ̀ sí Kiev lórí afárá kan ilé tó jẹ́ pé àwọn èèyàn méjì náà ni wọ́n tún jẹ Ọlọ́run nípè. Balógun ikọ̀ agbábọ́ọ̀lù ti Croatia Modric òun náà ló ti ṣàlàyé wípé inú òun kò dùn pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ sí ikọ̀ agbábọ́ọ̀lù òun ní àṣálẹ́ àná ní báyìí ìgbọ́ròyìn òun.

ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ́ ti APC òun náà ni wọ́n ti sọ̀rọ̀ nípa ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti ADC Rotimi Amaechi èyí tí yóò mọ díje dupò ààrẹ ní ọdún 2027 wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún nípa bí òun kò ṣe rówó rògùn fún ìyá àwọn tó dágbére fún ayé yìí níbẹ̀ náà ni wọ́n ṣàlàyé wípé gómìnà nígbà kan rí ọ̀hún ní ìpínlẹ̀ ti Rivers náà ló jẹ́ pé gbogbo ayé rẹ̀ náà ni ó fi rọ̀gbọ̀n kú ilé owó eléyìí tí ó rí ní ẹ̀ka ìjọba ẹni tó sọ̀rọ̀ di mímọ̀ lónìí ti ṣe ọjọ́ ìsinmi náà ni ti ṣe akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ òṣèlú ti APC ẹni tí ṣe Felix Mocha náà ló ṣàlàyé wípé Amaechi òun náà ló jẹ́ pé gbogbo ayé rẹ̀ ló fi jẹ́ pé ó fi rọ̀gbọ̀n kú ilé ìjọba òun láàrin ọdún mẹ́ta tí ó ti wá kúrò ní ìṣàkóso òun náà ló ti wá ṣàlàyé báyìí pé òun kò lówó ra ọ̀gùn òun ìtumọ̀ rẹ̀ náà ni pé kò ṣe nǹkan kan rí láyé rẹ̀ tó sì jẹ́ pé owó eléyìí tí ó rí òun náà ni ó gbọ́kànlé àwọn aṣàlàyé fún pé ipò ààrẹ òun náà ni kì í ṣe ipò eléyìí tó jẹ́ nǹkan ọbẹ̀ tàbí kókó ọbẹ̀ eléyìí tí ó lè gbọ́kànlé ó sọ̀rọ̀ di mímọ̀ pé Amaechi náà ló sọ̀rọ̀ kan jáde pé ìgbàgbọ́dọ̀ àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó ti mẹ́ẹ̀ tí ó sì nàka lébù sí ààrẹ Bọ́lá Tinubu lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wà nínú wò ó ṣàlàyé wípé òun kò rówó ra ọ̀gùn eléyìí tí ó sì fà á tí ìyá òun fi dágbére fún ayé yìí lẹ́yìn àìsàn lọ́jọ́ pípẹ́ aṣojú orílẹ̀-èdè wa nàìjíríà sí orílẹ̀-èdè ti south africa fẹmi fani kayode òun náà ni ó ti ṣàlàyé nípa ìgbésẹ̀ àti ọ̀rọ̀ eléyìí ti atiku abubakar tí ó gbé eléyìí tí yóò mọ díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti adc níbẹ̀ náà ló ṣàlàyé pé atiku abubakar náà ni ó kọ̀ láti fún ààrẹ bọ́lá tinubu ní ọ̀wọ̀ eléyìí tó tó àti eléyìí tó yẹ ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún tá a wà yìí nígbà tí ó ń sọ ọ̀rọ̀ rẹ̀ tí ó sì ń báwọn èèyàn sọ̀rọ̀ ní àyájọ́ ọdún ti òmìnira ilé ìtókò fẹmi fani kayode náà ló ṣàlàyé wípé atiku abubakar òun náà ni ó hùwà bí ẹni tí kò ní olùdámọ̀ràn gidi àti ẹni tí kò rẹni bá sọ̀rọ̀ ó ní sísọ̀rọ̀ ọ̀hún sí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà pẹ̀lú ọ̀rọ̀ àlùfànṣá òun náà ni ó fi wo ẹni tí ó jẹ tí ó fi hàn tí ó sì ń ṣàlàyé irú ẹni tí àwọn èèyàn fẹ́ fi jẹ ààrẹ lórílẹ̀-èdè nàìjíríà òun nígbà kan rí náà ló jẹ́ pé ẹni tó jẹ olùdámọ̀ràn sí ààrẹ olùṣègùn ọbàṣánjọ́ lórí ọ̀rọ̀ òṣèlú ẹni tí í ṣe akin ọ̀ṣútòkùn òun náà ló ti nàka lébù sí abubakar atiku abubakar pẹ̀lú bí ó ṣe máa ń pe ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà lórúkọ náà ni wọ́n ṣàlàyé ẹni tó jẹ́ mínísítà nígbà kan rí fún ọ̀rọ̀ àwọn ọkọ̀ òfurufú lórílẹ̀-èdè wa nàìjíríà ó ní ní ọdún 2024 òun náà ló jẹ́ pé nígbà tí wọ́n ṣekú pa deborah samuel ẹni tó jẹ́ ọmọ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ní ilé ìwé kan ilé ìtúnbẹ ní sokoto ó ní atiku abubakar òun náà ló jẹ́ pé ó fi ìbánikẹ́dùn sórí ẹ̀rọ ayélujára tó sì jẹ́ pé láìpẹ́ náà ni ó tún yọ kúrò níbẹ̀ òun ló ti wá fi irúfẹ́ ẹni tí abubakar jẹ́ gangan ó ti wá ra àwọn orílẹ̀-èdè wa nàìjíríà láti mọ irúfẹ́ èèyàn tí wọ́n mọ̀ yàn sípò.

àgbáríjọpọ̀ àwọn olùkọ́ ní ìpínlẹ̀ ti Èkìtì òun náà ló jẹ́ pé wọ́n ti pe aago ọ̀la ti ń ṣe ọjọ́ karùn-ún oṣù kẹwàá gẹ́gẹ́ bí ọjọ́ ilé tí wọ́n sì ní kúrò lẹ́nu iṣẹ́ ilé tí wọ́n fi pe aago ọjọ́ ti àwọn olùkọ́ lágbàáyé fún ti ọdún 2026 ẹni tí ń ṣe kọmíṣánná fún ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ ọ̀hún ti ṣe ọ̀mọ̀wé Adébímpé Adéríyè òun náà ló ṣiṣọ lójú ọ̀rọ̀ ọ̀hún nígbà tí ó ń fọnrin kí àwọn olùkọ́ fún ipa ribiribi ilé tí wọn kò ní ẹ̀ka ètò ẹ̀kọ́ àti fún ọjọ́ iwájú àwọn ìpẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún níbẹ̀ náà ló jẹ́ pé àyájọ́ ọjọ́ àwọn olùkọ́ lágbàáyé òun náà ni wọ́n máa ń ṣe tí wọ́n sì máa ń ṣe ayẹyẹ rẹ̀ lọ́dọọdún ní ọjọ́ karùn-ún oṣù kẹwàá ọdún tí ẹ bá gbàgbé òun náà ni pé gómìnà ìpínlẹ̀ ti kwara ní ti ṣe abdulrahman abdulrazak òun náà ni ó ti kéde pé gbogbo ọjọ́ karùn-ún oṣù kẹwàá òun náà ni wọ́n fi máa sinmi kúrò lẹ́nu iṣẹ́ ilé tí wọ́n mọ̀ fi mọ rírì àwọn olùkọ́ àti ipa ribiribi ilé tí wọ́n ti kó nínú ìṣàkóso wọn ìròyìn tilẹ̀ òkèrè àwọn afárá tó ṣe kànrìn náà ni àdó olóró tí ó tún dún gbàmù níbẹ̀ báyìí látàrí àwọn àdó olóró ilé ti ikọ̀ gbogbogbò orílẹ̀-èdè ti russia tí wọ́n yìn láti bí ọjọ́ mẹ́rin sẹ́yìn kò dé ní àwọn èèyàn méjì ilé tí wọ́n tún jẹ ọlọ́run nípè tó jẹ́ pé ogunlọ́gọ̀ àwọn èèyàn náà ni wọ́n tún fara pa lórí afárá ilé tó ń bẹ ní àríwá ti pervinish ibi tó jẹ́ pé wọ́n ní àdó olóró kan ló tún dún ní òwúrọ̀ ọjọ́ ìsinmi òní gangan níbẹ̀ náà ló jẹ́ pé ẹni tó wá jẹ́ ọ̀gá àgbà fún ẹ̀ka ìjọba orílẹ̀-èdè ti germany ti ṣe friedrich merz òun náà ló ṣe àbẹ̀wò alágbára sí kiev níbi tí ó ti ń ṣàlàyé báyìí tí ó sì ń pè fún àlàáfíà látàrí fọ́nrán kan ilé tó jẹ jáde tó jẹ pé ìwé ìròyìn ti bbc náà ni wọn fi léde níbi tó jẹ pé fọ́nrán ọ̀hún náà ni ó ṣàlàyé bí àwọn àdó olóró bí ó ṣe ń fò lọ́tùn lósì tí ó sì ń gbalẹ̀ bàgẹ̀ sórí àwọn afárá ilé tó ń bẹ ní àríwá ti kiev níbẹ̀ náà ni wọ́n ṣàlàyé ọ̀hún síta báyìí pé ogun ọ̀hún náà ni tó ti fẹjú kẹ̀kẹ́ lákòótán ìròyìn ti eré ìdárayá balógun ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti croatia luka modric òun náà ni ó ti fi àdénú rẹ̀ hàn bí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ bí wọ́n ṣe fìdí rẹmi yakata sọ́wọ́ ọkọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti england pẹ̀lú àmì ayò 7-0 ó ṣàlàyé pé pẹ̀lú èsì ọ̀hún náà ni ó kọ òun lóminú tó jẹ́ pé láti bí 20 ọdún sẹ́yìn tí òun ti ń kópa fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè òun àwọn kò tí ì fìdí rẹmi tó bá rí agbárin gbogbo òun tó ń kópa fún ikọ̀ agbábọ́ọ̀lù ti AC Milan ní orílẹ̀-èdè ti Italy náà ló ṣàlàyé pé inú òun bàjẹ́ ọkàn òun sì bàjẹ́ pẹ̀lú agbábọ́ọ̀lù ọ̀hún ẹni ọdún 34 òun náà ni ó ti kópa fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ tó bí 5 tí ó ti kópa fún ikọ̀ agbábọ́ọ̀lù tó orílẹ̀-èdè rẹ̀ bẹ́ẹ̀ ló wá ṣàlàyé pé ọkàn òun bàjẹ́ ọkàn òun sì gbọgbẹ́ òun ṣùgbọ́n ìrètí wà lọ́jọ́ iwájú fún ikọ̀ agbábọ́ọ̀lù wọn ní àpapọ̀ ìròyìn tàgbáyé fún ti ìrànlẹ́ ti tòní fún ọ̀kanjọ̀kan ìròyìn lè kàn sí wa lórí ìtàkùn tàgbáyé wa pẹ̀lú tọ̀nà w

0: ọjọ́ ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí, ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀ jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Prints ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prints and enjoy big discounts. Pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubai, Ibadan. Glory Prints. Ẹja àǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
1: Glory Prints, put your message on display.
2: Sisi gbagada ilẹ̀kùn ilé iṣẹ́ agbófinró lọ́jọ́ kọjọ́ gbagada ilẹ̀kùn ilé ìwòsàn nígbàkúùgbà. Àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní Lágélú FM Nìbàdàn. Gbagada ilẹ̀kùn wá sí ilẹ̀ gbogbo àyè ló gbà ọ́ polówó ọjà kò ṣèkéde ohun gbogbo tó o bá fẹ́ ní Lágélú 96.7 FM fẹ́lẹ̀lẹ̀ Nìbàdàn.
3: Ọ̀rọ̀ rí ọjọ́ wà á sì máa tà ní wìtì wìtì.
4: Togas, Togas, Togas. O tọjú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa ilé iṣẹ́ Togas Multi Dynamic Concepts. Ilé iṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa kapitiriti gbogbo ìlògùn lọ́nà ìgbàlódé tó pè yọ́ dẹ̀ nǹkan sára sí wọn. Ilé iṣẹ́ Togas tó ti bá àwọn òdí ṣiṣẹ́ fákọjẹ̀dì àti ògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ni àwọn ògùn tí ń jáde láti ilé iṣẹ́ Togas Multi Dynamic Concepts. Kà sí ara ẹ̀wò gbogbo ìwọ́ tọkọjẹ̀dì ń dà láàmú. Togas Aba Pada ni o bèrè fún, bó sì jẹ́ kíndìnrín ni tiyín. Togas Liquid ni kẹ́ ẹ bèrè fún. Togas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo ògùn wa ni NAFDA kìtì ní ló ń tẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ mọ báwa dòwò pọ̀ nílé iṣẹ́ Togas. Tẹ̀fẹ́ mọ kó ògùn wa ní ọ̀pọ̀ kó yọkù. Àbẹ́ yìí tẹ̀fẹ́ mọ ra lẹ́yọyọ. Torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn ògùn wa nílé iṣẹ́ Togas Multi Dynamic Concept ní Akala Express Blanco Bus Stop nílùú Ìbàdàn. Tàbí kẹ́ mọ pé wà nílé iṣẹ́ Togas sórí 09032949024. Nílé iṣẹ́ Togas ló ní àní fàṣán gbogbo àgbègbè tí ń ṣe ọyẹ agbára egbògi ìbílẹ̀ ká.

0: sórí ètò àkọ́kọ́ ìgbàlà pẹ̀lú apostle Paul Olúwadámiláre Kọ́láwọlé aláṣẹ àtolùdásílẹ̀ ìjọ Greater Works Revival Evangelical Church number 3 Alakija Street near Fountain Borehole behind Nigerian Tribune House Ìmọ̀lẹ́ Fàlàáfíà Ìbàdàn tàbí Omi Àdìo Ìfẹ́dàwápọ̀ Cooperative Building opposite Omi Àpàtà Local Government Development Area SCDA Omi Àpàtà Ìbàdàn. A ó ṣàwárí ohun tó ń dojú kọ, wàá sì rí ìgbàlà kúrò lọ́wọ́ ogun náà bí o ṣe fẹ́ gbọ́ ètò yìí.
1: Ọmọ ìgbàlà wálé o, wá o, ọmọ ìgbàlà wálé o, wá wọlé ayọ̀ ilé ayọ̀ tó.
2: Ẹ kú dédé àsìkò ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi káàkiri àgbáyé. Orúkọ mi ni apostle Paul Olúwadámiláre Kọ́láwọlé láti ìjọ Greater Works Revival Evangelical Church. Lọ́sẹ̀ yìí àkórí ọ̀rọ̀ mi ni Sin Lies and Dawn. Ẹ̀ṣẹ̀ bá ní ẹnu ọ̀nà kó tó di pé mo tẹ̀síwájú. Ẹ jẹ́ ká gbọ́ ìkéde.
3: Ǹjẹ́ ìwọ ṣetán láti gbé ìgbésẹ̀ kúrò nínú ìbálòpọ̀ àìtọ́? Darapọ̀ mọ́ ìpàdé Sexual Purity Club, eléyìí tí ìjọ Paul Kọ́láwọlé Global Ministry ṣàgbékalẹ̀. Ìpàdé eléyìí yóò fún ọ ní àǹfààní láti jọ sọ̀rọ̀ pọ̀, foríkorí pẹ̀lú àwọn ọ̀tọ̀kùnú èèyàn, kò sì tún rúra rẹ lágbára, tí ó máa wáyé ní gbogbo Sátidé kẹta nínú oṣù, bẹ̀rẹ̀ látago mẹ́wàá òwúrọ̀ nínú ìjọ Greater Work Revival Evangelical Church 3 Alakija Street lẹ́yìn Nigerian Tribune Ìmọ̀lẹ́ Fàlàáfíà Òkè Àdó Ìbàdàn. Fún ìbéèrè tàbí àlàyé tàbí kó WhatsApp sórí 08064282050 tàbí 09078251311 ṣàbẹ̀wò lórí ojú òpó ayélujára wa www.pkgm.org. Wọ́n ti pé gbogbo wa pátá là ń gbìyànjú láti fọra wa mọ́ kúrò nínú ìbálòpọ̀ àìtọ́, láti jẹ́ kí àwọn èèyàn náà kúrò nínú ìbálòpọ̀ àìtọ́. We are making ourselves sexually pure to make others to be sexually pure.
2: Ẹ̀jẹ̀ ká gbàdúrà ní orúkọ Jésù. Ayérayé Ọlọ́run ìyanu, mo gbàdúrà pé gbogbo etí tó ń gbọ́rọ̀ ẹ jẹ́ kí wọ́n di alábùkún fún. Mo gbàdúrà fún ọkùnrin, fún obìnrin, fún ọmọdé àti àgbàlagbà tí wọ́n ń gbọ́rọ̀ ẹ, ọ̀rọ̀ tí wọ́n yóò gbọ́ lónìí, má jẹ́ kí ó takò wọ́n ní ọjọ́ ìdájọ́. Lẹ́yìn ìrẹyìn kí gbogbo ogun ọpẹ́ àti ọlá kó jẹ́ tiyín, Jésù Kristì Olúwa wa, amín. Bẹ́ẹ̀ bó ṣe sọ fún wa lẹ́ẹ̀kan, Sin Lies and Dawn, ẹ̀ṣẹ̀ bá ní ẹnu ọ̀nà. Ẹ jẹ́ ká sáré gbo ìwé Genesis chapter 4:6-7. Olúwa sì bi Káìnì pé, èéṣe tí inú fi ń bí ọ, èéṣe tí ojú rẹ fi rẹ̀wẹ̀sì? Bí ìwọ bá ṣe dáadáa, ara kì yóò yá ọ. Bí ìwọ kò bá sì ṣe dáadáa, ẹ̀ṣẹ̀ bá ní ẹnu ọ̀nà. Lọ́dọ̀ rẹ̀ ni ìfẹ́ rẹ yóò máa fà sí, ìwọ ó sì máa ṣe alákòóso rẹ̀. Níbẹ̀ yẹn, nǹkan tó ṣẹlẹ̀ ni pé Káìnì àti Abeli wọ́n jẹ́ ọmọ Ádámù àti Éfà. Káìnì lẹ̀gbọ́n, Abeli oni àbúrò. Wọ́n wá ru ẹbọ sí Ọlọ́run lọ́jọ́ kan, ṣùgbọ́n Ọlọ́run gba ẹbọ Abeli èyí tó jẹ́ àbúrò, Ọlọ́run gba ẹbọ Káìnì. Kí dẹ̀ ló fà ni pé ọkàn ni Ọlọ́run máa ń wò? Bíbélì sọ wípé èèyàn ń wo ojú, ṣùgbọ́n Ọlọ́run ń wo ọkàn. Abel's heart was right with God, but the heart of Cain was not right with God. Ọkàn Káìnì kò wà ní pípé sí Ọlọ́run, ṣùgbọ́n ọkàn àbúrò ẹ̀ tó jẹ́ Abeli, ọkàn ẹ̀ wà ní pípé sí Ọlọ́run. Ìgbà míì wà tó jẹ́ pé a lè mú ọrẹ tó pọ̀ wá síwájú Ọlọ́run, kọ́ ló máa gba ọrẹ wa, torí pé tí ọkàn wa ò bá dá, Ọlọ́run ò ní gba ọrẹ wa. Reflection ọkàn wa ni ọrẹ wa, bọ́kàn wa bá ṣe rí náà lọ́rẹ́ wa ṣe máa rí. So ọrẹ tí Káìnì mú wá síwájú Ọlọ́run, Ọlọ́run ò tẹ́wọ́ gbà, torí pé inú Káìnì kò dára, kò jẹ́ ẹni tínú ẹ̀ mọ́, inú àbúrò ẹ̀ Abeli inú ẹ̀ mọ́, Ọlọ́run wa gba ọrẹ tìtẹ̀. Mo wá rò pé ìyẹn ló fà á tó fi jorú àbúrò ẹ̀ Abeli, pé Ọlọ́run gba ọrẹ. Nígbà yẹn tí Ọlọ́run bá gba ọrẹ yẹn, ó máa ń ná àwọn sáìn tí àwọn èèyàn máa ń rí. Ó yé Káìnì pé Ọlọ́run ò gba ọrẹ òun, ó yé. So ó wá rí pé Ọlọ́run gba ọrẹ àbúrò ẹ̀, ó wà pé so ìwọ Ọlọ́run gba ọrẹ, Ọlọ́run wa ó wá kọ ọrẹ tèmi, wà á gbà. Ó dẹ̀ make sure pé òun pa àbúrò òun. Ó ní ẹsẹ̀ ìpànìyàn àkọ́kọ́ nínú Bíbélì, ẹni tó kọ́ da òní Káìnì. Ìgbà tó wá ṣe tó dẹ́ ṣe yẹn, Ọlọ́run wa sọ fún pé gbogbo ìwà tó ń wù yìí, ìwàkiwà ló ń wù yìí, ó pa àbúrò ẹ. Ó ní ṣùgbọ́n nǹkan tó ń ṣe yìí kò dáa, ẹsẹ̀ bá ní ẹnu ọ̀nà, torí pé ìwà tó wù ìwà ẹ̀dá ni, ó pa àbúrò ẹ, torí pé kíni, torí pé gbogbo ara ẹ títíẹ̀, inú Ọlọ́run ò dùn sí. Ọlọ́run wa sọ pé nǹkan tó ń ṣe yìí kò yẹ kó jẹ́ kí ẹ̀ṣẹ̀ kó jẹ gàba lórí ẹ. Ìwọ gan ló yẹ kó jẹ gàba lórí ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ ò yẹ kó jẹ gàba lórí ẹ. Ṣùgbọ́n ó ti fi ara ẹ sílẹ̀, olúfà tẹ́ fi ẹ̀ fi ń darí ẹ. Ó yẹ kó lágbára lórí ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ó gba ẹ̀ṣẹ̀ láyè láti ní agbára lórí ẹ. Ìpinnu ẹ̀mí ẹ̀ṣẹ̀ ni láti gbà ọ́ tán pátápátá, ṣùgbọ́n ìwọ ló yẹ kó má fún láyè. Ṣé bí bá ṣe wà yìí, ìpinnu ẹ̀mí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ó fẹ́ gbà wá tán pátápátá, ẹ̀ṣẹ̀ fẹ́ máa jẹ gàba lórí wa, ṣùgbọ́n kò yẹ ká fún láyè. Àwa ló yẹ

ka ma joba lori ese nkan to na so fun kaini niyan wi pe ipinu emi ese lati gba tan sugbon ko ye ko fun laye bi ni so ni ka ma je ki ese ko je gaba lori wa awon lo ye ka ma je gaba lori ese iwo to ngbo mi yen to wo pe ah ko si bi mo yi fe se na e wo gugu awon pitch mi lori iwo ese yi na ni pe ka jina si ese gugu pornography ti mo nso gugu ibalopo aito ti mo nso lori ese na ni elomi a ma so pe ah but I cannot do without fornication ta lo so pe o le do without fornication ko ye ki emi agbere ko joba lori e elomi a ni mi le se lai ma se panshaga what do you have to commit adultery in the first place ko ye ko ma se agbere ko ye ko ma se panshaga ipinu emi ese emi to nfa to nsagbere ipinu emi yen ni lati gba e ton patapata so that a le ma je gaba lori e sugbon o lagbara lori e olohun so nibe yen o ni kaini mo ti fun e lagbara lati bori ese o gboro je ki ipinu emi ese ko lagbara lori e opolopo awon eyan loni ipinu emi ese afuni agbara wa pe ko ma dari wa ohun lo fa ti aye fi di dududu loni afira wa le fun ipinu emi ese o pinu lati ni wa o pinu lati gba wa ton patapata sugbon awon la gbogbo gba laye o gboro gba laye won ni pe agbara ojo ko se kini ko lohun ni lewo o le ni o ni gba fun wọ́n ló yẹ kó má gbà fún ẹ̀mí ẹ̀ṣẹ̀ rárá torí pé nǹkan tó bá ṣe lénìí kò ní mọ lónìí kan wọ́n lò ló mọ̀ kò ní mọ lónìí kan nǹkan tó bá ṣe lénìí àwọn ọmọ àjẹ́ńbẹ̀ o àwọn ìran tó máa tún wà lẹ́yìn ìran àwọn ọmọ wọn àjẹ́ńbẹ̀ òun ló fi jẹ́ pé òun ló mọ̀ kò ní mọ lónìí kan nǹkan tó bá ń ṣe lónìí o gbọ́dọ̀ máa ro ọjọ́ iwájú o gbọ́dọ̀ jìnà sí ẹ̀ṣẹ̀ gédégédé kò yẹ kí ìmọ̀ ẹ̀ṣẹ̀ kó ṣe lórí ẹ̀ o gbọ́dọ̀ jìnà sí ẹ̀ṣẹ̀ gédégédé káínì torí nǹkan tí ò tó nǹkan ó pa àbúrò ẹ̀ ó ta ẹ̀jẹ̀ sílẹ̀ bíbí ni wá sọ ó ní pé ẹ̀jẹ̀ káínì ó ń sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ń sọ̀rọ̀ ọlọ́run ní pé òun ti gbọ́ ibi ẹ̀jẹ̀ ábẹ́lì àbúrò káínì ó lóun ti gbọ́ ó ló ti wá sọ́dọ̀ mo fẹ́ sọ nǹkan kan gbogbo ẹ̀jẹ̀ tí àwọn èèyàn máa ń ta sílẹ̀ ó jẹ́ nǹkan tó burú jáì orílẹ̀-èdè tó bá ti ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ tàbí ẹnikẹ́ni tó bá ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ yẹn ń sọ̀rọ̀ orílẹ̀-èdè tí wọ́n bá ti ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ wọn kì í ṣe rere o torí pé ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ tí wọ́n ta sílẹ̀ ó ń kígbe fún ẹ̀sán ẹ̀jẹ̀ ábẹ́lì ó ń kígbe fún ẹ̀sán òun ló lọ́n fi gbọ́ ọlọ́run bẹ̀ wá wò pé gbà tóun ti wá gbọ́ yẹn gbà tọ́lọ́run bó bèrè lọ́wọ́ káínì torí pé ibo làbúrò ẹ̀ wá ó ní pé àmọ́ ìmọ̀-ẹ̀bẹ̀rẹ̀ skipper ó ní pé sẹ́mi ni mò ń ṣàkóso broda mi ni at the end of the day ọlọ́run wá fire ó gba ìfire lọ́dọ̀ ọlọ́run instead kò gba ìbùkún àkọ́bí ọmọ ó gba ìfire ọlọ́run wá ní pé láti sin lọ ó ní ó máa di wọ́ndárà ó máa di alárìnká ó máa di fọ́jítìf tá máa rìn káàkiri ọlọ́run wá fi àmì sí lára ó ní ẹni tó bá ti róhun kópa òun bọ̀ tọ́lọ́run wá fún ọmọ fi àmì sí lára pé kò sẹ́ni tá a pa ẹ́ oníkálukú wá ń sá fún ó wá ya wèrè ó wá di fọ́jítìf ó di wọ́ndárà ó wá rìn káàkiri ó wá di alárìnká ó di ẹni ìgbàgbé ọ̀pọ̀lọpọ̀ ti di ẹni ìgbàgbé lónìí torí pé kíni ẹ̀ṣẹ̀ ó ti sọ wọ́n di ẹni ìgbàgbé ẹni ìgbàgbé tí mò ń sọ kò ní pé bóyá okú o èèyàn lè wà láyé kó dẹ̀ di ẹni ìgbàgbé àwọn èèyàn níran tiẹ̀ ẹlòmíì ogún ọ̀pọ̀lọpọ̀ ti wọ ọkùn torí pé ẹ̀ṣẹ̀ ló fa ẹ̀ṣẹ̀ ti gbé wọn lọ sínú ìdí ayérayé mo rọ̀ ọ́ lónìí ìwọ tó ń gbọ́ mi tó jẹ́ pé o kúrò láti máa bẹ́ṣẹ̀ sá fún ẹ̀ṣẹ̀ ikú ní èrè ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ lóró káínì kò sá fún ẹ̀ṣẹ̀ ó dẹ̀ gba ìdájọ́ ọlọ́run sá fún ẹ̀ṣẹ̀ tó bá gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ mo fẹ́ kó o lọ gbọ́ gbogbo tapes mi àwọn series broadcast ta ti ṣe sẹ́yìn mo fẹ́ kó o lọ gbọ́ gbogbo wọn gbogbo ẹ̀ náà dá lórí pé kí a máa gbégbé ayé ìwà mímọ́ ìgbà tó bá ń gbégbé ayé ìwà mímọ́ inú ọlọ́run lè dùn sí ẹ ìgbà tó bá ń gbégbé ayé ìwà mímọ́ lọ́nà ẹ lè là màá fẹ́ kó o tètè jáwọ́ nínú ẹ̀ṣẹ̀ ìwọ tó ń gbọ́ mi yẹn tó jẹ́ pé oorun ẹ̀ṣẹ̀ bí ẹni runpa kò ní jáwọ́ nínú ẹ̀ṣẹ̀ ìwọ tó jẹ́ pé o máa ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹ biskit o ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹ ẹndómì mo fẹ́ kó o stop ẹ̀ṣẹ̀ lénìí má dẹ́ṣẹ̀ mọ́ ìfẹ́ ọlọ́run fún ọ kọ́ ni pé láti máa dẹ́ṣẹ̀ sá fún ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá tó bá mọ̀ pò ń dá mo rọ̀ lórúkọ olúwa sá fún ẹ̀ṣẹ̀ gbogbo nǹkan tí ọlọ́run sọ pé ká má ṣe ẹ má jẹ́ ká ṣe mọ́ Galatians chapter 5 verse 19 ó ní ǹjẹ́ àwọn iṣẹ́ ti ara farahàn tí ń ṣe wọ̀nyí panṣágà àgbèrè ìwà eré wọ̀bìà ìbọ̀rìṣà oṣó gbogbo ìwọ tó ń gbọ́ mi ìwọ panṣágà jáwọ́ nínú ẹ̀ṣẹ̀ ìwọ tó ń ṣàgbèrè jáwọ́ nínú ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀yìn àgbèrè ẹ̀yìn panṣágà ẹ jáwọ́ nínú ẹ̀ṣẹ̀ ìwọ oṣó jáwọ́ nínú ẹ̀ṣẹ̀ ìwọ àjẹ́ jáwọ́ nínú ẹ̀ṣẹ̀ gbogbo ìwọ tó ń gbọ́ mi tó jẹ́ pé ò ń jalè jáwọ́ nínú olè jíjà jáwọ́ nínú olè jíjà ìwọ tó jẹ́ pé ìṣọ̀tẹ̀ ní titẹ́ yé ṣọ̀tẹ̀ mọ́ ẹ̀yìn aláran kan tó jẹ́ pé tán bá bẹ̀ ò kí gbọ́ ò kí gbà jáwọ́ nínú ẹ̀ o ìwọ tó jẹ́ pé o kúrò láti máa pààyàn ẹrú kú ni ẹ jáwọ́ nínú ẹ̀ torí pé ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ tó ń ta sílẹ̀ ó ń ké o tó o bá dẹ̀ jáwọ́ ẹ̀sùn máa dé báyìí o màá fẹ́ kó tètè tọ́ Jésù wá gbogbo ẹ̀yin bandit ẹ̀yin ṣe bandit mọ́ ìwọ tó ń kidnap má kidnap mọ́ jáwọ́ nínú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ò dára ẹ̀ṣẹ̀ lóró ikú ni irú ẹ̀ṣẹ̀ jáwọ́ ẹ̀yin tẹ̀ ń ṣe mọ́ ní ritual ẹ̀yin ṣe mọ́ ìwọ yahoo yahoo jáwọ́ má ṣe yahoo mọ́ ọlọ́run fẹ́ràn ẹ ṣùgbọ́n kò ríra ẹ̀ṣẹ̀ tó wà nínú ẹ gbogbo ẹ̀yin olówó nọ̀bì ẹ jáwọ́ nínú owó nọ̀bì gbogbo ẹ̀yin òpùrọ̀ ẹ jáwọ́ nínú irọ́ pípa ìwọ tó ń ṣọ̀tẹ̀ ẹ̀ṣẹ̀ yóò kó máa dá mo fẹ́ kó gbọ́ọ̀rọ̀ olúwa lónìí jáwọ́ ìmọ̀ ti para kò yó bìnà kù bí láńkẹ́ ọ̀mú àdàkọ tètè jáwọ́ nínú ọtí mímu ìrédìí òru o máa ń rédìí òru ní títí ẹ jáwọ́ nínú ẹ ẹ̀ṣẹ̀ a máa ṣẹ́yàn ẹ̀ṣẹ̀ a máa rún yàn ẹ̀ṣẹ̀ a máa rùn yàn súnmọ́ ọlọ́run lónìí gba Jésù gbọ́ ó ṣe tán láti gbà ọ́ nínú ẹ̀ṣẹ̀ nínú ìwọ̀ ẹ̀ṣẹ̀ yé lúwẹ̀ nínú agbami ẹ̀ṣẹ̀ mọ́ wá sọ́dọ̀ Jésù lónìí ó ṣe tán láti gbà ọ́ káínì ó di wọ́ndára káínì ó di alárìnká káínì ó dé

Ah, é calé. Agu se mi la se la ye wa. Sunday akoko re nu osu kewa.

0: ọmọ ẹ̀rẹ́ ni wọlé bọ́. Bàbá rẹ̀ kí ọ́ oyé ọmọ ẹ̀ lónìí.
1: Kí ló dé tó ń sunwọ́n?
0: Ẹgbẹ́ni wèrí ẹ sọ.
1: Kí ló fẹ́ kún fún ọ?
0: Ọlọ́run ò jẹ́.
1: Ọ máa ń sunkún bẹ́ẹ̀rẹ̀.
0: Àwùsù bíi láìmì rẹ̀ sí àwọn ẹbí sí mi
2: láìmì rẹ̀. Ọ̀rọ̀ náà lójú ẹ̀ lójú ni. Lójú ni.
0: Èmi kọ́.
2: Lọ́nà lójú ẹ̀
0: kò bí.
1: Ọmọ ṣe o.
2: Ilàlá ọmọ Amadu Rasulillah. Kí ló olùpọ̀?
0: Àní o mọ̀ fọ́ kan mi, ibi o sì ń bọ̀ òwòrún báyìí.
2: Olúpo!
0: Àní òwòrún.
2: Àlẹ́ ìlú ọmọ alẹ́nà tó jọba lóde èpo.
0: Àní mo gbọ́.
2: Pẹ̀lẹ̀lẹ̀ ni mo lè jẹ ìmàjẹ̀. Èèyàn tó lọ tún tó tọ̀ sọ olúpo pẹ̀lẹ́. Wọ́n a lówó, wọ́n a bímọ, wọ́n a jòwò, wọ́n a sòwò, wọ́n a jèrè, wọ́n a bólúpo pàdé. Ajé àwọn àbáwọ̀ gbé, ọmọ àbáwọ̀ jẹ́. Owó mi kọ́ èèyàn tí ó bá náwó fún mi ó bẹ̀rẹ̀ lórí 1,000 ni olùpọ̀ aláìlú o tó ń ká ní o tó kọ́ pọ̀ olùpọ̀ aláìlú èmi ọ̀mọ̀ pé irú èèyàn báyìí lọ jẹ́.
0: Sórí ètò ẹ̀tí ìnáwó fún ọ ọlọ́run a lè ṣe kí n padà náwó fún
2: ọ
0: àbí òye ọ.
2: What is your problem?
0: Emi o ni.
2: O ni problem o.
0: Ale mi o ni.
2: To n sun fun ni abon re rin.
0: O ni rara to mo mara.
2: Ah, omo se o.
0: Omo ilu wo ni?
2: I rile. Ebo ni mo wo. Ebo wo ni mo fe
0: ro. Ara lo ni. Te so pe I'm a chief.
2: I really disappointed. Mo wà disappointed igi.
0: Àní onírara tó mara.
2: Orí ò pè.
0: Èmi náà bá ẹ̀yọ́kẹ́ lórí.
2: Ṣé orí.
0: Orí èyí ẹ̀yọ́kẹ́ lọ.
2: Olúpo.
0: Mo gbọ́. Àní mo gbọ́ o.
2: I don't want you to talk to me. Èmi ìfẹ́ kó bá mi sọ̀rọ̀.
0: Kò sí ẹ̀kẹ́kẹ́. Bóyá
2: kò sí wà ní àwà. Torí you may not understand my language. Ó ṣe é ṣe kọ́ ọmọ gbọ́ èdè mi. Olúpo.
0: Aláwa o.
2: What is your name?
0: Ani láìsè náwó.
2: Are you okay?
0: Níbo ló ti ó ní náà tó pè lóní.
2: Hello, are you okay? Hello, are you okay?
0: Ẹ dẹ́kun láti.
2: Olúpo, fìlàtà ọmọ fẹ́ fi ṣe the marriage ọmọ rẹ ni. Ṣé fẹ́ jọ?
0: Ẹ
2: lọ ọmọdé yìí.
0: Ìrọ̀ láti lágẹ̀lú rẹ̀. Ara dá àwìn nù. Oní àtẹ mú wòde.
2: Oní.
0: Oní rárá. Ẹmu wo lo ni ọmọ lu wo ni.
2: What is your problem? Ọlọ́pàá kọ́lá kan pẹ̀lú ní rárá. Ìwọ tọ́já pé ẹ̀lò.
0: Oníbàárà kan ò ní dókè àdó láyé.
2: Bó
0: ni ó ṣe kí wọ́n.
2: Olúpo. Olúpo.
0: Etí odò mi.
2: Ẹ mélòó mo pè ọ́?
0: Èmi ìka o.
2: Orí ìrí ò pé báwọ̀ bá kà á. Orí ìrí ò pé.
0: Títí ẹ̀kí sọ lẹ́.
2: Lọ́dọ̀ má dákọ̀ tí ìjọ tó ọba tó dákọ̀. Ìtọ́ ọba tó dákọ títí lórí ètò yìí mẹ́fì kẹsí ọ́ ìjọ ọba tó ti dákọ títí lórí ètò yìí tọ́ ọba dákọ kẹ́bù gíga ẹ̀fì àdánwò àdánwò ní lọ́wọ́ wa tá a fi kàn yàn.
0: Dọ́lápọ̀ nǹkan.
2: Dọ́lápọ̀ ìwò ọmọ mi.
0: Dọ́lápọ̀.
2: Kìí kọjá yẹn.
0: Dọ́lápọ̀.
2: Dọ́lápọ̀ ìrìn
0: ìtọ́.
2: Ìdọ̀lápọ̀
0: òde wọn. Alẹ́ ni mo tó mọ̀ pé in fact àníbolo tí onírárá tó mú lẹ́yìn.
2: Ẹ̀lú. Olúpo.
0: Sóhun tẹ̀sí ní sẹ́yìn.
2: Olúpo. O ò ní bí léèrè. O ò ní. Kò ní o ò ní ráìtì láti máa bèèrè ike onírárá. Olúrárá bọ́ o ò ní ráìtì.
0: Nígbà jọ pè mí rẹ sóde. Ṣẹ́ná Mólórin dání.
2: Èmi mo lórin tèmi mú lọ́wọ́. So olóró rere tó o.
0: Àìnáwó.
2: Aláǹjìrà sí ní àyìnde. Èlèmí rẹkọ méjì.
0: Àyíró.
2: Mo sì tó rẹkọ méjì táyé. Táyé.
0: Àìná tó wá múlẹ̀.
2: Hello. Màgbọ́n mo tún wá rẹkọ méjì. Wọ́n ní mélẹ́rẹ́ méjì tí mo lè rẹkọ méjì.

0: adupe fọlọrun baba eto yi mama kejegbe eto yi mama kejegbe olupe eto yi mama kejegbe
1: eto yi mama pemirin
0: olupo ogun dugba
1: eto yi mama
0: eje kajo je eje kajo se eje kajo se samari tewe tagba eje kajo e ba wa se e wa ba wa se e wa ba wa se
1: samari tewe tagba e wa ba wa se
0: ah fi la ta mo wo lo di marriage mo lo se ti mo lo ni ani go
1: o ya but mo se debi e mo
0: ah oh baby mo se debi
1: e mo le so
0: okay okay olupo hello
1: mo ngo mọ̀ngbà
0: ẹ̀ẹ́dẹ́ rọra máa sùn
1: aṣíwájú ṣẹ́gun sàlámù
0: rọra máa sùn sórí orun sísun àsùnjù àwọn òkú báyìí
1: ẹ̀rọ níbi tó ti fẹ́ mọ̀rọ̀ sọ̀hún àbí òyìn ọ mo ti rí ìyàwó tí a fẹ́ wá sanwó orí ẹ̀
0: tó orun rẹ̀ pọ̀
1: aago mẹjọ sí mẹsàn ni a fi ìyọjú lẹsẹ
0: ẹni tí máa sùn
1: ni a fi ìyọjú lẹsẹ báwọn ẹbí ọkọ rẹ ń bọ àbí òyìn
0: ẹ ẹlò alhaji kabiru jalaru wọn fẹ bọ sọrọ
1: kese si
0: kese si torí kini ẹlò ẹ olùpọ for your information se elite ati gboro ani o si ti fun yin
1: ah mo je pe o fe lohun baba itanje ni abi oyo eyan to loji ese ma sanwo alaja si eyan lo ko lori mo ngbo
0: e ma ko ni e de le ara e ko de le o
1: iwo ti mo ko
0: yin sa ma pe
1: ka pomo to ni
0: e ma ni pa orin kiko se se e fe kon ni abe fe jorin ko
1: mi o jorin ko
0: okay
1: so ti yo tori pe ile orin yen ti bi mi
0: e wa ko ni yen de be gege bi eni ti an bi ni orin
1: e bi yen lo pile
0: ya
1: mi o le
0: over to you
1: I'm not a copyright awon ti ma ji orin ko
0: you are not a
1: sitting on the se ti du ọdẹ mi
0: wàhálà ìyá ẹgbẹ ìbò
1: dọlápọ fira sídìí àyìnde sí i ọmọ wọn ní bọ́ọ̀ fọ́tò
0: wàhálà ìyá bá wàhálà olùpọ̀
1: sórí
0: ọba tí a rẹ̀ jẹ́ lálẹ́ yìí
1: máa gbọ́
0: wàhálà ojú tí ọ ojú tí ọ
1: ọ̀rọ̀ ní odò mi
0: ojú tí ọ lálẹ́ yìí
1: dọlápọ̀ ǹjẹ́ mo jẹ́ ìyọdún mi aláàtì oṣù kẹrin
0: ada ayin bo ne dola po oya
1: ala yeyi

0: lọ́rọ̀.
1: Kàrà ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fún àìlera bí i àìrọ́rùnsùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo, kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀, tàbí kéèyàn ó máa rù kó máa bẹ̀. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó tú àṣírí ibi tí àìsàn fi ṣe bùba lára ẹ̀dá, ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó máa gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
2: Glory Prince.
3: Fẹ́tọ̀ ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Mary Kay Pharmacy, Dugba, Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing.

0: kú. Olúpọ̀
1: ti se pe ti do mi de
0: Allah ilu omo alele n te tojo ba lojo ko na yin mo to yin mo te ba re
1: mo gbo nkan yin so
0: so ni bu gbe ti ba ti sun na soju adamu
1: eh nkan la dejo
0: ona
1: tere la san
0: so ti re ni
1: nbe Facebook
0: so wa rara ni
1: wa Facebook
0: en ti ba ti sun na soju so fun mo pe anda o to lo run da o so eh to ta lei
1: be ni aso o ni orun die ogbe die
0: eh orun die
1: ogbe die
0: so eh ti ba be so lale ti wo na ma ni en to ti sele ti en to ye oni o ah orun da lo to sugbon won ba lo da won eh ni ose to lo ti o ti pe jena jena en sele to sele e la fe so fun yin o eyin o si lanfani lati dati won lo run da lo to lo run da
1: dokita lo so
0: dokita na so o lai je pe logun
1: awon ojini
0: ninu ise
1: ninu ise iwadi won lo da
0: eh egba ti emi ati magaji adepo gbadde yaka
1: ah
0: magaji le adepo lorun yin
1: lowo to olubadan
0: a ma nso ta mo ni kuro alubarika ni o eh o se ruba mi njo kan mo lo so office re ni ni wuru ma ni mo na wa ni o di ti lo wa ni eri ogudugba o so fa awon ma se re
1: ọlọgbọn meji meji ni
0: ana daddy daddy ah mo lo mi nkan ju lo mo be lo kirun jima eh wa le kirun jima edu eh baba ti ni ka ri yin oga ni a ri yin o wa ni egba mo de wo lele won ni letter lo wa nu e se invite mi
1: e ma kan le
0: won ni de de ma ti ja o ejo mo mu di ni je mo ba ni letter
1: okoja pugu
0: ke se letter o owo mo ba nbe mi o so to oro mo a ko mo kene oguruwa gbogbo aye ra fun ni nkan awe a fun wo na nkan awe ti na ah tori pe sa ba ni ka ko fun yin àwọn èèyàn máa sọ wípé ẹyin rọ ní ẹkún fún ẹka àwọn ti yín náà máa kún fún yín tó mo kí pí olùbàdàn ti rìn ìbàdàn lónìí àbí
1: bẹẹni
0: wọn gàjí mukhtar gbadìyànká wọn gàjí ilé adéèpo ní ọ̀rọ̀ yẹn ní ìbàdàn ẹ̀ṣẹ́ àdúgbà tó olùkún o ti dojú ẹ̀ lálẹ́ olùpọ̀ oṣù
1: tó jù mí dídì ni
0: ó ń díjú ọrùn ọ̀rẹ́ ní yín pàkàpàkà bú yìí ṣòrí tàbá ní púrọ́ tá ní ṣèké kọ́lọ́mù ìwà o
1: àṣẹ o
0: má ṣe o gbogbo ẹ̀dá ti ń bẹ láyé ti ń bẹ láàyè ẹjẹ́ sọ́ra ṣe ohun à ń bá ń sọ nípa wípé o ṣe báyìí ṣe rọ̀ mú pamọ́ yìí
1: ayé ò rí kí ìwé
0: nítorí olùpọ̀ ẹ mọ̀ jẹ́ tó lálẹ́ yìí
1: ibi o fẹ́ gbígbà náà mọ̀ ń wọ̀ ni
0: orí yín ò pé ṣé o rí gbogbo ẹ̀dá tó bá jẹ́ pé bá ń sáré pé ọmọ ni o èyí sàkọ̀lé ńkọ̀lé ẹ kẹ́kọ̀ọ́ lálẹ́ yìí olùkọ́
1: mo ń gbọ̀
0: àwa kọ́ ni àwa ọkọ̀ tiri-tiri bedroom flat. Mẹ́ta lókè tiri bedroom flat lókè mẹ́ta sálẹ̀. Ó di mélòó lọ jẹun?
1: Mẹ́fà lọ.
0: Six bedroom flat. Àwa dàgbà àdúgbò. A ò pé àwọn ọmọ wa torí àwọn ọmọ bàbá wa kú. Irú àwọn ọmọ tí bàbá ń fi sáyé kí lọ yẹn ó ṣe pẹ̀lú six bedroom flat.
1: Sọrí ibi ọgbọ́n tèmi dorí kọ.
0: Mo
1: kọ́ ni tara rẹ̀ dorí kọ.
0: Sórí ara ṣé orí ara lé òpin ni.
1: Wọ́n pè ju tèmi lọ.
0: Àfáì. Gẹ́gẹ́ bí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, bàbá wa kú, bàbá dèrò ọ̀run. Wọ́n dẹ̀ fi bí six bedroom flat wọ́n fi lẹ̀ bóun kí wọ́n ṣiṣẹ́.
1: Ìyá lọ́lápọ̀ sójú òpó lẹ̀. Ìtọ́gudúgba sọ ni pé èrèwó ni ọkùnrin jẹ́ lórí ọmọ àbí torí kọ́.
0: Èmi ọ̀nà pé yóò dùn mí, mo rò pé tí ń dùn yẹn ni.
1: Bàbá kọ́yé lẹ̀ alájà mẹ́ta alájà mẹ́rin. Ìtí ò ṣe ẹ̀lájà nínú.
0: Ẹ̀lájà ilé ìtajà.
1: Bàbá ìwà papòdà tán.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọmọ fa létà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ta ló sọ́ọ̀tì.
0: Wọ́n fẹ́ ta lé.
1: Inú bàbá.
0: Àyà.
1: Inú àmọ́ àgbò gbùdúgbà. Ayé ti gbọ́n tó wí.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọmọ wa padà fẹ́ ta lé bàbá tí a bá fi lẹ̀. Ta ló ṣàṣìṣe. Bàbá ni àbá wọn ọmọ. Àbá tó fogún lẹ̀ fáwọn ọmọ ni àbá ọmọ tí ń dé bógún. Chaluta,
0: Ẹ gbọ́dọ̀ ti gbúrò wà lájí
2: àgbà. Àti ti wà dọ̀dọ̀dá.
1: Látọ̀ dọ́dá.
0: Àbájá sí. Gbọ́dọ̀ ti gbúrò.
1: Bó ti dá kan lẹ̀.
0: Ẹ dọ́dá. Ẹ bá dọ́dá sí o.
2: Ọmọ yẹn àjogúnrù ni wọ́n o. Àjogúnrù na ọmọ yẹn o.
0: Àjogúnrù.
2: Àjogúnrù ni wọ́n kọ́
1: máa ta ilé ìgbàgbọ́ sí bàbá wọn. Àjogúnrù ni wọ́n.
0: Hello. Hello sir.
2: Hello.
0: Àwọn ọmọ tẹ̀ ń wí yìí. Wọ́n wò pé tó ilé bàbá yìí àwọn ọ̀gbọ́dọ̀ fílẹ̀ báyìí. Wọ́n ti tà ó.
2: Ọ́ ti tà.
0: Wọ́n ti tà. Ṣùgbọ́n kàyéfì ibẹ̀ ni pé lára àwọn ọmọ bọ́ tó jódú ọmọ nínú àmọ bàbá yìí. O ti ń wà mọ́tò àwọn sùkúù private school ni wọ́n ti gbà ṣiṣẹ́ báyìí títí wà mọ́tò wọn torí pé kò sí nǹkan kan mọ́ ẹ bá ní dá sí.
2: Ilé ìnágbára o.
0: Ọlágbára ọkẹ jẹgbẹ.
2: Ṣé orí kan ló kù náà mọ bàbá yẹn ni.
0: Nǹkan ògbé kan. Torógún ni wọ́n ogún ni wọ́n gbójúlé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń lérò pé ẹ kọ́lé torí àwọn ọmọ yín. Ara ẹ̀ la fi mú wá. Kèé sí ọ̀rọ̀ àwàdà mo fi títóbi ọlọ́run búra. Etí ń ṣẹlẹ̀ là ń sọ lálẹ́ yìí.
2: Ogundúgba lóògùn akọ̀wò.
0: Ara yẹ má jẹun wa náà nira.
2: Ẹ̀yin náà lè máa bá wọn yanjú ẹ.
0: Ẹ̀yin lè yanjú èmi kọ́ kọ̀ọ̀kan mi kankan. Olùpọ̀ ìwọ náà yanjú ẹ.
1: Ara ilé mi.
0: Àbí nǹkan wa ti wà láì wọ́n.
3: Ẹ
0: ká lẹ́ sà.
3: Ẹ ká lẹ́ mu.
0: Ẹ ká lẹ́ sà. Bàbá.
3: Yàtọ̀ ìlú òní dúkan.
0: Àmì o.
3: À ń gbẹ́dùn yìí o.
0: Ẹ ṣe
3: o. Àlàbí ọmọwé Ayélábógún.
0: Èmi ti mọ̀ pẹ́yìn ni àlùbáríkà.
3: Ẹ kẹ́rì àwọn àmì kọ́lé rẹpẹtẹ yìí
0: bọ́mọ
3: ó lò ń bẹ̀. Ayé mà ti ń kó ń bẹ̀. Ẹ bá kọ́lé kan ní ìsìn pàápàá jùlọ kánáà ti ẹ̀kọ́ ọ̀sẹ̀ àmọ́ ní ìṣẹ́ o ku oke ni nigba ta gba o ba le gunke mo na te ba nigba ti igba ti wa yi awon ta ikara ko na won ba bi be ba yo ke dabi abule oko ni lawo ju won ni
0: kabi
3: ma ju be lo na a sa si ni le ta ma gbe ba imara ni pe ki le ma po ju to ko so won ti o gbe be ta ba de lo ke ni si ile aro gba do le gba kan ton ju fe je gbe gbogbo ẹ kò ti dahoro ní ìsìn
0: orí
3: pàrọ̀ yìí ò gbé bẹ̀ kí ẹ kí àwọn ọmọ ẹni tó ní òṣè ṣùgbọ́n ò gbé bẹ̀ ìgbẹ̀ta bá tún arẹ́ lómi fún ó tún fa ogun bàbá yóò tún fa ata tí ò bá tìrí nìkan tí bàbá yìí ò bá ṣe wàhálà yìí tí òun lè dé bá ohun tó wà á tà àwọn ajogún ọmọ ọlọrun yà wá pẹ̀lú wọn
0: ẹ̀kọ́
3: kan tó tún wá wà ẹ jẹ́ ká pọ́n àwọn ọmọ wa ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ ká kán sì ní ṣe ọwọ́ o ọmọ tí ò bá yí iṣẹ ọwọ yẹ ká gbogbo ogún bàbá mi ó ìgbé mi ti wá ọmọwé ayé lábógun
0: ọmọwé ọmọwé ayé lábógun ọmọ tí ọba ní ṣe ọwọ. Hello sir. Hello.
1: Hello.
2: Hello.
1: Ẹ kálẹ̀ o.
2: Ẹ kálẹ̀ o.
1: Ẹ sà.
2: Ẹbí rí àgbà o.
0: Ayé ẹ má jẹun wà nù nira o. Nira o da. Àmì àmì àṣẹ.
2: Ayé ló ń bọ́ sọ̀rọ̀.
0: Alaji ọládi méjì adi ẹ mọ.
2: Bẹ́ẹ̀ni bàbá baálẹ̀.
0: Bàbá baálẹ̀ ọlọ́jà Adédìbú mọ̀ létí ń bàdàn.
2: Ọlọ́run ló ń wẹ̀.
0: Bàbá mi díkì nǹkan.
2: Ọ wà lálàáfíà.
0: Bàbá mo ti gbóhùn wọn ti pa o bàbá díkì olóròdé.
2: Mo ṣàlàyé fún lónìí.
0: Ẹ̀yin méjèèjì ẹlẹ́jẹ́kẹ́ ẹ̀tọ́. Ogudugba oduo
2: Ọlọrun ni
0: oju owa ni ti pelu ase Ọlọrun e ba nki won o
2: eh ona ton tali kaku oju eni la ti ma ku se ni
0: oju eni la ti ma ku esun eni
2: eh eh ona to do ko le ti e ti ko ti e e na bu gbe ta ki eh e te da ko àwọn tí wọn jẹ ti àwọn òun rẹ fi.
0: ẹjẹ ń bi ẹyin gangan léèrè fúnra yín.
2: Ok.
0: ṣé bẹ́ẹ̀ ti kọ́lé.
2: èmi ò gbọ́ ọlọ́run.
0: ilé yẹn ẹ̀dẹ̀ láìkí ẹ sà.
2: mo láti ẹ.
0: ṣèbí torí àwọn ọmọ yẹn lè fi kọ.
2: torí àwọn ọmọ mi àwọn mìíràn ti kọ sí ẹ
0: náà. ẹ má ẹ ti ń bá bi yín ni ẹ dánsà. ṣèbí torí àwọn ọmọ yẹn lè fi kọ. Ṣé ẹ lérò pé àwọn ọmọ yìí létà ẹ̀kọ́ yẹn wọn á jogún ẹ̀bì?
2: Ọmọ náà ló ń gùn.
0: Ṣé inú wọn dùn wọn á wà fásì létà yìí kọ́ yẹn sà?
2: Ní àlàáfíà pé ọlọ́pàá fún alárógún ọmọ.
0: Wọn ò lè fásì ẹ o tẹ́ ẹ bá fẹ́ gbò tọrọ. Inú wọn ò lè dùn pẹ̀lú ilé ìtẹ́yẹ kan pé làwọn ò jogún o. Táwọn ń bẹ̀.
2: Ẹ máa fún ìtura ń bẹ̀ láti ilé ìdíyàwó.
0: Àlùbáríkà wọlé. Àlùbáríkà wọlé.
2: Ọ̀rọ̀ yóò lè fi kú.
0: Àbí o.
2: Ṣé ní bí àṣìṣe yàgbá?
0: Wọ́n ní
2: gbé. Olúpẹ̀lẹ́ o.
1: Ẹ kárẹ́.
2: Adúpẹ́lẹ́ wọn lọ́rọ̀ àlàáfíà lọ́wọ́.
0: Ẹ̀dẹ̀ Ábídìrì là.
2: Ṣé ẹ rí ọ̀rọ̀ tẹ́ mú wà yìí? Wọ́n ní tí ẹ bá dé ní ọmọ tún rẹ̀ òbí ni.
0: Bẹ́ẹ̀ni.
2: Ṣé ń bá sì kí ìwọ jẹ́ tẹ̀yìn àmọ́ ẹjẹ́ ṣẹ́kù?
0: Bẹ́ẹ̀ni.
2: Ṣé ń bá sì ẹ̀wù ń pé ilé ìlú ìtẹ́mi lọ́rùn mọ́? Ṣé ń bìkan ni wọ́n ti ń wo àwọn dàgbà? Ṣé ń gbàgbà pé ìlú tàwọn náà bàjẹ́ ni? Nílé ọ̀bà pé ẹ lọ́rùn mọ́ ẹyí ṣe é ní fẹ́ fún mi kọ̀ tí ìtọ́ dàbí ti gbàlódé ẹ tó títà lọ́ wá kàn.
0: Olúwo tó ń gbọ́.
2: Ọlọ́mọ ṣe á ní akọ ọmọ.
0: Àmì àṣẹ o.
2: Ṣé mi kọ́ ìròyìn gbẹ ni pé bàbá ti lọ́ọ̀tì ẹ̀ tẹ̀gbẹ́ ojú rẹ̀ tẹ̀yìn mọ́. Àwọn àrùn kí wọ́n ṣe nǹkan tó jẹ́ pé ọmọ tiwọn ní òótọ́ gbé bá. Wà láàbí fún kọ́lá bí mo sì lọ gbogbo tó jẹ́ kí ni ìfọ́ kan.
0: Aláàjì.
2: Bàbá tí mo sì wúra.
0: Ámbàlẹ̀ Aziz, kílẹ̀ wo sọ pé ẹ̀ sí.
2: Mo ń gbogbo tó jẹ́ pé kàn mí ni ìfọ́ kan.
4: So, eto yin eto wa o kejegbe le se radio ti lagilu. Ah. Eh. Ya be je legusi ko yi. Mami, bo ni?
5: E ku eto ko ni mage.
4: E ba ni dasi.
5: Omo lagbara.
4: Eh.
5: Bi a ma ni ko jama ni asisi akun omo ni won.
4: Oh.
5: Yo du won kan yi.
4: Wallahi. Nti won e ma fi le won pe e ja ma fi rent ka ma gbo lododun ah won ta ni won ta ni ah Olorun ma si wa lulusi mo dupe fo Olorun tori pe ke se pe mo lowo un o lowo sugun mi opa mi mo si ni doju ko ki wa ma toro owo lore ti n ba toro owo lore soro si mi ko lali ni toro do n si hello ta lo wa nbe
6: ah aye ma je wa nu nira
4: inira oda
6: eh mi mo ni baba mi lupo alelu
4: alelu omo ale tente joba lode epo
6: eni emi emi yo go go
4: felele ni mojo ye ti made eni o so lupo pele alowo wa bi mo wa so
6: Awon lojo la ni o ra awon e ri pe at the end of the day na awon gan na ko si nkan kan be ile jomo
4: eje nso nkan kan fun yin eje nso nkan kan fun
6: yin bene
4: baba mi e ba ku oloju opo se ri gbogbo eni ti ba tin ja lori oro ole
6: lori oro ole
4: ile baba re ko o awon kan wa to je pe asiri won o tu laipe yi ile baba re ko won wa ma ja lori oro ole iro ni o baba won ko lo ni o e lo si wadi won wallahi won o le teyan ti won e jade laye
6: wallahi taala is won be like wallahi taala
4: e je e ma boro yin bon e ma boro yin bon mo gbo yin
6: hello
4: e ka le e ba nda ko yin ati bi e ti npe e ba ni dasi tu wa le yin
5: yo ba bo won ni je nje bon se no gbe
4: be ni ri
5: ko e mo ta ko ni ni ta ko pa
4: eh
5: ni je ni
4: ko
0: ẹ bàjẹ́ fún yín pẹ̀lú àṣẹ Ọlọ́run.
4: So iléeṣẹ́ rédíò ti lágilu làwáyé iléeṣẹ́ rédíò ẹlẹ́rọ àmì òjijì ta ló wà ń bẹ̀ àwọn èèyàn pọ̀ lójú òpó òun tá a bá ní purọ́ àwọn èèyàn pọ̀ mẹ́.

ọmọ ẹgbẹ́ ojú lọ́la o ajúwẹ́júwẹ́ ẹlẹ́ o mọ́lẹ́wà òpó ìyọ̀ sàníbàdàn.

0: kẹjẹgbẹ leto lagilule ngbọ ni
1: e to yi ma ma kẹjẹgbẹ
0: eto yi ma ma kẹjẹgbẹ
1: olupo ogudugba
2: eje kajo se
1: samari te we tagba
2: eka le o baba mi
1: e ba wa da ko ya ti re tin pe sori eto
2: oju oni tin ti oluwa ni lomi adi
1: oju oni tin awa lo lomi adi o kabiyesi olomi ti lu omi baba ti mi ni wallahi
2: ẹyin agbalagba naa le ko we ni awon emo to ba so lenu o sa ko ya
1: ko beni
2: nigba te yan ba mu le baba re ko ba gbe ta ki lo ma de ba
1: eh baba se baba naa se ri da won omo fi ta gbogbo dukia ni
2: eh e mo pe eh awon iwe ni mo so pe awon omo pe awon obi wa pe won ti se aseda ale boya won se rere ni boya won se kuje ka to
1: le
2: ni pe won o be se baba wo lati ran kini de eh se bi omo ti o ba fe kon be se ran wo lori ohun o ye ko won se dada ni
1: iya wa
2: eh baba mi
1: se ngbo mi
2: mo wa pe ni
1: mo so fun awon omo temi mo ni gbogbo property mi ma ta loju aye mi ma je ise temi se mi o je ise le ntori yin o eyin na moju se ti owo yin ni o sugbon nu mi dun ayo mi kun nsile aye wa o
2: olohun se
1: iya ti iya mi mo n ba yin soro bayi awon inu awon omo mi ni tin pe mi pe daddy oro wa o mo ni kan lo de o won si mami ke to ba wu ni e ma je o to ba wu ni e ma mu o awo ni di ogun yin o
2: mhm won ati won iso ma
1: gbogbo nte ba mo pe o ye ke ta e ta o en ta ba we fe fun yan loju aye yin e fun won o
2: e fun won o
1: awo ojoko nitori ogo eyin na ti struggle e ja wa no struggle e drakun gbogbo en ti ba wa nko le loni tin pe tori omo lo nfi nko so raye wa ni raye wa o
2: e mo nko to sele baba
1: e sa wo
2: o ba ti e je be na o ye ke yan ta orori baba re bẹ́ẹ̀
1: ìbá
2: lọ
1: fún
2: bí ẹ ò
1: tí
2: ẹ
1: fogún lẹ̀ fọmọ
2: ẹ ò ní
1: ta orórì. Báwa rẹ o
2: bó ṣe rí nìyẹn
1: ẹ ń bá ti tọrọ wọn ní ẹni tọ́ bá ti sọ lẹ́nu ó sàpò yàkọ́
2: ẹni tí mo sọ gẹ́lẹ́ nìyẹn
1: ṣe rẹ ń bá torí tí o tọ́ bá ti orórì tọ́ bá tọ orírì orórì bàbá rẹ tayé ẹ ti bá a kò lè jẹ́ èèyàn mọ́ tí ẹ jáde láyé
2: ó ti sá dànù.
1: ẹja tó fọ́lọ̀ mi àwọn èèyàn pọ̀ lójú òpó ẹja fẹ́lò míì lánàá àmì ò ojú òní tì yín pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ lóhun táwọn àmì ẹ.
3: ẹ lóhun ẹ kalẹ́ sáà
1: o ẹ wà kalẹ́ ojú ọ̀kẹ́jẹ́.

0: ètò tẹ́ ń gbọ́ lálẹ́ yìí o.
1: Ẹ kalẹ̀ sá, ẹ kú ètò.
0: Ètò ni o.
1: Orúkọ tèmi ni tèmi tọ́pẹ́ láti Olúbàdàn.
0: Ẹ kalẹ̀.
2: Ìyáwó ẹ kalẹ̀.
1: Ẹ kalẹ̀ sá.
2: Ẹ kú
1: ètò. Yẹ sá. Wọ́n ní wọ́n máa ń ní ọmọ tá a bá kọ́. Òun ló máa gbé ilé ta kọ́ta.
0: Bó ṣe nínú.
1: Tẹ́rí bọ́ ṣe nǹkan tó máa ń sọ yẹn. Tí ọmọ tá a bá kọ́ ilé téèyàn ogún tẹ bá fi sílẹ̀ ẹ gbúdọ̀ jẹ́ kọ́ mọ́ ogún tó gún bá wà nílẹ̀ ogún ò ṣe fún títà. Generation tó ṣe ogún sílẹ̀ ẹ gbúdọ̀ manage ìtàn bá fi sílẹ̀ inú ẹ wá build ti yín mọ ni nǹkan téèyàn fi ń jọ lọ́rọ̀ nìyẹn. Àwọn bàbá tó lọ wọn ò kọ́ wọn bí wọ́n ṣe ń maintain ogún. So gbogbo mindset tí àwọn ọmọ ni wípé táwọn bá ti jogún báyìí àwọn gbúdọ̀ ta ni. Àwọn kan wà báyìí tó jẹ́ pé nípa bọ́n ṣe fẹ́ ta ogun bàbá wọn tó máa pín gbogbo ogun tán pátá náà wà. Ọ̀dẹ ní nọ́lẹ́jì tán máa fi ná owó yẹn
0: gan. Ẹ dákun ké làwọn náà ń pèsè tí wọ́n ì jẹ́ yàn láyé.
1: Ṣáwọn tí ń mọ pé wọ́n ń pèsè ni. Tọ́nà ni o. Generation ti àwọn bàbá tó ṣiṣẹ́ lẹ̀ àwọn ṣiṣẹ́ ni wọn ò jẹun. Kẹ́rí àwọn generation tí wọ́n tẹ̀lé wọn àwọn bìlíìbù pé àwọn bàbá wọn kàn ṣiṣẹ́ ni wọn ọmọ ayé
0: jẹ. Ojú òní ti yé pẹ̀lú ojú òní ti yé. Olúkọ àlọ́ ìlú Olúkọ ẹ ṣe àdúpẹ́. Kọ́mọ tó jókòó èmi náà ó jọgbọ́n o. Ọkọ lọ́wọ́ lé o. Àbí.
2: Nígbà tó kọ nìyẹn.
0: Táwọn àmì
2: ẹ̀
0: táwọn àmì ẹ̀ dọ́lápọ̀ ẹ̀yẹ ti pọ̀ lójú òpó bíbá o. Ẹ̀lọ́. Ẹ̀mọ̀ ká lẹ́sà.
3: Alájú ọmọwé ẹ̀yìnlá gbogbo lẹ́ẹ̀kan
0: sí. Ẹ tún ti wọlé bàbá ọgbọ́n wo lẹ̀ ń ta
3: sí. Àjú o àti wà níbẹ̀ ti
0: pẹ́. Àwọn èèyàn là ń fún yín ní láìn.
3: Àbúkọ́ wa kọ́ sẹ́hun.
0: Bọ́lé àwọn ò fún yín láìn o.
3: Tó bá jẹ́ ń fún wa láìn ni. Àìmọye àwọn tó àjọ ń pè tó jẹ́ fún ọ̀bá tún máa pè.
0: Ojú òní
3: àgbà kan kan sọ̀rọ̀ tó ń gbìyànjú.
0: Ojú òní ti
3: yìí. Ó sì wọlé.
0: Bẹ́ẹ̀ lọ. Ẹ̀wà ẹ̀ ti ń ta fànìyàn o.
3: Mo ti ń sọ pé à ń gbìyànjú.
0: Atakẹ́kọ̀ọ́ wọlé mọ́ lóòótọ́. Gbígbẹ́ ń ta fani.
3: Èèyàn wá wá ní.
0: Ọyẹ́ ẹ bá ní èèyàn wá látakẹ́kẹ́ o.
3: Àlẹ́. Ẹ tọ́ba gbé epo ní à ẹ tàgbẹ̀ nǹkan tó ń pè yìí àwọn èèyàn fi gbé
0: ẹn
3: kí lọ́nà àtijọ́ wọn ò kọ́ ní àrẹ́síà ẹgbẹ́ epo níbi ipá tó ní àárín ẹgbẹ́ kò ní gbọ́dọ̀ kù ilé ìgbàjúmọ̀
0: ètò
3: ewu ẹ wá wo tọ́ba sáfù àwọn òbí kan bẹ bí jẹ́ pé ilé àwọn àtijọ́ bí 100,000 years ẹ sì fi bá gbé wọn níbẹ̀ ó jẹ́ pé wọ́n máa wò ó pèsè agbórí àwọn ìgbàdúgbò àwọn ènìyàn. Náà ó yẹ̀ bá fi ilé tàbí tó kọ́lé tó wá jẹ́ pé ilé yẹn wọ́n wá lọ gbé ta àkọ́kọ́ ogún ìdènà ọpẹ́ gbé ta yẹn. Ibi tí wọ́n ti ta ilé yẹn lẹ́rìí pé kọ ẹni tí ó lè wo àbí kó kọ́sọ̀ ní ilé tí ọ̀rá pọ̀ ń sìn. Àwọn ní bí ẹni tó ń fẹ́ àwọn tó ń ṣe kíní afẹ́fẹ́ bá fẹ́ rà wọ́n á gbé wọn ta ẹ̀ báyìí kò sí ẹkú rí bẹ́ẹ̀. Náà wọ́n á fẹ́ sì kan fún pẹ̀lú ẹ̀jẹ̀ kákọ́ àwọn ọmọ wa wọn níṣẹ́ lọ́wọ́ ẹ̀ ń bá níṣẹ́ lọ́wọ́ tó ní iṣẹ́ gidi tó kọ́ lé tiẹ̀ kò ní lè pa ogún bàbá yẹn
0: síbi
3: ó lè dùn ṣe tàbí kókó táwọn kan máa fámìlì tó ṣàì gbo fámìlì náà ló fi lówó tàbí ló fi kọ́lé ó lè gbé kán máa lò ìyẹn lè dá ṣùgbọ́n káta ogún yẹn kò dá tó o bí òní tó aláàjì ọmọwé ayọ́lá gbogbo láti à ń lápẹ́.
0: Ojú òní ti yín tó ètò yín ètò wa ọkẹ jẹgbẹ òun náà ní ń lọ ní lọwọlọwọ báyìí ta ló tún wà ń bẹ dọlápọ táwọn àmì.
1: Ẹ̀lú
0: ẹ̀ka
1: ẹ̀bú ẹ̀kú ètò
0: ètò ni
1: màmá ṣe lórúkọ jésù
0: àmì àṣẹ
1: ìyá elizabeth ni látọjọ
0: ẹṣẹ
1: ẹrọ màálì onímọ tógun bàbá rẹ tẹ bá ti rí ọmọ tó tógun bàbá ọmọ àlè. Ọmọ àlè ni kì í ṣe ọmọ gidi. Agbójúlógún ó fi rẹ̀ kó síta. Ẹ sì wá máa wo gbogbo àwọn ọmọ tí màá togún náà ti jẹ yín wọ̀n yìí dá. Torí wọ́n fowó náà ṣe nǹkan tó dáa. Wọ́n fowó náà ṣe nǹkan tó.

0: gádùn ní ìdíẹ̀ ẹni tó ní ìdíẹ̀ fún un ṣùgbọ́n ọ̀sẹ̀ bá ti rí ọmọ àdè tí ìsọmọ ọkọ̀ gidi ní gbogbo lógún ẹ máa dé tó bọ̀.
1: ẹ ṣeun ibi tí màmá mi sọ̀rọ̀ dé lálẹ́ yìí ẹ̀mí náà ó mọ̀ láti bẹ̀ ta ló tún wà mí darapọ̀ táwọn mi. hello gbọ́yìn o ibi tí màá mi bá ọ̀rọ̀ dé lálẹ́ yìí nígbàtí bàbá èèyàn tí wọ́n bá kọ́ four bedroom flat lọ́nà mẹ́rin lókè àti nísàlẹ̀ àwọn ọmọ wa wọ pé tó ẹ̀jẹ̀ àta wọ́n ń gbowó lórí ẹ̀ lọ́dọọdún o ṣùgbọ́n owó tí ń gbà ń ọ̀ka wọn lẹ́nu wọn wà á tà á ẹgbẹ́ àwọn á tà á ìwọ tó gbójúlógún tó mọ̀ pé àtẹlẹwọ́ ẹni ni kì í tan ní jẹ tó nígbàgbọ́ wípé tí bàbá rẹ fi ilẹ̀ yìí tẹ́ ẹ bá tà á ìrówó owó búwo lórí òrówó àtẹlẹwọ́ rẹ ni ìrìn tan oúnjẹ ẹ̀sà wà tà á ẹgbẹ́ ẹ̀ tà á four bedroom flat lókè four bedroom flat ìsàlẹ̀ four ní o ẹni mẹ́rin lókè ẹni mẹ́rin ìsàlẹ̀ wà jẹ́ mẹ́rin mẹ́jọ ẹ̀wà tà á ẹ̀wọ̀ ẹ̀pẹ̀wọ̀ at the end of the day ọwọ́ padà di ẹni tí ó lọ wà mọ́tò private school ìgbà tó ti ń gba tí a fẹ́ fi rẹ́ǹtì tẹ̀ ń gbowó ọ̀hún gbádùn ún gbà náà àwọn ni pé kẹ́tẹ́ ẹjẹ́ àtà ni nígbà ẹ̀ta tán ní ìsìn sọ wàhálà sóòlù ó ṣe gbójúlógún bàbá tiẹ̀ ìwọ ò ṣe gbójúlógún tiẹ̀ kí wọn náà làkóòlù ọ̀nà ilé láhùn ó rí rí ṣe o àfigbọ́ kí wọn náà mójú kó mójútó ogún tiẹ̀ kọ́ ní ò lè là fún ọ ẹkún kalẹ̀ ìjọ ìní tiwa.

0: àìsàn tẹ̀mọ́lẹ̀.
1: Gbogbo ẹni fẹ́rẹ̀rẹ̀ àjùmọ̀ ìlú òyìnbó.
0: Olúwa gbẹ́dá ni kẹ́ máa bọ̀.
1: Lọ́jọ́ Friday ọ̀sẹ̀ ìlàgọ́ mẹ́jọ òwúrọ̀ ẹ̀fẹ́.
0: Wòlíì obìnrin ń jẹ́ ọ̀.
1: Àti wòlíì ọkùnrin àì ọ̀.
0: Ajílúrí àtọmọ́tàṣe.
1: Bí Jésù gbé kalẹ̀ ń bá ọ.
0: Èsì ẹsẹ̀ àtọmọ́tàṣe ibùdó agbára àánú tó ń bẹ lólu wọn bàdàn.
1: Friday ọ̀sẹ̀ yìí.
0: Àṣírí ogun ayé rẹ̀ máa tú.
1: Ọ̀nà àbáyọ máa ń là.
2: Ìgbà yí dá
3: ẹni tó ń wá owó lọ tó pàdé ọlẹ́ àti iyì lọ́nà
4: oṣù rí ilé gbá
3: àìmọye ọjọ́ ọdún
4: oṣù
3: tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀
4: bẹ́ẹ̀ ló tún fi bí kò ṣàlàyé gbọ́
3: nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlẹ́ àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀
4: kí wá ló dídùn
3: dọ́ọ̀bù ẹ̀ ṣe tó ń fúnni ní ayọ̀ tó ga jù
4: ó ṣe tán láti dẹ́rìn pẹ̀kẹ́ ìwò náà ní oṣù kẹwàá yìí
3: láti abala àkọ́kọ́ tí ń báwo ní ìgànnà
4: làwọn èèyàn ti ń gbọ́ pẹ́ pàtùbà
3: lẹ́lẹ̀ ìtọ́kùn fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí
4: wàyí
3: o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún ìyẹn nínú oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀
4: nínú ẹgbàwọn ní gàlọ́
3: nínú oṣù òtúbà yìí kan náà ní àjọyọ̀ ọdún kọkànlá àti lájẹlú fm
4: ìwà wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèpàdé
3: pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹ̀ tí friday gan ni ìjáwé olúborí onígbèjì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní ẹ̀tútùn october 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágbélú fm 96.7
4: ó máa lágbára dùn ní ìgbàlùgbà
3: owó lẹ́tùn owó ló sì nínú oṣù
4: kẹwàá yìí
3: ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. Lórí ilẹ́gẹ̀lú fm *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashie.ng. ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀.
4: Ọjọ́ ti dé níbọ̀ ló fò tẹ̀lú káàṣìẹ̀.
3: Nínú ẹ bá wọn ní ìgànnà yìí
4: èmi ló kàn láti dèmi lọ ní àtúntò
3: ní àtúntò
4: ṣó ti káàṣì ẹ̀
3: ó ti káàṣì ẹ̀
4: káàṣì ẹ̀.
5: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
6: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lé egun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé. Àìrórun sùn dédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lẹ́tẹ́ Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adojúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé làwọn kọ̀ọ̀kan fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.

ìfẹ́ la kọjá òfin sọ̀mọ̀ rí mo fẹ́ kẹ́ mọ̀ ìfẹ́ la kọjá òfin sọ̀mọ̀ rí mo fẹ́ kẹ́ mọ̀ o ẹ̀sùn mọ́ bí o ẹ̀gbọ́n.

0: Baba to fogo le fomo so ti yo tomo pada ta ogun tohun togun se fun aromodo mo ti e o ba
1: se bi baba lo wo pe
0: e o se won
1: ko mo
0: baba o lebi emi e fogo le fun la kuma mo judi
1: tona won
0: ah o se won
1: ogun baba re o ri leta
0: ogun baba re ni so ti baba e ba yara je tan se abo fi kankan le
1: seri
0: eyin te rogun je to rawo rogun je adupa do olohun
1: baba yin olohun
0: meji ni a rogun je asiri gbese san
1: okay
0: sare nja
1: are lo fa ngba re ba fa tan je mo
0: ma wori
1: awa ni dokita ti o
0: oro e se
1: mo ni dokita ti o toju e o lowo to san o
0: pin na ti awa da ko su si dalapo taru wa nbe hello
1: hello
2: ogodigba
1: ara ye be je wanu ni la
2: agbara olohun gbogbo oni
1: si e ba so loke
2: agbara olohun gbogbo oni si nu ni ra o
1: e se o
0: e o da
2: ko ni ne olori kamaru bi alamu
1: ati ma pe yin ni
2: pe yi oro te da le yi oro ti no ti gangan ni o ke oro ta le pari bi ose yi
1: ose ki o pari a o pe pada bo lo se ti nbo
0: seyin se eyin jogun ni abi wo fogun le fe yin
2: e ma gbo mi o se wa yi awon kan wa to je pe ogun dile baba won
0: Ìtàkùtà wọn ń tà.
1: Seven.
0: I to go let me check and I will go.
1: Seven on Baba before
0: the only one that seven.
1: In the world, the internet is
0: ah, it was. Hey, Drago, Kenny.
2: Hello, Drago.
1: Hello.
0: Hello. Hello.
2: Good morning, Baba.
1: How are you? My Jim, one no one.
2: Anyone,
1: no one.
2: I'm here. Where are you? I'm here.
1: Ben.
2: Who said that you didn't?
1: Eh.
2: Ati ile owo awon me ko le meji fun lokana o iwe lo nta ko to lo si america o gba be lo be o wa ri se pe n ti mo sele yen lori awo to papo yawo yi ya ti won ni yawo ya ti ni ni ya de ti awon ejo ti ni ku tan owo le yo ta awon kan wa ko ifo mo ti tale ti lo si be mo wa wo pe ti n ba ja ìjẹ́ mọmọ bí ikú táwọn ẹ̀gbọ́n mi ti wá mo wá yọ̀ ọ̀dọ̀ owó yẹn fún ọgbà yẹn kan wá ní àwọn ọjọ́ ọmọgún rè é
1: tí
2: mo ṣe gba owó yẹn gbígbà after kàkúlà mọ̀nà àwọn ohun ìgbà gbogbo nǹkan àti ẹ̀ ti ń bàjẹ́
1: báyìí o
2: orí pé wọ́n wú bàbá mi kò ń bẹ̀.
1: Wọ́n wú kàbá yín kò ní ibi ẹ̀sìn wọ́n sí
2: bí mo ṣe jẹ́rìí tó burú tó lu bàdàn yìí mo dákẹ́ mo wù wọn ni o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ sọ wá jìyà kẹ tó kù
1: láyé ẹ̀yìn lẹ́yìn ò bínú ọlọ́run ń bínú
2: ń jìyà
1: àwọn ọkọ̀ sọgbọ́n rẹ̀
2: orí gbogbo aládùúgbò yẹn tí n bá kọjá mẹ́ta mo máa ń sokó kọjá ni
1: kọ̀ọ̀dé ọ̀sọ́gbọ́n ń tẹ̀yìn ṣe o ayé lọ́lọ́run ti ń dájọ́ kó tó di pé wọ́n dà tọ̀run
2: ẹ
1: ṣojú ní tìǹbà báyá ká fún bí ẹnìkan láàyè sí tori ọjọ́ mùsùlùkùn ọjọ́ mi ti lọ ọjọ́ ti lọ ẹ̀ta wà bẹ̀ ẹ̀lọ́ ẹ̀ka ẹ̀lọ́ à ń gbọ́ yín à ń gbádùn yín o ẹ̀ka ẹ̀lẹ́ olùkù ojú òpó yóò tọ́ lára ìlà ìlà òsì yóò tọ́ ṣùgbọ́n ká mọ̀ john náà pẹ̀lú nígbàtí bàbá èèyàn tó bá kọ́ ẹjẹ́ ń pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bedroom flat mẹ́rin lókè mẹ́rin ń sáré wọ́n sì pé ẹni ìkan nínú àwọn ọmọ ọ̀padà wá dé ẹni tí ń tọrọ ọkọ̀ owó ìmínì ṣé ti yé náà ó rí bẹ́ẹ̀ àbí òun rí bẹ́ẹ̀
0: òwúrúgbà
1: mo ń jẹun
0: díẹ̀ sọ ẹ̀ka fún allen sórí ogún ogún àtogún
1: wọ́n
0: bá rò rẹ kọ́kọ́
1: àwọn ta ni
0: yóò gùn sí náà nù
1: ọ bàjẹ́ sórí ẹ̀ ń bàjẹ́ bàbá fún sọ pé bàbá mo jẹ́ fún ọ lápá
0: àríwá ẹ̀wọ̀ jẹ́ ìṣọ̀tọ̀ sẹ́rí ogun ogun àtogun mẹ́tẹ̀ẹ̀ta ni mo ṣiṣẹ́ jọ wọ́n bá pínkún
1: ẹ̀wọ̀n fọ́nà ara wọn
0: ẹ̀ máa gbọ́ ogun àtogun àtogun níjọ́ mọ̀ ń bọ̀ níjọ́ wọ́n bá pín ogun ni mẹ́tẹ̀ẹ̀ta mo ṣiṣẹ́
1: ẹ̀lú ẹnu yìí ọ̀rọ̀ yọ
0: àkọ́kọ́ náà ni pé
1: mà bí ẹ ti ń ṣàlàyé
0: oh my god lórí mbọ̀ ló gbà rí ó yé mi
1: orí òkè mi
0: àìmá ló fi nǹkan sí ọ tàbí kó lè pé wọ́n náà fi nǹkan ṣàìmá
1: àlórí òkè mi ọgbà débi
0: ogún téèyàn fi ṣiṣẹ́ ló bí ogún ogún pínpín ló bí ogún àbẹ́ ẹ̀gbọ́mi yé púpọ̀ ẹni tí wà ń fogún lẹ̀ nípasẹ̀ ogún àtogún tí ń fogún lẹ̀
1: ṣé wọ́n ń jèrè
0: ẹ̀ ni wà láti dààmú ń bẹ lọ́kàn rẹ̀ kò tó fogún rẹ̀ lẹ̀
1: ṣé wọ́n ń jẹ́
0: sọ́rí kíní kan ń bẹ àwọn arúgbó ni mò ń ṣàdúrà yẹn ẹ̀mọ́ bínú
1: báwọn náà ṣe ń ṣe o
0: wọn ní ọwọ́ ọmọ ní òbò àwọn
1: bẹ́ẹ̀ni
0: àwọn náà fẹ́ lọ ṣùgbọ́n dúà wípé àwọn làwọn ó gbẹ̀yìn ọmọ òṣèṣe láyé àfẹ́ ni wọ́n bá sọ̀kò pa ẹ wá yá ṣe báyìí kẹ́ ẹ tó fọ́gùn kó ogún jọ tẹ́ padà fọ́gùn pín bàdá kẹ́ ní sùúrù ẹnìkan bẹ ń lẹ̀ bàdẹ̀ yìí ogún
1: níbi tá a wà yìí
0: bẹ́ẹ̀ni
1: olùkú
0: ogún ló fi kó ogún jọ
1: wọn fi kọrọ jọ
0: ṣùgbọ́n ogún ní fi padà pín ogún fún
1: ọmọ ìṣirò ọmọ ìṣirò
0: ṣẹlẹ ìpé mo sọ pé ẹ̀kan pé ogún
1: olùpọ̀ jẹ́ ojúpọ̀ jẹ́ ń bí ọ léèrè ọ̀rọ̀ kan
0: béèrè
1: èmi èrè ogún
0: àṣẹ o àtiwọlé o
1: ọpẹ
0: àṣẹ àtiwọlé o
1: ọfọ ọpawu
0: àmì o
1: ọfọ èdìgì jòbí
0: ṣe ìdìmọ̀lẹ́ àwíṣẹ́ àfọ́gbọ́
1: pẹ̀lú ohun tí ń ṣẹlẹ̀ báyìí ṣé wọn náà fẹ́ fogún lẹ̀ fún wọn kí wọ́n máa jà sí torí tí wọ́n bá lọ tán kí dààmú dé bá wọn kí wọ́n máa jà sógún kí wọ́n máa jà sílẹ̀ kí wọ́n máa jà sílé ṣé bẹ́ẹ̀ ni wọ́n náà nífẹ̀ẹ́ sí.
0: ó ṣeun kúrò nígbà lóògbà kan ó ọlọ́run ó ṣe mí ní alájẹtán gbogbo ẹni ó torí fóun fẹ́ kú ọ̀rọ̀ ayé tó ta ogún rẹ̀ alájẹtán ni ẹ fogún lẹ̀ fún ọmọ ṣùgbọ́n ọmọ tẹ́ ẹ fogún lẹ̀ fún ìpele ọmọ mẹ́ta lọmọ láyé lójú ayé yín lọmọ tí ó tògún yín ṣe ó ti hàn lójú ayé náà mò ń bọ̀
1: wọ́n fogún lẹ̀
0: fún bọ̀ àbálákẹ́ ilé
1: ẹ ṣe ẹlẹ́nu gbọ́dọ̀ sálẹ̀ dọ̀rọ̀sálì wẹ̀ kalẹ̀ dọ̀rọ̀sálì wẹ̀
0: kalẹ̀ ẹ̀sọ̀ àgbẹ̀ ọ̀kadà 800
1: dọ̀rọ̀sálì wẹ̀ kalẹ̀ báwo ni sára yín yá
0: dọ̀lápọ̀ ó bá dé wá kí n fún lé yá
1: mi ò rọ ebi kò pín ẹyin gangan mi ò pín yín
0: ọba dákẹ́
1: tọ́lá lájẹ góòrùn lẹ́yin gangan mi ò pín àwọn tí mo pè wọ́n ti mojú ara wọn
0: inspector tabada kele eni kani o 700 eye meji 15 o ma gbe
1: wallahi o de yeye o yeye ni o alabuku si ni o gbogbo nto nso yi inu mi dun gbogbo awon
0: te mi araja mo ki yin eku amumara
1: araja wo ni araja o so araja ti se ni se araje se ya bi je legusi
0: ira
1: tawan
0: ya mi ni orobo ah
1: wallahi won wa
0: oni mo to mo pe
1: eh
0: mbo mbo se je won so
1: ori ori o
0: pe o le je pe eh alafo bule je ke mo se le se se lo ni
1: wallahi mo le to bo ni
0: alafo
1: eh
0: oni ko mo ki mo nbo
1: eh
0: afẹ fan kankan yo tawon eyan le mu ojo mejo
1: won mu kan la le yi
0: nkan ri ni ke to kogunjo ke to fi ogun ko ogunjo ti won fogun pin
1: so wa ro
0: egbo o
1: so ro
0: omo te fe fogun le fun atogun le fun atogun le fun e wo dada
1: so ro
0: ati ro mo to so pe baba mi loju aye yin e fun mi nte mi
1: bo se ri na
0: omo to bere won yin pe fun mi nte mi ko ni bere da e ti mo se wi won ona ti o gba bere ni pe ojojumo le mo ko bi eni kole eleyun ti n bere ogun ke to ku
1: eh so duru ni won loju omo mi ati ma ku se
0: elekeji omo ti omo te fe fi ogun le te fi ogun ko ogun asogun jo le fun e wo dada be eyin ewu ko le meji omo yin e jojo ko pa lu atamo awa gbugbo omo yin ati awo yin e joko e kan wu ko wa le kan na bo ye bure si sibi kan inu e to ba ti sai lo bi omi to fo gbe yin pe ready ni o ya e sa ni suru enu suru mi ti mo
1: omo
0: re en ta fo gun le fun nu
1: omo
0: ti o si le fo gun pe ati eni e fo gun le fun le ibadan yin to so fa won omo ya re pe mo buyin ti mo ni ti to mi le ibadan ni
1: ta lo le so be lo ni
0: sugbe ta ni o so be a se je pe ohun gege fun ara gege ohun na ko le oju le mejo ya meji ni si ja si o si gba oba o si gbe awon oba kan re o si gbe lo le ejo o ni ya awon la ni ya awon ni oko re o ni la ba awon ko fe laye
1: ngba ti baba won ku se baba won ku ogun kankan fun won bi nigba ti wa so pe baba won lo de gbogbo le iwaju ile eyin ile otun ile osi ile baba won lo ni gbogbo re
0: se
1: bo se rinu
0: o se won kudugba ati ri akobi obi ni o ile ibadan lagbo ni to loko to loki ile ibadan bo ye pada gbo lori eto ina ni tori bo je akobi lo bi akobi ni obi to wa ni awon aburo te bi tele e ma gbo dada o awon aburo ti won bi tele ikende ku ikeji ku iketa ku ikeni ku ikarun ku ninu awon bi mejo abi meje abi meje o wa ku akobi atabi keyin nje si mo pe arabirin to ja akobi atawon omo aburo re se pe meje meje ni won o la akobi lobirin obirin ni o isi ja gbo awon omo aburo re te sele si isi ja won logun
1: mo se ninu
0: e gbo lori eto e ba jo jabi jo me dogun
1: o le
0: ogun dugba isi ja won logun o wa so gboro kan wi pe ile ti baba re o kon seju re o lo nse gbese ile ngba ba awon baba re o kon le seju re o
1: oluku onla onla go jina
0: awon omo teyin ko ro fo la awon to
1: olupo onla go jina
0: olohun ni se olohun ni se
1: se nkan re ni pe baba to gbiyan o gbiyanju okole owa ko tiri tiri gbedu flat oko meji soke oko meji sisani baba wa ku won ti ko fi rent ngbo baya nkan to nu won wa pe eh eja kan se ri ta fi rent owo eyi oka yan lenu o eje ata won ba ta kaluku ba ti
0: akuku binu
1: odun kini odun keji lo ba de ni ti odun di kiatika ti sanwo le yin o ngbo yala gan ah seyin le kole ni wahala yin ti a po to bayi baba yin to ko le gan won fara ni a eyin le wa fara ni wa bayi se oyan ko ri be bi
0: o gudu ba o seun se ri kini kan be oyo ba wa ni are mo osun ba be lo ni le nigba re mo ba ti da da ko lo lojo ni je ki are mo gugu wa je ki won da
1: ami o
0: ati ji nbe waju ati ji nbe laani ati n to keyin mo se leru aye mo se lero woran sori ogunduwa lo gba kan o awa ti ri are mo akobi baba akobi foko akobi fun yawo to tori ogun to so to fi se le nibi ise olohun fe moju to nkan baba ngo ba so nu o wa pa joko togun nibi o ti joko togun ti
1: kan mi si olohun ba mi ti
0: la gun nibe ibe na logun ti gbe lo
1: ah kan mi si olohun ba
0: o bo mi la ntia
1: to awa ma mo ra ti ma abi
0: i know
1: exactly
0: e
1: gba bo ni
0: pele

0: ojú òde ti wá pẹ̀lú àṣẹ ọlọ́run dọ́là pọ̀ ní kámẹ́rà palẹ̀ ọlọ́run tó mẹ́rin náwó ni pé ẹni pé bàbá mi ẹ máa palẹ̀
1: àpọ̀ ọmọ ọkọ̀ wá ní ìwọ̀n wà takú
0: orí ẹ̀ ò pé sórí tí àbúrò rẹ bá ń bọ́ sọ̀rọ̀ tó o bá ń takú mọ́ lọ torí tó bá wọ̀ mọ́ lọ yóò bẹ̀ sí sí
1: ọ ọmọ ọkọ̀ wá ní òkú wa takú
0: olówó ọ àbúrò rẹ ń bọ́ sọ̀rọ̀ lónìí gbà
1: tọ́lọ́pẹ̀ sàbúrò rẹ ọmọ rẹ ní
0: ọmọ rẹ ń bọ́ sọ̀rọ̀ lónìí gbà yóò kọ̀ lábùkù ọ̀dà àwọn ọmọ adágbére lálẹ́ yìí ẹ̀jẹ̀ àpàdé tó bá ti di ní ọ̀la láago mẹ́sàn-án lálẹ́ lórí ètò yìí ètò láwùjọ ẹ̀yìn àgbà tó bá ti di ní ọ̀tọ́la ẹ̀yìn láago mẹ́sàn-án náà lálẹ́ èyí ètò yín akọni ìgbàwáṣẹ àjọ pàdé láyé àtàlàáfíà ògúnúgbà lóògùn àkàwé ló kọ mi ayé ẹ mẹjẹ màánù nira ìnira ọdà ẹka lẹyìn.
1: Oní Adébíyí ló kọ mi olùpọ̀ àláìlú ọmọ àdéhùn bá ilé àti yín ìdálẹ̀ Monday mọ́júmọ́ Tuesday ọjọ́ ajé mọ́júmọ́ ọjọ́ ṣẹ́gun lórí ètò bá yín ṣe dà títí ìgbà náà ètò kan lè yín ṣe ẹlẹ́mẹ̀.
2: On Lagilu FM 96.7.
3: Ilera loro
4: ọ̀pọ̀lọpọ̀ agbá ohun olóòtú iṣára gbogbo àwọn ìsìn wọ̀nyí tó bá ń ṣe nínú ewu tàbí iṣára ká dúró ká mẹ́lẹ̀ dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀ káàrin òkú ná méjì kù ti mọ rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó o bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara yìí ti wálẹ̀ wẹ̀sì àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ láàánú ọ máa bọ̀ lọ́dọ̀ bàbá Ọbádẹ́rà fún onírúurú àìsàn tí ò bá máa bá wọ̀ ìyá àjà láàgọ́ ara àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn ká máa rìn wọ́n kú wọ́n kú ká máa tẹ̀ gòlùbàgòlùbà ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí irú ìpèníjà wo ni wo bá ní nínú egun ara tàbí iṣan ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ̀nà sí i kà sí wa lónìí ní Ọbádẹ́rà Aba Home.
5: A wà ní ìta Akinlọ́dẹ ní Ìtútàbà òjẹ́ Ìbàdàn.
4: Bàbá Ọbádẹ́rà ní àlàáfíà ló ń gbọ́.
6: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ó gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọbádẹ́rà tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lẹ̀ ara bàbá ojú bá mi kalẹ̀. Iléeṣẹ́ wa ti wà ní ìta Akinlóye Òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo tóta Òjé Ìtútàbà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Akinlóye gangan Ìbàdàn. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà wa torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ́ba ara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà ibi ta rójú dé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayọ́lọ́ mọ̀ wípé ojú nìmọ́lẹ̀ ara o ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré bóyá fẹ́ wá sí ilé iṣẹ́ wa lóde ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09048688 53 bàbá ojú ni ìmọ́lẹ̀ ara tó bá mọ̀ pé onípèníjà ojú mọ́wọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà tàbí kó mọ́wọ́ òsìn kó fi bojú òsì kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà bóyá ojú yìí ń gun ẹni àbó ń hun ẹ àbó ń sáná àbó ń rìn ọ̀hún wìnìwìnì àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú orí nẹ rí là tẹ́lẹ̀wọ́ rẹ ìwọ́ tó dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ẹ̀ka mélòó ni ẹlòmíì ò tiẹ̀ rí nẹ rí o rí nǹkan tó súnmọ́ ẹ o ò dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ gbogbo ọ̀nẹ̀kọ̀nẹ̀ táìsẹ̀ ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi oríṣiríṣi nǹkan o ló máa ń fa àìsàn kéèyàn má rí nà déédéé tá à ń pè ní àìsàn ojú alákọ̀ọ́kọ́ èèyàn lè ní nẹ̀rọ àjàkáàkọ̀ ẹlẹ́wù gbẹ̀dú kójú yìí kọ́ máa gún yẹn kọ́ máa rò yẹn kọ́ máa hún yẹn kọ́ máa dami kọ́ máa yọpin ẹlẹ́ẹ̀kejì èèyàn lè ní kòkòrò iná ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́ kòkòrò bẹ̀jẹ̀jẹ́ ó lè fà á kí ẹ̀jẹ̀ ó máa gbóná wá láti inú ó sì lè fà á kí iṣẹ́ èyí tí ń gbẹ́jẹ̀ lọ síbi ìrìnà èèyàn kí iṣẹ́ yóò ní àyẹn tó bá ti wá ní gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ o mọ̀ pé ti ní pènijà ojú nìyẹn bákan náà kéèyàn máa ronú púpọ̀ jù ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà déédéé ti ta táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná ó ti ẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kọ́ máa rìnà mọ́ bákan náà tí ẹ kó bá pọ̀ lápọ̀ jù àwọn náà máa ṣàkóbá fún ìrìnà oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọn máa pè fún wọn lè ní ayọkẹlẹ ba ìrìnà jẹ ayọkẹlẹ fọjú òun ló ń dà wọn láàmú àbí kí nǹkan funfun kọ tiẹ wá léwó tóńtó síbi ìrìnà tiẹ elédùmarè kò ní gba ìrìnà lọwọ ẹnìkọọkan wa tó bá rò pé nípèníjà àìrìnà déédé yìí o lè dáka kùránì o lè dáka bíbélì o ti ìrìnà rí ohun tó súnmọ ẹlòmíì ò rí ìrìnà rí ìlà tó wà ní àtẹlẹwọ rẹ tẹlòmíì bá ń dráìfù lálẹ báyìí bíse ni yóò máa já sí kòtò yóò máa já sí gegele o ti ní ìpèníjà àìsàn àìrìnà déédé nìyẹn kàn sí mi iléeṣẹ́ wa ti wà ní ìta Akinlóye Òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo tóta òjé ìtútábà lẹ́gbẹ̀ẹ́lé bàbá Akinlóye gangan Ìbàdàn ìwọ tó bá mọ̀ pọ̀ nípèníjà ojú mú àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dákin bákan náà tìró tá a fi ń se ìtọ́jú nípa ojú tìró àbáláyé ó ń bẹ ní iléeṣẹ́ wa àwa kì í kàn kankan sínú ojú gbogbo ògùn wa látẹnu lẹ́ẹ̀tì máa lò ó bóyá wọ́n ti sí abẹ síbi ìrìnà tiẹ̀ wọ́n sì ṣe ni àbó ti pẹ́ síbẹ̀síbẹ̀ náà ó fi rìnà déédé wá àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dání ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè mí sí òun náà ni 090-488-688-53 090-488-688-53 nílé iṣẹ́ tiwa àwa kì í fara níyẹn torípàwa náà ọ̀bẹ lọ́run kọlọ́run fara ni wa bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ sì ti wá sí iléeṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́ elédùmarè yóò jẹ́ kí wọ́n ní ò lẹ́nu ọpẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́yìn máa pè mí sí ni
7: 090-488-688-53 iléeṣẹ́ wọn ń bẹ ní òkè àdó ní ìyànà lọ́ọ̀jì ní ìlú ìbàdàn ẹjẹ́ ń fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ta kó tó di pé n ó pè bàbá wọlé 081-38-85-5308 bàbá ẹ bá ń kí àwọn èèyàn wá nlé.
8: mo kí ọkùnrin mo kí obìnrin a ò ní fàìsàn ló gbà orúkọ mi ni alárápé ọláìmọ bàbá onísan mẹsànán fún ìwọ tí o bá ní ìṣòro nípa iṣan ara rẹ tàbí egungun ara tàbí àwọn ìṣòro àìlèṣedéédé ọlọ́mọkùnrin àbáwọn àìlèṣedéédé iṣan ara míì bóyá àìlè gbọ́wọ́ àìlè gbẹ́sẹ̀ àìríran déédé àìríran dáadáa àbáwọn ìṣòro tó lè máa mú ọwọ́ wú mú ẹsẹ̀ wú tí ọwọ́ mọ gbọ̀n ara ó mọ gbọ̀n tí ara ó mọ tani tí oríkèéríkèé ara ó mọ roni èyíkéyìí tí bá ti ń jẹ́ ìṣòro àìsàn nínú àgọ́ ara rẹ yọjú sí mi ní iléeṣẹ́ mi alárápé ọláìmọ̀ bàbá onísan mẹsànán mo wà ní òkè àdó ní ìlú ìbàdàn tàbí kí ọmọ pe telephone number wa 081-38-85-53-08.
7: kí là ń pè ní àìlèṣedéédé ọlọ́mọkùnrin àti pé kí ni màá fà á.
8: ẹ ṣeun olótùú àwọn nǹkan tí máa ń fa àìlèṣedéédé ọlọ́mọkùnrin ìmí ń bẹ tó jẹ́ àjogúnbá látara bàbá àbí ìyá sọ́mọ ìmí sí ìbẹ tó jẹ́ àìsàn àfarakó láti bi nǹkan tá à ń jẹ nǹkan tá à ń mu láti bi ìbálòpọ̀ ọkùnrin sóbìnrin ìmí láti bi ilé ìgbọ̀nsẹ̀ tàbí àwọn àìsàn téèyàn máa ń kó nínú afẹ́fẹ́ nígbà míì ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì a rí pé nǹkan ọmọkùnrin òun bó ń ṣe ń dàgbà kò bó ń dàgbà ọkùnrin míì sì ni nǹkan ọmọkùnrin rẹ̀ ń bá dàgbà ṣùgbọ́n bó ṣe ń dàgbà tí nǹkan ọmọkùnrin yìí ń ṣe gẹ́gẹ́ bí ọkùnrin gbà tó tó àyè kan a rí pé ó ń rẹ òun gẹ́gẹ́ bí ọkùnrin ọkùnrin míì tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti mọ̀ ṣe dáadáa tẹ́lẹ̀ pé tó bá súnmọ́ obìnrin ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹta ó lè ṣe kílẹ̀ ò tó mọ́ gbà míì sì ni ẹlòmíì lè ṣe jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nígbà tó yá ó rí wípé ara àwọn ò ṣe déédé mọ́ tí ẹlọkùnrin míì bá rí ìyàwó rẹ̀ a máa wò bí àbúrò rẹ̀ ni nípasẹ̀ ìjàmbá àìlèṣedéédé ọlọ́mọkùnrin rẹ̀ mọ́ tí wọ́n máa ń fa àwọn ìṣòro yìí tó pọ̀ jù ẹlòmíì ti ní àìsàn àtọ̀ sí ọlọ́jọ́ pípẹ́ látara obìnrin ọkùnrin míì tó bá fẹ́ tọ̀ a rí pé tọ̀ òun pín yẹlẹyẹlẹ àbí kí tọ̀ yìí máa jó òun nídìí kó tó wá àbí kọ́ máa tọ̀ kọ́ máa rí bí ọyún àbí bí ètútú ọkùnrin míì a máa tọ̀ ìtọ̀ rẹ̀ ọmọ hó bí ọsẹ ọkùnrin míì a fẹ́ tọ̀ kò ní rí tọ̀tọ̀ dáadáa ìtọ̀ ọmọ wá ṣeré ṣeré okunrin mi le to le mefa le mejo ki le o to mo loju momo gan okunrin mi ntoju be lo lati bi awon kan didun mi ta nje o le fa lati bi awon isan ba lopo ta so ina o le fa fun okunrin mi to ye pe o ra ri apere pe ohun o le se daada mo abo nti e fe sumo birin ara awon ti le gbagi bi akogi ko to dodo olobirin re ara e ti pada wa lewesi awon kan iya mo sokunfa ai le tete se gege bi okunrin fokunrin mi lati fobirin loyun be si ni elomi o ti bi mo ri to je pe ati pada se lekeji ni o di wahala ti o ni sese mo awon ara pada pe nu wa mo kun ara won mo gbona okunrin mi a mo ri pe orikirike ara nro ohun okunrin mi a mo ri pe igbaruku di ni nro ohun okunrin mi o ri pe nkan wo kakiri ni ara ohun ara mo ta elomi ye be n to fi atapara okunrin mi a ri pe isan ara ohun fa ohun so okunrin mi a ri pe owo ohun kuriri bi epe je osi lara ohun mo okunrin mi o ti ni isan ta mo si ato si egbe to ti pe ni ara re a mo mu mi ben ni o se ma to okunrin mi a ri wi pe inu ara ohun nkan kan ja ohun je nbe elomi a ri wi pe to n ba fe bere gbe nkan le ohun o le bere mo okunrin mi o le se bi okunrin ni papa ege bi okunrin mo bo ti ba n se iwo okunrin ninu ago ara re boya wo ti lo si ayewo won so fun won pe o ni isoro aisan kan ninu ago ara re o ti wa logun logun kini o ti lo wa ba mi abi o ti e ti lo si ayewo wa fun awon ayewo nilana ti awon ero gbalode ta sese ko data fi se ayewo fun ago ara okunrin boyo okunrin mi o mi ti n di omo lara nkan omo okunrin re boyo mi yi ti san abi ko ti e to mo okunrin mi si ni bolu meji ti nbe ni abe nkan omo okunrin re ikan ju kan lo abi o di pe kini kan wu si o ni oke nkan omo okunrin re ta n pe ni balo imi a wu sapa otun imi a wu sapa osi ori pe nkan omo okunrin re yi ori pe o n doju ti o ko se bo ara laarin awon egbe re o ti suki isoro aisan to ba ti pe ninu ara inu eje ni o lo duro si to ba ti bo sinu eje inu isan na ni eje rin koja to ba lo raye duro di isan to gbe eje lo si bi nkan omokunrin ko ni je ki nkan omokunrin eyin o le daada mo ke wa se nkan omokunrin nikan lo ma da duro to ba lo duro si bi isan to gbe eje lo si eyikeyi eya ara boya owo abi ese ni idoti lo re duro si isan tin gbe eje lo sibe a mu ki owo omo kuriri ki owo omo wo o le mo elomi kan mo le gbe owo soke mo ara elomi a mo gban owo elomi a mo gban elomi ara re o mo gbona be ni se nsi okunrin be ni se nsi obirin na ti aisan ba wa lara obirin na ti n wo oju olohun fo mo boyo ti bi kan ri abo se fe bi omo ni ti idoti ba lo di isan ti ma fo eje idoti ososo obirin jade ko na obirin to ba ti di nkan osu yi o ni wa mo omobirin mi o ti do mo gbon odun lo nkan osu tin ri bi o e marun e merin tele o ti de meji e meta ti o ri mo imi o ri ti e gan mo ko ti do mo gbon odun so mo goji odun lo idoti lo ti lo re di isan tin gbe eje lo si inu ile nkan tin fo eje idoti ososo nu obinrin mi a ri pe isan ara n fa ohun so elomi a ri pe eyin ge ohun imi to ba ti e loyun bi osun meji meta a kan ri pe inu kan dede n lo ohun soyin o seese ko je pe oyun o ni raye duro sinu obinrin mo obinrin mi inu lo ma gbona ni obinrin mi nkan je omo aya re o ni okun rororo bi en to ti bimo to nkan si mo pe ohun o ti loyun ti omo kan te ba di odo wa pelu ogo olohun e si rona abayo telephone number te le ma pe mi si 08 1 38 85 53 08 08 1 38 85 53 08.
9: Kini ma se okufa isan oju
8: e seun lotu ti elomi ba ni isoro aisan kokoro nu eje aba ma pe ni narun ajaka oko elewu gbedu to ba je lapere pe oju re nsu oju yun o oju re nwa mi nkan kan rin ni oju re wini wini bi aran loju ori pe oju re n gbe pipipipi abo ri pe oun wo ina ina n fan ka loju re abo ri pe oun wa oko lale abo n rin lale tina oko ba je tan si o loju bayi bo se n bo si koto lo mo bo si gegelete elomi bi kurukuru ni omo ri elomi bi oye ni omo ri awon ti ma n fa nkan ina ni idoti inu eje gẹgẹ bi n ti mo so lakoko olotu lati bi aisan orisirisi bi ona ta ti kale lo ti le bo sinu eje to ba ti bo sinu eje to ba ti pe ninu eje elomi ara omo iyun elomi kokoro osu si gbogbo ara re ati bi apere re nu elomi ara wa ni iyun kokoro ni susara re bi pe oju ni omo iyun oju re ni omo wa mi ko ni ri na ka bibeli kò ní ìnà kakura ni mọ ẹlòmíì gan ọ̀dá owó mọ̀mọ́ ẹlòmíì ọmọ ìyàtọ̀ láàrin 1,000 to 200 naira gbogbo ìṣòro ojú àìsàn ìdọ̀tí inú ẹ̀jẹ̀ ni mọ̀ ń fà èyíkéyìí ọ̀nà tí ìbá wa gbà wá tó ti lògùn sí tí ọ̀ lọ wá bá èmi alára pé ọlá ìmọ̀ bàbá onísan mẹ́sàn-án pẹ̀lú àṣẹ ọlọ́run tí ń bẹ nínú ewé àti egbò pẹ̀lú ìmọ̀ tá a kọ́ lára àwọn baba ńlá wa tá a fi ń se ìwòsàn tí elédùmarè sì ń gbà fún wa tó bá dé ọ̀dọ̀ wa àbọ̀ ṣèwádìí lórí n tó ṣokùnfà nǹkan tí ń ṣe ọ yìí tó bá jẹ́ o ti lọ ṣàyẹ̀wò tí wọ́n ní cataracts ní ṣe ọ ni àbí glaucoma ní ṣe ọ àbí pterygium ní ṣe ọ tó o ti wá lóògùn náà tí ò lọ àbí wọ́n tiẹ̀ ti lọ ṣe operation ojú ìrí tí ò tí kú ń bẹ̀ náà ṣùgbọ́n ojú rẹ̀ sì là kalẹ̀ omi ń bẹ́ ń bẹ̀ kò tí kú o gbìyànjú dé ọ̀dọ̀ wa táwọn kan bá dé níbì kan àwọn kan ń tún níbì kan ni wá bá èmi alára pé ọlá ìmọ̀ bàbá onísan mẹ́sàn-án pẹ̀lú gbàgbọ́ rẹ nínú ewé àtegbò àti ọlọ́run tó dáyé àtọ̀run ó sì rí ọ̀nà àbáyọ telephone number mi 08138 85 53 08 mo wà ní ìlú ìbàdàn ní agbègbè òkè àdó ní ìyànà lodge ní òkè àdó ní ìlú ìbàdàn tàbí kọ́ máa pe telephone number mi lórí ìṣòro èyíkéyìí tó o bá ti ń ní.
10: ìlera lọ́rọ̀.
11: kára ó jí pépé nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ́dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án bó o bá kẹ́ fẹ́ ìlera bíi àìróorunsùn ara títa ṣáàgùn kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́ àìlè gbápá gbẹ́sẹ̀ kórí ó máa laagun kíkan ó máa rìn kiri nínú ara lárẹ̀dá ló mú alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà lílù pìpì àbáàdì jẹ̀díjẹ̀dí ìdákọ́lẹ̀ ọmọkùnrin ó mọ̀ lè tapáì kára ó mọ̀ gbọ̀n rìrì aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án ní number 1 lodge street beside amazing grace school òkè àdó ìbàdàn 0813-885-5308 0813-885-5308 bó bá ń ṣe ọ́ bí òjòjò alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án ni ó kàn.

0: ẹkálẹ ẹkù dédé wòye níbi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ òun ní lọkùn lọ́dọ̀ àti lẹ́yìn òdì náà ẹ tí mo pe tí aago márùn-ún tó bá ti rúkọ gó báyìí gbogbo ọjọ́ ìsinmi lọ́jọ́ sunday lórílẹ̀‐èdè nàìjíríà àní ìpínlẹ̀ ọ̀yọ́ àní ìlú ìbàdàn àti àtẹ́ gangan ní ètò ní tèmi ètò ilé ìta gbé sílẹ̀ fún àwọn olólùfẹ́ káàkiri àgbáláyé ètò ilé ìta gbé kalẹ̀ fún àwọn tó jẹ́ pé wọ́n ní ìfẹ́ tàbí tí wọ́n wá ìfẹ́ lónìí ètò sáré wọnú ètò kan ṣùgbọ́n mi àti yín lónìí àgbàdùn ara wa martin ìsànlá àwọn balọ́kọ tèmi tí bá ti lọ sójú ọjà báyìí ìlú ọjà kan ló wọlé láàrin ìṣẹ́jú bíi méje sí mẹ́jọ wọ́n padà bọ̀ ẹni tí a ti bẹ̀rẹ̀ tó gbogbo tá a ti dàdọ̀ balẹ̀ ẹ kú dédé wọ̀nyí ìlú síbẹ̀ kẹlẹ̀ ẹ̀kọ́ ẹ̀dẹ̀ mi ọmọ bá ló kọ tèmi ẹni ni àjẹ́ yín mú bọ̀ wọ́n ti dé.
1: Lágbílẹ̀ FM 96.7
2: tán ẹ̀yìn ara ilé wa mo kí yín níbikíbi tẹ́ ẹ bá wà lálẹ́ ìyá dúpẹ́ lọ́wọ́ elédùmarè ọba àjíkí pé àwa la wá a sì dúpẹ́ pé ẹ̀yìn la bá a ti tẹ́ bá ṣe ń dé ìyá chikito àti ìyá togo a ti ti dé lálẹ́ yìí a dẹ̀ dúpẹ́ pé àwa la wá ẹ̀yìn la bá mo fẹ́ fọkókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ ẹ̀ ń pè tẹ́ ní ogun ìyá togo ó ṣe ribiribi lára yín o pé ẹ dúpẹ́ lọ́wọ́ wọn olúwa ṣeun ìyá togo tó ti wà nínú kúlu wa lálẹ́ ìyá togo ẹ jẹ́ kí àwọn èèyàn mọ ẹni tó wà nínú ìbílẹ̀
3: mo kí ibi tẹ́ ti ń gbọ́ mi dédé àsìkò yìí pé a nífẹ̀ẹ́ àìsàn ló gba àìsàn nífẹ̀ẹ́ ara wa ṣe bùgbé o
2: bẹ́ẹ̀ ti kí wọn
3: ṣe orúkọ mi ni màmá togo odún ni mímì kì í ṣe àìmọ̀ fún olóko ẹ máa ń gbọ́rọ̀ mi dáadáa lórí ètò síkítò ní every wednesday àti tún délé ni.
2: ìyá togo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin lọ́pẹ̀ lórí ọ̀rọ̀ toko tó kéré oko tí ó sá wọlé oko tí ò ṣiṣẹ́ igbá kan àwo kan àdẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àwọn tó mú oko wọn lọ́gán oko wọn ti padà sí wọn lọ́wọ́ ó dá kílẹ̀ gbé wá fún wa lálẹ́ yìí.
3: ẹ ṣe olóòtú lẹ́ni báyìí nísìnyí àkọ́kọ́ sọ̀rọ̀ nípa àrùn kan tí wọ́n ń pè ní sangun-sangun tàbí romatisin tàbí àwọ̀ká ọ̀pọ̀lọpọ̀ àrùn tá à ń sọ máa ń dààmú àwọn bàbá wa bàbá àwọn ọmọ wa àwọn àgbàlagbà ló máa ń ṣe láti bíi 50 years lọ ló máa ń dààmú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn.
2: ní arthritis
3: romatisin bẹ́ẹ̀ ni romatisin arthritis báwo ló ṣe máa ń ṣe yẹn ni mo fẹ́ ṣàlàyé fún yín fún ẹ̀ tẹ bá wà lé tẹ bá ń gbọ́ mi nísìn ìwọ tó bá pọ̀ ní àìsàn tá à ń pè ní romatisin wà á rí i pé orúkọ ẹsẹ̀ méjèèjì a máa ru ẹ́ wà á máa complex pé orúkọ yẹn ń ru ẹ́ o ò lè rìn láti ibìkan sí ibìkan tó máa rìn láti òpó náà kan sí kan wà á máa jókòó torí pé egungun ẹsẹ̀ yẹn ń ru ẹ́ tẹ̀lémì tí ẹ̀ máa bẹ̀ láti ẹ̀yìn
2: báyìí tẹ̀lémì
3: tí máa ń bẹ̀rẹ̀ ẹlòmíì ò lè gbé ẹsẹ̀ yẹn mọ́ rárá tí kì í ṣe pé ó last dent tí kì í ṣe pé ó ní àìsàn kan tá à ń pè ní rọpárọ lẹ́sẹ̀ ṣùgbọ́n kò lè gbé ẹsẹ̀ yẹn mọ́ tàbí ẹlòmíì wà tó ní arthritis a rí pé ìsàn ẹsẹ̀ yẹn máa ń fa òun a máa complain ìsàn ẹsẹ̀ yẹn ó máa ń fa òun ní gbogbo ògbà ẹ̀yin tẹ bá rìn pé ní àwọn àìsàn yìí torí pé àrùn sọ pé tí mi síta kí n fi ẹ́ sílẹ̀ bó mọ́ra kí n pa ẹ́ láìsàn sọ o tẹ bá pẹ́ ní àwọn àìsàn yìí ẹ kàn sí wa nílé iṣẹ́ wa mo ní ilé iṣẹ́ ọ́fíìsì màmá togo wà ní akẹ́dẹ̀mì olómi tí ẹ bá ti dé akẹ́dẹ̀mì olómi bí ẹ bá ń bọ̀ láti ìwó road tẹ bá dé akẹ́dẹ̀mì olómi ẹ bọ́lẹ̀ ẹ má sọ da express o ẹgun bridge kékeré ẹ̀ sọ̀kalẹ̀ padà ni o kí ẹ wá pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ màmá togo 08035888101030 kẹ́ mo ṣe ń ṣe àlàyé lọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí wọ́n ta ń pẹ àìsàn kan ní àìsàn ìtọ̀ àtọ́jú o láàrin alẹ́ sí àárọ̀ ẹlòmíì lè tọ̀ ní 7 times 5 times omi tẹ́ ẹ̀ mú gan òní dúró sára yín irú ẹni bí wàá máa complain pé ó ń rù ó ń gbẹ tí irú kan báyìí bá ti ń ṣẹlẹ̀ o sọ pé ìtọ̀ àtọ́jú tó ń tọ̀ yìí o òun ló fa bó ṣe ń rù bó ṣe ń gbẹ kì í ṣe pé o ti lọ kó àìsàn kò gbóògùn o ṣùgbọ́n nígbà tó yẹ pé omi tó mu kò dúró sára ẹ ẹlòmíì dẹ̀ ni ó ti ní àìsàn kan tá à ń pè ní àìsàn ìtọ̀ ṣúgà ẹlòmíì dẹ̀ ni ó ti ní àìsàn kan tá à ń pè ní prostate enlargement ẹlòmíì ní prostate cancer tó jẹ́ pé tó bá fẹ́ tọ̀ bá ìtọ̀ yóò ní jáde tó bá fẹ́ tọ̀ ìtọ̀ yóò ní jáde á try ìtọ̀ yóò ní jáde ọ̀pọ̀lọpọ̀ àgbà tá a ti ń polówó yìí ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n believe wọ́n ti wá wọ́n sì ti ń dúpẹ́ wọ́n ti rí tù sílẹ̀ èyí tẹ́ bá pẹ́ ní àwọn àìsàn yẹn kàn sílé sẹ́wọ̀n mọ́tògò pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀ dẹ̀ dúpẹ́ fún ọlọ́run ọba dẹ́lẹ́ tó tún tẹ̀lé ni ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ lè ṣe déédéé ṣe kán sun lọ
2: 1 minute no do.
3: Ti okunrin ba kole fun obinrin. Ti okunrin ba ra so fun obinrin to ba ra moto fun obinrin. Ti o ba si eto edede obinrin oni like
2: to ba fun nipo kipo ki to se pataki.
3: Okunrin oni like ro eni be o. Nitori pe e so pe awon obinrin ma so pe ajoko tero wa. Pataki eru ta ajoko ti na niyan. Ti o ba ti si eru yen be mo ko soro.
2: Okay.
3: Won to ba pe o le se dede ati dada. O le se eto e fun yawo eni le. Kan si mama togo mo ti ni ewe ati bo te ma lo te de ma dupe fun.
2: Ora mama togo sherry oro pe won to atogbe yi ki le ro pe on fa
3: e se olotu sherry nkan to ma fa ito yi o po akoko na aisan kan ma npe ni atosi iyen ni o ma je ke yan to sere sere sere laarin 5 minutes atun lo to mi ti oloyibo npe ni infection o le fa imu gan iseto yi na to yan ori toto yi gan infection le fa staphylococcus le fa awon awon ta le ko latara te ma ko latara ibalopo okunrin atobirin o ma nfa ke ma ri toto dede mo elomide
2: ya
3: syphilis staphylococcus infection be bacterial infection lori sirisi be o le fa ki ibi ti to tin jade ki to yen ma le okunrin de ni prostate enlargement yen ma nse
2: ki se obirin
3: okunrin nikan lo ma nse to ba tin se le a ri pe kuro ni be ma ma ri toto dede tabi okunrin to ti e wa je pe yala boya yawo eku ni o be an kan sele ni o o wa ni anfani laarin bi odun marun odun mefa lati mi to obirin mo pe o tin collector si prostrate o
2: so o se pataki okunrin ma dobo
3: o se pataki
2: so that nkan to jo mo pe o prostrate de o kini ko kini
3: ko ni le sele si ro okunrin be
2: ni le sele si
3: so olorun ran wa lowo nkan to le fa ni yan olotu
2: o da awon to ba wa ni kini ton to le mewa mewa mewa yi to ba ti kan si mama togo en so pe olohun a gbogbo
3: be ni olotu
2: awon na a le ri
3: be ni o
2: da e je ka wa wo eleyi te kokko so ngba te wole nipa yi ti ti egun mama san won egun mama ro won to ma wa lati ibadi eyin lo si sale je ko nse ijekuje lo nfa kini abi je di
3: be ni olotu se ri elomi like nkan to dun gidi gan te ba de ti like nkan to dun iwo lori minerals lo mu iwo lori pa lo je iwo lori awon kan to dun to dun to dun elomi like e gan to ba de tin mu nkan to du pupo ju o di pe kiro eni be ni aise kan ta npe ni jedi jedi elomi de ni ko ti e mu nkan to du sugbon ni kaluku ni aisan ti olorun ko mo latoje orun to ma ma baja elomi o mu to du be to ni aisan jedi jedi ti enu die gan ti yo to je pe o ti to ba ti lo toilet ba ya ma fowo ti sinu ni
2: uru awon ni eya togo se ona abayo wa lodo yin
3: ona abayo wa
2: mo ran tin si pe o ni enikan ko si meji to ti so pe ka won ba se ga bayi kini to wa ni enu ibi ta won tin yagbe akojade sita ta won ba wa se ton awon ese wa fowo ti wo iwosan wa fun uru awon ni be yen lodo yin
3: olotu iwosan wa fun se ri ewe ati ko ta won baba an lo yi ti won lo lati jo si wa bakan na e o lo te yin le mu mi ti se kan ti baba mi ti fun mi ti pepe bi pe te e ba ni enu odi to yo seri o ga o opolopo yen ti so ogun nu ni ogun wa
2: ogun
3: ta ba jo ise itan awon kan ni ke ko lo bu si iga te ba su te ba su e bu si iga e fun ojo meta abi e le mi de le se o le su ga le meta lojumo try ko bu si nu guy fun e meta leyin e wa bere si ma fi foko mu kini ya wole ben mo so fun yo lotu
2: ya togo
3: a wole
2: won ko bu kini e won
3: ise baba mi ni
2: won da si won tun se ga won da si
3: won bu si won flush e
2: won bu si won flush e
3: leyin to ba ti pojo meta
2: to ba ti pojo meta yen
3: to nko won
2: wa ma bu kini e sinu eko
3: ben
2: ma
3: fi
2: won ma mu eko yen
3: nko
2: ta nso yi to jade a wole pada
3: ben ni
2: e ri pe ati so nkan nu laye yi gbogbo awon nkan bayi ta awon baba baba wa gbe le eyin iya wa lowo kọlọ njẹ ko kun awa na
3: ami
2: o da iya togo mu ti egbọ pe kini yen to ma n yo yen o ma n je ki kini omo okunrin saida ko suki abi ko ma le gberi dada abi kokunrin yen ma se ko to gun ori obirin o ba da to wo ele
3: be ni olotu
2: ona wo lo
3: le seri awon aisan opolopo aisan mi ma n fa isoki fun okunrin ke bi awon oro ta ti so siwaju pe awon aisan ta le ko latara balopo to ba ti pe lara eyan ti o tete ri nkan to ma fi flush e danu o ma n fa kini ma suki tabi jẹri jẹ na o le fa ko ma suki to ba de tin suki e ti mo pe kini yen o ba ti kere ju obinrin oni like e
2: ah ko le kan le gan
3: so a ni awon kan te ma lo fun yen na ito suki yen a jade pada tori pe ko si nkan ti o logun afi ti eda o ba mo ogun e loku ogun iku nikan ni o si
2: ogun
3: ko si be ni ko so ogun iku

kí yín káàbọ̀ padà sórí ètò ní tèmi. Ètò ilé ìtẹ́ ti ń dúró dè ti dé o. Fún bẹ̀yẹn lólùfẹ́ wa ilé ìtẹ́ wà nílẹ̀ yìí àti tẹ wà lókèrè. Ẹ mọ̀ pé ètò tayébá ti ń gbọ́ báyìí àwọn ìpolówó ọjà á fẹ́ máa wọnú ẹ̀. Ìpolówó ọjà lóríṣiríṣi. Kò tí ì wá pọ̀ tó ẹlẹgbẹ́ ti ń nà wá sí ìkànnì. Ẹlẹgbẹ́ wá sórí ètò ní tèmi. Tiwa náà ká fi gbé ti náà lárugẹ kí gbogbo ilé kólé kíni kólé pion. Lórúkọ olóòtú ètò yìí Kenneth Ogwueji. Mo fi ń kí yín káàbọ̀ sórí ètò lálẹ́ yìí. Kí Boogeyman. Lórúkọ àwọn ọkọ mi àtàjọ máa ń mú ètò wá ní gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Lórúkọ Olúwa Fẹ́mi Williams Wulie.

ti lorukọ alarina wa oluwa koka ajo mu eto tale wa e ti mo pe lori eto yi gbogbo n to ba ni se pelu ife ala ma n gbe yewo lori eto yi ati lori eto eleyi to de pe awon lolufe ti ma n la nfani lati pade ara won e mo pe lori eto yi abala kan wa ta gbe kale to je let's celebrate ourselves ẹ̀wọ̀n kan ni ambassador ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni bá ni commissioner ọ̀fẹ́ ó lọ tẹ́ ẹ bá sọ pé minister ọ̀fẹ́ bẹ́ẹ̀ náà ni ilé tó bá ti wù yín kẹ fi sí lẹ́yìn aṣáájú fi tí ò dá sí ìwọ tó bá ti jẹ́ nǹkan tó dá ẹ fi sí ìgbọ́ ó dá ìwọ lẹ́yìn fẹ́ fún mi bẹ́ẹ̀ ẹnìkan ni ọba àwọn olólùfẹ́ ẹ̀wọ̀n tó nìyẹn ráì ọ̀la tún já sí ẹnìkan ni dókítà àfẹ́ òkè ìgbẹ̀ náà ló bá mi lára mu ẹ máa lọ sórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti facebook yìí ẹ lọ fi kọ́mẹ̀ntì yín síbẹ̀ lórí lágẹ̀lú fm 96.7

0: orin ti pe die param parara ibo le yin wa ngba yen ko ma te kun la anfani awon to nunu fe won jo jo sorin why you say you don't orin to je pe la anfani lati ba ya won ti bi in time yen orin wo le yin jo se yan to nunu fe yin orin wo le yin gbogbo yin lara ngba yen you tell me one alone orin wo lo je pe teyan to lulu fe yin te ba jo play e ba e ti ni gbagbe why you say orin kankan pa ko e ni kankan te pe te ba ti like a john new you love me enikan ni honorable minister of love eh o da bo mi Bukola Akinyemi awon lo so bayin honorable minister of love you need me e lo ni kori be awako I need you te se ma je 25,000 naira yin lale ka se e lo pin ka se e lo ndara e de mo pe yen ba mo nti ya fe pin 100 million ka se fe pin 100 million ni ko lale yi en to ba ti share ju en fe mo to share ju ma tewu fun lale courtesy of madam Folake Fadugbagbe lori ede America ara won lo nfe wa ni en lori kan ni lori kan ni ile eto ipa pa thank you for all you do mo fe ran re ju en to tesi yin mo fẹ́ sọ ọkọ fún yín pé táìmù tá a wà yìí ní semester tá a wà yìí ní period tá a wà yìí ní term tá a wà yìí ọ̀rọ̀ fẹ́ ti change o ìlú ti change ẹ mọ̀ pé máa gbé yín débẹ̀ gẹ̀mí commissioner fẹ́ so táìmù yìí tó bá ṣe ń love máa love pẹ̀lú agbárí ẹ̀ it is cold out there iṣẹ́ ti ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ṣẹgbọn kan tí mo sọ iṣẹ́ ti yàtọ̀ lálẹ́ mo máa gbé yín débẹ̀ kí làwọn kan tó yẹ kẹ́ ẹ mójú tó ń táìmù tá a wà yín tó yẹ kẹ́ ẹ take note àwọn orí èkó ẹ máa ń kọra wa lẹ́kọ̀ọ́ ni ẹ máa ń lẹ́ we learn together tẹ bá fẹ́ jẹ káàṣẹ yẹn lọ tábà yìí pẹ̀lú *347*1004*2#. Mo ti fast ju ẹ̀ẹ́dẹ́kin tún mú. *347*. *347*1004*2#.
1: My sunshine lady. My pretty Susie.
0: Àwọn ohun tí wo ni ń fún mi lálẹ́? Orin yìí. Ohun tó bá mọ ni tí Vixen tí wọ́n lò sínú orin yìí.
1: Àdúrà ti gbà omi tó
0: bá. Ẹ obìnrin kan wà tó jó sórin nínú fídíò rìn. Alómorúkọ arábìnrin yìí.
1: Yes, ma.
0: Kí ló ṣe ó jẹ oyè kan gbà yẹn award kan wà tó gbangba yẹn. Ohun tó bá mọ lálẹ́. Ohun tó bá mọ 5,000 life. Confidential retard card yẹn tó bá gbà lórúkọ arábìnrin tó jó sórin yẹn tó bá kọ́ ti gbà lálẹ́ lórí ètò onítẹ̀mí fún ti káàṣẹ ẹ̀ lórí tiktok náà yẹn tó bá kọ́ gbà 5,000 naira ẹ kàn máa send account yín wá tẹ̀ sí yín pẹ̀pẹ̀pẹ̀ lórí ètò yìí kí làwọn kan ti yẹ ká mọ̀ especially ní time tá a wà yìí advice lori modern day relationship mo ri pe time ta wa most of relationship are based on transactions
1: social lady
0: transactions lo po bayi
1: my pretty sister
0: mo pe you are loving with your head yen tin kuro nbe so nsin yen wa ni nkan kan to ye ka mu lo o na ni pe ko da ti ti e mo o ba ti ren to ni fe ijo ore brother daddy mommy o ba ti ren to ni fe yin enjoy show love pada love ti ń scars ń tàbá ẹ very very scars ọlọ́rẹ́ tó nífẹ̀ẹ́ tinútinú my má fojú ẹ̀ gbolẹ̀ má fi kíni má fi ojú ọlá gbolẹ̀ lálẹ́ yìí àwọn soulmates àtàwọn companionship náà tún láǹfààní láti pàdé ara wọn lálẹ́ yìí bẹ́ẹ̀ni ìyẹn ni pé báwo ló ṣe jẹ́ time ta wà yìí àti wà ní time kan ti mo tun gbo ni ale ti alari na lajo wa lo wa koka ni mo tun tin lock awon okunrin ba oni se won te fin lock ba oni locking yen pe won ton ba ti mu ton ba ti mu e ba oni locking yen won tun lo juzodo ebe ya ka be gboran ni e lo ko ye fe gbo ami e je mo lucky mi jo e je be mo be e mo lucky mi jo oni sowo ta won se se locking oni locking bayi serious reality to se le mu so fun yin so the time ta wa you oni you watch before you leap.

wọ́n lọ sórí Facebook báyìí. Gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ fẹ́ lọ ka kọ́mẹ̀ntì àwọn tèmi tó wà ń bẹ̀. Wọ́n bá one thing tí mo fẹ́ kó mọ̀ time tá a wà ní time semester tá a wà mo fẹ́ kó mọ̀ kankan time yìí. Love is not enough time tá a wà yìí o. Ìfẹ́ nìkan ṣe kí ni ọmọ rẹ̀ kí Mr. Martini ń ṣe program ìfẹ́ mo máa ní kó tó bá ti wá nífẹ̀ẹ́ ìfẹ́ nìkan ni kó o ní. Mo máa kí ọ. Okay, life.

tẹ ní lọ́wọ́ jálẹ̀ yóò play ohun fún yín lára yóò play fún yín lọ́sàn yóò ohun tẹ bá ti fẹ́ ni wẹ́ sakara. Ẹ má compare relationship yín mọ́ tó wà ń ta ẹjọ́ wà very important. Kí mo sọ ìfẹ́ tí gbọ́ orin tó bá ti gbọ́ báyìí ọwọ́ kan ni tó jọ bá ń ṣègùn òye mi ó dẹ̀ fún ti ń lo nǹkan ó ti fẹ́ di inú mi lọ́wọ́ ta ló ní ìdọ́mọ́ àbálágbà ni o àti something. Ṣé mo more than 90% àwọn tẹ́lifíṣàn mídíà ẹ fake ni fake lẹ̀ ń wò ẹgbẹ́ láìkí yín lọ kó wọ 70 ẹ ṣeun jàre mọ́kọ́ ti wà ní 44k ẹgbẹ́.

0: eyi o je oro ki ma so lekin to se oju opin sile na le a ma se part 1 and part 2 ni olo de ba mo won kini lo ma help ni gan ma se oju opin sile bayi eyin na le pe nita tiktok na le pe mi o eyin to je pe je single mom especially abeyin to je o wa na won kan te pe they are not single mom they are not single fathers single ni won but tori awon experience ti won ti ri pe lawon parent won so fin jo computer ba ri omo ton ba bi ni leti love wa awon no man je love boy ati love girl because ngo ton mo laye won ju fe lu omo ton ton ba bi te ba do omo ton bi te pe ti daddy e ba ki mommy e lati bi ami 3 oni gba o ba ti ko to fun mommy e le bi o di 7 ba ro ta ba ti ni kilo se le daddy kini ke mo pa mommy kini kan e mo pa won ori un ko sun mi sun mo bi to disagree without destroying each other. Won ko wa de ko to man ba yan ja bayi. Won do bi to ba nja mi ka kuko, mi le bi ka pun. E de ki lo mu ipe. E yo kan mi le je de mi ipe. 0912370 8675. Kini nkan to n ba yin leru. Bi ke lo ma ti so pe e fe wa pelu yan bayi. Elomi wa te pe ani kasara ma so re lato kan. Eru gan ba e ore yen gan tun ma wo wa ma so kini nkan to gba eyin leru lati wo ni relationship mi number le okere ni +234 814249106 hello e kuro mi radio ni sir ah e kuro mi radio e kan le sir ki lo ruko yin sir
1: oruko mi ni Elijah Olajuwon
0: Elijah Olajuwon she single father ni yan abi
1: mi o kìí ṣe single father but mo ti marry but mo ti wa ni before right now.
0: Bí 40 kí lẹ pé.
1: Mo ti wa ní ìgbà ìfọ̀.
0: Okay, divorced ni kí wá ló bá yín lẹ́rù. Kí wá ló bá yín lẹ́rù sí láti wọnú relationship mi báyìí.
1: The only thing is that emi truly emi àti ìyàwó mi ti jà.
0: Okay.
1: But during the period ta fi jà yẹn, mo wá pàdé ọmọ kan.
0: Okay.
1: Ọmọ tí mo wá pàdé yẹn, honestly speaking. Mo wa ti wa in love, too much in love pẹ̀lú ọmọ yẹn during the ìgbàtẹ́mi àti ìyàwó mi jà yẹn. So the only problem is that ọmọ yẹn pẹ̀lú love tí mi ti wá wọnú ẹ̀yìn yẹn. Ó ní àwọn àwa tó gbé pé tó bá jẹ́ pé èèyàn nìkan lè yàn fẹ́ nígbà míì ìwà yẹn ò lè jẹ́ kí èèyàn fẹ́. Mo wá ń rí ní ìrírí pé bóyá máa tẹ́ àbí mo lè rí change. Along the line, ìgbà èmi àti ìyàwó mi náà wá parí. Ìwà ọmọ tí mo fẹ́ ṣe láàrin yẹn mi kẹfẹ gbé ẹbí ẹnì kankan.
0: Ìgbà tẹ fẹ ẹ fi console.
1: Bẹ́ẹ̀ni.
0: Nísìnyí báyìí ìjà ti wá parí láàrin àti ìyàwó yín. Ẹ ti wá fọmọ ẹ tó gbà wọ báyìí.
1: Ṣé ìwé rágẹ̀tì mọ̀?
0: Jẹ́ rágẹ̀tì. Ní
1: ti ìgbì ẹ̀
0: rà.
1: Ní ti ìgbì ẹ̀.
0: O no dey ni anybody.
1: Ẹ mọ̀ pé obìnrin jẹ́bí yẹn bá mọ̀ lèèyàn mọ̀.
0: Bọ̀ nọ́mà nọ́mà yín náà ẹ̀yin náà ẹ̀ tí kẹfí ẹ̀rí ẹ̀ tí bá ní ti kọ́lọ́kọ́lọ́ rí.
1: Ẹ kì í sí ìbárí but lórí fóònù gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ sọ pé bílẹ̀ ti ń pèèyàn ní ọ̀rọ̀ mú pèèyàn yẹn èrò nǹkan bẹ́ẹ̀ yẹn ó wà lọ́wọ́.
0: Wọ́n pè lọ́tún ló ṣe é dáwọn kọ́sítọ́mà.
1: Tẹ́sì máa ń pọ̀ even chat text WhatsApp.
0: Ọmọ tó bá fáyín ṣe rò pé ẹnìkan lẹ́rọ ọmọ tó fáyín ṣe ẹnìkan ni ṣe àwọn ikú àwọn ikú di ṣe gọ́ọ̀mù. Àwọn ikú di ṣe gọ́ọ̀mù.
1: I don't know what to do sir. Ọwọ́ àpáìsì ní àti dáhùn yẹn bá sọ nílé ìpè
0: ilé. You don't know what to do. Okay. Tábà ti dé látọjú ọjà ẹ máa gbé tó yẹn bọ̀ ẹ máa rí ẹ máa rí. Ẹ jẹ́ ká lọ sójú ọjà ilé ti ń fà mí lọ́wọ́. Tábà ti padà dé. Èyí tèmi ń tẹ̀síwájú. Mr. Ọládé púpọ̀ Ládẹ́jọ́. Wọ́n ní nípa lọ́kìn yàn fẹ́ sọ̀rọ̀. Mo ń bọ̀ lórí ètò lálẹ́ ìfọkànbalẹ̀ àti yín ni.
2: Chevy HPL Eye Care Foundation lo nlo gun tatata wi pe ti yin melo gbogbo eyan bada ta bebe e ja ma nra wa leti pe gbogbo to lu wa da da ni ṣugbọn nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo Charity HPL Foundation se npe akiyesi gbogbo eyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Charity HPL Eye Care Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale kun munira dani 2000 naira pele lowo kaadi ofese layewo oju o reading glasses wo fe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si ni pa oro oju rorun gbogbo olukopa to ni pe ni ja oju lati sa gbe kale Charity HPL Eye Care Foundation nigba to tun wa gbo bi to ti ra anu gba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won nfa ni tete fona loju popo la fe ni o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank Charity Consult building yana agbala bus stop ni to si olowo din fo sanu shopping complex iwo road ibadan lojojuma ni o ago mesan aro sa ago merin role 2000 naira pele lowo kaadi ko bere atalaye 0701015 2255 oju lo bara o ni dindo mo wa lagbari
3: everybody kunie the cool aslander talk of the town
4: car share
5: the ultimate joy you've done land again wo
6: land again wo
7: since day one of the Emba winning galore, it been common for September people pack a money tire. Money will enter people hand up till now, they never fit to believe I'm the train don't start again, start again. In the honor like this,

0: air today. Or you carry your food right now for Splash FM. Now start 347 star 1004 star 1#. For Lagelu FM, that's at 347 star 1004 star 2#. You fit a bust. Enter website www.cashier.ng. Only those people with our reach 18 years and above. Now you go fit to play this cashier. And now your state gaming board. Nine licensor.
1: The Ember winning the law. I must go cash my own world.
0: Shorty cash, yeah. Multi cash, yeah.
2: Agitun bi ore mi afuju dila to boye lati gba to ti bere ise dila re yi adua kan pere mojo kino si ladua won ni pe ko lo mo josu resort bi ti bu idi ni pe dila re oniju moto meji pere lo to kun bo ka ti Nigerian use to gbe ka gele lori pe o fe ta yi iwo na wa wo bi to tin ta won egbe titi ki moto kan wa mo jabo ko so break inu bayi eh o lo mo ji kun pada ara lowo re scrap ati pe duro na o so wo ti igbon pade lokso toni tan wa lo luyo le nbadan nibi ti gbogbo eyan tin ta moto ti won tin ra moto ibe ni gbogbo eyan gbe moto won lo ti won ti lo nta tan so bed office pelu ilana tele to ba fe mo ku le lara aro lo joko toko re ni di lokso tu ko si n to buru nbe ke se won ni kan lo wa nbe ti won toko won pele tu abo to fokan bale Akintunde ko si n jo soko re egbe titi ilewu bawon eyan se loko nbe ti won ta lorisirisi tan so bed office pelu ilana tele ni di lokso tu na ni moto ti won ti won ta to jo tutu ati tokunbo ti we re pepele to fokan bale tin ti mo so yi o ba wa yi o daada bi o fo number won ko pe won 0816932847 le kan si 0816932847
3: Gbogbo ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lagelu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lagelu 96.7 FM, Pastor Sularin Oluwafemi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Ní ọ̀nà tó ń tọ́ ni sí àṣeyọrí, make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbogbo ẹ̀ ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
4: Ìlera lọ́rọ̀
5: Kala ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alára pín ọláìmọ oníṣan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fẹ́ ìlera bí i àìróorunsùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kẹ́yìn ó máa rìn kògẹ́kògẹ́, àìlègbápágbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo, kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kẹ́yìn ó mọ́ mọ̀ tàbí kẹ́yìn ó máa rù kó máa bẹ̀. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá ló mú alára pín ọláìmọ oníṣan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrí ó mọ̀ lè tapá, kára ó mọ̀ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pín ọláìmọ oníṣan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pín ọláìmọ oníṣan mẹ́sàn-án ni ó kàn sí.
6: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
7: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
6: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀, ó mọ́ lóló, ọkàn mi balẹ̀.
8: Omi yóò lọ ta o.
7: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kó mi o. Ẹ yan omi Showbox bottle water, omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀ pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló kúdà fún mímu gbogbo ènìyàn ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ lábàáyí gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀ sórí 090-351-04468 tàbí 0089-510143. Láìsí omi, kò sí iyè. Showbox bottle water, omi tó dára.
9: Lagelu FM 96.7.
10: Oni temi leto. Oni temi pelu matemi.

0: kaabo pada lati eka ipolowoja ori eto ni temi na le se wa ni ikani ti lage lu 96.7 se njare mami rari na ti wile na ona gbenu si nbe joko pepe God bless you ma ọ̀nà kẹfà dúgbàgbé àmúsọ lálẹ́ ìpín máa fún àwọn èèyàn lẹ́bùn lórí ètò yìí ok tọ́lápọ̀ náà lóun náà wà ń bí o pé ẹni ṣe rí ibú omi àìsí bẹ́ẹ̀ láì bá wọn dá sí ajọ ṣiṣẹ́ pọ̀ ní ajọ wà náà ni ó ti lọ báyìí ó ti lọ ká ní kò pẹ̀rùn sọ́kọ̀ ni ó pé bóyá ó ti tan green Martini Salam ọba lóko tèmi lórí ètò lálẹ́ yìí ẹtí mo ta ṣe mọ́ ń ṣètò yẹ arákùnrin tó pè lẹ́ẹ̀kan ẹtí n tó sọ ẹ ká tún mẹ́nu mí nà ká tún dá sí nǹkan tí mo sọ yẹn ká lè dá sí lómi ẹ̀lọ́ ẹ bá wa sukuro ní rédíò yẹn ká lè gbádùn àwọn wa lórí ètò yìí ẹ ká lẹ́ sà ẹ bá wa gbóhùn ẹ sókè díẹ̀ fún volume sà.
1: Yes sir. Firstly, any question that I can be the name of the Facebook or any company, I don't know. Okay. About this Sonia Day's of Tebbi.
0: Sonia Day's stuff, yeah. Okay, it's what I love. If I just want to see you, I want to see
1: you. Yeah, Tony Raji.
0: By any one gem, Miss Nigeria, by that was 1995 by no James Nigerian guy.
1: Is that right?
0: Yeah, me boy. Yes, you are very correct, sir. Very correct.
1: Okay.
0: Toyin Rajini. She was she tell her dancy. Thank you, sir. Toyin Rajini. What you think? She kill you. But then she won the most beautiful girl in Nigeria then, and that was in 1995. But this album, actually this track was 1993. Ololufe. Oh yeah, kilo fate if in bear relate one relationship.
1: Ekale
0: sa Olusho. Yes, sir.
1: Thank you very much. Thanks for the love, sir. Kẹ́lẹ̀ sọmọ rẹ́ẹ̀sì kàtẹ́ discuss lè lórí
0: àwọn ẹbí tíáyà. Ma fún rí kápù, ẹ má wọ̀ rí ẹ ṣàrà dún sí ẹjọ́ yìí, ma gbọ́ rí kápù sí. All right, sir. Yes, sir. You're welcome, sir.
1: Thank you,
0: sir. Ara mo lólùfẹ́ wa ni. Ṣé mo ta bá ń sọ nípa táìmù tá a wà yìí? Mo sọ ni pé we are now in the modern day relationship. Ó máa ní modern day, fẹ́yìn tẹ́ understand àkókò tá a wà yìí, ojú ti là. Mo sáré fún yín láwọn kankan àwọn nǹkan yẹn tóbi 15 ìwọ̀n fún yín níbi àbí 6 inú ẹ̀ àwọn nǹkan tó yẹ pé tí bá fẹ́ bí ẹ jẹ́ single father single mom or divorced tí wọ́n fẹ́ wò pé ok mo ti àfẹ́ wọnú ẹ̀ again because sometimes ẹ má yẹ kí n tàn yín kò sí tí o ṣe fẹ́ jẹ́ ẹ̀ má nìdẹ̀ nìkan lẹ́gbẹ̀ẹ́ èèyàn ayé ò ṣe é dágbé mo máa ń sọ fún yín ayé yìí kò ṣe é dágbé ká lọ dágbé ayé yìí tó bá ti ń di stage kan ṣáàyè tó bá ti ń wọ bíi 60 no matter tó ṣe lówó tó wà nídẹ̀ẹ́ nìkan lẹ́gbẹ̀ẹ́ ẹ̀jọ̀ máa ṣe nìyí ìṣe gbogbo náà ni pé gbórí wọlé gbórí jáde kò fara sùn gbà mí gan-an kò fara gbórí lé níbi ilé náà táwọn náà bá jẹ́ nìkan táwọn náà wọ̀nyí tó ń já táwọn tó máa ń dàrú bó lẹ́wọ́. Sometimes nǹkan méjì owó àti mind ló máa ń jẹ́ kéèyàn apart from their health issue ló máa ń jẹ́ kéèyàn look younger. Ẹlòmíì wà jẹ́ pé máìndì ẹ̀ níbi kó ṣàdàgbà rúgbó. William máa ń bá mi fi orin sọ̀rọ̀ lẹ́yìn tẹ́ bá understand ẹ̀ ọmọ ò ń fi orin bá mi sọ̀rọ̀ àwọn nikan oloye nikan lo le ye ka tun wa la la nale la la nto ye ki yan mu lo time to ba ni ololufe mu be mu be to le popo lopo awon bi ni time yi ti ba ni ki tun se oju opun sile fun mi majority awon single awon married women si she believe pe awon gangan awon staff of sex ju both single, both married women and married men. Married men. The reason is things it is changing. Also, I want to also develop my partner. And let me know what to do to upgrade this, you know, skills. Yeah. Shawn, we got to make be my old version, no, let me update your line. Okay. Only this is move so well. I don't want to help you. I don't want to do anything. You have to be neat. You have to be clean. Smell good. Go jade by. Go fetch jade. Come go. I will let you wear it. Lo by. Ko ni an lo si pa ah ah si mura yi o ti poju bayi se pa tun le de nlo to ba ti se be o ti get e wa pin gbogbo e up ni ani a owo ni ko lo nsa nu ara na maramu litu to ni yen to ba maramu ati bia to ba paso kan lo ni to ba maramu won mo ko maramu se mo paro ni to ba ni fashion sense if o ba ni fashion sense o mo to se personal hygiene pelu awon die to ni yen o ma attract come on kini nkan to n ba eyin leru so le kan pa won single father single mothers and to ti divorced to ma he won relationship o ma yin kan to n ba eyin leru te fi fe won be mo mi ni oju call mi meta lo se de ran ti man to pe wole le kan yin se ah won se ba se ka kon se le kan kan nu ni ke mo ni kan si ti ajo da sara kun yin la pin so pa won date yin one date in lady kan ebi pa mi won ko niyawo won ati won wa ni misunderstanding won fall out so mi to ti fall out yen ibe ni won ti ri elomi ti yen keep company won ni si ba won ati won ti wa parin ija won pa won fe se lady yen he's a good man o won ko ti ni biere won ko ya ma ta won ti parin ija hello
1: hello sir
0: hello
1: ekale
0: hello ekale
1: ekwe
0: to yes talo ba wa sorry iruko yi le tin pe
1: omilana lati iruwa
0: lati iruwa le tin pe bo ni iruwa lale bawo ni iruwa lale
1: iruwa da o iruwa dun
0: o dun gan that's good
1: iruwa dun gan o
0: that's good o dun gan a se ranto ba ki lo sele o pe e lo se faji kan lale
1: ah faji repeke o de faji gan la wa bayi
0: side bo le ti se de faji mi na mi wa side bo
1: Ah,
0: some go ni. Ni ona ni eruwa.
1: Bẹ́ẹ̀ ni. Ah, ẹ̀dẹ̀ mọ́lé.
0: Ṣé nu garage ni àbí ó sún jìnà sí bẹ́ẹ̀. Hey, ó yà mọ̀ ń gbọ́ yín. Mọ̀ ń gbọ́ yín.
1: Ọ̀gá Madin.
0: Mọ̀ ń gbọ́ yín.
1: So nǹkan tó lẹ́rí nǹkan tó ń já èmi gan nǹkan tó ń bà mí lẹ́rù. Náà mo ṣe wà yìí. Bíngú padà ni mí.
0: Okay.
1: But nǹkan tó ń bà mí lẹ́rù jù ni ìwà àwọn ọmọbìnrin wọ̀nyẹn.
0: Ìwà ìwà wo ló ń bà yín lẹ́rù?
1: Bẹ́ẹ̀ni mo bá kan pàdé so kò inú kò sọ fún mi pé òun ti bímọ rí.
0: Sẹ́yìn ò ti tẹ́ ẹ̀yìn ò tẹ́ẹ̀sì ẹ̀
1: wọ́n. Àwọn wọra wa ló délé bí ọdún kan. Mo jẹ̀ wá mọ̀ pé o ti bímọ méjì.
0: Ẹni sòrò o, ẹjọ́ wà fún bí ọdún kan wọ̀. Ẹni sòrò
1: kí ni ìfọdún wá bí mi nínú bẹ́ẹ̀
0: ni pé ẹni sòrò
1: ó wá lọ háìdì àwọn ọmọ yẹn tó lọ sí ìṣẹ́ kan.
0: Bọ̀dá mi bọ̀dá mi.
1: Nígbà tí àṣírí máa ti ń di church fẹ́ sanwó skul láti fi ti tú. So àdìgbà yẹn mo kàn nà bí ẹ̀jẹ̀ ni. Ìyẹ̀dù wá bà ní àyè tó
0: ilé fàájì lẹ̀
1: wà lọ́tọ̀ ilé fàájì lẹ̀ wà lọ́tọ̀ mo ti fẹ́ẹ̀lì fọmọ yẹn gan.
0: Ilé ṣe ń gbọ́ báyìí ṣe ń gbọ́ báyìí.
1: Láàrin wọn.
0: Hello.
1: Hello sir.
0: Ṣe ń gbọ́ báyìí ẹ ti ẹ̀bọ̀n feedback.
1: Mo ń gbọ́rọ̀ yín
0: Ilé fàájì lẹ̀ ṣì wà bí.
1: Sá.
0: Ilé fàájì yẹn lẹ̀ ṣì wà.
1: Bẹ́ẹ̀ni.
0: Ok. nkan to se lele ejo mo ni bere kan se laarin yi eyan ejo ni
1: esi lati ya ni o
0: en gba yen se ye ejo ye se ara yin wo ni laarin odun kan yen ni
1: ah laarin odun kan yen ah ajo pade la ti
0: jo ma te do pe mo po bi mo ni
1: se e okan mi o tu si mo
0: iya en to fa ti yin niyan e ma worry e le wa fi tori e ke ru e ti pade ni ti yin na ni fe gbo e se pade te pe te ba se fun fe lonu mo fun yin pada bo looto o ma ri be looto e se nte se
1: experience wa do wa no ni ju ba je looto gan wa nti
0: e ma worry
2: I don't talk to anyone was like you. Now, where on earth did you get that from?
0: Pam Pana. Oh, mommy G. Bansha. Take us up a body, lady, and Danny. And go, let's be on me, G. Tell you anymore.

0: lẹ́yìn wá lẹ́yìn ìgbà tó dà mí yẹn ó padà tó wá bọ́ sọ́wọ́ bí ọkùnrin bíi mẹ́ta gbogbo náà dà tó expect kan ló bá
1: torí pé
0: ó jẹ́ nìkan tó pé ó láìkí àfi ayé ó dẹ̀ láìkí nìkan tó bá wà fún ṣe so nígbà ó lọ tó bọ̀ tí ó ní ìjákulẹ̀ nínú ogbó ìrìn àjò yẹn àwọn òbí ẹ̀ wá yẹn fáìtì lọ sí ìlọrin èmi lẹ̀ wà ní èkó
1: wọ́n wá pè yìí
0: bẹ́ẹ̀ ni mò ń gbé ní kétù kétù adébáyọ̀ ni mò ń gbé lọ́dún náà so ọwọ́ yẹn fáìtì mi lọ sí ìlọrin wọ́n wá ṣàlàyé everything fún mi pé èmi ìrántí ọkọ̀ fẹ́ dáhùn ló ṣàlàyé everything fún mi pé bí ìrìn àjò ẹ̀ ṣe lọ rí àwọn òbí ẹ̀ náà ò parọ́ gbogbo nǹkan tó náà sọ fún mi yẹn nípa ìrìn àjò àwọn ọkọ̀ gbé jù lẹ̀ ní ìsàbùrù kankan sí but ẹlẹ́dàá mi jà gan mo dẹ̀ náwó fún ọkùnrin bá ń fẹ́ra níbi pé owó tí mo náà fún lọ́dọ̀ náà sí 1.2
1: láàrin ìgbà owó sígbà owó lẹ fi fẹ́ra
0: gbogbo ìgbà tí mo dẹ̀ ń sọ pé mo náwó fún yẹn mi ò rí pátá ẹ̀ ṣe mọ̀ bá gọ̀ náà máa ń pè bẹ́ ẹ̀ tó bá gọ̀ lára yìí máa ń pè bẹ́ẹ̀
1: pé
0: alánàá
1: ẹ̀ gọ ìfẹ́ nì
0: ọ̀rọ̀ yìí ò ní dàrú bàbá ẹ̀yìn ọ̀rẹ́ yìí nígbà báwọn òbí ẹ̀ wá pè ní kí mo lọ sí ìlọrin yẹn so mo wá accept ohun táwọn òbí ẹ̀ sọ gẹ́gẹ́ bí ìfẹ́ àdìsọ́kàn ẹ̀mí mímọ́ pé ọmọ ìmọ̀ ṣáà nífẹ̀ẹ́ ṣe ìfẹ́ ogun nǹkan tó sọ
1: gbogbo táìmù yẹn àwọn kan ló ń ṣiṣẹ́ yìí lẹ̀ náwó
0: bẹ́ẹ̀ni sà àwọn kan ló ń ṣe èmi mò ń náwó lórí tíṣìṣì pé ọmọ yẹn wọ́n ń jẹṣẹ́ pé ní nǹkan tí ẹ wó bẹ́ẹ̀ mo ìfẹ́ yẹn ti dí mi
1: lójú ṣáà nífẹ̀ẹ́ lọ ni
0: bẹ́ẹ̀ni sà nígbà wá tó stage kan táwọn òbí ẹ̀ ṣe tu mátà yẹn àwọn òbí ẹ̀ wá invite mi pé kí n wá sílẹ̀ mo ti sọ yẹn nígbà tí àjọ parí ìjà wa wá sí abínibí mi àjọ wá láti ìlọrin yẹn èmi ló 3 days mo gba hòtẹ́ẹ̀ mo ní ọjọ́ mẹ́ta ní ìlọrin yẹn pé padà tí máa padà ó wá lóun fẹ́ tẹ̀lé mi wá sòsògbò àjọ wa lo 4 days lé òsògbò so mo tún fẹ́ dà kí n dùn lájọṣepọ̀ lóṣogbo yẹn so mo wá pe màmá ẹ̀ pé ṣé mo fẹ́ fẹ́ ni ṣe gbogbo yá
1: kò tún gbà fún yín náà ó dẹ̀ sọ pé ò nífẹ̀ẹ́ yín.
0: ìmọ̀ nǹkan tí mo ṣe o màmá ẹ̀ wá bá sọ̀rọ̀ pé kó gbà.
1: gbà fún un jó ṣe é.
0: so mo sábà ìgbà ẹ mọ ṣẹṣẹ wá bá ṣe rí bí ẹ̀mẹta léraléra so bí ìrìn àjò wa ṣe lọ nìyẹn láwọn ṣe wo àwọn wà míì tó tọ́ wá padà wò lẹ́yìn ìgbà tó tọ́ wá tún wá kà ní ìrìn àjò pé mo tún wá ka again pé wọ́n hype phone fún mi pé èmi wà ní yàrá mo kàn jáde sí pálọ̀ ni wọ́n ń bọ ọkùnrin kan sọ̀rọ̀ wá lọ́fọ̀ yẹn gbà mọ́ lọ́wọ́ wá rí pé bọ́bọ́ yẹn ṣì ń sọ̀rọ̀ lọ wá níṣòrí àwọn nǹkan tí mo bẹ́ jà fún látẹ̀yìn wa náà ló ń ṣe yóò
1: ẹ mọ tẹ máa ṣe
0: sà
1: torí ẹ lè wá tu yín ká
0: tó wá tún wá ká fáínálì nìyẹn so ẹni tí ó wá padà fẹ táwọn òbí ẹ padà wá fà lé lọwọ wá jẹ ẹni tó ti wà níbi ìjọfẹ 62 so èmi dẹ wà ní ìjọfẹ bíi 35.
1: ẹ fọwọ́ gba orí yín mú ẹ sọ pé ẹlẹ́dàá mi ò ṣe o ẹ sọ pé ẹlẹ́dàá mi ò ṣe ẹ sọ pé ọlọ́run ló yọ yín ẹ mọ ni
0: àgbóyé bàbá
1: ọlọrun ló yẹ ọyún
0: ìmọ̀ yín àti experience ẹni àti ìjẹ́ ọlọgbọ́n ọ̀jọ̀gbọ́n mo fẹ́ kẹ́ ẹ láìt ní pẹ̀lú ìṣesí yẹn láwọn ṣe ó ti bímọ fẹ́mi yẹn so kíní ẹ wá jẹ́ kí ìrẹ̀wẹ̀sì ọkàn ó bá mi láti ẹ mo tún sọ ẹ pé mo ń kó trọ́ọ̀tì lé orí obìnrin ó jẹ́ kí àwọn yẹn wá ń ṣàlẹ́yìn mi pé ó yẹ kó ti má rí ẹ kó ní ajá tó rí ẹ kó púpọ̀ ó yẹ so wọn wá lọ kí n mú fọ àbí wọn lè mú fọ mi kó o ní ìwà arúgbìn tó dàbí ọmọ yẹn náà ẹ pé mo tún lè nífẹ̀ẹ́ bí ọmọ yẹn òyìnbó ọmọ yẹn ni ò dá ṣùgbọ́n èmi nífẹ̀ẹ́ ó dàbọ̀ ètò nífẹ̀ẹ́ di pé tí n bá tó rí lọ́la tó bá yé wà padà mo ṣètò nífẹ̀ẹ́.
1: ẹ ṣètò nífẹ̀ẹ́ tẹ ṣe wà yìí.
0: ìdí tí mo nífẹ̀ẹ́ dé bọ́lá ń ṣe dá mi
1: yẹn ó n
0: láti gba ẹni ò tí ìrọbìnrin àwọn kan tí mo nífẹ̀ẹ́
1: kí ni nǹkan tẹ ẹ nífẹ̀ẹ́ la rẹ̀ ẹ ma paro e wo kini kan te ni fe lara
0: ni pe ma like obirin wa ku dun ori moyan ori ni mo ke ni go wo gbe but iwa ni okan ni
1: lati ba yen ti wa robirin to dun to dun ri moyan
0: nkan to sele ni pe isele to ti sele si mi yen o je ki ni irewesi so ise yen mo wa face ise ni mo face
1: o da te face e channel energy at the channel energy so in sharing in here
0: so you are to be
1: thank you official DJ
0: manta agbasi
1: agba
0: so we go so ka mi mo tin to gba ma lo baba
1: ara babu ile ti baba mi se baba e fa ba yen gbeto yi se gbo se gbo mo te baba gbeto basa e ma gbeto basa
0: yes sir
1: official DJ Oxy Lulu niyan lori ni United Kingdom no brother me thank you for the gift o bo fun mi lori TikTok o bo fun mi sia sia o de fila fun mi o de art fun mi o boro si ni o lo fa thank you for the love e mo ko to se sarakunrin e ri pe lori eto mi to fun yin pe a ma le ni tule is reality o kojo eto ti a ma so pe awa mi we kan a ma ko sinu we ngba to wa lo ngba to wa ya wa so pe o se mo ejo e da seto no reality ni ile so je pe eto yi okan la la re awon eto ni awon so dun papa seto ife relationship olohun fani kan se je nikan olohun ni o ke sa wa o olohun ni ke sa wa kan ti lagi lu to wa se gbo eto kan ni tobi atun ma yin to se re ni se mo ti ma ti mo pe wole lo to ife ife ma ru bo yan loju ta wo ti ma la ko to ko pe yin awon olobi mo meji awon o pe alai se pe en je dodon yan se eyin obirin se ti rinsin pe awon okunrin te kon ma se ma nife wa most of the time en to ba dangba mi o kin ku so en ti o da azo to ba lucky enough to ba da to ba ko so wa en to da o se ni re ni yen bible soro kan to ma mu ni emi oni he who find a good wife oni has found a good thing and has obtained favor from the lord.

0: ṣe mo te ba n ta ba n so n gba mi bi awọ ọkunrin most of the time a ma man love gan tell me so pa won pe awọ ọkunrin e wo awọ scenario to nsele tell me ba love bye the time ta ba e kare nikan ko so pe o toju obirin for that long ti o de mu ti o mo to worry ti o gori wole gori jade mo ta won to ye pe ton ba ti riyan lekan bye e kan tori gan na ti fi lo hello hello ekale owo ko mi ni martini sana lati ma gini ma fe ni ibadan kilo ko ti yin o
1: juan lo ko mi
0: juan
1: payen chuko bae
0: ilu le eh
1: ilu ibadan na mo ti ma so
0: re ilu ibadan le tin so re okay se ta ka se
1: bae sa
0: ba o le ta
1: o ta lale yi
0: ale le ta obirin lo so re ya first time ile le okay. We read you letting go by on Facebook or TikTok.
1: Motive boy is a radio. That's all.
0: Yeah.
1: Let me try it tonight.
0: I'll try it tonight. Okay, Mati Jewula Lay. Eti Jewuba, you know, cash you. Eti Jew. Eti Jew 25,000 naira. Bye. Eti Jew. Yeah, you know, it's Jelale, you first time, and you're Jelale. So, what playing Larola, Lati, cash at Shima Bawin? Congratulations to you.
1: Thank you, sir.
0: Advise Orishirishi, what is Ru Arabini? Matumele Keji, you could 25,000 naira. Eloma Taban and Sorry Star 347 star. 1004 star 2 hash. *347* 1004 star 2 hash. Tasi Ben. Matumwe.
2: Hello.
0: 25,000 naira. Hello.
2: Ekanle.
0: Ekanle sa.
2: For community leaders, Oshogbo.
0: Oshogbo, we are not alone.
2: Ewo, Cherry, or single father, single mother. Oga, Okasiara. Ti mo gba pade recently mo ba soro o de gbo si mi lenu gbo pe ya o ti ajo o te pe no ma ni pe awon mo wole o pe eyan omo to ti gbe fun elomi pe se ko ye kemi o mo bi ma se sanwo eni se ko ye kemi o te ti mo ma se lu lowo se ko ye kemi te ma soro ah ati mi ati ejo pade ajo soro pe mama toju omo
0: ọmọ
2: ìyàjò ibi àjọṣe jọmọ kọmọlùbọ tí àjọṣe oríire ni kìí ṣe pé èmi náà ní bùkátà àti èmi náà ná ọmọ tí mò ń tọ ó lọ ṣe wá jẹ pé màtó a máa tọjú ọmọ lọ mo ṣáà fara yá bí náà ṣe kíni kan màtó ṣàyàmú ní ẹniwé oníkálukú ló ní bùkátà àti ẹ ìwọ náà ní títí ẹ èmi náà ní tèmi náà ṣe mo ṣáà bá sọrọ tútù pé bàbàbàbà ó ṣáà gbọ díẹ fóun tó ń ní ó ti bàjẹ́ kíníkan ó ṣáà kó bùkátà àjọ mo ní ẹniwé ọlọ́run a máa kọ́ a máa ṣe n tí n bá lè ṣe èyàn a máa ṣe èyàn lè ṣe ju bára mi lọ èyàn lè sọ pé èyàn lè fúyẹ́ kó sọ pé òun wúwo n tẹ́yìn ò bá sì ní èyàn lè fúyàn.
0: Ẹ ti ń fẹ́ ránṣẹ́ nítorí ọdún mélòó báyìí.
2: Kò sí ìpẹ́ ẹ̀ sí ìpẹ́ ẹ̀.
0: So wọ́n á sọ fún yín pé ọmọ tí ó ti bí.
2: Fọ́nrán ọkùnrin mi èmi ni màmá sanwó rẹ̀.
0: Ṣó ti bí mo fẹ́ yìí.
2: Mo ní kò tí ì ṣó tí tó oṣù kangan ni kò tí tó oṣù kangan.
0: Mo fẹ́ tẹ́ ọmọ yìí. So
2: ẹ bẹ̀rẹ̀ mo pa àwọn ṣẹ̀ṣẹ̀ wọlé skúl àìpẹ́ yìí ni.
0: Bàbá yẹn ń kọ́ ẹ bèrè pé bàbá yẹn ń kọ́.
2: Mi rò pé òun àti ẹ jọ ń sọ̀rọ̀ mọ́ jẹ́mọ̀.
0: Ẹ ràn ní ẹ̀yìn gan ṣọ́.
2: Mi bèrè èmi ò ti má ti pàdé irú àwọn èèyàn bẹ́ẹ̀ mi kìí fẹ́
0: ń. Bọ́n tẹ fẹ́fẹ́ ni àbẹ́ kan fẹ́ fi máa pass the time ni.
2: Kó má ṣe èmi nìkan kó dẹ̀ má ṣe òun náà nìkan náà ni kájọ máa pass time. Kìí ṣe
0: kàn fi pass time náà ni. Èyí tẹ́ fẹ́ pass time náà ilé máa san díẹ̀ díẹ̀ tó báyìí kó wọ́n skul jẹ́ 30 ẹ̀ náà ni wọ́n gbé. Má tẹ̀ tiẹ̀ ti mọ̀ pé kì í ṣe pé nǹkan tó ní.
2: Ẹ má wulẹ̀ sọ̀rọ̀ jó ti ṣe mí.

0: mú ká ṣe ẹlẹ́ẹ̀kejì nísìnyí láàrin ìṣẹ́jú kan ìṣẹ́jú kan ló kù mú ká ṣe ẹlẹ́ẹ̀kejì. 0912370 8675 Ẹgbà Kọmíṣọ́nà Fẹ̀sọ̀ lálẹ́ 0912370 8675 Àwọn ọmọ Romeo and Juliet ló báyìí. Ẹyin Romeo and Juliet jẹ́ ti ń súnmọ́ mi báyìí. Hello.
1: Hello, Kamu.
0: Hello, Kalesa.
1: Kaya mu Kwara State.
0: Bo ni Kwara State lálẹ́ yìí.
1: Bẹ́ẹ̀ni, àdúgbò náà bẹ́ẹ̀
0: bá. Ìjọba àbílẹ̀ bo nìyẹn wà náà.
1: Kaya mu local government.
0: Kaya mu ni, okay. Ṣé ó súnmọ́ mọ̀ ní?
1: Kọ̀rọ̀ o, inside the bus side, Kaya Kwara North ni.
0: Kwara North ni, okay. Ibo wa ni Moro, Ibo ni Moro wa?
1: Moro ni.
0: Ṣé Moro ni? Moro, maybe Moro, Ibo ni Moro, Ibo Moro, Ibo ni Mufo si.
1: O fọ́ sí Kwara
0: sí. Ok, torí mo pe Moro, Moro yẹn ló lọ já sí ọ̀nà Jẹ́bà. Bóyá ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹyà, ẹyà, mo ń gbọ́ yín. Àwọn pẹ́ gbọ́ wa níbẹ̀ ni.
1: Èmi rírì lọ sí ẹ̀gẹ̀.
0: Ẹ rí kí ni?
1: Kásá. Ẹ̀pẹ̀ta mo mọ gbọ́ mi rírì lọ sí ẹ̀gẹ̀.
0: Ẹ mọ́ ń play lẹ every time, ẹ ti play lálẹ́ yẹn àbí?
1: Mi ò play lálẹ́ yẹn.
0: Àkúlódé ń play lẹ̀.
1: Báwo
0: tó bá ti do tó wá dorí ètò ní tèmi tó bá ti di Sunday tó ń bọ̀ ẹ play rẹ̀. Tó bá ti play mẹ́ta nọ́mbà yín yóò appear ní 30 times. Àṣírí táwọn èèyàn tún ń lò ní tó bá ti play mẹ́ta lọ́wọ́ yìí káṣẹ ń ṣe mẹ́ta wọ́n á fún yín ní 30 tickets. So ìtumọ̀ ni pé nọ́mbà yín máa appear ní ẹ̀mẹ 30. So tó bá ń mu chances yìí máa high ju ẹni tó kàn play ẹ̀yọ kan lọ. Mo ṣe ń lọ sí ní àmì ìgbé ń débẹ̀ àmì ẹni kan sọ fún yín sọ fún yín ẹni sọ fún yín ẹni sọ fún yín àmì ọlọ́ọ̀ ẹni sọ fún yín.

obìnrin tẹ́ ń pè mí mọ̀ nìkan yín. Ẹ jẹ́ kí n mú káṣí ẹlẹ́ẹ̀kejì kọjọ wa tó lọ lálẹ́ yìí lórí ètò yìí. Ẹyin tí ẹ bá miss ètò yìí, I miss a lot. Ẹ kí n mú kọ yìí kí n tó mú káṣí. Ayé mo bẹ̀rẹ̀ ti rìn ṣá. Ẹ jẹ́ kí n mú. Hello.

0: sọ́wọ́n obìnrin lálẹ́. Orúkọ mi ni Martini Salau láti Nagin FM.
1: Orúkọ mi ni Mo dúpẹ́ láti Tipa Garage.
0: Ṣé ta ká ṣe ẹ̀ rí?
1: Mo ti ń ta láwọn àárín kan nínú ọdún ìgbà tí mi ń jẹ. Mo rí lẹ́ǹtì. Mo tún wá bẹ̀rẹ̀ láti ìjọ Monday.
0: Ẹ rí lẹ́ǹtì. Màtẹ́ ẹ jẹ. Ẹ ti wá bẹ̀rẹ̀ ìjọ Monday. Ṣé ẹ ti jẹ rí?
1: Ẹ jẹ rí.
0: Ìyá ẹ wà tí wá jẹ lálẹ́ báyìí o.
1: Ọlọ́run ṣe
0: ọmọ. Ẹ ti jẹ lálẹ́ yìí, ẹ ti jẹ 25,000 naira lálẹ́.
1: Thank God.
0: So wọ́n á pè yín láti káàṣì ẹ̀ tẹ̀ ṣe máa gba owó yín ṣe gbọ́. Congratulations. Ẹni mo ti káàṣì ẹ̀.
1: Mo ti
0: káàṣì ẹ̀.

ẹ kọ́ oríṣiríṣi experience láti mọ́ lálẹ́ lórí ètò yìí. Oríṣiríṣi experience ló ń ṣàánú wa. Téèyàn bá farabalẹ̀ sometimes tí èèyàn máa ń nù téèyàn ń jókòó kò sí téèyàn ṣe fẹ́ sọ pé èèyàn God first ọlọ́run ló máa ń tọ́ ìṣiṣẹ́ yẹn.

fọmọ tí ò ní ṣe o máa ń bẹ̀yìn o máa ń bẹ̀yìn o ṣẹlẹ̀ yìí tó jẹ́ pé ó mọ̀ pé ideally ní time tí a wà yìí kò bá ní wà ẹ̀tún ti gbọ́ kan tí mo sọ torí pé kò ní ṣe yẹn gan ìwà yẹn gan máa padà ìwà yẹn á padà sọ wa nú á padà sọ ìwà nú bẹ́ẹ̀ ni mo sọ fún yín á padà sọ ìwà.

0: gbọ́dọ̀.
1: Orúkọ mi ni Oyèrìndé Ọmọ́táyọ̀. Mo jíṣẹ́ olùkọ́. Mo jẹ́ ọmọ ọdún 29 years. Location mi, I based in Ibadan. My genotype is SS. Mo nínú ọkùnrin tó ṣe rí mọ́yọ̀, ẹni tó wà ní age of 35 to 40, akíkanjú ọkùnrin, ẹni tó lóòótọ́, tó dẹ̀ ṣetán láti bẹ̀rẹ̀ ìdílé tuntun títí ẹ̀, tó dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run.

0: ẹ̀yìn fún mi ní pass dada. Ẹ̀yìn tẹ bá fẹ́ wá fún arábìnrin yìí. Ẹ kí yẹn light yín fún kankan. Ẹ ṣe gan nítorí tẹ́ni ṣe gan ẹlòmíì lè má ronú bẹ́ẹ̀. Ẹyin tó genotype tó lè wá fún arábìnrin yìí kò ju AA lọ. AS ẹ má waste time yín. AA torí already SS ni so na ẹ tó bá wá gbọdọ̀ jẹ́ AA. So anything tó bá ti ní S lẹ́yìn bóyá AS bóyá SS kò lè wá fún. My advice yin ko to di pe mu yan lo si I wonder in 2026 I still see someone to jeje ni mistake yin pe Mr Martini a o ni pe gbo program ni ki jo le di kan to mu tin fe lati bi abi 4 years or something pe I don't understand so ga te fe ra yin bi ni a type ara yin if dey fi bad e wo lara to wa very important time ta ma te wa no da mu ki tani Juliet alakoko baba to wa yin ba mu details baba yin jade ni ni Juliet fun baba yin na ba yin lesson christian ni ni ka details baba yin na jade awon ka pin so number yin mo sha ni number studio kon number ti mo pin yen number whatsapp ni kon ni mo pin number whatsapp ni ẹ kí n tún nọ́mbà yẹn pè fún yín nọ́mbà tí àwọn Juliet àwọn obìnrin ni Juliet single mom widow for companionship and soulmate companionship yẹn láyé tẹ́kọ̀ wọ́n kàn wọ́n yẹn tẹ́kọ̀ at least wọ́n jọ máa dọ́rẹ̀ẹ́ make friends pẹ̀ lára wọn àwọn ti soulmate yẹn làwọn tó yẹ pé n tí wọ́n wá ẹlòmíì dẹ̀ ń fi ẹ̀sìn soulmate tẹ́pẹ́ kó ra kọ́kọ́ jókòó mo mẹ́rin fẹ́sáyé lọ ṣe soulmate padà tí ṣe má advice kọ́kọ́ make a friend pẹ̀lú tó fẹ́ lọ fẹ́ so that same mistake ò ní ṣẹlẹ̀ bí tó ti make a friend wá tí mo rú ẹni tó fẹ́ fẹ́ pé eléyìí ó ṣe jókòó tì but when you just jump into some relationship the end yẹn lè má sweet. Nọ́mbà tàwọn Romeo nílẹ̀yìn 091-2370-8675 mo ti rush ju 091-2370-8675 nọ́mbà tàwọn Juliet nílẹ̀yìn 081-4249-1006 kí Juliet má pè sọ́dọ̀ Romeo kí Romeo má pè sọ́dọ̀ Juliet o ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ mo ní Romeo kan lálẹ́ yìí bàbá yìí she's 60 he's 66 Samuel ni orúkọ wọn ìkan lára àwọn orúkọ wọn Christian ni wọn Christian náà wá AA ni wọn wọn jẹ́ ẹni tó máa ń ṣe carpentry work wọn ni ilé wọn tí wọ́n ń gbé but Christian nìkan ni wọ́n wá Christian nìkan ni wọ́n ń wá wọ́n dẹ̀ ń wá Juliet láti age of 55 láti age of 50 to 55 ni ẹni tó ń wá tẹ ṣe ń gbọ́ mi báyìí tẹ bá ready for companionship from the age of 50 to 55 bàbá yìí ga wọ́n dẹ̀ dúdú he looks very handsome he looks huge wọ́n huge dáadáa ẹ̀mọ́ pàtàkì young wọ́n tún máa ń huge jù báyìí he's dark and looking good he's a Christian. He's a Christian. He looks very agile. He's very agile. Hello.
1: Hello.
0: Hello, sir.
1: Hello.
0: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello.

0: pe oke wa isi eto ko ni ko ni gbo eto o le ma dun ni gbo eto o le ma dun so sometimes e ti gbo eto mi a lo mi come so ni pe Mr. Masi e join to pe wole yen mo ni interest ninu e to se ma ri niyan hello
1: hello kale
0: pa e kale o
1: e ka e ko eto
0: olorun ko eto e
1: opolo ni o ni go ba re ni si se se mo se
0: gbohun soke agbo yin
1: mo n tẹ mi ni ilé mi n fẹ si ni program yi
0: kí ẹ lọ́pọ̀ ẹ ṣe ṣe tán
1: mo sọ ìgbé ìpín mo wá pa orúkọ pé kí n gbọ́ program èyí mo wá rí pé ìṣeré program lọ́kàn
0: ìlú ò lẹ ti ń sọ̀rọ̀ yìí
1: ìbàdàn
0: bẹ́ẹ̀ ok kí ni yéè jẹ́
1: Forty-eight years. Yes.
0: Iṣẹ́ wo lẹ́ ń ṣe?
1: Mo ń ṣe trader sa, first of all.
0: Trader sa báwo, abẹ́ ń ṣe trader?
1: Full stuff.
0: Then. Okay. Kí ni ọ̀pọ̀ age wọn? Forty-eight years. Okay. Ẹlẹ́sìn wo ni?
1: Muslim
0: ni. Okay. Ọmọ mi ìrọ̀lẹ́ ń jogún fún yín.
1: Mẹ́ta.
0: Alright. Ṣé wàá rí WhatsApp? Orúkọ yín?
1: Orúkọ mi ni Ọmọ Ṣàlẹ́wà.
0: Màá pe nọ́mbà kan fún yín. Ẹ pè pẹ̀lú ẹni rẹ̀. Ẹlẹ́sìn wo náà pẹ̀lú?
2: Muslim
0: náà lẹ̀ ń wá àbí?
1: Bẹ́ẹ̀.
0: Ẹ pè nọ́mbà kan, wọ́n á sọ time tẹ máa wá láti rí yín fún interview.
1: Ok.
0: Ọya lórí TikTok, mo fẹ́ mú lórí TikTok báyìí. Ọya mo gbọ́, ta ló wà lórí TikTok? Ẹ kalẹ́.
3: Yes sir.
0: Kí orúkọ yín sà?
3: Balogun Michael.
0: Balogun Michael lórúkọ yín. Ẹ̀kọ́ la máa ń dá lórí ètò yìí, just Michael. Iṣẹ́ wo lẹ́ ń ṣe, Mr. Michael?
3: Pastor ni sà.
0: Pastor tìjọ wo?
3: Yes sir.
0: Mo darúkọ church gangan ní
3: Adéjé mọ̀,
0: òbí CAC.
3: CAC.
0: Ok. Kí ni Maita status yín?
3: AA, sir. AA, that is blood away.
0: AA, yes, bẹ́ẹ̀ni. AA ni?
3: Yes, sir.
0: Ok. AA ni? Maita status yín, kọ́ kílẹ̀ Maita status yín. Kí ni Maita status yín?
3: Ewo sa, mabilis.
0: Ṣé married ni ni àbí single àbí divorce?
3: No, single sa.
0: Single. Age wo ni?
3: I'm 32.
0: 32, ok.
3: Yes sa.
0: 32 ni. Ṣé pastor tẹ́ ń ṣe náà lẹ́ ń ṣe àbọ̀ ní nǹkan mi tẹ́ ń ṣe lẹ́yìn pastor?
3: Mo tún máa ń ṣe instrument engineer.
0: Ẹ̀yin ò lọ́mọ lọ́wọ́ ń ṣọ́ọ̀ṣì, ẹ̀yin ẹni jíníà, ọmọ ó pọ̀.
3: No.
0: Mo máa mú bọ̀dá kan báyìí gbà àtàwà nínú ṣọ́ọ̀ṣì wà instrument engineer ni wọ́n tó máa ti pọ̀ sáwọn ṣọ́ọ̀ṣì káàkiri pé wọ́n máa kọ́ ní ara yìí ni wọ́n ti fẹ́. Ẹ̀yin ò ní ń jí. Ok. Ẹ ti bímọ.
3: Mo ti bímọ kan.
0: Ẹ fẹ́ sọ. Kí ló dé
3: mi
0: sọ? Ẹ keep quiet now. Nǹkan ẹ̀ parọ́ bọ̀ ẹ fẹ́ sọ.
3: Mo kàn tẹ́lẹ̀ ṣùgbọ́n it's not a Yorùbá ti lọ ti pẹ́. So ọmọ ogun jáde.
0: Ok. Ọmọ ìlú wo lẹ́yìn?
3: Ọmọ ẹran àkókò ni mi.
0: Àkókò Ẹ̀dọ̀.
3: Prince.
0: Ok. Ṣé wàá rí WhatsApp?
3: Bọ́mọ WhatsApp sa.
0: Màá pe nọ́mbà kan sí ẹ send picture yín sórí WhatsApp. Ẹ describe ẹ ṣe rí fún wa. Ìyá. network ti gbe network ti gbe won ati pick interfere pick ati pick interfere pick oye TikTok ni ya ela so TikTok bi Martin
3: No, chocolate.
0: Chocolate in complexion. All right. What's your boy? My boy, number can sink a pick number. And drop by.
3: Okay, sir.
0: All right.
2: If you ever need saving, I will be running to you.
0: Hello to one, Bella, to read TikTok.

0: tó yẹ pé ẹni tó yẹ pé ti ní ọmọ kan sí méjì tí kò tíì ju méjì ẹ ọkan sí méjì lọ ọláwọn wà ọláwọn fẹ ni tó yẹ pé àwọn fẹ tó ti divorce tàbí separated láti jẹ widower ẹni tó yẹ pé aya ọyàwó ẹ ló kú ẹni tó yẹ pé lẹ́tà yóò wà sọ pé àtìyàwó mi ti parí ìjà ọdún máa ń bá ọ̀pọ̀lọpọ̀ lẹ́rù ni ó náà ṣíṣú bail planet ọjọ́ tó yẹ kó lè kọ tó lè kà tó wà educated
1: lọ́jọ́
0: wọn náà làwọn wà tí ọba wá jẹ́ pé ní interest nínú nínú juliet
1: yìí
0: ọba interest nínú juliet yìí ẹ̀dẹ̀gbẹ̀rẹ̀ ẹ̀rọ fi ń pe nọ́mbà ẹ̀ fún mi.
1: Juliet
0: yìí

0: WhatsApp fún ẹ̀yin tí ẹ fẹ́ darapọ̀ mọ́ WhatsApp group onítèmi.
1: Zion is very far away.
0: Mo sọ fún yín nípa date tó bá dọjọ́ mẹ́jọ máa tún sọ nípa ẹ̀. A ti ń ṣiṣẹ́ lórí date tí a fẹ́ gbé àwọn àlejò wa wá. Le ma understand ti mo so yin a fe gbe alejo wa sori eto yin alejo ta le fe gbe wa yin o lati je awon baba to bi mi lo ma ti ya gangan a to wa share experience won lori eto yin we let's celebrate ourselves we celebrate mo eto yin a popular demand o ke lo ba yin so fun en te gbo mi daddy Olusho ati daddy Awe daddy Awe yes thank you very much ara won to po we last week yen to ni pe ka ma ka go ahead so ni pa date yen ma communicate date yen pelu so pe yin te fe dara po mo onitemi ola na ba se program ni ma je special episode special episode fẹ́yìn tí ń fẹ́ darapọ̀ mọ́ onítèmi fans group sọ fún pé every Wednesday is
2: báyìí
0: wọ́n máa ṣe live àní ṣe gan lálẹ́ nìkan wọ́n máa ṣe látọwọ́ ìrọ̀lẹ́ lórí nọ́mbà yìí ẹ̀kọ́ type onítèmi onítèmi fans láàdì ìmọ̀ group yẹn 08065764924 WhatsApp ni o ma ti group yen 08065764924 awon fans ni le yi o ni pa awon fans ni o fún gbogbo ẹyin tẹ́jẹ́ lólùfẹ́ ètò èyí tẹ́ ràn wà lọ́wọ́ adúpẹ́ ọlọ́wọ́ yín gan ni gbogbo ẹyin tí ẹ ń fi ìfẹ́ hàn sí wa oníyìnyìnyìn báyìí kí ẹyin ṣe ní àṣẹ ní àwílẹ̀ appreciate yín gan thank you very much thank you very much thank you very much. Ó ní àgbọn kan ní ti mo sọ lẹ́ẹ̀kan bóyá akọlọ test yẹn wò ní ni. Àwọn ìfáwọn tó jẹ́ pé ó jẹ́ ọkùnrin tí kò ní ọmọ ló gbé wá sọ́dọ̀ wa.
2: Ó
0: kẹ̀ka tó bá yín nínú

si ona mo confirm update yin ni 090 1489 8208 090 1489 8208 ba je pe e fe kan to ba fi show us communicate pẹ̀lú o ti yẹ yín tó bá fi máa jẹ́ kí lóko smooth làwọn wà fún ẹbí ti fi máa lọ dáadáa tí kò fi ní sí trouble tí kò fi ní sí jù ẹ̀yà làwọn wà tí wà. Adúpẹ́lọ́wọ́ yín gan gbẹ̀yìn tí ayájọ ṣètò láti àná títí di òní ọpẹ́lọ́wọ́ akíndọ́lápọ̀ òun náà ni àmójú ọ̀ràn mi òun náà ni sound engineer wa.

0: Musa Ibidemi Amila Sendikada àwọn ni wọ́n yẹ ṣàrà lórí ètò yìí tí Madam Awiru ẹ̀nà àmà mẹ́sẹ̀jì lórí Facebook báyìí. Ọpọlọwọ Bánkì àwọn aráalé bó di kò pé nọ́mbà rẹ̀ fún wọn.
1: Ẹ ṣe tẹ̀dá ọ̀pọ̀ mọ́ wa fún ti àṣálẹ̀ tèmi. Orúkọ mi ni Ayọ̀mí Pọ̀sí Olúwakọ̀ká Alárin Nọ̀yìn 08056574924
0: Companionship at his soulmate. Reach out to see me. Number is 08035001147. 08035001147. Academy at the New Sydney or German Job. Academy Lodge of Wednesday. TikTok, if you touch the moon and